ọ̀pọ̀lọpọ̀ ìmísí àti àṣẹ mi wọ́n ti sọ̀kalẹ̀ tí wọ́n yẹ bàbá wa àti màmá wa nínú olúwa. Global prophet and reverend Mrs. Aro Ìkọ̀tún tó ń ṣe olùgbàlejò tí ọlọ́run yóò máa lò fún wa nínú ìṣẹ́jú náà pẹ̀lú àtìlẹyìn ọ̀mọ̀ mímọ́. Bọ́ọ̀lù ra rẹ pin ọ̀run ayé rẹ mọ̀ wá dọ̀pọ̀. Ṣé ọmọ ìwà ọ̀fẹ́ ni kò sọ fún wa ó mọ̀ wá dọ̀pọ̀? Ohun gbogbo tó ń fẹ́ nínú ayé rẹ mọ̀ wá di ọ̀pọ̀lọpọ̀. Ṣáàtì ìdílé ń yọ̀ mí. Ojú wọn náà sì ní ìgbàgbọ́ tó rinlẹ̀ nínú Kristi. Ó dá mi lójú pé omi jẹ́ rẹ̀ ó ìdẹ̀rùn. Bọ́ọ̀lù wa kò sì gba wòlú ìrẹ̀gbọ́ pẹ̀lú. Ìyàní tó ṣẹlẹ̀ ní Samaria lọ́jọ́ wọn ni tí wọ́n fi dọ̀pọ̀. Kò ṣòro fún òun láti ṣe nínú ayé rẹ̀. Ìránṣẹ́ àti ìwé ra máa bọ̀ níwájú rẹ̀. Nítorí níwájú Olúwa, ó gbogbo ẹni ṣíṣe. Àkókò yìí gan-an ni Ọlọ́run fẹ́ bẹ̀ ọ́ wò.

Ibadan 2370508 UBN Revival 2026 ẹ̀yà yà sí ìwé fún ará wùkú jẹ́ kí o sì mú ọgbẹ́ torí ìwé ọ̀pọ̀lọpọ̀ ìjẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wòlíì á kò ìkọ̀túnmọ́ni sọ fún ẹ pé

ọlọrun rí bẹẹ ni ọkọ wa yóò gúnlẹ láyọ àti àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà ìta wà yìí tí wà yìí ó máa dára lákòókò yìí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò ṣẹlẹ̀ rí nínú ìtàn orílẹ̀-èdè yìí lákòókò yìí gan-an ló máa ṣẹlẹ̀ o torí pé ohun gbogbo yóò dẹ̀rọ ọ̀rọ̀ àwọn ajínigbé a ò ní gbọ́ mọ́ à ń pànìyàn à ń jìyàn gbé yóò dé ìgbàgbé ikú àti àìsàn yóò dé ìgbàgbé lórílẹ̀-èdè nàìjíríà yìí ẹ̀jẹ̀ mi àti ẹ̀yin wọn ò ní fi ṣe tutu rẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o lórúkọ bábọ́ ọmọ ẹ̀mí ni mọ́ jésù olúwa wa àmì adá oníkálukú adá wa tògótógó orílẹ̀-èdè adá tògótógó ènìyàn ẹbí kọ̀ọ̀kan bá a ti dá wa sínú ayé àwa náà la di ìdílé ẹbí kan ni wọ́n ń pè ní ìdílé ìdílé tẹ̀ ń wò yìí òun ló ṣokùnfà agbègbè àti àdúgbò àdúgbò tẹ̀ ń wò yẹn gan-an ló dìjọba àbílẹ̀ ìjọba àbílẹ̀ ló dìjọba àpínlẹ̀ ìjọba àpínlẹ̀ òun ló di ìjọba àpapọ̀ ìyẹn ni wípé ògo láti inú ìdílé ni ògo ti ń tàn wá ògo ọmọ kò sí bí ẹnikẹ́ni bó sì lè tóbi tó láyé kíkòkíkò tí ìbá wà ó níbi tó ti wá o pípò ènìyàn ògo ènìyàn a máa jẹ́ kí ó béèrè kí ó taná pé níbo ló ti wá ọmọ ìlú wo ni ta ni bàbá rẹ̀ inú ìjọ wo ló ń lọ mọ́sálásì wo ni ń lọ ògo a máa fọ àwọn ògo á sọ̀rọ̀ níbi tí ènìyàn ò sí àwọn èèyàn ó mọ̀ taná pé ògo tí ń sọ̀rọ̀ yìí níbo ni ó ti wá ògo èmi àti wọ́ orílẹ̀-èdè nàìjíríà ti ní gbogbo àgbáyé ògo wa yóò fọhùn lágbára ọlọ́run ó níbi tí mo ń lọ láàárọ̀ yìí ṣùgbọ́n ẹjẹ́ kọ́kọ́ dọ̀dọ̀ màmá wòlíì ríta àárẹ̀ ọ̀lànà láti rí ìjọ flem carbon tí wọ́n ní fún wa ó ní ológun tẹ̀síwájú bon fm 92.

wà ní orílẹ̀-èdè yìí níbi tí ọlọ́run bá tẹ̀dó sí bí òkè tí iṣẹ́ ìyanu àti àgbàrí àmì àdúrà ti ń ṣẹlẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ tí ìjọ fruit of life evangelical ministry bí mò ń sọ nípa ẹ lẹ́m ó wà ní ọba tuntun bíi pipeline ṣáájú bello bus stop àgbàdo òkè àrò gbogbo ọjọ́ wednesday thursday àti friday ọ̀sẹ̀ kejì nínú oṣù ni wọ́n gbé ètò ìṣóòru àdúrà ọlọ́jọ́ mẹ́ta kan kalẹ̀ nínú ilé ìjọsìn wọn ni o láti aago mẹ́wàá àṣálẹ́ níbi tí iná àdúrà tó fẹjú kẹ́kẹ́ ní ṣẹjẹ́ pé gbogbo tó bá gbani dé bàbá yìí yóò sì jẹun àmúpìtàn lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà máa bọ̀ kí o wá jẹ́rìí sí agbára ọlọ́run ọba ni nínú ìṣóòru ọlọ́jọ́ mẹ́ta yìí ni o àṣálẹ́ paul àti silas wọn náà tún máa ń wáyé ní orí òkè agbára ọ̀gá ògo olùkẹ́ lítà ìjọpọ̀ gbèsè ní gbogbo ọjọ́ thursday tó bá sẹ́yìn nínú oṣù ní ìfẹ́ láti aago mẹ́wàá àṣálẹ́ ẹni tí ọlọ́run bá ń lò fún àgbàrí àmì àdúrà àti iṣẹ́ ìyanu ní orí òkè ni dr rita arinola title fún àdúrà àti ìgbani ní ìmọ̀ràn ìwọ náà lè pè lórí 00289420.

0: nítorí àǹfààní wà fún gbogbo ènìyàn láti yàn látọgbà ìdẹ́nì ibi tí wọ́n ti ṣe ọ́ níkà ṣe níwọ̀ ló fẹ́ ṣe ara ìrìn lọ́bẹ̀ ibi táyé ti dá ọ lóró oníwọ̀ ló fẹ́ ṣe ara ìrìn lọ. Adájé sùnmọ̀ àìdájé sùnmọ̀ òun ló mú kán táwọn oníkálukú báyìí àbí ọ̀pọ̀lọpọ̀ ló wá ń wẹ̀ ọ́ ò dájé sùnmọ̀ ni tó bá dájé sùnmọ̀ wọn ò ní máa rí jésù fún ọ. Ó dìgbà tó bá ṣètò báyìí kádùn àyè tó gbà ó dá jésù mọ̀ ni. Ìran tí a wà yìí wọ́n ti sọ ojúlówó wọ́n ti sọ dànù. I just pray this next generation should not meet us in this mess. What we are doing now, I pray rapture will not come. Ọlọ́run kan wà ní ìgbà ẹran kan nígbà ìgbàlà ọ̀fẹ́ là mú wá tí jésù fẹ́ jẹ rẹ̀ ṣe láì sí pósítà tí sọ jẹ́ àdẹ̀kú. Àwọn ìran yẹn wà ń tẹ̀lé akọni yẹn blessed memory apostle Timothy Obadare eagerness wosem àdúrà ọdún wọn pè wọn àfilé ọba la máa parí ẹ sí orí ìdúró là wà fún wákàtí mẹta tí bàbá ṣiṣẹ kò sẹni máa jókòó. Àrò adẹrìn ọlọ́run tí ò nídìí bánà nígbà yẹn iná ìsọjí ń jó ẹlíẹtì ẹ sáré wá ẹ wá gbá o ẹ wá wo olùgbàlà bó ṣayé mi di rere. Ọlọ́run á lẹ̀ lọ dé bá ẹni tó yarọ nulẹ̀ àdẹ̀ sáré wá òfúrẹ̀ la máa kọrin yẹn bọ̀ ẹ sáré wá àfọjú tá tí ò sí nínú ìsọjí òun la máa kọrin yẹn wá wo òkú àwọ̀ roma jí ó fẹsẹ̀ ara rẹ̀ rìn minister of gospel ṣé máa ṣe fún yín rèé ẹ wú àwọn kan tẹ́ fi ṣòfò dànù ǹjẹ́ ẹ mọ àwọn tá a rán yín sí àwọn àyànmọ́ tó rọ̀ mọ́ àyànmọ́ yín pastor àdúrà mẹ́ta ni mò ń gbà mi mọ̀ bóyá wọ́n rẹ́ni tó kàn rẹ̀ ṣe dédé olúwa gbogbo ayé tó rán mi sí mo kò jẹ́ kí ìríṣẹ́ jẹ fún wọn kí wọ́n tó kù mo gbúdọ̀ jẹ ẹjá gbàdúrà yìí gbogbo ẹni tá a rán mi sí bí òṣìṣẹ́ akọrin ọ̀ṣà olúwa gbogbo ẹni tó rán mi sí olúwa jẹ́ ìríṣẹ́ jẹ fún wọn kán tó kù kóhùn mi ò mọ̀ ẹ́ rí oníṣẹ̀ṣẹ̀ má bàa fọ̀ jésù olúwa wa ọ̀rọ̀ yẹn lè iron breaker ìdè tí fi ọjọ́ orí mi ṣòfò ó yá jádà ìdè tó fẹ́ kí n dàgbà ọjọ́ orí nìkan ló ń dàgbà tí ò jẹ́ ní tágbà ní jádà. Ẹ̀ẹ́dẹ̀ lọ send me to 25 people that's a big question you have been asking for the past 3-5 years 10 pastor dey there when you are loving in spite of your circumstances ohun tó ń là kọjá òde rẹ́rìn wọn mọ̀ lára rẹ. God tell me that I should tell you your word. Word is not the source of your security, that is why you are loving. God has nothing to give you. That situation cannot contain your joy. Irrespective of what you are passing through, irrespective the sick in that ministry. Ọlọ́run rán mi sí ọ. Ó wá lóhùn ní ìrònú. Bá mi ní kí n dá ẹ lóhùn béèrè ọ̀dẹ ọdún méje. Pé ìdí tí yóò fi ní ìrònú ni pé ayé kọ́ ni orísun ayọ̀ rẹ. Ìṣòro yẹn kọ́ ni ó máa control ayọ̀ rẹ. Pé ayọ̀ ọ̀gbàlà láyọ̀ rẹ. Fún àìrí ọkàn bẹ́ẹ̀, ó sọ̀rọ̀ ní òdásọ̀ ọba ayọ̀ kún ayọ̀. The God of peace send me this morning. Receive peace that will uphold you. Receive peace that will encourage you. Receive peace that will keep you till eternity. Receive peace. Àlàáfíà tẹ́yìn òkè ṣojo lójú ìjà. Bóyá receive it. Take it. Take it. Take it. Philippians 2:17-18. Ẹ kà fọ́jọ́ mẹ́ta. Ẹ rí ẹni tó ní ayé àti ọ̀run. Ẹ̀gàn yẹn dògo náà ni. Ọlọ́run lòun ti proof yín. Lòun fẹ́ approve yín. Say I set you up, is ready to show. Ọmọ ẹ̀rí padà wá.
1: Ẹ pé Dr. Tata Ìtọ̀sọ́rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-2894-2044 080-2894-2044.
0: Gbogbo àwọn tí Ọlọ́run fún ní ẹ̀rí yìí ẹ record ẹ sí voice mail kó clear ká lè play ẹ fún àwọn mìíràn. Ìgbé Ọlọ́run ga láwọn tó ń jẹ agbára tí ń kàn tó ọdún yìí má jẹ́ ṣe lòdì sí mi. Ẹgbẹ́ ìpínlẹ̀ tó ló sì ṣé mọ̀mọ́ yẹn á gbàdúrà agbára tí ń kàn tó ọdún yìí má jẹ́ ṣe lòdì sáwọn ọmọ mi. Ìrọ̀lẹ́ àti ìjáde lọ́gá gbàdúrà lórí ìyàwó rẹ̀ agbára tí ń kàn tó ọdún yìí mọ̀mọ́ mẹ́sàn án gbàdúrà tẹ́ gbogbo òkúdọ̀ fẹ́ lu àwọn ọmọ mi. Ìyàwó mi lọ ibi iṣẹ́ àwọn agbára tí ń kàn tó ọdún yìí wọn ló ń fa ikú yẹn kì í ṣe ọjọ́ ikú wọn ló pè agbára tí ń kàn tó ọdún má jù ṣe lòdì sí ọmọ ìjọ mi má jù ṣe lòdì fún ẹni tọrọ àkàntà kan mi wọn ò gbúdọ̀ gbé ipò ìbànújẹ́ agbára tí ń kàn tó.

ẹgbẹ́ mi àtẹ̀yìn yóò fara hàn gbogbo aṣiṣẹ́ pọ̀ fún rere nínú ayé wa ọlọ́mọ ológo gbéra torí adáwà tògbótògbó èso òsìfẹ́ gbogbo yóò fara hàn bí èèyàn ò bá lu àlè sa ipa àti rúgbo lò àmọ̀fẹ́ nira torí pé àwọn ajá ògbógbà wọ́n ń bẹ láyìíká èmi àti wọ́ láti inú oyún ni wọ́n ti máa ń rí ìràwọ̀ ènìyàn ìràwọ̀ jésù wọ́n rí ni bá a ti bí náà ti rí lókè àwọn amòye ìràwọ̀ ni wọ́n tọ̀ wá ìṣepẹ́ nìkan ló sọ fún wa wípé àbí ọmọ kan o ìràwọ̀ ni wọ́n kọ́kọ́ rí wọ́n ti rí ìràwọ̀ èmi àti wọ́ náà ìyẹn ló fi gbọ́dọ̀ mọ̀ wípé ó gbúdọ̀ sí ni torí ọmọ ológo ni ọ́ gbogbo bá wá sọnù kí ọmọ ológo ṣe torí wọn máa gbá ogo sọnù nínú ayé ènìyàn gbogbo bá wá bọ́ sọnù bí èèyàn ò bá ní ipá dáadáa àti agbára bí ènìyàn bá jẹ́ ọ̀lẹ kò lè rí gbà padà bẹ́ẹ̀ni torí pé yìngíndé inú ọ̀tá máa dùn nígbà tí ògo bá sọnù lọ́wọ́ ọmọ ológo ìdíyẹn tó jẹ́ pé gbogbo ẹni wà lókè ẹ mọ́ ṣàṣùpìlẹ̀ ẹdúró tẹ́ o torí pé kò síbi tí ènìyàn wà bó ti wulẹ̀ kó ga tó tí ò lè jábọ́ gbogbo ẹ̀yìn tẹ́ wà lókè ẹ ní jábọ́ gbogbo àwa tá à ń gòkè náà á dókè lágbára ọlọ́run ẹ múra dáadáa torí pé èṣù inú rẹ̀ ò dùn bí kò gba ògo tí ń bẹ lọ́wọ́ èmi àti ìwọ ni ṣùgbọ́n mo pa á ní àṣẹ láàárọ̀ yìí ògo tí ń bẹ lọ́wọ́ èmi àti ìwọ èṣù òní rí gbà lágbára ọlọ́run ṣùgbọ́n bákan ògo a máa sọnù o tọmọ ológo sì tó gbà padà ẹni bíbélì sọ pé nígbà tá a dá ìkó lọ sóòní padà wá adábẹ ti ń láàlá torí pé àlá ni ó jọ bí èèyàn bá ní tí ò ní mọ́ a wàhálà ni ọ̀rọ̀ ò ní jẹ́ ká rí bí èèyàn bá nílé tí ò ní ní mọ́ wàhálà ni bí èèyàn bá jẹ́ náwó tí ò rówó ná mọ́ wàhálà ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ògo ni ògo pọ̀ jègbèmíjígbé lára ènìyàn ẹka bíi ti gírí ṣùgbọ́n tí kẹ́ bá bọ́ sọnù ń bẹ̀ ọmọ ológo ò bá múra dáadáa a ti gbà padà kò rọrùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn àṣìṣe tàbí àìkíyèsára ó lè jẹ́ kọ́gbó bọ́ sọnù ṣùgbọ́n tí èèyàn bá wá lè padà nínú ọgbọ́n ìmọ̀ àti òye ọlọ́run pé n tó sọnù yìí kò lọ kú rí bẹ́ẹ̀ ó gbà padà ṣùgbọ́n kì í ṣe fún ọ̀lẹ́ ọmọ ológo ni bon fm 92.9 ló ti ń bọ̀ wá.

ìdí tí a fi máa yin ọlọ́run nígbà gbogbo kò ní tán nínú ayé wa àti nínú ẹbí wa àmì òwú a máa ń sọnù tọmọ ológun ó sì padà gbà padà ayé lè jagbà kò sí tí ò lè gbà oríṣiríṣi ọ̀nà ni ṣé ìgbàgbé jákọ́pù àti ìṣọ̀ ṣèbí ìṣọ̀ ni bàbá rẹ sọ pé lọ pẹran wá fún mi wọn mo fẹ́ súre fún ọ tí ìyá wọn gbọ́ tó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ bá jákọ́pù pé lọ fèrúgbà àbùkù ọjọ́ lọ mẹ́ran kan kọ́ paṣọ rẹ̀ kọ́ paṣọ rẹ̀ bóra kó fi bọ́wọ́ torí pé kí bàbá rẹ ọmọ pé bàbá yín ò ríran ọba lè fọwọ́ kan yóò rí pé ara rẹ ìran wà ń bẹ̀ ṣùgbọ́n òun kọ́ tí gbogbo ẹ lọ a mọ̀ gbé ìre fún un ṣùgbọ́n ìṣọ̀ ó rí pé nǹkan ti sọnù lọ́wọ́ pé bàbá mi èmi rè bàbá ni àbúrò ẹ ti gbé nǹkan gbẹ̀yìn ẹ lọ ṣùgbọ́n bí ọba di alágbára tán ó bọ́ àjàgà náà ó padà di alágbára ó gbà padà ìwọ náà wá rí i pé nǹkan ti sọnù nínú ayé rẹ wọn ò pè ọ mọ nǹkan ò rí bó ti yẹ kó rí mọ wọn para rẹ mọ bọkẹjẹ o gbà padà lórúkọ jésù ṣùgbọn oníṣẹ láti ṣe kìí ṣe fún ọlẹ ìgbà padà kò sí fún ọlẹ ọgbọ́n pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ fúnkẹ́ àdìsá alájọ oníyege olómáìtì ẹ̀yìn abáyọ̀ ní ẹ̀jẹ̀ ní adésínà ẹ̀ṣẹ́ o náà ní àkàndé fámẹ́lì bàbá gàdáfi náà tùpà àwọn kú pásítọ̀ julius ọ̀pàbọ́lá bàmí ẹ̀ka àrọ̀ apostle james obj látòsódì ẹ̀ṣẹ́ o ọ̀rọ̀ yín gbà gbogbo mr bible ẹ̀nà wálẹ̀ bí a lè ṣe ọkì dáadáa alájẹ akọsílẹ̀ ọba nkíyà mi adẹ́nìkì adégòkè ọ̀rọ̀ jábọ́ kọ́lá àyíbalógun olórí ẹbí ẹ̀ka àrọ̀ o pásítọ̀ adẹ́níyì ọmọ wòlé adẹ́níyì òní ẹ̀bá nkí bàbá o bàbá fẹ́ pè mí ó ní àwọn tẹ́ fẹ́ bá mi sọ tàbí fẹ́ káwá fẹ́rẹ́ fẹ́rẹ́ nínú aga nínú ilé ìjọsìn yìí nígbà mẹ́rin 08035402507 00354025007 ọjọ́ mẹ́jọ láàtọ̀ máa pàdé sẹ́ńdì àyàn tó dé lórúkọ tèmi sẹ́ńdì ọbẹ̀ làwọn èèyàn ń pè ní kọ́rínkọ́rí pèlépèlé dọ́gbọ́n àmọ́ ẹtì ẹgbẹ́ àbọ̀n pẹ̀lú bàbá tó bá nìyá wọn títí ọjọ́ mẹ́jọ ọgbọ́n tó sọnù bàbá padà ó dé lé gébọ̀ọ̀ kọ́rínkọ́rí ó dàbọ̀.

0: ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ olùgbàlà tó wá sí ayé kí a ba lè ní iyì àwa gbé ọga yìn ológo fún ọjọ́ tí a mú arí lónìí bàbá gba ọpẹ́ wa o. Jésù ọ̀rọ̀ rẹ yè ó ń tọ́ ìṣiṣẹ́ wa nítorí pé a gbàgbọ́ a mọ̀ pé àmì ayọ̀ àti ìmọ́lẹ̀ olúwa tan ìmọ́lẹ̀ rẹ yí wa ká. Gbogbo ọkàn tó wà nínú ìdè olúwa jẹ́ kí ọ̀rọ̀ rẹ tú wọn sílẹ̀. Gbogbo àwọn tó ń fi àánú jẹ́ kó rí àánú gbà. Gbogbo ọkàn èyí tí àníyàn ayé tó dè ní ìgbèkùn ẹ jẹ́ kí wọ́n gba ìtúsílẹ̀ o. Ọ̀rọ̀ Ọlọ́run òun ni ìmọ́lẹ̀ sínú òkùnkùn ayé gbogbo àdúrà gbogbo òkùnkùn èyí tó bọ àwọn ènìyàn mọ́lẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ olúwa jẹ́ kí òkú ayé wọn kó di ìmọ́lẹ̀ o. Mo gbàdúrà lónìí wàárí ọ̀nà àbáyọ. Ogun àlákàlà tó ń bá ọjà ọ̀run máa ba wí. Gbogbo ogun tí ń ja iṣẹ́ ọwọ́ rẹ tí ò jẹ́ kí ayé rẹ ní ìtumọ̀ ọ̀run gbẹ́sẹ̀ lé. Olúwa pàṣẹ fún Màríà àti àwọn ènìyàn tó wà nígbà tí Lásàrò kú ni kan yí òkúta náà kúrò ọ̀run yí kúrò. Mo gbàdúrà òkúta tó wà lórí ìṣeré rẹ ọ̀run yí kúrò. Gba ìgbàlà rẹ lónìí oru ọ̀fẹ́ tó máa fi mọ Jésù ọ̀run yọ̀ǹda fún ọ. Jésù olúwa wa lónìí yìí a bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ǹjẹ́ ìwọ ọmọ Jésù tàbí ẹni tí Jésù ń ṣe. Do you know Jesus Christ or who is Jesus Christ? Can you describe who Jesus Christ is? Lónìí yìí wà á mọ Jésù. Kí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run wí Yohánù orí 17 ẹsẹ̀ 3.
1: Iyẹ̀ nígbẹ̀kún náà ni èyí kí wọn kí ó lè mọ̀ ọ́ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristì ẹni tí ìwọ rán.
0: Ọ̀pọ̀lọpọ̀ ní àkókò nígbà tí Jésù wà lé ayé wọ́n rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Jésù ń ṣe. Wọ́n rí àwọn ìrìn tí Jésù ń rìn bí Jésù ti jí òkú dìde. Wọ́n gbọ́ àwọn ọ̀rọ̀ tí Jésù ń sọ ṣùgbọ́n wọn ò mọ ẹni tí Jésù ń ṣe. Ìṣẹ̀lẹ̀ yẹn ló ṣẹlẹ̀ tí ìránṣẹ́ kan ta pè ní Sakiu tó gun orí igi sakamore nígbà tí ó gbọ́ pé Jésù ń kọjá ní Jericho. Ó fẹ́ mọ ẹni tí Jésù ń ṣe. Wọ́n ní nígbà tí Jésù débẹ̀ ẹ̀mí sọ fún Jésù ó pe Sakiu ó ní kò sọ̀kalẹ̀ wá ó ní lónìí òun ni ìgbàlà wọlé rẹ̀. Orí ọ̀fẹ́ àti ẹ̀mí tí wàá fi mọ Jésù olúwa yọ̀ǹda fún ọ. Ọ̀pọ̀ sọ wípé ọmọ ìlú Nasareti òun ni Jésù ń ṣe. Ọ̀pọ̀ sọ wípé ọmọ Jósẹ́fù gbọ́nà ẹ̀gbẹ́nà òun ni Jésù ń ṣe. Ọ̀pọ̀ sọ pé Jésù ọmọ Màríà. Wọn ò mọ̀ pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run. Wọn ò mọ̀ pé Jésù ló ní iyì ànípẹ̀kun lọ́wọ́. Òun ló lè fún ènìyàn ní iyì ànípẹ̀kun. Àwọn òtòsì àwọn tí a kọ̀ sílẹ̀ àtàwọn aláìní rí Jésù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wọn torí ó ń lọ káàkiri ó ń ṣe oore fún àwọn ènìyàn ó ń jí òkú dìde ó ń darí ẹsẹ̀ jẹ àwọn ènìyàn ó ń wo amúkún sàn afọ́jú ríran iṣẹ́ àmàtíṣẹ́ àyànú ń ṣẹlẹ̀ àwọn nǹkan tí Jésù ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni àwọn Farisí àti Sadusi wọ́n rí Jésù gẹ́gẹ́ bí ọ̀tá àti alátakò wọ́n ń lépa ẹ̀mí rẹ̀ láti pa. Ìbéèrè mi lónìí ni pé ìwọ tó ń gbọ́ mi jẹ́ ìwọ ọmọ ẹni tí Jésù ń ṣe. Jésù jẹ́ ọmọ Ọlọ́run ó jẹ́ ẹni kí a rán wá sí ayé láti wá ṣe ìràpadà ayé. Bíbélì sọ fún wa ní Jòhánù orí 3:16 wípé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo fún mi bẹ́nikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàá ṣègbé ṣùgbọ́n kò lè yí ní ìyà nípẹ̀kun. Ìyà nípẹ̀kun náà sì ni èyí kí wọ́n lè mọ̀ ọ́ ìwọ nìkan Ọlọ́run òtítọ́ àti Jésù Kristì ọmọ Ọlọ́run ẹni tí ìwọ rán. Mo gbàdúrà ẹni tí ò bá ní ẹ̀mí kò lè mọ Jésù torí Bíbélì sọ pé ẹ̀mí ni Ọlọ́run fún àwọn tó bá sìn. Àwọn tó ń sìn wọ́n láti máa sìn ní ẹ̀mí àti lótìtọ́. Ẹni tó bá wà nínú ara orúkọ Jésù papọ̀ lè ní ìtumọ̀ nínú ayé rẹ̀. Ẹni tó ní ẹ̀mí ló lè mọ Jésù. Mo gbàdúrà ẹ̀mí tí wàá fi mọ Jésù ó balẹ̀ ọ lónìí. Ní ìwé Fílípì orí 3:10 Paul Apọ́lù sọ wípé kí èmi kó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyá rẹ̀ nígbà tí mo bá fara mọ́ ikú rẹ̀. Orí ọ̀fẹ́ èyí tí Paul ní nìyẹn torí ó rí Jésù nínú ẹ̀mí nígbà tí Jésù ń ṣiṣẹ́ ìránṣẹ́ Paul sí níbẹ̀ ṣùgbọ́n Jésù fi ara hàn. Wọ́n ní bó ti ń lọ sí Dàmásíkù láti lọ ṣenúbíni sí àwọn ènìyàn wọ́n ní Jésù kọ sí iná farahàn nínú ayé rẹ̀ ó ṣubú nígbà tó dojúbolẹ̀ ó wá gbóhùn kan pé Saul èyí ṣe tí ìwọ fi ń ṣe nínú ibi sí ni ó níta ni ìwọ o le mi ni Jesu eni ti wo se nu binu si Olohun rira ni fun lati tagba si egun lati gba yen won dari re si oda Anania Anania gbadura fun iye re si o wa mo eni ti Jesu nse mo gbadura fun iwo to ngbo mi loni iye re ma si lati oni lo
2: amen
0: ori ofe lati mo eni ti Jesu nse o ma bale o
2: amen
0: eni ti a bi ti a ko da Jesu ore ore eni to wa si aye alomiun re nipase mi mimo o gbegbe aye lese eni ti ko mo ese ri o ndari je eseniya olorun iyanu ni eni to fi olorun han ninu eniyan baba aye raye eni to fi ife olorun han awon eniyan o ti fi ara re da iya fun gbogbo eniyan eni to segun iku eni ti iku ri to sa ti soda ni pada seyin eni ti awon oke to sa niwaju re eni ti a pe ni mesaya mesaya nla oba iyanu oba sojo ko lasari dide ohun la pe ni Jesu o ni a o ti poruko re ni Emmanuel eyi to tumo si pe Olorun wa pelu wa bi o ba ti gba Jesu oni Olorun o di alagbara ni o sin di asegun tori bebe so pe awon to segun won segun nitori eje Jesu ati nitori oro Olorun mo sin gbadura loni bi o ti gba gbo lai ri lai mo ni to se tele tele ri bi o ti gba gbo ori ofe ti wa fi je ire nipa Jesu ti wa fi di asegun nipa Jesu Olorun yonda fun o
2: amen
0: Isaiah so wi pe nitori abi omo kan fun wa ijoba yo si wa ni ejika re uruko re a ma pe ni iyanu a ma pe loludamoran a ma pe ni Olorun alagbara baba aye raye omo alade alafia o Jesu lo mu alafia wa saye e wo nigba ti Jesu jinde to fe lo adura wo lo ngba to ba ti doda won first ani alafia ni fun yin o ni alafia ni mo fi fun yin o ni ki se bi aye se fi fun ni alafia Jesu o mu ayo wonu aye awon eniyan mo si gbadura loruko Jesu alafia Jesu a ma ba ogbe
2: amen
0: bi o ba fe mo Jesu won lati gbadura Jesu so oni to je fa awon eniyan ni John 14:6 to so pe emi ni ona otito ati iye oni ko seni ko ni to le wa sodo baba bi ko se nipa se mi o ndo ona ta ma gba lo si joba orun Paul apostle so fun anis apostle ori merin ese meji la pe ko si igbala lodo elomiran tori ko si oruko miran e ta fi fun ni ninu eniyan e ta le fi gba wahala bi ko se oruko Jesu ohun lo le fun wa ni iye ohun lo le fun wa ni igbala Jesu je alaba pin wa ninu ajo wa lo si ijoba Olorun people lo so fun awon eniyan wi pe emi le se ohun gbogbo ninu Kristi eni to fi agbara fun mi bi o ba mo afun elagbara lati segun afun elagbara lati dide afun elagbara lati tesiwaju bi o ba ti ni Jesu ninu aye re oni ri ba kan na ma mo si gbadura agbara eyi ti wonu aye eniyan ti aye eniyan ni itumo o ma wonu aye re mo si gbadura fun oloni bi o ti si okan re paya lati mo eni ti Jesu nse lati gba sinu aye re bibeli ni o to awon ti re wa awon ti re ko gba iye awon to gba la fe agbara fun lati jomo Olorun bi o ti gba Jesu sinu aye re loni o gba agbara o
2: amen
0: o di omo Olorun o
2: amen
0: aye re oni ri ba kan na mo wa ni eri
2: amen
0: wa si yin Olorun logo Jesu Oluwa wa
2: amen
0: obin rere
1: Jesu lana Jesu lana Jesu lana iye yi Jesu lana Jesu lana

0: lọ́sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọ wa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ a bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itokin Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí o ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀ aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ Jésù Olúwa wa.
1: Ìwé mímọ́ Dávidì wípé ohun ni wọ́n yóò máa gbọ́ ní kùkùtù òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidun SA bí àdúrà iná ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 AM ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkorojú ní CNA Church of Zion International 30 Ayé Gbajẹ́jẹ́ Street Majidun SA Majidun Korodu.
2: Kò tán síbẹ̀ tó bá dọjọ́ tọ́ ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itokin Road ní Falapa.
1: Níbi tí ó ti máa pàdé wòlíì awíkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìrànṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dis farahàn. Hello 08037040488 08097532100
2: ó yá ní wákàtí àdúrà dídùn.

0: ẹ kojúmọ́ ẹ tún wọn aláàárọ̀ ti tò ní ojúmọ́ ìdùnnú ojúmọ́ ayọ̀ lò ní máa jẹ fún wa o ní ọjọ́ ìsinmi aláàárọ̀ ló máa jẹ fún aláṣẹ ti Èdùmàrè mímọ́ ní bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́ bá rẹra wọn sílẹ̀ tí wọ́n sì ké pè mí èmi ò wo ilẹ̀ wọn sàn ní gbogbo ibi tí a bá lè wà lónìí ìbáṣe nílé ìjọsìn wa àsálátù wa àti ojúbà wa ẹ̀jẹ̀ ká pé pé ọlọ́run kó lè wo ilẹ̀ wa sàn Abiodun Fọlọ́nṣọ́ lorúkọ ti tèmi kókó onúwé ìlú ń tẹ̀síwájú.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé Olúwa tì wá lẹ́yìn àwásùn a sì jí pẹ̀lú làákàyè wa pẹ́ni fún Ọlọ́run ọba tí ń gba ni kí ìbùkún rẹ̀ kí ó máa wà lórí wa títí láéláé. Kìkẹ́ ọlọ́kìkẹ́ ogo kìkẹ́ agbára la fi yan Ọlọ́run ọba ọba tó fún aláǹfààní láti gbọ́ra wa lórí ètò kókó onúwé ìròyìn iléeṣẹ́ Bond FM 92.9 lẹ́yìn tí ń ṣe ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 1026 bó ṣe wá jẹ́ pé dídọ̀ rẹ́kì ìfọ́ ti ẹ̀kọ́ mádùn àtọyín àtàdù ọlọ́run a fi sọ̀rọ̀ ọ̀tún aláàárọ̀ tò ní èmi lọ́jọ́ àìkú sunday lágbára ọlọ́run ọba gbogbo apáta lájọ máa fi àìkú dẹ́gbẹ̀rà ẹ̀ka àrọ́sà ẹ̀ka àrọ́mà ẹ̀ka àrọ́ ẹ̀yìn ọ̀rẹ́ gariat bello ashiru lórúkọ tèmi.
0: Wọ́n ní àfọgbọ́ ọlọ́gbọ́n kì í ṣìnà ó máa ní ọ̀rọ̀ tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ fún gbogbo àwọn adarí wọ́n ní àwọn ọgbọ́n ọlọ́gbọ́n àwọn ọgbọ́n àwọn àgbààgbà táwọn ń ṣàmúlò náà ló jẹ́ káwọn ṣe ṣàyọrí nígbà táwọn ṣe ìṣàkóso.
1: Lórí ìgbéradìde ètò ìdìbò ọdún 2027 tí ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ṣètò ìdìbò abẹ́lé wọ̀n jẹ́ ẹjọ́mọ̀ pé gbogbo àwọn olùdíje pátápátá jẹ́ pé ìbẹ̀rù bójú ti gba ọkàn wọn báyìí lórí pé kíni líìsì yóò jáde.
0: Wọ́n ní lórí ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì tó kú ọjọ́ mẹ́fà báyìí àjọ elétò ìdìbò ilẹ̀ wa inec ti kéde àwọn ibùdó ìdìbò tó lọ bí 340 ó lé mẹ́sàn-án tó pé wọ́n ti ṣàkóso ìbò nípínlẹ̀ Èkìtì o.
1: Wọ́n ní nǹkan tàgbàlagbà rí lórí ìjókòó bọ́mọdé bá gorí pẹ̀tẹ́ sí wọ́n mà ní kò lè rí àwọn onímọ̀ nípa ètò ìlera wọ́n mà ti ń sọ ní mẹ́fẹ́ bí ìṣọwọ́ lo ìgbògi olóró àwọn ọmọ kéékèèké lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó tó nǹkan tó yẹ pé a gbọ́dọ̀ jókòó àpérò lé lórí o.
0: Wọ́n ní gbogbo ọgbẹ́ náà ni ó sun ọ̀rọ̀ gbogbo àlùkò ni ó wọ ẹ̀sùn tóṣùtóṣù àwáyé kú sí alàgbà kọ́lá oyè wọ̀ bàbá náà dágbére fáyé o lẹ́ni ọgọ́rin ọdún.
1: Wíjọ́ mi dèmí onítàn wá sọ ti ẹ̀kọ́ tó lọ nìjọ́ ẹjọ́ mẹ́ pé àwọn ìran Fúlàní àwọn náà máa ti sọ ti wọn láàárọ̀ tó ní wọ́n ní gbogbo ibi ibùba fi yẹ pé àwọn ti sọ kalẹ̀ sí pé pẹ̀lú àwọn bímọ sí ibẹ̀ ibójú ti gbọ́ kọ àwọn kan tó pé kiri àwọn ti ń kúrò níbẹ̀ láti máa lọ sí gbogbo ní ìbáyìí.
0: Wọ́n ní ọ̀dà ó mọ ní tí ọ̀rọ̀ àwọn onísùmọ̀mí ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ jẹ́ òpè jagunjagun tó ti gba gbogbo ìràwọ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà jẹnẹra rọ́bẹ̀ wọn ni bàbá náà kú sí ibùdó àwọn afẹ̀míṣòfò ní ìpínlẹ̀ katsina.
1: Wọ́n ní ikú tó ń pojú gba àwọn òwe ló ń pa fún mi o. Àwọn ajagun fẹ̀yìntì jẹ́nẹ́rà lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti jẹ ẹ̀bi irú ìjọba lórí bí ajagun fẹ̀yìntì ọ̀hún ṣe kú sí àkàtà àwọn ajínigbé.
0: Yorùbá pè wọ́n ní ẹ̀dá tí ó ròyìn ogun ò ní kú o. Ó máa ní tí ọ̀rọ̀ Ọbaláyé tó jẹ́ Ọbalá ìlú Òṣogbo Apájà ti Òṣogbo. Bàbá ṣàlàyé pé wọ́n mórí bọ́ lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tó fẹ́ gbẹ̀mí wọn.
1: Wọ́n ní bí kókúkókú là ń pètè àgbààgbà ni ó máa ṣe pé ní kò tí ì tásìkò báyìí jẹ́ jẹ́mọ̀ pé ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party wọ́n ní ẹgbẹ́ àwọn NLPP kò lè wò láéláé.
0: Wọ́n ní Sátidé tó wọ́n máa dá ọjọ́ Jímọ̀ láti mọ̀ o. Ó ń mọ ní ọ̀rọ̀ tí ajagun fẹ̀yìntì kan máa sọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní ohun tẹ́ ọ̀rẹ́ ti ní ìbò ọdún 2027. Ẹ ti rí níbo abẹ́lé tó ṣẹlẹ̀ lọ́dún 2026 yìí. Pẹ́pẹ́ ọ̀tọ̀ làwọn tó wọlé ọ̀tọ̀ làwọn tí wọ́n ń korúkọ wọn tó pé ìjà lọ fi ń pẹ́ta látàrí ti ìbò abẹ́lé tó wáyé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo tá a ní lórílẹ̀-èdè wa Nàìjíríà o.
1: Àwọn ẹgbẹ́ olóṣèlú jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n pọ̀ ní CUPP ó máa ti sọ nímọ̀ lórí àbá kan pé sáà ọlọ́dún mẹ́fà fún ààrẹ ó ti tó díẹ̀ tó ní nǹkan ní nǹkan àtàwọn gómìnà wọ́n ní pé ṣe rí sáà ọlọ́dún mẹ́fà yẹn kò lè tó ààrẹ ṣe nǹkan tí àwọn orílẹ̀-èdè Nàìjíríà nílò.
0: Yorùbá pọ̀ wọ́n ní ẹni tí ò ní jẹ́ ká jẹun káyé oníṣẹ́ wọn máa kọ tiẹ̀ mọ́ka o. Ó mọ ní ọ̀rọ̀ tí alàgbà Àtíkù Abubakar wọ́n ní alàgbà ọ̀rọ̀ ti máa méṣi tí wọ́n ń bu wọn pé ẹ̀rú ni wọ́n ṣe nínú ìbò àjìjọ ṣe ni ìwọ ló dùn gẹgẹ bíi bákejì mi báyìí.
1: Wọ́n ní ẹni tí ọ̀bà níṣẹ́ lọ́wọ́ ló ń bá àwọn obìnrin lé pé epo pupa o. Ìjọ ìjọba pé ní ìpínlẹ̀ Rivers àwọn tó yẹ kí wọ́n ti kọ̀wé pé wọ́n fẹ́ fún wọn níṣẹ́ wọ́n máa sọ nínú ẹ̀pẹ́ báwo ni ètò náà ṣe ń tiri bí omi ọkà ẹ fún wa níṣẹ́.
0: Wọ́n ní òdòdó ti fojú o kò sí tá a ṣe ní kọ̀rọ̀ tí ò ní hàn sí gbangba bó bá yá o. Ó máa ní tí ọ̀rọ̀ ikú tó pa olóyè ẹ̀kẹ́ Abiola ẹjẹ́ pé ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè wa nígbà náà ẹ̀rọ gbàgbé salam wọ́n máa ṣàlàyé láàárọ̀. ti to te ba yi po n bad fm egbo
1: eni to je alakoso fun awon ni okere lori ede wa nigeria arabu bianca odumogu ojuku o ma ti so fun awon ile ede wa nigeria ti je pe won lo sa lewon lori ede ethiopia o ni o lo fokan ba le o ile ede nigeria a gbagbe yin an seto lati wa ko yin be
0: won lo to ba fe ko baje oju la mu to ijoba ipile akogi ti kede o ipe gbogbo yin arin rajo ko ni se ofani lati rajo ale lori awon titi to je ti joba ipile edo lati ago meje asale o
1: ijoba mo pe awon ajo ayeri lowo ni agbala yin national monetary fund eh o ma tun si so fun ijoba apapo tun tun gba won lamoran ijo lori kini won ni pe o saleku owo ere bara ni soro e saleku awon vat yin kele o se awon nkan ti reke se o
0: no le gbo bo se o ka ti po se won ile egbimo asofin apapo lede wa nigeria o ma tin ki alagba absalom abubakar ku orire odun merin ni ogori won ni ole lawon je ole se po gbe ijoba fa wa lagbada ni ki lawon ma pe ni egbimo asofin apapo
1: ejo selu apc ejo selu pdp ejo selu adc lori igbaradi de eto idibo to fe waye ni ipinle ekiti o ma tin so ni lepo won pe mo lawon lowo won ja mo lawon lowo je ki won fe ja mo lawon ni awon ebo to lo si bi million kan ni
0: meji na lo jija du ona bako ba seju ekeje a ma tele o wo lawo jije meta ototo to lewaju ni ipile ekiti na ni alagba oyebanji alagba oluyede ati alagba dejide pe awon meta ta yi na ni won wo lo yanyanya sile ijoba ipile ekiti to be ni oke ayoba
1: won ni o ba awon laade ede sugbon lasiko yi oju la ma tete ni to je je mo pe gomina ipile kebi o ba ti so ni mo pe won ti se awon eto loju na ati je ki eto abo ko gbopon ni ipile lohun
0: te ba n gba awon la ni ireti otu awon la ni o ndije fun egbe oselu sdp alagba adebayo o ni hope 93 se agbagbe ni sdp lo ni o won la la ni ireti otu kerikeri ma jagba ma won lowo
1: ojo gbogbo ni se ni ojo kan ma ni to ni nkan je je mo pe ile ise olopa to wa ni ipile oyo won lo ti mu won o awon won ni won ni awon ogbontarigi adigunjale marun ototo ti won si ba awon irinse to da to da lowo
0: ni won ni nkan sele niju agbo lewon fun gbole ara ile mu mora ni o oni awon agbagba egbe oselu apc ti won reti ni ipile ekiti bo latori igbakeji aro orilede alagba kasim shetima ati awon gomina to je ti egbe oselu apc won ni won o ma yaju se bi ipolongo yi asetagba ipolongo yebaji pe ki lo nsele laarin egbe oselu apc to fi daya si gomina ipile ekiti o
1: won ni nkan to da adura ni nkan to ku die kaato adura naa ni oun lo ni fa fun egbe oselu lefati won so di nile pe adura nikan lo le se papa julo isoro to n koju orilede wa nigeria won gbe eto adura kale fun orilede nigeria o
2: ori oke yi na ti se iyanu mortal fire miracle ministry mfm godo mega rejoice godo pe wa si adura gba ipo marathon prayer ti osu keva june 26 bebe ti adura yo ti ma ro bi ogo fun ipa latoke wa akori iranwo latoke wa help from above a ma gba adura o adura yi o ma tu de jade ni gbogbo ojo wednesday ni ago mefa bo aro kutukutu ni o ati ni gbogbo ojo sunday ni agogo meje aro osu june adura fagun marathon prayer for transformation awon to ti wa lati osu kini lo loroyin olorun si nje ara ibi ti gba ni o ebi ba pàdé àdúrà ni mortal fire miracle ministry mfm igodo mega rejoice igodo lẹkọọ 18 alhaji ede bus stop ladojukọ lagos home igodo ẹ pé 08130403737 fún ìtọ́ni ẹ má gbẹ̀yìn o pastor sọlá joseph mega regional overseer pastor dr dike olukoya alábòjútó àgbà mfm worldwide jésù lolúwa.
3: Alága ìjọba ìbílẹ̀ Mushin ọ̀nàrẹ́bù Ọlátúnbọ̀sùn Arun Aruwo ń rọ gbogbo àwọn ará Mushin àti ọmọ Nàìjíríà tí wọ́n ti pé ọdún 18 tàbí jù bẹ́ẹ̀ lọ láti kópa nínú ètò ìforúkọsílẹ̀ káàdì ìdìbò alálòpẹ́ PVC tó ń lọ lọ́wọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni ìpele kẹta àti ìkẹyìn fún ìforúkọsílẹ̀ àwọn olùdìbò. Ẹ wá forúkọsílẹ̀ gẹ́gẹ́ bí olùdìbò tuntun tàbí láti gbé ibùdó ìdìbò yín láti ibìkan síbòmíràn. Ẹ tún lè ṣe àtúnṣe tàbí ṣe ìpàrọ̀ PVC tó ń sọnù tàbí ètò ti bà.

0: ṣe ṣàná sí ọ́fíìsì àjọ anec láti ṣe ojúṣe ní lábẹ́ òfin alága ìjọba ìbílẹ̀ mọ̀ṣẹ́ pé gbogbo ará mọ̀ṣẹ́ àtọmọ nàìjíríà tó ti pé ọdún méjìdínlógún tàbí tó bẹ́ẹ̀ lọ láti lo àǹfààní ìforúkọsílẹ̀ pbc alálòpẹ́ ilé ètò ìlànà lọ́wọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ má ṣe dúró títí di ìṣẹ́jú ìkẹyìn ẹ lọ forúkọsílẹ̀ báyìí kí ẹ sì gba àwọn ẹlòmíràn níyànjú láti ṣe bẹ́ẹ̀ kẹlẹ́ olùkéde ọlọ́dẹ́gun ọlátúnbọ̀sùn áwò ariwo alága ìjọba ìbílẹ̀ mọ̀ṣẹ́ ní ìpínlẹ̀ èkó
1: mo máa rójú ayé àmì mọ́lẹ́ mọ́jọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòrò wọlé ìyábílíkì gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ òun ọ̀rẹ́ mi.
2: kí ni òní ṣẹlẹ̀ ọ̀rọ̀ ara yín ti fún mi ẹ wò ó wọn lè ṣe.
1: irú àrùn oní ṣe wọ́n tó lè jẹ́ ṣẹjú ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ ayé rẹ̀ ṣé ọ̀pá yìí ti rẹni bí àṣẹdẹ́rẹ́ ṣe wà láàrin ọkùnrin ṣe wà lóbìnrin àrùn

Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ́lẹ́ ètò tó mọ́yọ́ lórí aṣíwájú elédè ẹni gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.

tàbí ìwọ oòrùn ọ̀dẹ lédùwà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká ní ìfaradà rárá wa bond fm 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà.

0: Okonu were na lo te siwajo ninu were Sunday Tribune to jade laaro to ni won ni sakata para bayi lagbalagba sito bi to ba ti layi bi kelebe ni nda o ati ge a ki lo ba ka lojo o ma ni oro ti oba jimo oyetuji olani pekun atoja ti lu osogbo ti won ma so oba jimo oyetuji olani pekun ni won so lani ode ipe olorun ma lo yu awon o latari kini latari oselu bo ba opa bo bo bu lese eti awon loselu se ni olede wa Nigeria won ni awon agbebon ni o won ni won wo nu afi awon o ti o ba so ba o da pe emu e ki mole e be le po re ni o won ni won ma yibo o ipe won yin lapo lako ni won ni gbogbo yi te se labi awon mo yin o won ni awon to se labi ko se se latari egbe oselu kan te pe ni ojo aje to koja won pa awon eyan lo berebe nilu osogbo ati ni awon agbogbe kan ni ipinle osun latari pe awon aye o fe ti won o oba jimo olani pekun to nba awon eyan soro bibi ti awon onise owo awon onisowo ti won ti kora won jo ti won ti ni ti gomina ademola adeleke la won se fusa elekeji ibe ni baba ti na ye to ti gbo won ni oba jimo oye ti olani pekun ataja ti osogbo to wa si afi awon yi ibe won ibo de bi pe ibo ba opolopo awon to nba awon sise ote pe ọta ń bẹ lára àbá ẹ̀ tí wọ́n ń gba ìtọ́jú láwọn ilé ìwòsàn o wọ́n ni wọ́n fẹ́ pa àwọn pátápátá ni wọ́n ní bọ́lá fẹ́ bá ilé èdè òṣèlú bó bá ọpá bó bá òbú lẹ́sẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ìpè ká máa dúnkò kò mọ àwọn èèyàn ká máa tẹ̀jẹ̀ sílẹ̀ torí pé a fẹ́ gorí àléfà wọ́n ní kò dáa tó ní orílẹ̀-èdè wa o ọba jimo olanipẹkun wọn wá tẹsíwájú wọn ní ohun tó bá dáa táwọn rí pé ó wù yìí fáwọn èèyàn àwọn làwọn máa tẹ̀lé o abálọbábọ ọbẹ wọn ní ti gómìnà adémọlá adélékè làwọn òṣèlú sáré ẹkẹjọ torí pé àwọn rí pé òun náà ni ó ṣe àǹfààní fáwọn olùgbé òṣogbo ní ìpínlẹ̀ ti ọ̀ṣun wọn náà wọ́n fẹ́ gbẹ̀mí àwọn o látàrí òṣèlú bó bá ọpá bó bá bù lẹ́sẹ̀ nílùú ọ̀ṣun ìyẹn atájá ti òṣogbo ọba jimo oyetuji olanipẹkun lọkẹ tọtọ láàárọ tòní bẹẹ o.
1: inú ìwé ìròyìn sunday punch láàárọ tòní jẹ́ kẹ́mi kọjá lọ sí ẹgbẹ́ òṣèlú apc lórí ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 tó yẹ pé ẹgbẹ́ òṣèlú apc wọ́n ti ṣe ètò ìdìbò abẹ́lé wọn ní báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje tó yẹ pé wọ́n ta kọ̀ǹgbọ̀n láàrin ara wọn táwọn míì sọ pé inú bí wọn lórí pé àwọn nǹkan tí wọ́n fẹ́ wọn ò bá ń bẹ̀ wọ́n sọ nílẹ̀ pé aṣọ ìwé aṣọ ìbọ̀ wọn ni wọ́n ti kó gbogbo list jọ o wọ́n ti kó gbogbo orúkọ jọ o wọ́n ní báyìí wọ́n taari ẹ̀ tó yẹ pé oríkálukú yóò máa pé iṣẹ́ orúkọ mi wà ń bẹ̀ àbórúkọ mi ò sí bẹ̀ èmi ni mo jáwé olúborí kí ló ṣe tórúkọ mi tó fi pòórá o gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú apc bó ṣe fi àgbẹ̀sóde lóde lórí ní ìwé ìròyìn sunday punch láàárọ̀ tòní wọ́n ní ètò ìdìbò abẹ́lé ó ti wáyè fún ìdí èyí àwọn ti ṣe àyẹ̀wò lọ́tún àwọn ti ṣe àyẹ̀wò lọ́sì ní báyìí àwọn ó taari àbájáde èsì ìdìbò ọ̀hún àwọn ó taari ìjáde oníkálukú àmọ́ bá bua rẹ̀ wọ́n mẹ́ni tó ta kọ̀ǹgbọ̀ fún ẹgbẹ́ òṣèlú apc bíbò báyà lọ́dún 2027 ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní àwọn gbọ́ròyìn kan ìròyìn ṣàkàtú kan ìròyìn inú mọ́ọ̀lù ẹ̀kan wípé ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní wọ́n bá wọn dá sí lórí ètò ìdìbò abẹ́lé wọ́n ní rárá o ààrẹ ò dá sí nǹkan kan o àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe àwọn ni àwọn ṣe ètò ìdìbò abẹ́lé àwọn sì fi mú gbogbo àwọn tẹ́ kọjá lórí borí àwọn ti kórúkọ wọjọ́ gbọ́ ẹ tẹ́wọ́ sọ pé ààrẹ ní kándídéètì ààrẹ sì pàṣẹ fáwọn wọ́n ní rárá wọ́n ní irọ́ funfun bá láti pé àwọn ṣiṣẹ́ àwọn iléeṣẹ́ ààrẹ kò bá wọn dá sí ètò ìdìbò abẹ́lé ọ̀hún inú ìwé ìròyìn sunday punch ìròyìn ọ̀hún wà bẹ̀ láàárọ̀ yìí.
0: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn sunday tribune tó jáde láàárọ̀ tòní wọ́n bẹ̀rẹ̀ tí ò ní jẹ́ ká jẹun ká yóò níṣe la máa ń kọ tiẹ̀ mọ́ka o ó máa ní ọ̀rọ̀ tí àwọn kan nínú ẹgbẹ́ òṣèlú gbogbo tó máa ń sọ sí ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ adíje fún ẹgbẹ́ òṣèlú african democratic congress ìyá alàgbà àtiku abubakar látàrí pé kìnìún ẹ tí wọ́n jọ ta kọ̀ǹgbọ̀n nínú ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú adc tó tún jẹ́

0: minister tele fun idoke gbodo oko di orile de wa Nigeria alagba rotimi ameshi olori baba na ni lo bayi o ti o je adije pelu won ti o je igba keje are labi ase egbe oselu adc o nipa ta re be so ro pe en to ti bu e to ti fi ewo senge to so pe eto idibo to gbe wole ko yoranti o lo wa mu amo gbo to da o o ti mo pe ni ti o ni je ko je ko yo ni la roti e mo ka o alagba ti ko agbaka won ma so laaro to ni won ni ki se be won ni looto ati lododo o ba wo e je ta won mu gege bi adije pelu awon o ye ko je idibo sugbo won ma wo so tun so si awon wa pun ajido guso lede wa Nigeria ta mo si south south ati e pun la orun guso lede ta mo si south east ti se le idibo a o pe ta lo le ra awon lowo o to na ye gbo ti gbogbo aye mo jape jado lede wa Nigeria awon ri pe rotimi ameshi ni won ni akoko o ti se gomina ni pile ti rivers fun odun mejo gbapo won ni elekeji o tun ba olugbe Muhammadu Buhari se ijoba ni oni minister fun igbokegbodo oko igbogbo eleyi yo se ran fun ticket awon tori pe yo ti mu oyan sibutoro olede wa Nigeria o je bi alagba ti ko abaka bo se so idi pataki to fi je pe alagba rotimi ameshi o na ni won yan gege bi igba keji won bi ibobaya lodun 2027
1: ilu we on the punch la re mo si wa ni egbe oselu apc gege mo ku won lo rugbo bo o nje ki lo rugbo bo awon kan ti mu bi ni egbe oselu apc latari eto idibo abele to wa ti won so di we pe won fi owo ola won fi gba won loju adura ni o ma mu senu laaro toni won ni gbogbo agbara ti o fe ki are bola met ni bi mo oto ti o fe ki are bola met ni bi mo bo se lo ni egbe oselu apc awon fi agbara na bi o to pe ki ni won fi awon nkan pamọ fun are won fe ki are da si awon oro kan ebe pe won mo pe awon se oju isaju nbe opolopo won lo soro laaro toni ile ile ro in the punch laaro ta pa si so ni le pe abajade sidibo to fe gbe jade to je ti eto idibo abele se egbe oselu apc te ba pada gbe jade o dabi pe nkan kan ma se lo ni egbe oselu apc ba kan na lawon kan so ni le pe o sese o ki awon digbadagba awon ka won ku ni egbe oselu apc to pe opolopo oro to ye pe oro to n bi awon lokan o lo fi pamọ fun are ti won je ki awon mo lori oro na lori pe kini won fe se tinu ara won emi kan mo so be awon pinu bi ni egbe oselu apc awon ni won so ni mo ni ero in the punch laaro yi o
0: koko nu were na lo te siwajo ninu were Sunday Tribune to jade laaro toni won ni ejo la ni momode mota obole arun la ni momode magba segun bo ba ru omode loju agba lo fun ta o e mo so pe tagba bawo eni ba ni kan bi mo yo su ya lopo o ma ni ara ti ole olisegun obasanjo to ma so nibi eto kan eti won fi se aye ti odun meri le ni ogorin ti ajagun fe ti Absalom Abaka to ti je are tele ni olede wa Nigeria o won ni eto ohun na ni are ti ole ri ye alagba olisegun obasanjo ti won ti ro awon to se ijoba bayi pe ewo e ma so pe tagba bawo ipe ngba ti awon se ijoba awon kan to ma won saseyori ipe awon kan to ma won saseyori ngba na ni atari pe awon se fi oro awon lo awon agba o won so awon iriri won ngba ti won se ijoba ni odun 1978 lohun won ni awon gbe eto kan kale o lori pe awon obirin won gbodo idibo ninu ibo gbogbogbo to fe wa ni odun 1979 won ni nigba ti oro na fe daru awon lati la pe sota ti le sokoto nigba na lati ba baba naa soro to je pe oro naa won ba ori yanju ni oke oya tori pe nigba naa awon obirin ki idibo ni oke oya olede wa Nigeria o won ni elekeji awon to ranti nigba tawon se ofin kan to ran mo ti ile ile la UDP ni odun 1978 naa ni o won ni ore awon kan lo ba pe awon ipe awon eyan nbe ni o ipe koda gan igbuko akala kan gbogbo ofin to je pe o fe gbe wa to pe ni la UDP yi o ipe awon ara ariwa won o fe awon ti sale bi awon na o fe o won na tun wa gbo pe awon agbekoya movement to je pe ti le Yoruba awon na igbero lati se iwode nigba na won ni awon lati la pe alagba sinio adepo egba mo ise ba gungun akala pe oba na lo ba won se to je pe oro na won yanju e nilu Ibadan pelu awon agbe won ni orisirisi awon nkan le pe awon ti foro awon lo awon agba ngba na be pe awon kan o sese o owo awon ti ajosepo awon pelu alagba Absalom Abubakar won ni awon ranti o ni odun 1998 ti won pa pe wo ore wa ti ku ore wa wo boya sonia acha o ti ku pe o se ajosepo lawon ni pe awon gbosuba sadanketa fun alagba Absalom Abubakar fun awon igbese ti o gbe to pe igba to kò láǹfààní láti jókòó kagbá sórí àlééfà kò jókòó kagbá sórí àlééfà ó tẹ̀lé àwọn aṣáájú rẹ̀ nípa gbígbé ìjọba fún àwọn alágbádá wọ́n nínú àwọn dùn ayé àwọn kó wọn ní ìwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti fi lọ́lẹ̀ níbi ètò ọjọ́ àbí ọdún mẹ́rìnlélógún ọgọ́rin 84th birthday anniversary ti alàgbà Abdulsalam Abubakar tó wá ní olúlẹ̀ wà Abuja o.
1: Gbogbo olúwe ìròyìn tẹ̀síwájú lọ́wọ́ Bond FM lawa 92.9 ìlú ìwé ìròyìn The Punch náà mo ṣì wà láàárọ̀ tèmi wọ́n ní wítèmi gèmi onítàn wá sọ tẹnu ẹ̀kọ́ tó lọ ni o. Ìjẹ́jẹ́ mẹ́pẹ́ àwọn ẹgbẹ́ mìíràn ti Alaka Two Builders Association of Nigeria wọ́n ní ẹ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ akọ̀rọ̀ tàwọn lọ́rùn wọ́n ní báyìí ojú ńlá abi ló fi ń wo àwọn Fulani tó sì jẹ́ pé lágbègbè orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ní ìlú àrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìlú àrùn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà jẹ́ pé àwọn ti wà lọ́jọ́ tó ti pẹ́ àwọn ń fẹ́ àwọn láya àwọn náà ń fẹ́ wọn lọ́mọ wọ́n ní báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò yẹ pé wọ́n ti rí àwọn Fulani báyẹn eré tètè ni pé Fulani ti wọ̀lú Fulani ti wọ̀lú ẹ dẹ́kun tètè bọ́ wá sọ fún àwọn ìjọba o wọ́n ní pé àwọn tó jẹ́ ojúlówó àwọn ẹ̀yà Fulani wọ́n ní wọn kì í pààyàn wọ́n ní pàápàá jùlọ lórí ètò ààbò tó yẹ pé ó gbópọn báyìí lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kọ́ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ akọ́rọ̀ tàwọn lọ́rùn ẹni tó gbẹni wọn sọ̀rọ̀ tó yẹ pé àgbà Fulani ni nílùú Abẹ́òkúta Alhaji Muhammad Labar òun sọ ní mọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn báyìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fọ́ káàkiri o gbogbo ibi tí wọ́n bá wà bá ní Fulani wọn bẹ̀ yẹn oníkálukú sá náà náà pé bọ́lá wọn wá fẹ́ lọ báyìí wọ́n ní bọ́kọ́ ṣáà di gbogbo ẹ̀rù wọn ni wọ́n ṣáà lọ sáwọn ìgbèríko míì wọ́n ní fìdí èyí ẹgbẹ́ má gbà ní sọ ní mẹ́ pé àwọn táwọn jẹ́ ojúlówó Fulani àwọn kì í pààyàn ẹran làwọn ń da bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ ló máa ń ṣe fún àwọn ẹran àwọn àwọn ìfura wọn sórí ẹ̀ kí àwọn máa pààyàn káàkiri ṣùgbọ́n àwọn agbésùnmọ̀ mí ló jẹ́ kí wọ́n máa fi ojú burúkú kọ́ máa fi wo àwọn ṣùgbọ́n ní báyìí àwọn wà ní ibùjókòó báyìí àyàfu làwọn fi ń gbé torí pé kí ni àwọn ti bẹ̀rẹ̀ sí di ẹrù àwọn láti máa lọ sí àwọn ìbòmí pàápàá jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìwé ìròyìn The Punch ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: kókó inú ìwé ìròyìn náà ló ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn Sunday Tribune tó jáde láàárọ̀ ti tòní ni wọ́n máa ti ń gba ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ọ̀ṣun lọ́mọ̀ pé kò sí bárayà nínú ẹgbẹ́ òṣèlú bárayà sí bí ló wà o gẹ́gẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ilẹ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ ti ọ̀ṣun iye ọ̀jọ̀gbọ́n Professor Yemi Adediwura bó ṣe ń gba ẹgbẹ́ òṣèlú APC lámọ̀ràn o ní orin tí wọ́n kọ báyìí pé ẹni máa lọ kó máa lọ APC ọ̀ṣun ò lè dáwóró ó ní orin burúkú ni o ó ní orin tó máa ṣàkóbá fún wọn inú ìbò tó ń bọ̀ lọ́nà ní ọdún 2026 tí a wà yìí ni o gẹ́gẹ́ alàgbà ọ̀jọ̀gbọ́n Adediwura bó ṣe ń sọ dímọ̀ ó ní ẹ wò ó ẹni tó ti gbà kọ́ jẹ́ igbákejì gómìnà ní ìpínlẹ̀ ti ọ̀ṣun tó ti gbà kọ́ jẹ́ akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC sẹ́nẹtọ̀ Iyọlá Omiṣore ó ní orin tí wọ́n kọ pé àwọn ò nílò Omiṣore tó bá máa lọ kó máa lọ ó ló máa ṣàkóbá o ò ní bí wọ́n ṣe ń kọ orí àwọn orin báyìí ipé wọ́n ti gbàgbé pé Omiṣore náà ní àwọn tó yẹ pé èèyàn tiẹ̀ tó ń tẹ̀lé lẹ́yìn ipé ó ti fa ìpìyà àti ẹlẹ́yàmẹ̀yà ọlọ́múdọ́mú ẹ̀gbẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ ti ọ̀ṣun ó wá rọ gbogbo ẹgbẹ́ òṣèlú APC ipé tó fi mọ̀ ṣọ̀kan o pé afẹ́fẹ́ ti fẹ́ máa fẹ́ báyìí o wọ́n ti fẹ́ máa rí ti ẹ̀dì ẹ fi ń ṣègbọ̀sẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tìpínlẹ̀ ọ̀ṣun tọ́wọ̀ bá tètè ya dísà ìjò kan mú te kú ọmọdé ipé yóò yọ ọ́ lẹ̀ fún yín o lọ́gbọ́ ṣe sọ dímọ̀ o ní tí ẹ bá gbàgbé pé sẹ́tọ̀ Iyọlá Omiṣore kì í ṣèyàn bẹ́ẹ̀ o ẹ tó ṣe igbákejì gómìnà tó tún ṣe sẹ́tọ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún ti di akọ̀wé gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC tẹ wá ń dẹyẹ sí i tẹ ń gún rìn ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìpè tẹ ẹ bá gbàgbé ìpè oore nígbò ẹ ṣe o tó fi pa lórí o ìpè ó ti pẹ́ tí Omiṣore tó ti ṣe àtìlẹyìn iye ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn nínú àjọ kan tó pè ní Nisa Anna Summer School fún àwọn ọmọ kéékèèké àti àwọn ọ̀dọ́lagba tó ń bẹ nípínlẹ̀ ti ọ̀ṣun pé torí náà ẹ má fojú olóore gúgi o gẹ́bí ọ̀jọ̀gbọ́n Adediwura bó ṣe ń ké sí ẹgbẹ́ òṣèlú APC lórí bó ṣe ń dẹyẹ sí sẹ́nẹ́tọ̀ Iyọlá Omiṣore nípínlẹ̀ ọ̀ṣun.
1: inú ìwé ìròyìn The Punch láàárọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ẹgbẹ́ coalition of united political parties pàápàá jùlọ ìgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn olóṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn ẹgbẹ́ kan tí wọ́n pọ̀ ní Nigeria Political Science Association ọmọ àti kọ́ wọ́n ní igun kọ́ àkàlà kọ́ o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ o wọ́n ní àbá kan wọ́n ló jẹ́ pé olórí ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà alàgbà pé ẹni bámidélé tí wọ́n sọ ní ìwé pé àbá kan wà táwọn fẹ́ sọ o àbá náà ni pé ṣé rí sáà kan ó ti tó fún ààrẹ kan láti ṣe nǹkan tára ló ń fẹ́ sáà kan ó ti tó fún gómìnà láti ṣe nǹkan tára ló ń fẹ́ pàápàá jọ káwọn sọ ní sáà lọ́dún mẹ́fà kó má jẹ́ lọ́dún mẹ́jọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ààrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà ni wọn kì í fọkàn sí wọn a máa sẹ́ni pé táwọn bá ti lọ sáà ẹ̀kọ́ tán àwọn ti lọ sáà ẹlẹ́ẹ̀kejì wọn ní fún ìdí èyí kò ń jẹ́ kí wọ́n fi bẹ́ẹ̀ pẹpẹlẹ mọ iṣẹ́ wọn ní sáà alákọ̀ọ́kọ́ wọn a máa níṣe báwọn ṣèlú ọdún mẹ́rin yìí láti ṣe ìjọba ó ní fún ìdí èyí kí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà kí wọ́n buwọ́ lu pé sáà kan ti tó díẹ̀ tó nù nǹkan yìí díẹ̀ tó nù nǹkan àti ìṣèjọba fún orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ lórí ètò ìlera ètò ẹ̀kọ́ àti àwọn nǹkan tó lè máyéjọrọ àti ìdàgbàsókè ọrọ̀ ajé wọn ní sáà kan ti tó ọlọ́dún mẹ́fà ó ti tó bí ọpẹ́ ẹni gbamide ló pe ṣe dá lábàá ṣùgbọ́n àwọn ẹgbẹ́ wọ̀nyí àwọn ẹgbẹ́ méjèèjì wọn ní rárá o wọn ní sáà kan òde tó agbẹnusọ wọn ìyẹn Mark Adébáyọ̀ àti ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ NPSA ọ̀jọ̀gbọ́n Azan Saliu ọ̀rọ̀ àsọdù yìí lọ ní ìwé ìròyìn The Punch láàárọ̀ tòní wọn ní pé sáà ẹyọ kan lọ́dún mẹ́fà kò lè tún ààrẹ àti gómìnà tó pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wà tó yẹ kí wọ́n ṣe fún aráàlú láti ṣe tó bá sọ di sáà ẹyọ kan wọ́n ní pé ó máa dàbí ìgbà tó yẹ pé orílẹ̀-èdè wa Nàìjíríà inú ẹ̀ báyìí yóò máa jó àjò rẹ̀ ní bí ẹgbẹ́ CUPP àti ẹgbẹ́ NPSA bí wọ́n ṣe sọ di nínú nínú ìròyìn Sunday Punch láàárọ̀ yìí.
0: Inú ìwé ìròyìn kìíní ìṣọ̀ tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní ohun tó bá fẹ́ kó bàjẹ́ ojúlàmùtò. Ó máa ń lọ́rọ̀ tíjọba ìpínlẹ̀ Kogi máa sọ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti àìpéye ètò ààbò tẹ́ pé ó ń bá orílẹ̀-èdè wa Nàìjíríà fínra o. Wọ́n ní báyìí ìjọba ìpínlẹ̀ Kogi wọ́n ti kéde pé kékulé kó gbọ́ kó sọ fún toko káàdọ̀ kó gbọ́ kó rọ̀ fún ọ̀bẹ̀ ìpè láti àná lọ. Àwọn ti gbé ìgbésẹ̀ àwọn pé gbogbo ẹ̀yìn tẹ́ ẹ máa ń lọ sí Àbújá tẹ́ ẹ lọ sí òkè Ọya tẹ́ ẹ ń gba ìpínlẹ̀ Kogi kọjá wọn ni kò ní sáǹfààní o láti wà lórí ọ̀dà ní àwọn ojú òpópónà tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Kogi tó bá ti di aago méjì àṣálẹ̀ o wọn ni àtẹ̀sóde ni o ọ̀rọ̀ tó ṣojú ìlú kò gbọdọ̀ farasí ẹni tó jẹ́ kọmíṣánná fún ìròyìn àti ìkéde ní ìpínlẹ̀ Kogi alàgbà Kingsley Fáwo náà ló tare àtẹ̀jíta náà síta o jẹ́ bó ṣe sọ sí mọ̀ fún àwọn èèyàn ó ní báyìí gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ọlọ́pàá èrò ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá tó ń bá àwọn èèyàn kó ẹrù bóyá ń bá àwọn tó jẹ́ pé iléeṣẹ́ bíúrì kó àwọn ọtí wọn pé tẹ bá ti fẹ́ gborí ọ̀dà ní ìpínlẹ̀ ti Kogi àbí ń bá wọn kẹ́rù kò ní sí àǹfààní tí aago méje bá ti lù ibi tó bá ti ṣú yín sí òun náà ní kí ẹdúró sí o wọn ni kò ṣàìsí látàgbẹ́rẹ́ pé àwọn ológun wọ́n ń bá àwọn afẹ̀míṣòfòjà láwọn ìjọba ìbílẹ̀ bíi kaba àti búrú nípínlẹ̀ ti Kogi o láti lè má jẹ́ kí orí olẹ́ ní ọwọ́ kó má lọ jẹ́ pé àwọn tí ò mọ̀ ló fara kanṣẹ́ pé bá aago méje àṣálẹ́ bá ti lù ẹ̀yà àdúró níbi tí ẹ wà wọn ní lásìkò tá a wà yìí pé bẹ́ẹ̀dì bá ń jà lágbo àgbọ̀dọ̀ tí máa dárọ̀ ògidì ẹ̀mọ́ wọn làwọn fẹ́ jẹ́ pé pátápátá tẹ́ gún daṣọ́ borí tí kì í hàn lápá tí kì í hàn lẹ́sẹ̀ pípé làwọn fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe o wọn ní kí tí wọ́n á ṣe yẹn nìkan wọn ní òru làá ṣẹ̀kà bí oríkì àwọn ẹ̀gbá ni o ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ pé wọ́n máa ń fún àwọn afẹ̀míṣòfò lóúnjẹ wọ́n ń gbómi lọ fún wọn wọ́n ń gbóògùn lọ fún wọn wọ́n ń gbépo lọ fún wọn nínú àwọn igbó tí wọ́n bá sí ìpè òru iná lọ fi márìn wọnú àwọn ọgbọ́n ẹ̀rọ láti lọ já àwọn ẹrù àwọn oògùn tí wọ́n nílò fún wọn bóyá epo tó máa fi sínú àwọn alùpùpù lọ tí wọ́n fi ń ṣe láàbí wọn ni àti àwọn oúnjẹ tí wọ́n ń jẹ àti àwọn ọta ìbọn tí wọ́n nílò wọ́n ń torí ìdí èyí pé àwọn ti gbẹ́sẹ̀ lé bá aago méje bá ti lù nípínlẹ̀ ti Kogi kò ní sáǹfààní fún ọkọ̀ pàpà ẹni tí àwọn obìnrin tó ń wọ ọkọ̀ lórí lọ́nà ọgbọ́n aago méje ajẹ́pọ̀ wọn àtàwọn afẹ̀míṣòfò wọn jẹ́ ṣiṣẹ́ ni o jẹ́ bí ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ètò ìròyìn àti ìkéde nípínlẹ̀ Kogi Kingsley Fáwo bó ṣe kéde o.
1: Finish, I not get money to recharge. Oh, your data don't finish, and you not get money to solve. The GT Bank airtime and data load day for you anytime. Just that star 737 star 90# to borrow.

níwà fọ́nrá ìlú a sì lè dẹ́kun ìfọ̀kálẹ̀ àrùn tí ẹwọ́ bí tí ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀rù ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòkòrò ìdaminu wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńpẹ́ ká yí da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí tí ní ìgbìnà wá iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ó ti ṣe gbogbo wa ni iléeṣẹ́ bọ́ńdà 2.1 fm ló mú ìkéde yìí wá.

ṣe dílé mọ́. Mò ó kò tó ń wo ìjọ olówó nítorí àyè afa fún ọ. Ọ̀rẹ́ akọ ẹ sílẹ̀, àwọn mọ̀lẹ́bí rẹ á jìnà sí ọ. Ṣọ́ra, má jẹ́ àpẹẹrẹ búburú, má jẹ́ káyé fi ẹ́ ṣàrí kọ́gbọ́n. Nítorí náà, kò sáwàrí fún ọ̀gbìn olóró. Iléeṣẹ́ Bond FM 93.9 nínú ìtòdò ìwá ṣe ti ìgbẹ̀yìn.

0: àkókò orí ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm náwà 92.9 inú ìwé ìròyìn the punch láàárọ̀ yìí ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ọmọ òkèrè lórílẹ̀‐èdè wa nàìjíríà arábìnrin odúmọ̀ bianca odúmọ̀ ojukwu ọmọ àti sọ fún àwọn orílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá jùlọ àwọn tó wà lórílẹ̀‐èdè ethiopia àwọn tó wọ́n pé wọ́n lo sáà lẹ́wọ̀n lọ́wọ́ wọ́n ní ẹni ẹ̀fọkànbalẹ̀ wọ́n ní ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n mọ nǹkan tó yẹ pé ẹ̀ ń kojú wọ́n mọ àwọn ìṣòro tẹ̀ ń kojú bẹ̀ pàápàá jùlọ lórí ìròyìn kan èyí tí wọ́n sọ nílẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tán lọ síbi mẹ́rin àwọn ni wọ́n pàdánù ẹ̀mí nínú ọgbà ọ̀rọ̀ náà wọ́n ní báyìí arábìnrin bianca odúmọ̀ ojukwu wọ́n sọ nílẹ̀ pé àwọn ti tọwọ́ àwọn ìwé àdéhùn pẹ̀lú orílẹ̀-èdè àwọn aláṣẹ orílẹ̀-èdè ethiopia báyìí láti pé gbogbo àwọn tó ń lo sáà lọ́gbà ẹ̀wọ̀n náà wọ́n ní ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n kó wọn bọ̀ wá sílé o wọ́n ní kí wọ́n fọkàn balẹ̀ àwọn ò lè dá wọn dá bùkátà àwọn àwọn ò lè dá wọn dá ìṣòro tó yẹ pé wọ́n kojú lọ́wọ́ wọ́n ní ní báyìí egbògbò tó ti lọ o ìtọ́wọ́bọ̀ ìwé àdéhùn náà ó sì ti wáyé ọ̀rọ̀ ìjọ jáde ní ìkànnì x wọn ní àná òde yìí ni wọ́n sọ bí pé gbogbo àwọn ètò yẹ pé tọ́jú ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà bí wọ́n ti ábá fojú sí orílẹ̀-èdè ethiopia bá ti yẹ pé wọ́n lo sáà lẹ́wọ̀n lọ́wọ́ wọ́n ní ṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní wọ̀dà wọn dá bùkátà wọn láìpẹ́ láì jìnà àwọn mọ̀lẹ́bí tó wà bẹ̀ wọ́n ní wọ́n kó wọn padà wá sí orílẹ̀-èdè wa nàìjíríà nínú ìwé ìròyìn the punch ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ ti tòní wọ́n ní mọ́sùn-ún ìyáálé mi ìkọlẹ̀ ọmọ àfọwọ́ mu ó máa ń tí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ tí wọ́n kéde fún wa ìpè táwọn máa lo àwọn igi láti fi dáná mọ́ káwọn máa lo àwọn èédúmọ́ káti máa lo kerosene mọ́ pé ń bójú ọjọ́ jẹ́ ó ń gba àyíká jẹ́ kò dídá fún ìlera wa wọn ní báyìí ìpè àwọn èèyàn ti padà sọ́dọ̀ ìyáálé o ta ni ìyáálé èédú ni èédú wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwòyàn ni wọ́n fi se oúnjẹ báyìí látàrí kíni látàrí bí afẹ́fẹ́ ìdáná tíjọba àpapọ̀ pè ní ìyàwó ọ̀ṣìgé ipò da ó rẹwà ó mọ lóló kì í ṣe éfín kì í sì mú kí àwọn pọ́ọ̀tì yìí dọ̀tí wọn nígbà tí apá wa kà mọ́ nǹkan wọn ni lásìkò tá a wà yìí ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ ló jẹ́ pé ẹgbẹ̀rún méjì náírà ó náà ni wọ́n ta kílógíráàmù gáàsì kan tàbí ẹgbẹ̀rún méjì àti irinwó náírà 2400 wọn tẹ̀lé àwọn apá àbíkọ́ wà ẹgbẹ̀rún mẹ́ta ó ní wọ́n ta kílò kan 3000 per kilo wọn ni látàrí iṣẹ́ àti òṣì tó ti ń bá ọ̀pọ̀lọpọ̀ fira tẹ́lẹ̀ tọ́pọ̀ lè jẹun ẹ̀mẹta kánú ìpè ọ̀pọ̀lọpọ̀ wá wò pé kọ́kọ́ máa lọ fi ẹgbẹ̀rún mẹ́ta náírà tí wọ́n wá ti wá ẹ̀yẹ̀ báwọn ni lọ́ra kílógíráàmù gáàsì kan wọ́n ti padà sí èdú o wọ́n ní kó tó di pé gáàsì ó fò fẹ̀rẹ̀ báyìí wọ́n níye tí wọ́n ń tà á ní àwọn ilé epo ₦1050 ni wọ́n ní wọ́n ń ta kílò kan tó yẹ pé àwọn tó ń bẹ lábẹ́lé àwọn tó yẹ pé wọ́n ń bá ní rọ́ lábẹ́lé wọ́n ń tà ní ₦1200 wọ́n nígbà táwọn ilé epo wà ní báyìí tí wọn ò rí lọ́dọ̀ àwọn alágbàtà àwọn ọba tó ní báyìí 3000 ni wọ́n ń tà o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́ ti gbàgbé sìlíńdà wọn sínú ilé bàjẹ́ pé èédú náà ni wọ́n ń ra àwọn èédú òkè òdù bí abilékọ obiamaka anima bó ṣe ń sọ nímọ̀ ó ní ẹwò ẹja àrọ̀ lòun máa ń ṣe tó máa ń yan ọgbẹ́ tòun látàrí ìdí èyí òun láti rí tó èrò òun pa òrìtìk bó ṣe sọ ni òrìtìk òun láti tú èrò òun pa pé èrò ó ní gáàsì tó fẹ́ fi yan ẹja àrọ̀ kó tó gbẹ ìdílé tó ṣe padà sí èédú tòun ò ní ní báyìí kílò èédú kan tiẹ̀ ó ní 500 làwọn ọ̀rà ipa àwọn náà ti ṣàṣejù báyìí pé wọ́n ti ń ta kílò èédú kan ní 700 ó tún tẹ̀síwájú wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fọ̀rọ̀ wá lẹ́nu wò náà ni wọ́n ṣàlàyé pé láti ìgbà tí gáàsì tí wọ́n báyìí èédú àti igi ó náà yẹ pé àwọn ń lò yẹn bí ẹnìkan nípìnlẹ̀ ti ẹnigun tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba lòun civil servant èlò ló ń gbà ìjọba oko ni ó sọ nímọ̀ pé èédú lòun lò wípé ṣàkó port kóró pọ́ọ̀tì ẹ̀yìn ìyá wa pé òun lòun lọ rà báyìí ó ní òun ò lè jẹ́ kí wọ́n kó báwo 37,000 kó fi máa ra 12.5 kg cylinder pé èlò lòun gbà lóṣù ìdílé tó ń ṣe ya lọ́la kóró pọ́ọ̀tì o tó ya ń ra èédú báyìí pé èédú ló lè ṣe o kódà gan nílùú èkó náà wọ́n rí obìnrin kan náà tó ń jẹ́ olùgbé ìpínlẹ̀ ti èkó ìyẹn fún mi ó ní ṣàkó port lòun náà lòun yẹ kóró pọ́ọ̀tì làwọn fi ránṣẹ́ ìjọ ẹ̀ báyìí bó ṣe wà á rí o inú ìwé èrò the nation tó jáde láàárọ̀ tó pé má sún mọ́ ìyáálé mi ìkọlẹ̀ yóò fọwọ́ mú o fúnjọba àpapọ̀ o.
0: kókó ní ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm náà 92.9 lórí pọ̀pọ̀ ṣíṣe àyájọ́ ìjọba tiwantiwa tó yẹ pé gbòdè kan tó yẹ pé òní òde yìí ó ní gbogbo ètò yóò parí o táwọn èèyàn máa lọ sílé ìjọsìn tí ìṣèjọba yóò máa lọ sílé ìjọsìn láti lọ fi ọpẹ fún ọlọ́run ìjọ jẹ́ mọ̀ pé ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Somolu honorable Abdulatif Ashini omo ati ki gbogbo awon olugbe ijoba ibile Somolu papa jo lori ayajo June 12 won so di le pe awon mo ridi gbogbo awon to ye ku won ti fe ni won lele gbogbo awon akoni to lati jaja igbara lori ki June 12 ko le wa lele de wa Nigeria won ni sejoba ijoba ti wan ti won ni ojuse gbogbo wa ni papa julo ka fuwo so po bi igba kesin fowo ti le won ni sejoba to lo lowo yi ka ri pe akin won leyin lori gbogbo awon eto ide ti ato to je pe sejoba are bola meet ni buju CFR ite ku won gbun lele de wa Nigeria won ni opolopo ise lo ye pe awon ti se lati jabo eto ijoba tiwantiwa fun awon olugbe ijoba ibile Somolu lori awon atuse oju ona ire lagbara fun awon odo ati awon obirin ati awon anfani lati pese awon wa maiderin fun awon olugbe ijoba ibile Somolu oni ke wa gbo lori eto idibo 2027 ite pe npo lona won ni pe o si nbe oni bawo ni won se pin tani won pin pe ku pin le lowo ti ko ba se won won ni pe ose ta fe mu igan lo je pe awon ajo leto idibo won ti fi anfani sile fun awon omo ti won ti pe omode 18 awon ti kaadi idibo won ti soro awon to ye pe won lanfani ati ni kaadi idibo won gba won ni ki won ti pe won ti lo si office ajo leto idibo lati pe won gba kaadi won tori pe ngo lo ma fun won lanfani lati le je ki eto ijoba tiwantiwa ta gbere lele de wa Nigeria to le ma tesiwaju papa julo ni ijoba ibile Somolu bi honorable Abdulatif Ashini alaga ijoba ibile Somolu bo se fo rere laaro yi
1: ninu owo regulation to jade laaro ti toni won ni obo nla agbo orin wa re ni o jamo o o mo ni ti ara wo le se lopo lede wa Nigeria lori eto abo fun teru tomo tin be ni olede e je pe le se lopo olede papa won ti eka ipile delta o ma ti rogbon ri da o won ti dola enikan te pe awon ajidigbe ti won jigbo bako na to ti fowo si ti o fi mu awon adigun jale meta ototo to je pe won si ba awon ibon lowo won je be to je alukoro ile ise olopa ni ipile ti delta lohun iye sp bright edafi bo se so di mo o ni awon olopa kan to je pe ise ti won na ni lati ma gbogun ti awon ajidigbe special anti kidnapping and cyber crime squad saku na je pe won dola okunrin na je pe won jigbo won ni bi ti won ti fe so owo idola emi ti a mo se ransom na je pe awon olopa ti ka won mo won ni eni na te pe won jigbe pelu papamora ni agbon to pe ni opanamu to je pe won ti jigbe ni bi ojo kan se ti ojo ti won fe so owo di ele na ni awon olopa sise akin ti won si dola emi e ti won si fowo si ko fi mu awon je pe o je pe ajinigbe o won ni awon ajinigbe na nigbati na awon olopa to dun ti won won lati fi owo idola emi ransom won lati fi sile ti opo won sa lo to si mu awon die ninu won ti won si dola emi e ti won si fowo si ko fi mu awon je pe ajinigbe o won ni awon ajinigbe na nigbati na awon olopa to dun won lati fi owo idola emi ransom won lati fi sile ti sa lo to si mu awon die ninu won nigbati on soro e je pe ohun o salaye pe idola emi ransom won lati fi sile ti opo won sa lo to si mu awon die ninu won nigba to n soro e je pe ori ko yo ohun o salaye pe o toro finiti ade en go ku e mo na le pe ohun bo inu ohun do ayo ohun ko ki awon molebi e ati awon olopa fun se akiti won so bako na ni awon olopa ipile ti delta won tun mu awon adigunjale kan ni agbe asaba ni ojo ayajo omina ile re ojo ayajo ijoba awarawa June 12 gangan o na ni won mo nikan bi ago meji laabo osan je pe won si ba awon ibon ni owo won awon afurasi na ni won pe ni Ewendeze di Grace awon odun mokandini ogun lohun ati Eruwegene Emede omo ogun odun ati Chukwu Emeka Arize mokole ni ogun ni won ti mu won bayi won ni won foju won ba ile ejo
0: koko ri ere yin tesiwaju laaro Bond FM la wa 92.9

0: èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
1: Bọ́ọ̀dọ̀ fẹ́ mọ ti tún gbọ́ pẹ̀lú aráàlú ló ṣe lágbà fún gbogbo onímọ́tò pé àdéhùn bá rẹ̀ pé a kò ya ibi kí àwọn onímọ́tò jẹ́ kí sí kọsẹ̀ méjì máa wà lẹ́yìn bí tiwọn tó gbà kígbà ni mọ́tò ni bàjẹ́ lópópónà ẹgbẹ́ ìkìlọ̀.
2: Ìyanu tí kò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ lórí òkè èrè ọlọ́dún yìí. Abọ́sù Ayọ̀ Babalọla Power Explosion 2026 CAC Kineland pẹ̀lú àjọṣepọ̀ orí òkè Anú Èrè Èkìtì. Àdúrà májẹ̀mú ọlọ́dọọdún níbi tí àwọn aláṣẹ ìjọ CAC àti àwọn ìrẹsì Ọlọ́run àgbáyé yóò ti fi àṣẹ sọ̀rọ̀ pẹ̀lú ìdáhùn lójúkọ ojú. Oríire dé Pastor S.O. Ọládélé President CAC Nàìjíríà Nova C. Pastor E.O. Ọdẹ́jẹbí General Superintendent CAC Nàìjíríà Nova C. Pastor Ọjù Oyemade Senior Pastor The Covenant Nation Pastor Matthew Asimoluwo Senior Pastor KICC Wòní Èsìkẹ́yẹ Olúgbóyè Ọládèjì General Evangelist CAC Nàìjíríà Nova C. Ìbọn máa ràn iná dùwọ́ náà máa bọ̀ kógo tiẹ̀ náà kó lè la àgbáyé já lábẹ́ àkórí májẹ̀mú ìdáhùn. Àárọ̀ ọ̀sán àti ìṣọ́ òrùlé àdúrà June 22 sí June 28 ọjọ́ ìyanu agbára ni. Ìyanu tọdún yìí lára ààrẹ láò ti rí fún ìtọ́ni 08233932654 lórí òkè èrè o. Àdúrà ni a gbà.
3: Ten don't finish, I not get money to research. Or your data don't finish, and you not get money to solve.
4: 737.
3: The GT Bank airtime and data load day for you anytime. Just that star 737 star 90# to borrow.

0: ode nipinle ti Eko Lagos State Public Works Corporation bo ni wa se ona na pe o je nkan to dun mo awon olugbe emushin ninu won ni loruko awon olugbe emushin inu awon du ayo awon kun bi ijoba ipinle Eko bi o se dalagun to fi dagun la ipe ijoba apapo lo ni to ba won se je bi honorable Taufik Adeyemi Ali to soju mushi constituency 1 legbimo asoju sofin ile wa labuja bo se ndupe lowo ijoba ipinle Eko governor babaje so Olúṣọlá Sanwó-Olú àti igbákejì gómìnà alàgbà Kádì Ọbáfẹ́mi Hamza fáà tún ṣe ojú ọ̀nà agídí mútọ́rù.
1: Kókó oníwèé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ ilé ìwé ìròyìn telegraph lórí ètò ààbò àti pé bí àwọn èèyàn ṣe ń gbé ìgbésẹ̀ pàápàá jùlọ àwọn gómìnà láwọn ìpínlẹ̀ jẹ́ kí tún kọjá lọ sí ìpínlẹ̀ kẹbí o lọ́dọ̀ gómìnà wọn yẹn kọ mi Dr. Nasir Idris nígbà tí wọ́n sọ nílẹ̀ pé wọ́n ní àwọn ti fa sáré ilẹ̀ fún kọ̀ǹgílà kan tó yẹ pé ó máa kọ́ ibùdó àwọn ọlọ́pàá tí wọ́n pè ní New Police Mobile Force sílùú Zuru ní ìpínlẹ̀ náà nígbà níbi ètò ayẹyẹ náà wọ́n ní ẹ́lì àtìlú Zuru Israel Highness Alhaji Muhammad Sanusi Mikhail Sami Gomo Kẹta ló jẹ́ pé wọ́n wà níbi ètò náà ẹni tó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn sí SP Abdullahi Umar Abuza wọ́n sọ nílẹ̀ pé àwọn fa ilẹ̀ náà lé wọn lọ́wọ́ lójú àti pé kọ̀ǹgílà náà yóò jẹ́ ibùdó àwọn agbófinró ní ìpínlẹ̀ ọ̀hún láti máa lọ sí àwọn kọ̀rọ̀kọ́ndé tó wà ní ìpínlẹ̀ náà gbogbo àwọn jàǹdùkú àwọn bandits àwọn àfẹ̀míṣòwò tó bá wà bẹ́ẹ̀ kí wọ́n máa fún wọn jáde bí ìgbà tí wọ́n bá fi èkúté kúrò nínú sà gẹ́gẹ́ bí àṣà Adédèjì Olúyege wọ́n sọ di mímọ̀ pé gbogbo ètò táwọn ṣe yìí àwọn ṣe lójú náà jẹ́ kí ètò ààbò kí ó lè gbópọn ní ìpínlẹ̀ kẹbí nínú ìwé ìròyìn Sunday Telegraph ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
0: Adúpẹ́ lọ́wọ́ bàbá ìyá ẹ̀gbọ́n àbúrò tí ẹ ti bá wa ń gbádùn gbogbo inú ìwé ìròyìn láti ibi ìṣẹ́jú mélòó kan. Láìpẹ́ láì jìnà àwọ̀ abala àgbéyẹ̀wò níbi tí yáàzù ti mú àwọn kókó tó ṣe pàtàkì wá sí etí ìgbọ́yín. Abiodun Fọláńṣọ́ lórúkọ mi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́lọ́wọ́ bọ́tìnì wa Fúnkẹ́
1: Aya Adisa Adupele kato wa bala agbeyẹwo wa laaro tun ni loruko awon alase apase ileise radio Nigeria papa julo mama omo babere Adenike Adegoke ati giwa wa ile se wa bonde FM Alhaji Wahab akosile omo alaso nla ati Abdul Fatai Gafar ati gbogbo osise ile se bonde FM won ni ka ma ki Imperial Majesty Oba Dr. Sulaiman Raji Ashade oni ba ekan ma feja yan ja pe baba tun lekun won ni baba bimo okore lantilanti lanu ede yi awa n gbadura fun lati ile se bonde FM pe lagbara Olorun ba igba le yin yo tubo ma lekun awon mo ma po si irukere o ma po si ẹ̀sùn ọba ajẹkùpẹ lágbára ọlọ́run fún kábíyèsí ọba dr sulaiman raji ashade fatai gafar àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ bond fm àtẹnugan lára akíbàbà pé ẹkú ewu ọmọ.
0: ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú wa gbagbagba ló wà pẹ̀lú wa ní àárọ̀ tòun ní tèmi tọ́pẹ́ ajayi
1: mẹ́mẹ́ sínú.
0: kí ni a fẹ́ gbéyàwó ní àárọ̀ ti tòní lórí ọ̀rọ̀ mọ̀lẹ́bí la fẹ́ gbéyàwó wọ́n ní ẹbí tó bá jẹ́ pé ìyá kan bàbá kan ọmọ méjì
1: ọjẹ́ mẹ́rin
0: tàbí ìyá kan bàbá kan ọmọ mẹ́rin tó jẹ́ mẹ́fà pé tá a bá wo bí nǹkan ṣe ń lọ báyìí kí ni a rò pé ó lè jẹ́ àtijẹ́ àti mu wọn báwo ló fẹ́ bá ìrọ̀rùn dé ní orílẹ̀-èdè wa nàìjíríà
1: pàápàá
0: pẹ̀lú bí afẹ́fẹ́ ìdáná bó yẹ pé iye tí wọ́n ń tà nísìnyí ẹlẹ́mọ ẹ tó ń tà torí
1: ẹlẹ́mọ ẹ tó ń tà ládùúgbò yín báyìí o bí báwo la ṣe fẹ́ ṣe bí ọba fẹ́ dáná oúnjẹ ẹlẹ́ni mẹ́jọ àbẹ́lẹ́ni mẹ́fà àbẹ́lẹ́ni mẹ́wàá torí àwọn
0: olùwà tó máa wà nílé
1: ká tó ra ta ká tó ra ohun èlò
0: wọ́n ní tòmátì náà tí wọ́n ta tí wọ́n.
1: kò sí ìgbà tí òun lásìkò yìí òróró epo gan-an má gí gan-an wọ́n ní gbogbo ẹ̀ báyìí o ti gbowó lórí báwo la ṣe fẹ́ ṣe ọ̀nà owó la ọgbọ́n
0: la ń dá sí ọgbọ́n lẹ̀ ń dá sí
1: ṣé kí ni pé fọ́múlà náà la ṣe ń lò báyìí.
0: ọgbọ́n lẹ̀ ń dá sí
1: 0706316196 0706316196 àbí gbogbo ọ̀nà tẹ bá nà láti rí dá sí láàárọ̀ tí gbogbo ọ̀nà tẹ bá mọ̀.
2: hello
1: ẹ káàárọ̀ orúkọ yẹn àtẹ̀sí ń pè wá.
2: a ti gbogbo ilé o.
1: ẹ káàárọ̀ sà.
2: orúkọ tèmi ni ọ̀jẹ́dùn kùtù lèmọ́ọ̀n alẹ́ ọ̀sẹ̀ ṣẹ́mi rẹ̀ bàbá àná náà bàbá òkè ògùn látàbọ̀.
1: ọgbọ́n òun là ń dá sí ló ń dá sí.
2: ọ̀rọ̀ sọ́kẹ́ náà ni tá a bá parọ́ fún wa lókùn ẹ̀yin èèyàn mi ọ̀nà dáadáa o kàlẹ́ ọ̀nà dáadáa kọ́lọ́hún
1: ní.

0: acabar o quê? Ipa, Aissã, Oliberta, tu não vai lá, mãe. Odura, Arabequati, da colé. Que nem a tua lá, me teta.
1: Acho que é um pouquinho. E da colé, né, tem mal, bem, né, se bem. Toda ali, com ninguém, eu tenho bebê, moço, minha coxa. Sobre o que eu vou lá, te sei, é né, que diz. Arabequ, Arabequ, de lá, você diz, você me diz, Arabequale. O durante que a roupa de quem é verba o bem, eu sei, e daí da tua matinca, a roupa o alé, se eu bati libé, o bem é como a boa que se babuquiu, lá se é lodo não, lá de dar a lodo não, o babu do babuquiu, o babu do babuquiu, o meu se babati.
0: Babuquiu, te atosipi, e com o meu cunho, a essência era aí, se eu me dito sem cunho, para lá ba, o bem, a toco não era papo.
1: A se eu a toco, bem, gbogbo alamọ ipe ni sanu waya ninu ara nigba ti ege ba ti ribi lo bo si je ko ma lo to ninu sanu ara yo bere ma mu awon ipinija kokan wa agogo na ni pinja o se se ko je ti kwani laarin seju kan si meji ka bere si mi ni elele elomi yo ma rin gege bi eni ti ba ta fe boyo ninu ese re kaarin ka ma terin elomi yo da bi gba to te igbo mele ni tori pe atele se o ma kan gorogo abi ki ninu ara bere si tayin kori ma fu elomi elomi ese re yo bere si mu ni ka te bayi abe ke elomi o te ni erigbo sese deede dada eyin yo ma fa elomi so ife ese ko ma fa elomi so isaka ko ma fa yin so awon nkan yi ipenija ise inu ara ti ege ori bi wole to ninu awon ise yin awon eyin lo n sakoba fun awon ise yin pelu ogbo lodo olohun to ba dodo babokeo iwo go gba pe ni olohun be leyin babokeo ijori babokeo mo nkan meji bu ise ara yi ti ma so omokunrin di ole ti ko ni je ki omokunrin o soju ife dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki sale nu ma kanyan kẹyìn máa fàyàn ọpẹ yìí kó máa ro ní gbogbo eruku kó bẹrẹ ti rẹ lónìí tó bá ti ní ìpèníjà yìí pẹlú ẹsẹ tọlọn tí mo fi ń sọrọ yìí tó bá gbọdọ bàbókè o ìwọ náà gbà pé ọlọrun gbẹ lẹyìn bàbókè o ní shop number 10A oyè kọlá plaza níwájú dípàlà church ní jákàndé gate ní ìsọlọ road ibẹ ní bàbókè wà ẹrọ ìbánisọrọ ní 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà ni máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yìn máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá sí ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára gbogbo ènìyàn máa ń tọkùn tó púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ ibẹ̀ bàbá tó bí bàbá mi nínú ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti sàṣọ tó lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ẹ̀ ní kẹgbẹ́gbẹ́ lọ́wọ́ àdìjú tọ́nbẹ nínú ajẹ́gùn ìdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn ìdáyébá
0: ọ̀hún pẹ̀lú kábíyèsí lórí
1: ìlànà tó fi já sí pé ní mo ti mẹ́gbára mo ti mẹ́gbòrò mo ti lọ́wọ́ mo ti lẹ́yìn tó bá dọ́dọ̀ bàbókè o àwọn náà máa rí i pé ọlọ́run ń bẹ lọ́dọ̀ bàbókè tó rọ́ lọ́n
0: ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òkú ẹ wá farabalẹ̀ pé.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókèrè yìí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A oye kola plaza níwájú dípàlà church ní jákàndé gate ní ìsọlọ ìròyìn ibẹ ní bàbókè wà a sì ní ẹrọ ìgbàlódé èyí tá a máa fi fi àwòsàn hàn fáwọn ènìyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọọkan pẹlú ọṣẹ lọdọ ọlọrun ọba tó mú ti wá tó mú kó ń bẹ mo nígbà ìgbó tẹ ní ìsòwòsàn bàbóge o ti wá wà ní shop number 10A oye kola plaza níwájú dípàlà ọkọ ní jákàndé gate ti ìsọnà ibẹ ní bàbóge wà.
0: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé jákàndé gate pé ṣọ́ọ̀bù méjì sí mẹ́ta ó ti rí oye kola plaza níwájú ṣọ́ọ̀chì ńlá kan dípàlà church tó wà ń bẹ̀ was at Wobe, Bere, shop number 10A, Ibeni Baboke, Kalesi, and Bani Solo, because he's always 94 47 11 43. O 08022613442. Aisan, kò ní fi àgbára wá ṣe gbogbo.

0: fẹ́sọ̀ wà pọ̀ níta wà. Èmi àjọbí ewé ló sọ fún yín pé ẹ máa gbọ́ wà o.
1: Olúdùn kẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́tò ti dé ọ̀tọ̀ tó ètò mìíràn dé.

0: láàrẹ o ẹkẹrin nínú iná ìléru ẹrù rẹ tó bà ọlọrun tó mú omi jáde nínú aginjù aṣẹ ọlọba ṣe kábíyèsí rẹ yorùbá bọ wọn ní èdì kì í di iyọ kó má dun ọbẹ lágbára aṣẹ ọba òkè gbogbo ọjọ ọsẹ oṣù a máa dùn fún wa ni láṣẹ elédùnmarè òun náà ni mo fi ń kí wa kú ojúmọ́ làárọ̀ tòní lórí ètò gbáyé gbádùn nílé iṣẹ́ bond fm 92.9 ẹmúkàlẹ̀ àlàáfíà kẹmúkàlẹ̀ ìtura ká tún jọ ṣètò láàárọ̀ tòní olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. Abala àmọ̀ràn ló ní pápápá ní Belenja. Ṣé o tọ́ ní bàbá tí wọ́n ń ṣe àjọyọ̀ ẹ̀? Ṣé o tọ́ ní bàbá tí wọ́n ń ṣe àjọyọ̀ ẹ̀? Bá a bá wo ọ̀sẹ̀ tó ń bọ̀, gbogbo Sunday kẹta nínú oṣù kẹfà ni wọ́n máa ń ṣe àyájọ́ ọjọ́ àwọn bàbá. Tí ìwọ bá wo fúnra ẹ láti ìbẹ̀rẹ̀ ọdún yìí, ká fi àwọn ọdún tó kù ká fi sílẹ̀, ṣé o ṣẹ̀tọ́ gẹ́gẹ́ bí bàbá lórí ọmọ? Ẹlòmíì nínú ọgọ́rùn-ún náírà 100 naira ó máa fi 50 naira sílẹ̀ àbí kó fi 5 naira sílẹ̀ lójú tiẹ̀ ó ti ṣe ojúṣe nìyẹn. A ní mi ò lè para mi. Ṣérú èèyàn bẹ́ẹ̀ ó tọ́ láti ṣe àjọyọ̀ ẹ̀? Àsìkò ṣì wà, àwọn ọmọ kékeré ni. Wọ́n ní bá a bá ti fọ́mọdé lákàrà tá a fún lóyin, gbogbo nǹkan tá a bá ti ṣe fún á di àfìsẹ́yìn tẹ́gun aláré ń fi ṣọ. Ṣe ẹ̀tọ́, ṣe ojúṣe lórí àwọn ọmọ ẹ. Jẹ́ kó máa jẹ́ wípé kò dìgbà tẹ́ ẹ bá tì wọ́n gbọ̀n-ọ́n-gbọ̀n kọ́ tó rántí wípé bàbá ni bàbá mi. Ó yàtọ̀ sí àwọn bàbá ni ṣé ẹ nírà nǹkan fún mi. Bàbá tó bá ti ṣe ojúṣe ẹ̀ ó di dandan kí ó mọ rírì ẹ̀. Má torí wípé ìwọ àti ìyàwó ẹ níkùn sínú, ìwọ àti ìyá ọmọ ẹ sì ní ìrẹ́pọ̀ mọ́ kí o má ṣe ojúṣe lórí ọmọ. Yẹ ara ẹ wò, ṣé o tọ́ ní bàbá tí wọ́n ń ṣe àjọyọ̀ fún? Bond FM láwà 92.9 lórí ètò gbáyé gbádùn. Ní abala èso, kí ni nǹkan tí a mú ẹnu bà òdó náà ni kì í ṣe àìmọ̀ fún olóko? Tí a bá wo oṣù tí a wà nínú ẹ̀ yìí, a rí pé èso yìí náà ó ti ń wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí. Èso oṣù Júùnù náà ni ùbé, òun náà ni a máa mú ẹnu bà eléyìí tí àwọn olóyìnbó ń pè ní African pear. A ní ùbé jẹ́ èso tí ó dára lọ́pọ̀, tó pọ̀ ní àǹfààní fún ìlera wa. Ó kún ní antioxidant àti nutrient tó lè ṣe ìrànlọ́wọ́ dènà àrùn ọkàn, àìlegungun, jẹjẹrẹ, inú kíkùn, ìṣelọ́pọ̀ rudurudu, ìyẹn metabolic disorder. Ó jẹ́ èso aláwọ̀ eléṣe àlùkò tí a lè jẹ lásán tàbí kí a jẹ pẹ̀lú àgbàdo. Ó ní àwọn àkóràn bíi protein, lipid, fix oil, phosphorus, fatty acid bíi palmitic acid, oleic acid àti bẹ́ẹ̀ lọ. Ùbé tó wọn 100 gráàmù ní 40 calories ó lé díẹ̀. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ onímọ̀ oúnjẹ láti gbọ́ pàtàkì èso ùbé. Tí a bá padà dé, bàbá òkè ó máa wà ní ìkàlẹ̀. Àsìkò yìí iṣan ara wa ò gbọ́dọ̀ dì mẹ́rí, àsìkò òtútù ni. Ó gbọ́dọ̀ ṣiṣẹ́, ó gbọ́dọ̀ máa mú ara wọ́n mù yagiyagi. Tá a bá padà dé, bàbá òkè ó máa wà ní ìkàlẹ̀ láti sọ fún wa bí a ṣe lè máa gbádùn iṣan ara wa.
1: Ẹ káàbọ̀ padà ètò báyìí gbádùn tẹ́ ẹ síwájú iléeṣẹ́ Bond FM 92.9. Onímọ̀ oúnjẹ ti ti wà nílé agbára. Ẹ káàárọ̀ mà.
2: Ẹ káàárọ̀ mà.
1: Ẹ bá a dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́.
2: Àwọn orúkọ mi ni Yaafin Kóòtù. Ìwà sọ̀rọ̀ mi dára, ọ̀dùnmọ̀ nínú oúnjẹ.
1: Èso òbé tí a mú ẹnu bà yìí. A ní òbé jẹ́ èso aláwọ̀ eléso àlùkò. Àmọ́ a rí kà pé ó lè dáàbò bò ṣe ìrànlọ́wọ́ ìmúwálẹ̀ ìbàjẹ́ ìríran. Báwo ni ilé ìṣe jẹ́ nígbà tí kì í ṣe èso pupa?
2: Ẹ ṣe olóòtú. Èso òbé ní ohun ìní tí àwọn olóyìnbó máa ń pè ní antioxidant tí ó lágbára tó sì ń ṣèrànlọ́wọ́ ìdènà àìsàn tí ó ní pàtàkì pẹ̀lú ọjọ́ orí èyí tó ń fa ìléwọ̀ tí kò dára. Ìbéèrè ojú ọlọ́rọ̀ púpọ̀ nínú èròjà tí àwọn pè ní carotenoid tó ń ṣèrànlọ́wọ́ láti dínkù ìbàjẹ́ ojú.
1: Ṣé lóòótọ́ ni pé òbé lè dènà àìdàgbà dáadáa egungun ẹ̀yìn àti ọpọlọ ọmọ inú aláboyún?
2: Bẹ́ẹ̀ni, because èso òbé yìí ó jẹ́ èso tó dára fún àwọn aláboyún gan. Tí ó ní ásìdì táwọn pè ní folic acid nínú. Folic acid àdáyébá èyí tí ó dára fún àwọn olóyún. Folic acid yìí tó wà nínú òbé yìí ṣe ìrànlọ́wọ́ ìdíwọ́ àwọn àìsàn oríṣiríṣi táwọn pé tó lè dènà àìpé ọpọlọ ọmọdé àti ọ̀pá ẹ̀yìn. Gbogbo ẹ̀yà ara èso yìí ni ó jẹ́ ọlọ́rọ̀ nínú àwọn èròjà bíi amóradàgbà láti sọ bí àwọn fólíètì fítámì. Fítámì C pàápàá jùlọ tí ó ń ṣe ìrànlọ́wọ́ ìgbélárugẹ ìdàgbàsókè fún àwọn ọmọ tí ó ní ìlera tó péye.
1: Ní ti àwọ̀, òbé ní òróró àti àwọn phytochemical tí ó lè ba àwọn àrùn àwọ̀ wọ̀yá ìjà. Irú àwọn àrùn àwọ̀ wo ni òbé lè ṣe ìrànlọ́wọ́ fún?
2: Àwọn ọ̀rá tàbí òwe tí ó ní ìlera àti ọ̀pẹ́ sí dáhùn pàápàá jùlọ fítámì C tí a rí nínú òbé ṣe ìrànlọ́wọ́ ìgbélárugẹ ìsọdọ̀tun àwọ̀ ara pẹ̀lú àti ṣe ìdíwọ́ ọjọ́ gbogbo. Ní àfikún, èso yìí jẹ́ ọlọ́rọ̀ nínú epo rẹ̀. Epo rẹ̀ yẹn ń rọrọ̀ gan, èyí tí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà lẹ́yìn tí ó lè ṣe ìrànlọ́wọ́ láti tọ́jú gẹ́ẹ̀nì náà àwọn àrùn àwọ̀ bíi òrùka alájẹun tí wọ́n pè ní ringworm, kúrúnà, kọ́kọ̀, tọmọlẹ àti àwọn àrùn mìíràn tí ó ní ìbáṣe pẹ̀lú àwọ̀. Àwọn èròjà yìí ṣe ìrànlọ́wọ́ láti jẹ́ kí àwọ̀ ara pé àtàrí ìrùn òbí yìí.
1: Òbé wá ní potassium tó ń ṣe ìwọ̀ntúnwọ̀nsì jáde ipa òdi iyọ̀ lára tí ó lè fa ìmúwálẹ̀ ẹ̀jẹ̀ ríru àti àdínkù ewu rọpárọsẹ̀. Ṣé ti potassium inú òbé nìkan ni àbí gbogbo oúnjẹ tó bá ní potassium ló lè ṣe léyìí?
2: A dára fún olóòtú. Bí òbé ṣe ní èròjà tí a pè ní potassium yìí, èròjà yẹn lágbára láti dínkù ẹ̀jẹ̀ ríru àti ewu ọpọlọ tó ń fa àìsàn rọpárọsẹ̀. Kò kí ń ṣe sínú òbé nìkan àti gbogbo oúnjẹ tó ní potassium ló lè ṣe iṣẹ́ yìí. Àwọn oúnjẹ yẹn pọ̀ bí avocado, banana, oríṣiríṣi oúnjẹ, watermelon, àwọn èso ewébẹ̀ oríṣiríṣi nítorí àwọn èròjà yẹn ló túmọ̀ pé ṣe ní òbé nìkan. Gbogbo àwọn oúnjẹ tó bá ní potassium ló lè ṣe iṣẹ́ yìí.
3: Àríṣẹ́ mi ṣe. Èmi ló dé tó rojú kòkó báyìí.
4: Ojú mo ṣe rí. Ṣé àwọn tí ìyá bọ̀ọ́ jẹ́?
3: Èmi ni mo ṣe.
4: Ẹni bá rí ọgbọ́n ṣe ní fùrù kọ̀kọ́ fùrù kọ́kọ́. Bí ẹni bí èlé sókè ìdílé ká tó wọ̀ bùsùn. Yóò rò pé irinṣẹ́ ti di lóńkó lọ sí ìdílé lánàá. Bẹ́ẹ̀ kẹ̀, òkè tẹ̀ ẹ̀ òní ti tọ́ sàdédàjì ọ̀nà. Ṣé ti kárí ibẹ̀ níbi èkó ló tó fẹnu kọ́
3: wọ́n lè sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bọ̀ ọ́kẹ́ kọmàráyé tó gbé jalẹ̀ rẹ fún ìbò jẹ ọ̀pẹ́ yìí tó rẹ gbogbo rẹ ara títa jẹ ara títa ara yíyí kí n bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sùn ọ́ bàbá òkè òní ní kò já tura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dá níbí lẹ̀ bàbá òkè òní kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ládojúkọ Deeper Life Church Jákàndé gate òkè afá ìgbòho ẹ̀pẹ̀ 08094471143 bàbá òkè òní kò jí dògbẹ́ bí lè bẹ̀.
5: Àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn nǹkan yìí àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí a máa ṣe àkóbá fún iṣẹ́ ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣe àkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn tá a sábà pàdé látara léègbọ̀nsẹ̀ a máa ṣe àkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Abíkọ́ ti ẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mẹjì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Abíkọ́ jẹ́ sí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde lẹ́kọ́ máa bọ̀ wá bá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákàndé gate ní òkè afá ìgbòho. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08099 0844-71143. Lórí àìlera ọlọ́mọkùnrin tí mo sọ̀rọ̀ pa yìí, ó jẹ́ nǹkan tó ti sèmi gan fúra mi rí, tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbókè o. Lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá níwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè o, ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè Apá Ìgbòrò. Tí ń gbèsè ara tó bá wa lágbára, a máa fà kéèyàn mọ́ lè dẹ́sẹ̀ gbé. Káàrin láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà bẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀. Káàrin ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ́ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí. A ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná. Ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lo oògùn pẹ̀lú àṣẹ tọlọ́run ọba tó mú ti wá tó mú kúrò níbẹ̀ tí ẹ gangan náà ní ṣòro ṣe. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè Apá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbókè o 0809447143
0: pàtàkì èso òbí òun náà ni ẹ ti gbọ́ yẹn náà láǹfààní láti bá ti rọ ní 500 naira òyẹ̀ngàn tó gbogbo léje amúlẹ́yọkan amúní méjì ká láǹfààní láti jẹ àwọn èròjà tó wà nínú ẹ̀kúbà ṣe ara lóore. Ẹ má dẹ̀ gbàgbé iṣan ara ṣe kókó, iṣan ara ṣe pàtàkì. Lẹ́yìn egbògi bàbá òkè o kò sọ̀rọ̀ bá mi gbẹjọ́ ń bẹ̀ mọ́ iṣan ara wa yóò máa gbá yagi ni. Ẹ kàn sí bàbá òkè o pẹ̀lú ewé àti egbò òun náà ni wọ́n fi ń ṣe ìtọ́jú iṣan ara tí ọlọ́run sì ń gba ọwọ́ wọn ṣiṣẹ́. 08094471143 08094471143 bàbá òkè o òun náà ni ẹ kàn sí yẹn.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba aláṣẹ láyé ọba aláṣẹ Ọlọ́run bàbá àmà dúpẹ́ lórí ore rẹ nígbèsè ayé wa dúpẹ́ afìyìn fọ́ Ọlọ́run ọba ọba fún ni Másìrègún lágbọ́n Ọlọ́run ọba ojúmọ́ tó mú alé ni yóò mọ wa sówó yóò mọ wa sọmọ yóò mọ wa sí ẹ̀tẹ̀tẹ̀kú tí ṣe baálé ọ̀rọ̀ gbogbo rere tọkàn wa fẹ tẹlẹ ìdá wa fẹ ọlọrun ọba á pèsè ẹ fún wa o ẹ káàárọ lẹẹkan sí kì í pọ ju ibi kíkí báyìí ni ọmọlúàbí ti bẹrẹ ganiat bello ashiru lórúkọ tèmi o.
1: ẹ kú ojú wọn gbogbo olùfẹ iléeṣẹ bond fm gbogbo olùfẹ kókó ní ìwé ìròyìn ìwé mọ ní ẹni tó tọ ọlọrun wa kò ṣàì nígbàgbọ pé ọlọrun ń bẹ ọlọrun sì máa ṣẹ̀san fáwọn tó fara balẹ̀ wa ǹjẹ́ òun náà látọ̀ wá láàárọ̀ tòní kó wá ṣáájú wa kó kẹ́yìn wa lórí ètò kókó inú ìwé ìròyìn abiodun fọlọrun sọ lorúkọ tí.
0: gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú láàárọ̀ bond fm láwà 92.9 inú ìwé ìròyìn new telegraph láàárọ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ ti ń sọ bímọ fún àwọn afẹ̀míṣòfò àwọn bandits wọn ní ẹni tó bá pogun ẹjẹ́ kí orogun wọn ní pé kò sí pé gbogbo àwọn bandits àwọn jàǹdùkú tó yẹ kó ti wà lákàtà ìjọba táwọn ẹ̀ṣọ́ aláàbò ti mú sí àhámọ́ kò sí pé à ń yọ̀ǹda wọn sílẹ̀ o ààrẹ Tinubu sọ̀rọ̀ ẹ̀dùn náà láti ẹni tó jẹ́ agbẹnusọ wọn yẹ alàgbà Báyọ̀ Ọ̀nánúgà lórí bí àwọn ajínigbé àwọn jàǹdùkú bó ṣe ń kọlu orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ burúkú míì tó ṣẹ̀ṣẹ̀lẹ̀ lánàá òde yìí èyí tí jagunjagun tó ti fẹ̀yìntì Rabe Abubakar tó yẹ pé ó pàdánù ẹ̀mí sí àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Katsina ààrẹ bá gbogbo mọ̀lẹ́bí bàbá náà ààrẹ bá wọn kẹ́dùn àwọn ààrẹ bá gbogbo àwọn iléeṣẹ́ ológun ààrẹ bá wọn kẹ́dùn ọ̀rọ̀ tó wá ń tẹ̀síwájú náà rán pé ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń lè lérò ọkàn pé bóyá àwọn jàǹdùkú àwọn ajínigbé tó yẹ kí wọ́n ti wà ní àkàtà ìjọba tí wọ́n ti wà lọ́dọ̀ ẹ̀ṣọ́ aláàbò bóyá àwọn máa bójú àánú wò wọ́n àwọn máa fún wọn sílẹ̀ ààrẹ ní láéláé irọ́ ni fún àbàdà kò sí pé à ń dá wọn sílẹ̀ o gbogbo wọn pátá báyìí ni wọ́n fi mú kàtà òfin ẹni tó bá fi dàpá yàn wọ́n fi dàpá náà ni inú ìwé ìròyìn Sunday Telegraph ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòní wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò ní tán lè kanna o ó máa nira tíjọba ìpínlẹ̀ Kogi ń sọdúnmọ̀ lánàá òde yìí lórí òfin láti káwọ àwọn afẹ̀míṣòfò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti Kogi o wọ́n ní ní agbègbè kan ìṣẹ̀lẹ̀ kankan ṣẹṣẹlẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ní agbègbè Bunu district nílùú Kogi tó yẹ pé àwọn afẹ̀míṣòfò wọ́n kọlu agbègbè ọ̀hún ní báyìí tíjọba ti kéde pé láti aago méje àṣálẹ́ àwọn ọkọ̀ kò gbọdọ̀ gba ojú ọ̀nà kàbà bunú kọjá àti àwọn ọ̀nà míì nípínlẹ̀ ti Kogi ọwọ́ tún ti ṣe òfin mi báyìí tó ti gbé ìgbésẹ̀ báyìí wọ́n ní ohun tó ń jẹ́ ọ̀kadà àwọn ò fẹ́ rí mọ́ ní gbogbo agbègbè rárá àti rárá àtọ̀sọ́ àtàlẹ̀ o gẹ́gbọ́ ṣe ń kéde o wọ́n ní àwọn ojú ọ̀nà táwọn ò fẹ́ kí ọ̀kadà rí bó ṣe ń sọ fún àwọn ẹgbẹ́ ọlọ́kadà Mohan ti ìpínlẹ̀ ti Kogi wọ́n ní àwọn ojú ọ̀nà táwọn ò fẹ́ kí ọ̀kadà rí báyìí ojú ọ̀nà tó lọ láti Ìdòyí Bunú sí Ìlàbunú bákan náà ojú ọ̀nà tó lọ láti Ìlúke Bunú sí Kiri bákan náà ni ojú ọ̀nà tó lọ láti Ìlúke Bunú gba Ọ̀dà Ibunú Igbó Bunú Ìlógun Bunú Olè Bunú Ayédè Bunú Òkè Ọ̀fìn Bunú àti Ẹ̀dùnmọ̀ Bunú wọn ní àwọn ò fẹ́ kí ọ̀kadà kó gba àwọn ọ̀nà yìí o bákan náà tún ní ọ̀kadà ó ti dèwọ̀ fún ọ láti gba ọ̀nà Ayédè Bunú Ayérìn Èṣí àti Ìgbó Bunú wọn ní wọ́n gbọ́dọ̀ gbabẹ̀ kọjá àwọn ò fẹ́ ọlọ́kadà o wọn lọ́run táwọn ṣàkíyèsí gẹ́gẹ́ bí àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe fẹsẹ̀ múlẹ̀ pé àwọn ọlọ́kadà àwọn náà ni ọ̀nà kan gbòógì tí àwọn afẹ̀míṣòfò àti àwọn ajínigbé tí wọ́n fi ń rí oúnjẹ wọn omi oògùn àti oríṣiríṣi nǹkan tí wọ́n nílò gbà ní agbègbè ọ̀hún o wọn ní ìwádìí ti fi hàn o pé àwọn ọlọ́kadà náà ni ó ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn afẹ̀míṣòfò nítorí náà àwọn ò fẹ́ kí ọlọ́kadà gba gbogbo agbègbè táwọn fètè kan ìkọjá o wọn ní àjọ motorcycle operators association of nigeria MOAN pé kán bá gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ o pé ó ti dèwọ́ láti ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ kí ọ̀kadà kó gba gbogbo agbègbè tí a ti fètè kàn yìí kó gbà á kọjá o jẹ́ bí ìjọba ìpínlẹ̀ ti Kogi bó tún ṣe ń gbé ìgbésẹ̀ lórí bí ètò ààbò ṣe máa dè látàrí ìkọlù tó ṣẹlẹ̀ ní agbègbè Bunú district ní kòpẹ́kòpẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló fara pa.
0: inú ìwé ìròyìn Sunday Telegraph láàárẹ̀ wọ́n ní àlè sọ fún tóní gẹ̀gẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mí o àlè sọ pé torí pé à ń ṣèjọba ká má fún àwọn èèyàn láǹfààní láti sọ nǹkan tó bá ń dùn wọ́n ká má fún àwọn èèyàn láǹfààní láti sọ èròǹgbà ọkọ̀ wọn lórí pọ̀pọ̀ ṣinṣin àyájọ́ ọjọ́ ìjọba tiwantiwa ìyẹn democ democracy day e je pe a se dije saturday en to je ondije dupo fun ipo are fun egbo oselu accord party ati en to je alaga awon igbimo kan ti o pon ni movement for democratic renewal mdr omo egbenga olawepo ashim o ma ti bo enu atelu ikolu e je pe won se si en to je ajafeto omo niyan ogbon omo yele sore lori ife woni won ati iwode ti won se ni iyajo democracy day won so di me popo yen ko ma ri be awon araalu won ni ojuse won ni anfani lati se nkan to ba du won lokan ti ijoba kan ba wa ni ijoba won la anfani lati se iwode lo ni woro wa pe nkan bayi a fe o awon ijoba te se le wa lori a fe eyan o won ni sugbon ijoba to n lo lowo yi won so di me ko won fe fun awon eyan la anfani lati se rungba okan won oni ko ye ko ma ri be alagba olawepo ashin benga olawepo ashin ti o je o ndije dipo fe egbe oselu accord party AP awon ni so di me ni lo in Sunday Telegraph laaro yi
1: ninu owo ready nation to jade laaro to ni won ni arise larika arika baba regun o ti kaluku ba se loni oro ton na ni o dagodola o oro ti bere si gbosuba sadan keta fun ajagun feti abdul salam abubakar o lara won lati ri are bola ahmed tinubu e to ti gba pe je olori ologun orilede wa nigeria alagba yakub gowa ati alagba olusegun obasanjo to fi mo alagba gulo jonathan latari ise takutaku ti won se lati da ijoba pada fun awon alagbada ni isejoba alagbada elekerin eti a nlo lo yi won soro yi ti bi fi lole iwe kan eti alagba abdulsalam abaka ti won fi iwe lole ni ayajo june ti won pe iwe na ni call of duty ibi to di salaye gbogbo seri ju won gege bi are fun ologun lede wa nigeria o nigba ti won soro are bola ahmed tinubu ti won fi se na ro igba keji are kashim shetima o won ni awon ti pase o fun to je minister fun olulewa abuja alagba yezo wi pe owo do wa ile to tobi to fe daada ni olulewa abuja expanse of land large expanse of land won ye pe lebo ni o ipe ile ohun ko godo wa ni because sha o gbodo je ojuna papako ofurufu airport road na ni won gbodo wa ile ohun si ki won taare si alagba Absalom Abubakar ki won fi ko ibudo kan e ti won gbero lati kan ti won pe ni Absalom Abubakar African Resource Center ipe ti won fun won ni ile ohun ge bi are Bola Ahmed Tinubu bo se mo riri won nigba ta won na nsoro ni ti won e to ti fi gba kori je are tele ni olede wa Nigeria alagba Olusegun Obasanjo won ni ta ba so alabasepo fun idagba soke ile Africa won ni alagba Absalom Abubakar ni o won ni awo eyan lala won ma dawojo fun ibudo e ti won fe kan ti won pe ni Absalom Abubakar African Resource Center ni olede wa Abuja won ni ari alagba Aliko Dangote o won ni million lona 500 naira 500 million naira ni baba gbele o won ni alagba Absalom Rabi ta won na se summon ti olede wa Nigeria won na won o gbe yi o won lo ta won kole o lo bi million lona 250 million won ni bako na ni Alhaji Dairu Mangali won ni awon million lona 100 million ijoba ipile Niger ti Absalom Fakati wa million lona 350 naira 350 million won ni gbati won fi sagbo ti won ko jo nibe igbo lo bi billion meji naira ko won tun se le ri pa awon eyan tun ma dawo si o lati mo ri pe baba na a ni se larika arika baba regun ti kaluku ba se leni oro to ni o dabo dola pe nigbati won lanfani lati tepa sori apere won ta ijoba si alagbada opolopo awon lo nso dada nipa won lati igba ta ti se aye ayajo ijoba awarawa ni jutu ninu wore the nation leti repere kala ro tun
0: ninu wore in Sunday Telegraph na mo si wa laaro tun won ni ojo gbogbo ni to ni ojo kan mani to ni nkan ile ise olopa to fi kale si ipinle Oyo won ni o ti mu awon ogbo ntarige ni afurasi pe iwa digunjale o na won se ni ipinle Oyo o si won je ki ipinle Oyo ki ori mumi won ni won wa odaran ni ipinle Oyo won si tin dede won ti pe en to je alukoro olopa ni ipinle Oyo iyen alagba Olayinka Ayinola de DSP awon ni won soro di mo won ni ayajo June 12 gangan lawon gbe ise na lawon so ise awon de odo won won ni oko ru ile enikan ti won poruko e ni Surajuddin Babatunde Adio ti won yan mo si suri ilu peju won ni o wa ni agbegbe Olodo nilu Ibadan lawon ti ko ru ile na won ni awon wa mu awon ni afurasi to pe awon ti wa won ma ra ni awon ti pe awon wa ko won mo won ni lara won ni am Mohammed Nasir woni okunrin eni odun 43 woni Olukunmi Olaniyin eni odun 44 Femi Odeyide eni odun 43 Yemini Akade eni 50 odun ati Muhyiddin Adio eni odun 37 woni gbogbo awon ile awon ko mo Siraju Deen won ti gbogbo won mo si suri ilu peju o lori pe kini won fesun kan pe se ni awon gan ni won da ipinle Oyo ti won da laamu ti won da rugodogodo pelu iwa odarun eje pe won wu ni ipinle Oyo won lo wa mu won lasan won ni won ka awon to da won ka mo won lowo won ni ogun abenu gongo na won ka mo won lowo ati awon egbogi olowo eje pe won lo lati ma fi sise ibi ton se ni ipinle Oyo bi le se olopa ni ipinle Oyo ti so di pe awon eni afurasi ogun tari gadi gunjale to je pe won da ipinle Oyo laamu awon ti ni won si akata won
1: ninu owo regulation to jade laaro toni won ni abere sonu e lo bushon bo sohun to sonu ti jepe lo o ba ni oro ti en to je adije fun egbe oselu National Democratic Congress ye NDC Peter Obi to ma so di mimo latari kini latari ofin ka ma mu eyan to ba bu eyan kan ni olede wa naija ka ma so won sati mole oni ojo ti pe o ona ti ji o ipe ti won ti so pe mata mi si mi lara ki dodo ipe eni ba ti je oloselu o gbedo ro pe awon eyan a se ariwi si se ohun o oni ojo ti pe ona ti ji ni olede wa naija to je pe orisise awon ta o je pe won sakoso ni won fun loruko o o le lewun wa pe baba go slow tori e ko teni kokan mo o ni elomi won pe ni clueless pe ko lopolo ologogoro ni o mo gogoro ju kini dale lo ko mo kankan se oni sibe sibe won o ja won ni sugbo lasiko ta wa wa yi ko ye wa o bo ye pe won ti alagba nandi kanu mole o pe ki lode ti won se ti nandi kanu mole o ni latari pe won so pe o gun awon kan lori radio o so awon oro kan lori radio pe ah ah ebu ki so e ya ba bu ya ko bu ti e so ni wo ni ka ba tira ni mole lori oro pe a bu ni a pe ni loruko le oloselu kan pe eni to ba ti bu sose lo gbodo bu pe awon mo yoruko ta yo n pe ohun ohun Peter Obi won bu won fo won se nge ipa lemi ga ku soro hele hele a fi sawada owo tori abeni kan kan ja o soro ni ilu Washington DC ni olede ti America ibi to ti n ba awon olede wa Nigeria kan soro pe ohun omodi ti mazi nmadi kan to fi wa ni atimole ni olede wa Nigeria lori asu ti won fi kan pe o ni radio kan e to pe ni Biafra ede ko wa n bu awon eyan lori e pe ah ah abu ni ipe iyan o je nkankan n tohun ohun ori gege bi nkankan bo tede pe esu ti ijoba apapo gebi ile ejo to je pe ile ejo ijoba apapo to fi kale si olulewa Abuja ti won fi nmadi kanu si ewon na ni pe esu to dan mo bi ifemi sofo terrorism related charges na ni won pe eso hun to fi timole ni osu kokola odun 2025 to fi dajo ewon fun sugbo unu alagba Peter Obi o ni lori po so pe o nbu yan ni pe o si ebu ki na lodo loselu inu wa regulation leti repere ro in be o
0: inu wa le ni telegraph laara to ba je pe orilede America lo lo je kin tele laara otun lodo en to je on dije dupo alagba Peter Obi ti egbe oselu NDC nigba to nso ri e pe eyan mo orilede wa Nigeria te ba fi le dibo fun ti ka dara ba se ori ore to n di e are lo orilede wa Nigeria o ni se ri ṣọkan orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn ó ló jẹ́ òun lógún òun wá ṣe gbogbo àwọn sapasapa láti pé ìṣọ̀kan yẹn ó fẹsẹ̀ múlẹ̀ dandan ó ní pàápàá jùlọ àwọn wàhálà tó yẹ pé mo máa ṣẹlẹ̀ láàrin àwọn ẹkùn ẹlẹ́kùnjẹkùn ó ní kò ní síbẹ̀ mọ́ o pàápàá jùlọ àwọn ètò èyí tó yẹ pé ó ṣẹlẹ̀ láàrúgbó ilà àwọn gúúsù orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ti Niger Delta àwọn ti Níbí Bẹ̀tà àti àwọn tó kẹ ẹya wípé ẹ wá máa fa wàhálà láàrin ara yìí ó ní kò sí nǹkan tó jọ kò sí pé orílẹ̀-èdè Nàìjíríà máa pín yẹlẹyẹlẹ ó ní ìṣọ̀kan orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn á ṣe gbogbo ètò láti pé ó fẹsẹ̀ múlẹ̀ bí kádàrà bá ṣe òun láti di ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà orílẹ̀-èdè Amẹ́ríkà òun ló ti yànnàná ọ̀rọ̀ yìí inú ìwé ìròyìn ní telegraph ròyìn wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí
2: Airtime don't finish. I not get money to recharge. Oh, your data don't finish. And you not get money to solve.

náà lọ ṣe àjọyọ̀ ọgọ́rin ọdún tí ọba náà pé lókè èpè ní inú oṣù kẹrin ọdún tí gbogbo àwọn kóra wọn jọ táwọn ń jó táwọn ń yọ̀ àwọn ò mọ̀ pé bàbá náà ó ń dágbére fún ayé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ dáadáa tí alàgbà Kọ́lá Oyèwọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé

náà lọ ṣe àjọyọ̀ ọgọ́rin ọdún tí ọba náà pé lókè èpè ní inú oṣù kẹrin ọdún tí gbogbo àwọn kóra wọn jọ táwọn ń jó táwọn ń yọ̀ àwọn ò mọ̀ pé bàbá náà ó ń dágbére fún ayé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sọ dáadáa tí alàgbà Kọ́lá Oyèwọ̀ tẹ́ ẹ bá gbàgbé.

0: ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ò fún ọlọ́run pé òwò ní ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítorí tó òun ó gbà wá nínú ìkẹkọ̀ọ́ àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú kìkì ọlá kìkì ògo kìkì agbára ló yẹ fún bàbá onítọ́jú gbogbo ènìyàn ọba lánàá ọba lónìí ọba lọ́la ọba títí ayé àìnípẹ̀kun ìyìn ògoyẹ o ọba yìí ló mú wa rí ìmọ́lẹ̀ òru ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà òrìjẹ́ sunday kejì nínú àkàsọ kẹfà ọdún 2026 mo wá fi àsìkò kí ó gbọmọ lẹ́yìn kristi àtẹ̀yìn olólùfẹ́ ètò yìí tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ọjọ́ ìsinmi káàbọ̀ sí orí ètò pàtàkì tó fi gba visa lọ sí ìjọba àrùn tá a mọ̀ sí ìdíje ẹ̀kọ́ bíbélì tó dúró fún àwọn aṣẹ́gun nínú ọ̀rọ̀ náà níbi tí a ti ń tún àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tí ó sì ti sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì underline èyí tó ń dé sí etí ìgbọ́ yín láti lè ṣe bond fm 92.9 tó wà ní onígbòǹgbò kingdom gr ìkẹjà lẹ́kọ̀ọ́ orúkọ mi ni michael olúwàfẹ̀mí adésínà jp mr bible a wà ní abala bible society of nigeria ẹ̀yin èèyàn wa ẹ má bínú sí wa o ní ìjẹjọ pé a kò ṣe ètò ṣùgbọ́n gbogbo ẹ ti dára dáradára ni gbogbo ẹ bọ́ sí ẹ má bínú sí wa ẹ bá wa gbà bẹ́ẹ̀ ọmọ yín ni wá àbúrò yín ni wá arákùnrin kan náà lájọ jẹ́ nínú olúwa má bínú sí wa o 08032229979 ìbéèrè ogún ti wà ń lẹ̀ fún wa o tá a bá ti gbà wọn dáhùn sí ìbéèrè wa á fún yín ní ẹ̀bùn ẹ̀ lórí afẹ́fẹ́ o.
1: Ẹ káàárọ̀ ẹ ti bèrè mi sá.
0: Yes sir.
1: Orúkọ mi ni Akinwale Pius láti Akute.
0: Alàgbà Akinwale Pius láti Akute. Ẹjọ́ nọ́mbà wo ni ká fún yín?
1: Nọ́mbà wà.
0: Jésù lúkọ mi nọ́mbà wà.
1: Nọ́mbà wà ni mo mú.
0: Bẹ́ẹ̀ ni. Ẹ dárúkọ àwọn ọmọ ọkùnrin méjì tó jẹ́ wípé nígbà tí èdì mú wọn tán èdì àwọn fọwọ́ ara wọn pa bàbá wọn.
1: Andre Sandiki àti Michael Sandiki ọmọ Nakerubo ó wà nínú ìwé Second King chapter 19.
0: Orúkọ yẹn ni mo ní kẹ́ ẹ dá fún mi ná.
1: Ó
0: lágbára o mo ní kẹ́ ẹ fún mi lórúkọ yẹn fún mi ní quotation lóòótọ́ lẹ sọ òótọ́ ni second king 19 kì í wá sí 30, 36 to 37 ni ṣùgbọ́n nǹkan bí mo yí lò ń bẹ̀ ojú pé o kí ni orúkọ àwọn ọmọ tó pa bàbá wọn ní ìbéèrè àdírẹ́sì ilé wọn lọ́wọ́ yìí. Ẹ jẹ́ sọ fún yín Adramelekì àti Sàrẹ́sà àwọn ọmọ Sennakerubu ọba Síríà ni Isaiah 37:37-38 second king 19:36-37 ẹ mú bẹ̀rẹ̀ mí ẹ jẹ́ fún yín torí ẹ ti ẹ wà lójú ọ̀nà. Ẹmu nàmà tù ọ̀dà náà bí ẹ púpẹ́ ní alẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ni mo láti rí.
1: Ayọ̀
0: ń bọ̀ lówùúrọ̀.
1: Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀.
0: Bẹ́ẹ̀
1: ni. Wà nínú ìwé sá.
0: Orí àtẹsẹ̀.
1: Sankasi.
0: Ẹsẹ̀ kéde. Ìkarùn-ún 5-5-5-5. Ọ̀dà ẹnu bẹ̀rẹ̀ kẹta.
1: Ẹmu nàmà tìrì.
0: Kí ni orúkọ orí òkè tí ọlọ́run pa aláṣẹ fún Mose àtàwọn ọmọ Israẹli pé tó bá ti gbé orí òkè yìí o ẹ máa súre fún ara yín. Ẹ má ṣe pé o tẹ bá ti súre báyìí o máa mọ yín ni.
1: Orí òkè
0: Sinai. Kò rí bẹ́ẹ̀ o. Orí òkè Gẹ́rísímù ni. Deuteronomy 11:29-27:13 tẹ bá tún wo Joshua 8:33 ló bá bọ́ síbẹ̀ ẹ̀ẹ́mejì lẹ́gbà ó dáa bẹ́ẹ̀ náà àáfòyín lẹ́bùn yìí ṣẹtigbọ́. Ó dáa Bond FM láwà 92.9 ẹ̀lò lórí afẹ́fẹ́ o.
2: Hello.
0: Hello sir.
2: Olúbùnmi Isaac.
0: Àgbẹ̀lúbùnmi Isaac láti.
1: He
0: got to buy, buy, buy. Oh yeah.
1: He got to know what.
0: Oh, da no. Oh, apa be? Mama, I got for you. Mama, what? Mama,
1: what
0: you want?
1: Number 3.
0: Oh, Ale.
1: Yeah.
0: Ah, number 3, you know. 3, what you know?
1: Number 4.
0: Number 4. Number 4. You got to pay for something you go there. You say you really. You don't know what you know, so you really. Far away to see the money. Same for me, sir. You know that the point of selling, come on, there is saying, you know,

0: kọ́nú.
1: Ẹ jẹ́ àdúrà ká mọ̀ bó ṣe ń lọ.
2: Tàbí ò ń dojúkọ ipò kí o fi ń mọ̀ lára pé o kò ní agbára kankan mọ́.
3: Èyí gan ló mú kí ẹgbẹ́ gbígbé Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọsọ ètò ìwòsàn ìlera ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìgbìmọ̀ yìí kan náà nínú rẹ̀.
4: Ó ń bẹ fẹ̀ ní títí pẹ̀lú náà.
3: Ní gbogbo ọjọ́ Ẹ̀kú Sọ́ndé
4: nígbèdí àbò
3: márùn-ún títí àbò mẹ́fà kùsọ̀dúnmárùn-ún lórí ètò ìlera ìwòsàn ọkàn.

Kíka Bíbélì ní èdè Yorùbá ti wá dìrọ̀rùn báyìí o, pẹ̀lú Bíbélì mímọ́ ìròyìn ayọ̀. Bíbélì mímọ́ ìròyìn ayọ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ pẹ̀lú àkọ́tán èdè Yorùbá òde òní. Díẹ̀ nínú àwọn èròjà tí a kọ sínú Bíbélì mímọ́ ìròyìn ayọ̀ ni wọ̀nyí: àkọ́lé àwọn ìtàn inú Bíbélì, ìtọ́ka sí àwọn ẹsẹ̀ Bíbélì, ìfáàrà sí ìwé kọ̀ọ̀kan nínú Bíbélì, ìlànà fún kíka Bíbélì já láàrin ọdún mẹ́ta, àwọn àpilẹ̀kọ tó ń ni lọ́wọ́ fún ìgbé ayé ojoojúmọ́ Kìrìsìtẹ́nì, ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó, lílo àkọ́tọ̀ Yorùbá òde òní fún àkàyè àti àkàgbádùn. Ó tún wá ní ẹ̀dà tí a ṣe pẹ̀lú àwọn ìwé àpókrífà. Ẹ wo, ẹ kàn sí wa ní èyíkéyìí àwọn ilé ìtajà wa, tàbí kí ẹ pé èyíkéyìí nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 0815-909-4117 tàbí 0815-909-4145. Ẹ tún lè kàn sí ilé ìtajà ayélujára wa, store.bsnpro.

0: lẹ́ẹ̀kan sí ẹ̀yìn èèyàn wa tẹ́ wà ní gbogbo agbègbè tí ó nọsẹ̀ tó jìnà bí ìjú àkúté ìkọ̀tún nínú lọ́run gbogbo ẹ̀ ẹ máa farada fún wa ẹ má bínú gbogbo ẹ̀ máa tó tó ṣe kí ni o a tó jọ a tó kúnlẹ̀kùn rẹ́rẹ́ ẹni ìfẹ́ wa ni ìfẹ́ wa tẹ́ ẹ̀sìn nínà ọlọ́run nípa náà ìfẹ́ náà ni agbára ọlọ́run. Ẹ jẹ́ àwọn tí thanks ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ díjẹ̀ pẹ́ bẹ́ẹ̀lì ló ṣe ń tẹ̀ síwájú.
1: Ni o beru ba monu rororo ni ko so pe gbogbo eyan mo leyi kristi patapata krogodo mr bible lo ni akiyin o wi pe eku dedias ko yi ope ra bata lo soro gbogbo awon ti won ti wa leyin ti eto idije ko bible fin waye lo sells adupe gidigidi lowo won bayi ni oruko awon to ti wa leyin se lo o
2: the bible society of nigeria kon wa ni pam groove bus stop number 202 ati 204 legbe redeem church ikorodu road leko
1: Corporate office 118 Wharf Road, Apa Lagos. Chief Visit YO Shotayo, JP, Mama Tude Onigele Lereko, Adwabawa Engineer SO Shotayo, Tuwa Nijo, Austin Anglican Church, Number 1, Baba Yoja Street, Osho Nilu Eko,
2: Barista and Special Apostle Olusegun Johnson Fabumi, Legal Advisor of CNS Unification Worldwide.
1: Chairman, Chief Executive Officer, Olufab Group of Companies, Number 11, Bishop Street, Sule Eleko. Chief Mrs. Bolanle Adesulu, JP, Ayo Bola Ventures, 18A, Eriko Lane, Idumota, Lagos. At Nijo Archbishop Vining Memorial Church Cathedral, Towani GRA, Ikeja Nilu Eko.
2: His Eminence Elder Dr. J.O. Dada, Board Member of Essox.
1: Dr. Mrs. Abimbola Cole, FCIB, Towani Maryland Estate, Ikeja Nilu Eko. Mother Celestial Prophetess, Folachade Olabisi Michael, Iyajo. Tuwatuja Minister in Charge, Ijo Celestial Church of Christ, Honeymoon Parish, Towani One. Amoru Street, up Orila Gege Nilu Eko. Mother Celestial Toyi Amaije, Iya Michael, Tonwa Nisule Nilu Eko. Venerable Barrister Adewale Okudaide, JP, FCA, PhD, Minister in Charge of the Holy Flock of Christ, Number 114, Oshodi Road, Oshodi Lagos.
2: Chief Kende Adebusola Kale Jaye, Bale Otumara, Ilufemi Noye 1.
1: Tonwa Ni, Apapa Road, Ojo Niyu, Lebu Temeta Nilu Eko. Lekbero Longwa Ba, Bogo Unte Ba Dewele, Yoma Yoy Sere Funyi, Ile O Logo, Siola Utikpe Sekale, Fwa Ngo Ayofe, yóò jẹ́ ìpín gbogbo wa ni o àmì àjọṣepọ̀ wa kò sì ní bàjẹ́ láíláí àti láíláí ìdíje ẹ̀kọ́ bíbélì ètò tí wọ́n fi ń gba físà lọ sí ìjọba ọ̀hún.
0: ẹni ìwọ ló máa ṣoore fún wa lọ títí ayé ẹ̀ nípẹ̀kun má dáwọ́ rẹ̀ dúró lórí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa lórí ìdíje ẹ̀kọ́ bíbélì àtàwọn olólùfẹ́ ètò yìí o síwájú sí ẹ jẹ́ kí n kọ́kọ́ kí bàbá wa baba pataki baba dada his royal majesty kabiyesi oba olusegun adeyemi ajasa awuse ofonigbongbo kingdom olaside 1 eku isimi ojo to ni sa o pelu ayo ati lere atalafia to peye le fi lo ite ijoba yin pelu awon olori laafin ami loruko jesu christi lai gbagbe baba wa na ti won je eyan gidi oluye olusegun baba tun le oye nuga aere mako àwọn ni atúlùṣe of motion land àwọn olólùfẹ́ wọn máa ń pè wọn ní gbòòrì ẹ̀ ẹ ṣe púpọ̀ o kristi yóò sàn yín ní ẹ̀sán rere sá mo dúpẹ́ o màmá wa madam taiwo adéogun ìyá ìgbàgbọ́ ìyá break láti ajá mo kí yín o ẹ ṣe púpọ̀ àti alàgbà ọlálẹyẹ ruben ọfíṣà bàbá iná láti ifakọ agege lẹkọọ gbogbo yín mo kí yín o isif kẹ́hìndé adébùsọlá kalẹ̀ jayé baálé otumara ìlúfẹ́mi lóye 1 àpapá òjò oníyùn mo kí ẹ̀yin náà gbogbo yín ẹ ṣeun kristi yóò sàn yín ní ẹ̀sán rere àmì lórúkọ jésù kristi ìdíje ẹ̀kọ́ bíbélì ló ń lọ lọ́wọ́lọ́wọ́ bond fm náà láwà 92.9 ẹ jáde òkè lọ́hùn à ń padà bọ̀.

tẹ́tí sí ìkéde pàtàkì tí yóò ṣe yín ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Onifit tí ó wà ní number 1 Owó Lẹwà Street, Tabọ́tabọ́n, Agége, Lagos. Ó ń fi àsìkò yìí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye, pàápàá jùlọ àwọn ará agbègbè Agége, láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò ganilára, pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá gym mú ara wọn bọ̀ sípò. Pàápàá jùlọ àwọn wọ̀nyí: Cutting Edge Equipment, Group Fitness Classes, Personal Training, Nutritional Guidance, Modern Facilities. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-90-10 081-31-81-90-10. A ó máa retí yín o.

0: ojúmọ́ gbogbo olólùfẹ́ ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ tí lè ṣe rédíò nàìjíríà bond fm 92.9 tá a wà ní ìlú ìkẹjà ọ̀pọ̀ iléyẹwà yìí iléyẹwà ẹjẹ́ máa dúpẹ́ o a ti kalẹ̀ sórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ fún ti àárọ̀ tòní ẹjẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adéda ṣẹ̀dá ọba tí dúró ti ní tẹ́rù kì í fi bani a ti kalẹ̀ báyìí àwọn èèyàn mi wà ní ẹgbẹ́ mi alájà mọ́ríámọ̀ sán ní wá kí àwọn èèyàn tí wọ́n wà ní. Òjẹ́ náà ó wà pẹ̀lú àwọ̀ náà sọ̀rọ̀ kó gbóhùn sókè kan lè mọ̀ pé.
1: Mo kí gbogbo ara lé, mo kí ilé ràbájì jọ àti ilé rẹ̀gẹ̀dẹ̀ fún ẹ̀jẹ̀ ká máa dé tó bọ̀.
0: Bẹ́ẹ̀ náà ni lórí iṣẹ́ wa náà tí a máa ń polówó ni o Adéolú Semolina tí a ti máa ń polówó tí nígbà gbogbo tí a sọ pé a wà ní Kúdákì Akẹja Market ní Egbe iléèwé Bọ́sọ̀m ní Èkó níbí. Ẹ wá bá a dòpọ̀ kẹ wá ra ọjà Adéolú Semolina lọ́dọ̀ wa mọ́tò wà táwọn bá ń kó gbogbo Sẹ̀mú tẹ bá rà lọ́dọ̀ wa rọ̀dọ̀ à ń pè yín à ń ké sí yín o ẹ já dókè lọ́hùn.
2: Agricultural Heritage Jọ́ngbẹ́gà ní Kanifa kalẹ̀ 2025 ǹjẹ́ oníṣòwò tàbí oníkàràkátà ló jẹ́ àǹfààní lẹ́rẹ̀ National Stadium fún lẹ́rẹ̀ ló sọ̀kalẹ̀ sí kà láti 19 December títí 21 December ọlọ́jọ́ mẹ́ta Friday Saturday Sunday níbi tí ó ti rí gbogbo ìjà ọdúnrà lónìí ìrànràn ní pọkúpọkú ìjọba ìpínlẹ̀ Èkó ló tẹ̀ gbà àwọn olùtajà oúnjẹ bíi gàárì aṣọ yẹrí etí ẹ̀gbàrún ilẹ̀kẹ̀ ohun èlò inú ilé ẹ̀bùn kérésìmesì.
3: Báyé báyé ká máa báyé yí torí ẹni tí ò báyé yí kò ní lè bágbà mu òrùlé alumíníọ̀n ló gba ìlú lásìkò yìí kí ló lè dúró gẹrẹgẹ ṣùgbọ́n àbò tó ń mójú ògùn ní pàbí yín rẹ̀ dàmákọ́ alumíníọ̀n limited ọ̀gá àgbà níbi káfí alumíníọ̀n bọ́lẹ́ kò dúró re dàmákọ́ alumíníọ̀n ojúlówó imported alumíníọ̀n ni wọ́n ń lò fi ṣiṣẹ́ kó lè lálòpẹ́ àrímọ́ lè lọ níṣẹ́ wọn alumíníọ̀n roofing alumíníọ̀n windows alumíníọ̀n door àti gate lóríṣiríṣi cabinet alumíníọ̀n furniture tó pọ̀jù owó pẹ̀lú owó tí ọ̀gá ni lára bẹ́ẹ̀ ni àdéhùn wọn kì í yẹ ìfẹ́lódùn street dọ̀pẹ̀ mú agége ní iléeṣẹ́ wọn kalẹ̀ sí ẹ pé ọ̀gá iléeṣẹ́ olúwa dámiláde awẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-218-9613 dámọ́kọ́ aluminium limited aluminium fabrication contractor tó pọ̀jù owó. Adéolú Semolina bẹ́ẹ̀ni ó jẹ ọ̀pọ̀lọ́ àfikójì ètò lẹ́nu oríṣiríṣi sẹ̀mú ló gbòde kan ṣùgbọ́n Adéolú Semolina ló jọba wọn ó lẹ̀ lọ́wọ́ fúnfún mẹ́kùn tó ń pe wájẹ̀ àṣẹ pẹ̀lú ọ̀pọ̀ àwọn vitamins àti mineral tó ń ṣara lóore oúnjẹ gidi ní gbogbo mọ̀lẹ́bí àti fáwọn tó fẹ́ ṣayẹyẹ ló ní ìrànràn oúnjẹ tó dára lọ́rí àwọ̀ wípé Adéolú Semolina ló yàn láàyò ìwọ̀n yẹ fún díẹ̀ ní òbù sínú omi kan wọ́n lórí náà oúnjẹ dé rọ́pò ìrìn rẹpẹtẹ ó lọ fún gbogbo ọbẹ̀ tó wọ̀ ajẹ́jẹ́jẹ́ ni ó ti wà fún títà lọ́jà àti lọ́dọ̀ àwọn alágbàtà wa lówó pọ́pù pẹ̀lú tẹ̀láńgàkì lára rẹ̀ àwọn mùsàdọ́ ìfẹ́fẹ́ limited ló ń ṣe àwọn náà ló ń ṣe Adéolú beans flour àti Adéolú pandoram olú iléeṣẹ́ wà ní kọ́ńdàlọ́tù king scott mega city estate wọn lárí mọ́níyà àti wọlé lọ́wọ́ government ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú èkó a wà ní kúdákì market shop number 6 by bone water line behind four bar ilé ẹ̀rọ bus stop egbe lagos láti jẹ́ alágbàtà ẹ̀pẹ̀lẹ̀ kan lárẹ̀ 08038299073 tàbí àdúrà gbèmí sórí 08145454074 Adéolú Semolina àjẹgbàjọ ni.
0: Lórí ètò ẹ̀tọ́ yín ká dúpẹ́ la wà tá a ti ń ṣe gbogbo pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run bí àwọn èèyàn bó ṣe ń dúpẹ́ lórí ètò yìí bẹ́ẹ̀ náà ni àwa náà a máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn pàápàá jùlọ màmá Adéṣẹwà Mrs. Olúwatóyìn food canteen community road beside palace road palace àgùdù òun náà ni wọ́n wà a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 090-433-79493 adúpẹ́ lọ́wọ́ yín o màmá Adéṣẹwà Mrs. Olúwatóyìn bákan náà láàmú adúpẹ́ lọ́wọ́ yenvic olúwayẹmísí victoria màmá yusuf pipeline ni wọ́n wà ní délé ara bus stop ní ìjẹgúrò ní ìkọ̀tún lọ́hùn-ún adúpẹ́ lọ́wọ́ yín o tí ẹ bá a dòpọ̀ lórí ètò ẹ̀tọ́ yín kádúpẹ́ 003352-1773 òun náà ni ẹ fi pè wọ́n adúpẹ́ lọ́wọ́ ultimate ventures náà tí wọ́n wà ní car wash honourable arowele street ní car wash jẹgúrò nílùú ìkọ̀tún adúpẹ́ ní ọwọ́ yín ba ba dupe ko da a ma dupe lo awon eyan to ri pe ba ba dupe ri ana ari emi igba awon committee of friends kan wa ni ka wash post up ni ijegun road ni ikotun ti won so fun wa pe eto wa yi ati gbogbo eto to wa ni radio nigeria pata awon gbadun gbogbo eto wa alagba ebinisa aremu mo dupe lowo yin ebinisa aremu commander in chief the winding works car wash nani awon wa lona ijigun lohun aremu ori aran avis ajadi industrial generator ni awon na ni won se nudin omo alaja seun oluafemi printer money rich gbogbo ipata eyin ni olohun ni fe yin na eyin ni ololufe eto eto yin ka dupe ati gbogbo eto to wa ni le ise wa radio nigeria bond fm ni bi baye 92.9 adupe ni owo yin imoran ti a gba wa loni ko to di pe a wole fun imoran e je ka jo die ka gbo orin
3: ade oluse molina deyin ojo polo afi ko je to lenu orisirisi se mologbo de kan sugbon ade oluse molina ojo ga won o le lowo fun fun mepin to pe wa je ase pelu pawon vitamins ati mineral to n sara lori ounje gidi ni fun gbogbo mọlẹbi ati fawon to fe sayeye lo ni iran ounje to dara lori awo ri pe ade oluse molina ni laayo iwọn iye fun die ni o bu sinu omi ko wo lori naa ounje de popo eniyan repete o lo fun gbogbo ọbẹ to wo ajeje kije ni ti wa fun tita loja ati lodu awon alagbata wa lowo popo pe nipe lagbata lara re awon musadoi perfect limited lo se awon na lo se aje olu bisla ati aje olu pandoram olu ile ise awon wa ni kodila olotu king salt mega city estate olari maniya ati olelewa government ibadan ipinle oyo nilu eko a wa ni kutaki market shop number 6 by bongota line behind fort bank ilewe bus stop egbele lo lati je alagbata epele kan larere 08032990 tabi adura gbe mi soyi 081454547474 ade olusemolina

0: gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi. Àwọn olùgbé àti alẹ́nulọ́rọ̀ ní agbègbè Badagry ṣètò ìfẹ̀hónúhàn lórí ojúnà ọmọ owó ìkọ́ga tí ó wà ní Badagry ní ìpínlẹ̀ Èkó lórí bí ọ̀nà wọn ṣe ti bàjẹ́ kọjá àfẹnusọ. Wọ́n ké sí ìjọba láti tètè dáhùn sí wọn ní agbègbè yìí bí ẹ̀kúnyàwó omi ṣe ń yọ wọ́n lẹ́nu. Ẹni tó léwájú ètò ìfẹ̀hónúhàn ọ̀hún ni agbẹjọ́rò tó tún jẹ́ ajìjàgbara láwùjọ ọ̀gbẹ́ni Medamako Àbáyọ̀mí. Ó kọminú lórí wàhálà tí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù dá sílẹ̀ fún àwọn olùgbé àti àwọn tó ń ṣe àmúlò ojú ọ̀nà yìí. Ó ṣe àpèjúwe ojú ọ̀nà gẹ́gẹ́ bí ọ̀nà gbòógì àkọ́kọ́ tó so Badagry àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà pọ̀ ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ ó ní ó ti pẹ́ tí wọ́n ti pa ọ̀nà yìí tì. Ó wá ké sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti dìde sí ọ̀nà náà ní kíá. Ó tẹ̀síwájú ó ní àwọn olùgbé náà nílò ìdàgbàsókè. Ó tẹnumọ́ pé ìkọ́ga jẹ́ ọ̀nà pàtàkì ní Badagry àti ní ìpínlẹ̀ Èkó. Gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni Babatunde Fashola àti dókítà Chris Ingige ti ìpínlẹ̀ Anambra ti ṣe àtìlẹ́yìn fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ nílẹ̀ Nàìjíríà. Wọ́n tún dábàá ọ̀nà tí ó fi lè ṣeéṣe. Gómìnà tẹ́lẹ̀ rí sọ̀rọ̀ yìí lẹ́yìn tí ilé ìgbìmọ̀ aṣòfin tari ìwé àbádòfin tó ń bèrè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní ọjọ́ ọjọ́bọ tí ó kọjá. Àbádòfin ni wọ́n gbé yẹ̀wò lábẹ́ HB 617. Ó ní ó wà lára ètò àfojúsùn lórí àtúntò ètò ààbò nílẹ̀ Nàìjíríà láti dáhùn sí bí àìsí ètò ààbò ṣe ń pọ̀ sí káàkiri orílẹ̀-èdè yìí bí ìdúkokò, agbésùmọ̀mí, ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì. Nígbà tí ó ń ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ yìí, ọ̀gbẹ́ni Fashola ní wọ́n gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó múnádóko fún àwọn tí wọ́n máa gbà láti lè jẹ́ kí iṣẹ́ wọn yọ. Alákòóso fún iṣẹ́ àti ilé ìgbé tẹ́lẹ̀ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ẹ̀ níbi tí wọ́n ti ṣètò Lẹ́kọ̀ọ́. Ó ní lára ipa láti sàmì àyájọ́ ìjọba àwa-arawa. Ó sọ ọ́ di mímọ̀ pé ó ti pẹ́ tí ó yẹ kí ọlọ́pàá ìpínlẹ̀ ti wà, pé ìgbésẹ̀ yìí láti bẹ̀rẹ̀ báyìí jẹ́ ọ̀nà láti wá àbáyọ sí ìdojúkọ. Ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ. Ẹ tún darapọ̀ mọ́ akẹgbẹ́ wa tó bá di aago 12 ọ̀sán. Ọpẹ́ lọ́wọ́ Tèmítọ́pẹ́ Àjàyí tó kó ìròyìn náà jọ. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. A kú ìsinmi òní, ọ̀pọ̀ ẹ̀ láṣe lókè èpè.
1: Èdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹ̀wà fákùkọ́.
2: Èdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹ̀wà fákùkọ́.
1: Ọba òkè lọ́dí rí ẹ̀wà fákùkọ́.
2: Èdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹ̀wà fákùkọ́. Níbi kápẹ́dẹ̀ àti pọ̀ lọ́wọ́. Ó ṣèròyìn Bond FM àwa máa lọ.

Hallelujah.

0: ẹ má yí kúrò níbẹ̀ ẹ fi sílẹ̀ síbẹ̀ kí ẹ máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òòjọ̀kan bá a ṣe ń tẹ̀ ẹ́ síwájú ní báyìí a máa lọ sórí ètò ọ̀rọ̀ ṣùnùkùn balikis ibrahim ti wà ní ìkalẹ̀ láti mú ètò náà wá sí etí ìgbọ́yín àgbọ́dún náà.
1: ọ̀rọ̀ ṣùnùkùn náà rẹ̀ ẹ fojú ṣùnùkùn wọ ọ̀rọ̀ ṣùnùkùn náà rẹ̀ ẹ fojú ṣùnùkùn wọ.
2: ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn ló yẹ ká fi wọ́ ò ló mú àwọn ọlọ́pọ̀lọ́ pípẹ́ ènìyàn bímọ pọ̀ nílé iṣẹ́ bond fm 92.9 láti ṣe àgbékalẹ̀ ètò ọ̀rọ̀ ṣùnùkùn níbi tí wọ́n ti máa ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ tó ń lọ current affairs kí ló ń ṣẹlẹ̀ gan láwùjọ wa àwọn ìwà wo ni kò tọ́ àwọn èwo ló tọ́ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ kúlẹ̀kúlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì láwùjọ.

0: Akọni fún Ọlọ́run ọba. Ọba tó ní kó ṣe ṣe fún wa láti gbalẹ̀ gbùdẹ̀ sórí ètò ọ̀rọ̀ ṣùnkùn láàárọ̀ tòní. Ẹ̀rẹ́ kí a máa tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí pé láǹfààní láti bẹ wa ní ìjọjọ látàrí èyí tí ó ṣẹlẹ̀ sí ilé iṣẹ́ wa. Ọlábìnrin ìgbà olólùfẹ́ ètò ọ̀rọ̀ ṣùnkùn gómìnà lè ń pè wá pé kí ló ṣẹlẹ̀ àṣírí afẹ́fẹ́ tó rọra ọmábìnrin àwọn olórúkọ gba àwọn lọ́gàlọ́gà. Lẹ́fẹ́sọ̀rọ̀ àforíjì ìlọ́wọ́ ìgbà olólùfẹ́ ilé iṣẹ́ Bonde Family 82.9 lágbàgbọ́ olólùfẹ́ ètò ọ̀rọ̀ ṣùnkùn tí wá sí gbàdẹ̀ gbùdẹ̀ báyìí. Ọpẹ́ ni fún ọlọ́ọ̀bá náà tó ní kó ṣe ṣe fún wa ipò kí àtúpàdé torí àkọ̀tun ètò ọ̀hún èmi. Bíbí kí ìdáyẹ pọ̀ lágbà yìí ní orúkọ tèmi lágbàgbé olúfún kí àti ṣàtúnyẹ olóòtú wa ta ní ìdàbí láì nípa ṣeṣe kún ni pé ó tètè kúrò ní ìdẹ́wà màtẹ́rí àdọ́kùn náà darapọ̀ mọ́ wa lórí ètò pẹ̀lú ìgbẹ̀tí ọlọ́run ọba láàárọ̀ tòní. Ní àárọ̀ tòní bí tẹ́gbọ́n nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ tòní jẹ́jọ́ ló yẹ kí a ti gbéyẹ̀wò nítorí pé ìgbẹ́ ìlànà sì tó kọjá ìyẹn ọjọ́ kẹrin oṣù kẹfà náà ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀yin òbí àti alágbàtọ́ ti rẹ pé a ṣe lè rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó yẹ pé wọ́n ń ṣe ìdánwò WAEC lọ́wọ́ ní ilé ẹ̀kọ́ báyìí tó yẹ pé ó dẹ̀ ti ń tẹ̀síwájú. Ṣùgbọ́n kankan ṣẹlẹ̀ ní ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún yìí ni ọjọ́ àlàyé sì tó kọjá níwájú náà tó jẹ́ pé àwọn wípé tí àbá tètè fi kòkó jàgbẹ́ ẹ̀rọ má gbà di igi wọn. Ó yẹ ká gbẹ̀dẹ̀ mójútó kí ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má ṣẹlẹ̀ mọ́. Mi ò rí pé a tún gbé wípé ìṣẹ̀lẹ̀ wọn tún ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. Ṣùgbọ́n ẹ ká jọ wò ó ẹ̀bi ìsani ojúṣe ta ni. Àwọn ọ̀rọ̀ mi yẹ pé wọn ò ṣojúṣe wọn tó bó ṣe yẹ kó ṣojúṣe wọn tó kí tí nǹkan yẹn fi ṣẹlẹ̀. Báwo ni nǹkan náà báwo ni ò ṣe ní ṣẹlẹ̀ mọ́ náà ni àfẹ́gbẹ́rò látàrí bí ètò àgbò wa ṣe rí ní àkókò yìí nípa àwọn akẹ́kọ̀ọ́ wa. Ọjọ́ kẹrin oṣù kẹfà yìí ni wọ́n ṣe ìdánwò ti WAEC tó jẹ́ ti ìṣirò ìyẹn ti mathematics. Ṣùgbọ́n ó yẹ kí àwọn ọmọ yìí bẹ̀rẹ̀ ìdánwò ní aago mẹ́sàn-án àbọ̀ wọ́n lè parí títí aago mẹ́rin àbọ̀ ṣùgbọ́n wọn bẹ̀rẹ̀ ìdánwò ní àkókò yìí látàrí nǹkan tí wọ́n sọ pé ṣẹlẹ̀. Nígbà tí wọ́n máa fi balà bẹ̀rẹ̀ ìdánwò yìí ọwọ́ alẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó parí ìdánwò àwọn míì parí ẹ̀ laago méje alẹ́ àwọn míì parí ẹ̀ laago mẹ́jọ alẹ́ gbẹ̀gbẹ̀ kí ọjà lè gbẹ̀gbẹ̀ bí ètò ààbò ṣe ń bú lákòókò tí a wà yìí pàápàá jùlọ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wa. Nǹkan tó lọ́ọ́ ṣẹlẹ̀ ni wípé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn tó jẹ́ olùkọ́ tí àfọ̀rọ̀wálẹ́nu tí wọ́n sọ fún wa wọ́n ní ìdánwò yìí nípa ìsinmi ó ti jáde ìyẹn pé ó ti tẹ ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìyẹn tí wọ́n ń pè ní nǹkan pé ó ti líkì síta. Àwọn ìbéèrè tí wọ́n ṣe fún ìdánwò ìṣirò yìí ọwọ́ níbi ìwé eléyìí wọ́n ní pé ọmọ mi àti tún ìbéèrè ní ìpè ní àárọ̀ ọjọ́ mi. Ẹ jẹ́ ká wo ti owó tó fẹ́ fi tẹ̀. Ẹ jẹ́ ká wo àkókò tó fẹ́ fi pẹ́ gbogbo ilé ìwé kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí kó tó ń gbèdéde ẹ̀rọ náà ti pẹ̀ ní nǹkan tó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wọn tó pẹ́ kọ́ fi bẹ̀rẹ̀. Àwọn òkú ẹ̀bí ta ni. Àwa ní pé àmì lè dá sọ̀rọ̀ yìí àti kapọ̀ àwọn tó jẹ́ pé ọjẹ́ pẹ̀lọ́kàn ẹ̀rọ stakeholder nípa ètò ẹ̀kọ́ kọ́ wa bá wa sọ̀rọ̀ lórí. Òwúrọ̀ ni a fi ní àlejò lórí ètò láàárọ̀ tòun tí wọ́n bá wa sọ̀rọ̀ ojú wo làwọn fi wò ọ̀nà kí ni ọ̀nà àbáyọ tí nǹkan yìí tí ò fi ní wáyé mọ́ ni àwọn ni a fẹ́ gbéyàwó láàárọ̀ tòun. Onímọ̀ nípa ètò ẹ̀kọ́ ni wọ́n wọ́n sì nílé ẹ̀kọ́ àwọn ti egun ká sọ yìí ìgbẹ̀gbẹ̀ náà ni wọ́n pọ̀ sí wọn kedere. Ẹ káàárọ̀ òyà wa. Ẹ ti wà ní orí ètò ọ̀rọ̀ ṣùnkùn nílé iṣẹ́ Bonde Family 82.9 gbogbo ayé ni wọ́n gbọ́ yín báyìí. Báyìí dárúkọ yín fáwọn aráalé.
1: Orúkọ mi ni Ifi Ṣọ́lápọ̀. Dàrẹ́tọ̀ Àgbàlagbà
0: Iṣẹ́ Foundation School Nìkòǹdí. Ẹ ṣeun gan ọ̀yà wa. Gẹ́gẹ́ bí àwọn ohun ta ti sọ ṣáájú pẹ̀lú àwọn aráalé tó náà bẹ ti gbá fọkàn ti se lere ko won yi ko ni ni asiko do won yen pada kon ke so ne si do mi ajo yo do re adide ko
1: se ni ke so put pon le do mi ajo re den ba wa le ti ope we ga ise da si ko kun na
0: e se ko mo e se ma mo wa lati ore gun e se ma
2: ni ko no wan bo bo di won ko ta ma te ko ta Olúyege ni àṣeyí ṣàmọ́dún ṣẹ̀mí kábíyèsí o.

0: Bẹ́ẹ̀ná ni o ilé iṣẹ́ Bond FM 92.9 àwala nìlú Elédùmarè ọba mi òkè òun náà ni ó dirí ẹwà fákùkọ tiwa. Àwọn ètò wa ń tẹ̀ síwájú nílé iṣẹ́ wa ń bí. Nígbà yá máa lọ sórí ètò ẹkú ìsinmi pẹ̀lú Al-Haj Musiba Alade Baba Ize tó jẹ́ ààrẹ ẹgbẹ́ apèdè láì nígbàgbé Araba Elérò. Wọ́n wà ní ìkàlẹ̀ láti mú ètò ẹkú ìsinmi wá sí etí ìgbọ̀yìn àgbọ̀dúnú.
1: Ètò ẹkú ìsinmi nílé iṣẹ́ rédíò Bond FM 92.9.

ọdún ọmọ ìlú lérò kò ní bàjẹ́ o. Èyí ni láti pe gbogbo ọmọ bíbí ìlú yìí o. Tí wọ́n ń gbé ní ìlú Èkó sí ìpàdé pàtàkì. Ọdún ọmọ ìlú lérò Lagos Vibes ní ọjọ́ Sunday tó ń bọ̀ wáyìí Sunday 14 June 2026 ní ìlú Mafolukun Oshodi Lagos State. Ibi ìpàdé ni Fatisti Fest Center Mafolukun Ọjà. Ìpàdé yóò bẹ̀rẹ̀ ní déédé aago 12 ọ̀sán. Ẹ jọ o, gbogbo ẹ̀yin ẹ̀ka ìwé ọdún ọmọ ìlú lérò, ẹ tètè bá wa sọ fún àwọn ènìyàn yín nítorí ọba wa ọba Bùhárí Sọ̀rọ̀dé Lẹ́sàkà Olóko Olóhùnjì. Ìlérò ọ̀fìn lérò wà ní ìlú Èkó báyìí báyìí. Ọ̀yìn ó sì wá sí ìpàdé náà láti bá wa sọ ọ̀rọ̀ nípa bí ìlú ṣe ń lọ sí àti àwọn ọ̀rọ̀ pàtàkì mìíràn. Gbogbo wa la pè sí ìpàdé yìí. Àtọkùnrin àtobìnrin ìlú ìlérò ní Kádọ́là òkè ògùn Ọ̀yọ́ State. A máa retí yín o. Ọ̀dẹ́kùnmọ́dọ̀ Adé wa olùkéde alága Ọládé méjì Ayọ́lékè Eke Ọ̀rọ̀pọ̀ alága ìrẹ́pọ̀dọ̀ ọmọ ìlú yìí ẹ̀ka Tẹ̀kọ́.

àti ọba alado ìzọ́yà máa jẹ́ ọba sulaiman adisa surajudeen bá wàhálà ìyá alado abúlé ado tábùwà tù adé apẹ́lórí bàtà apẹ́lẹ́sẹ̀ ẹ̀ṣọ́ba jẹ́ kọ́kọ́ o gbogbo ọmọ ẹgbẹ́ road transport employers association of nigeria lagos state lagos state chairman aliaju comrade samsudeen ajala kansara àti àwọn ọmọ ẹgbẹ́ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tó dà pẹ̀lú àwọn ọlọ́kadà namura ni wọ́n sọ pé lásìkò kansara àwọn ọmọ ẹgbẹ́ rita ndade ọba wọ́n di baálé bẹ́ẹ̀ náà ni wọ́n tún ń di ọ̀nàrẹ́bù lágbo òṣèlú ọba surajudeen aládùn ọ̀fábúlé ẹ̀dọ́ àti iye o ẹ pín ìpalẹ̀ mọ́ ayẹyẹ ọdún kan lórí ìtẹ́ ọba nínú oṣù kẹfà yìí sunday 28 june pẹ̀lú k1 the antelope nílùú abúlé ẹ̀dọ́ ọdún ìjọ pẹ́jú ṣe ni o.

0: orunkanle
1: igi tutu igi bi ooro baje igi bi orunkanle igi tutu afeni to mo
0: afeni to mo
1: e je ki a tese wa lo sori 090 30 30 59 77 12 0 90 090 30 59 77 12
0: tabi
1: 091 ọpọlọ bàbá wa aṣojú kọláwọlé ibrahim sẹríkì àgbà kí n tilẹ̀ gbá bàbá gbogbo ohun àti ìlérí olúwa lágbára ọlọ́run aṣẹ́
0: aṣẹ́bẹ̀ọ́
1: bàbá wa aṣojú kọláwọlé ibrahim bẹ́ẹ̀ bá wà ní èkó báyìí tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo tún rí lẹ́ẹ̀kan sí wọ́n ní gbogbo ohun bàbá aṣojú kọláwọlé àti ìlérí olúwa yóò ṣe
0: yóò wá sí mo ṣe
1: kára sáyé kára yẹ ṣe kára yẹ gbé kára yẹ lò tí olúwa làṣẹ ó ti rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ sẹ́ríkì àgbà kẹtìlẹ̀ gbá òun ni mo ń porí lọ́wọ́lọ́wọ́ pé gbogbo ìlérí olúwa àṣẹ
0: òun ni
1: ní àgbọ̀dọ̀ tó fi ohun àgbọ̀dọ̀ fún eré àkàn àgbọ̀dọ̀ fún eré àkàn bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ìlérí ọlọ́run àṣẹ lẹ́yìn lórí abẹ́lé máa tí ì bẹ bàbá yìí sí máa tí ì bẹ yàwó bá mi kàn ṣàdúà àdúà gbà ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bọ́ sí òkè lọ́run ká tẹ̀síwájú.

0: ọjọ́ jímọ̀ kọ́ ni ọjọ́ kejìlá àbí ilé tí a ṣe ìjọba warawa ọlọ́run ọba ní ìdùmọ̀rẹ́ yóò jẹ́ kí nàìjíríà kó rójú kó rá kó rí ọ̀run kí nàìjíríà dá àwọn retail road transport and plus association of nigeria oníkàmọ̀ bá wọn kí ìjọba nàìjíríà ààrẹ tinubu pọ́lọ́wọ́ tì wọ́n lẹ́yìn ọlọ́run tó bá wọn gbé ẹrù yóò bá wọn sọ kalẹ̀ yóò sì bá wọn ṣàṣeyọrí ní àṣẹ ìdùmọ̀rẹ́ bàbá òní rí dààmú gómìnà èkó náà wọn ni akinyin bàbá wa sanwóolu state chairman retail alhaji samson ajala adepejo kausara àwọn náà fi iṣẹ́ ìrọ̀ wa àti àwọn èèyàn wọn tó kù deputy wọn alhaji ọ̀nàbànjọ sulaimon ike ajisakin wọn ni ká kí gbogbo àwọn ìjọba tí wọn ń ṣe ètò ìjọba lọ́wọ́lọ́wọ́ pé ọlọ́run ọba ní ìdùmọ̀rẹ́ adúró tí wọn ajisakin àwọn ni deputy wọn alhaji karim babatunde kíarò ṣìbírí àwọn náà ni operation wọn kí gbogbo àwọn aláṣẹ nílùú alhaji lasis aide ahmed alhaji asis ṣémọ́ntúnfẹ́ fún wọn láyédè ni alhaji asis ahmed taiwo deputy logistic and planning kẹ́tì yé rẹ́dì alhaji yusuf samsudeen adébáyọ state secretary ṣàmínú gbogbo èèyàn ń pè wọ́n wọn ní ká máa kí ìjọba ikọ̀ ọlọ́run ti wọn lẹ́yìn alhaji taofeek ọmọtayọ kọ́lájà ìṣókótó state treasurer ní àwọn kọ́mọ ògúndàrí olúṣọlá state financial secretary kọ́mọ àbáyọ̀mí àfẹ́lẹ́ wọn ní ká máa kí wọn pé ọlọ́run ó tì wọn lẹ́yìn wọn ó ṣe àṣeyọrí fún ti ìjọba àwarawa eléyìí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí.
1: ọ̀tọ̀dá progress uproot super gbogbo àpapọ̀ ọmọ ẹgbẹ́ tó dà lábẹ́ return wọn sọ pé àwọn kí gbogbo ọmọ orílẹ̀-èdè ikú ti pọ̀pọ̀ ṣinṣin àjọ̀dún ọjọ́ òmìnira pé ara òní ní gbogbo wa ní agbára ọlọ́run látòrí chairman wọn ṣé chairman wọn alhaji yusuf ọlátúndé ọládùnjòyè oyin ni o adùn ni ìjọba aládùn ajọmọ alani deputy administrative wọn alhaji abubakar amori ajídàgbà jésù àgùdà deputy operation alhaji fatai atiku ọpẹlúwà ní ìbéṣe deputy logistics and planning alhaji usman aliu ọdọfin ìlú gbẹlẹgba bẹẹ gbàgbé state secretary wọn alhaji nurudeen abdulsalam alubarika state treasurer wọn alhaji isa ramon lẹgẹ ìyẹn lẹgẹ ìkòròdú àti state financial secretary wọn alhaji mansur muftau aka ọgbọlọ wọn a sọ wípé ọlọ́run á fi nàìjíríà lọ́kàn balẹ̀ o.
0: ní a ti ń kí àwọn tó dà àwọn tó dà

0: àwọn kí ìjọba Èkó kọmi ọlánilẹkọ Obisoya deputy chairman of pension alájẹ nurudeen abu àríwájú logistics and planning àwọn kọmi yunana yakub jeffy state secretary alájẹ usman rabiu kanua state treasurer mo ní wàláì iná sí kanua iná kọlẹ mọ ni wàláì iná sí kanua iná kò kọlẹ mọ ni if you sun araba go iná kò gí faraba. Ọlẹ́sì sí bàbá yìí sí face to face. Alájẹ́ Abiodun Makinde State Financial Secretary Ìbálẹ̀ Kẹ́mbẹ́rí Lókòkò àti gbogbo àwọn zona. Alájẹ́ Saka no nonsense. Alájẹ́ Saka no nonsense. Gbogbo satellite ni Akinrare Ààrẹ Adam ní Korodu. Balóò ti Lagos Akinna ní Korodu. Akinrare Ẹ̀ṣọ́ àti Elijah. Wà sí olómi tútù ọ̀pọ̀ ẹ bá mi tọ́jú làwí ìdáadáa ẹ bá mi tọ́jú làwí ìdáadáa ní abẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n araba kábíyèsí wa wà nílùú ọba Abdulwazir Oyedele Saka olókolóni igi elérò ọ̀fì lérò fún ti pàdé eléyìí tí a ṣe lénìí ó sọ pé ìyá tó bígè ló bí àdùbí tí ọba bá wọn ní tí ọba méjì náà bá ira wọn. Nígbà táwọn ọjọ́ tí wàá jọba sìn ọba wà
1: wọn
0: tó abánilà fún
1: un
0: ẹjẹ kí agboríkì ilé rò.
2: Olóòtú.

rẹ́pọ̀dù ọmọ ìlú ìlérò kò ní bàjẹ́ o. Èyí ni láti pe gbogbo ọmọ bíbí ìlú ìlérò tí wọ́n ń gbé nílùú Èkó sí ìpàdé pàtàkì. Ìrẹ́pọ̀dù ọmọ ìlú ìlérò Lagos Brass ní ọjọ́ Sunday tó ń bọ̀ wáyìí, Sunday 14 June 2026, ní ìlú Mafolukun Oshodi, Lagos State, ibi ìpàdé ni Fatis Defence Center, Mafolukun Ọjà. Ìpàdé yóò bẹ̀rẹ̀ ní déédé aago 12 ọ̀sán. Ẹ jẹ́ o, gbogbo ẹ̀yin ẹ̀ka ìrẹ́pọ̀dù ọmọ ìlú ìlérò, ẹ tètè bá wa sọ fún àwọn ènìyàn yín nítorí ọba wa, ọba Àbíwásù Òyìndé Lẹ́sàká Olókun Olónigi. Ìlérò ọ̀fìn ìlérò wà ní ìlú Èkó báyìí báyìí. Wọ́n yóò sì wá sí ìpàdé náà láti bá wa sọ ọ̀rọ̀ nípa bí ìlú ṣe ń lọ sí àti àwọn ọ̀rọ̀ pàtàkì mìíràn. Gbogbo wa la pè sí ìpàdé yìí, àtọkùnrin àtobìnrin, ìlú ìlérò ní Kájọlá Òkè Ògùn, Ọ̀yọ́ State. A ó máa retí yín o. Ọ̀dẹ́pùmọ́dù Agbèwá, olùkéde alàgbà Ọládiméjì Ayọ́lékè, Eke Ọ̀rọ́pọ̀, alága ìrẹ́pọ̀dù ọmọ ìlú ìlérò, ẹ̀ka Tẹ̀kọ́.

0: ọba.
1: Kábọ́nìrọ̀ yọ̀ ká bá wọn dúpẹ́.
0: Ayẹyẹ ọdún kan lórí ìtẹ́ ọba.
1: Wọ́n yẹ coronation ti ọba aládùn.
0: Israel Majesty.
1: Ọba Sulaimon Adisa Suraju.

0: ẹ̀jẹ̀ dr sefu alawo awarawa náà látún orílẹ̀-èdè ṣe barista nínú orin wọn ní ṣe ká lọ ghana àbí ká lọ kútọ ni ká lọ fẹ́
1: mi sọ̀rọ̀ àwọn iṣẹ́
2: abijọ́ tàbí ìlú ghana kan wá bá wa ṣe kẹ́rin kó tó sọ pé dọ̀wọ̀ ẹni yìí òpó taká sórí nàìjíríà káwa má rí tent of africa náà mọ̀ wá o lójú ó bá ṣe tì wá o kádàgbà ìyá ẹ̀ rí pé ìrégbòdì ni nàìjíríà ẹ̀ ronú jílẹ̀ o èèyàn là ló yẹ káàrò ẹjọ́ ọlọ́run bá ti nàìjíríà ṣe obìnrin yìí tí ẹni bá fẹ́ ṣe massage ara àwọn retain gan lè jẹ́rìsì state chairman councillor gan lè jẹ́rìsì gbogbo àwọn róòdù lè jẹ́rìsì àwọn ọ̀nà àmúra lè jẹ́rìsì tódà lè jẹ́rìsì tí ẹ bá fẹ́ ṣe massage ẹ mọ̀ pé rí àtẹ̀gbò ti ìbílẹ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n kí èèyàn fi machine ṣe massage ara àlẹ́jẹ̀ adégbìtẹ́ ẹ bá mi pè wọ́n kọ́ gbé machine wàá bá yín mo ti sọ fún alájà pé wàá gbé machine wá sí ẹgbẹ́ àpèdè
1: wọn lọ
2: wàá gbé yín ẹ̀yìn ara bàbá yìí tẹ́lá tó bá gbé wọn gbogbo tó ń jẹ́ ọ̀rá tó wà ní àgọ́ ara yín nígbà tí alájà yìí ṣe fún yín mo tún fò mo mọ̀ pé ó yàtọ̀ orí mo ti ń fò kékè ni ẹ fẹ́ pe alájà adégbìtẹ́ 08 1 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 081 0081 33 39 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 81 ni totowu ati gbogbo awon eyan ni totowu Jeremiah Ajala adowole alofa mukeyi na ni totowu Thomas Ebamike won o ba ni igbara je ka jo se pepepepe baba wa Abdul Rashid Opebi ara tunu ogan officer akini ori eto yi alaja Abdul Aziz yekini bukun olu alase bukun olu petroleum akeyan ni ori eto yi bakan na baba Dada Adewoye Adeyemi Minasara baba ti ko lori eto odi ilu ma folokun fun ipade pataki baba nje agbogun akeyan ni ori eto Tuesday won na ni ipade egbe apede
1: Tuesday ni ipade wa o
2: Tuesday ni ojo
1: ni lo sa ko ki awon temi ni jegun e ja ma be olorun won sona community e ma wori lagbara olorun
2: awon pa ta pe ni ni e kan si 090 30 5 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7 7
3: ara lile logun oro eda to na lafia on gbogbo lo ni akiro kadun adara masa esan kan ko si bi oje ara omokunrin ba san to le abi to apoju to ni sugar ninu ati se nkan osu obirin o nira abi e wa nipa majata abi romo legun feni kufo ladide ai le soju se laarin ololufe agbara te wo te gbon ni lana igbalode ka e ma bo ni ile ise Salrem Abba Center e pe soju opo yi 080 3213 5466 080 3213 5466 tabi 091 5434 5507 091 5434 5507 mo tete demora anugba mo pe leyin anu se mi
4: otun iya alaje ajuwon alaja rashidat ibrahim Otun baba alaje ajuwon alhaji kende alaga won alapata niki amaki his royal majesty oba nuruddin roland adeniran egun sola ajani omo eleniyan fila okiki wan pelu gbogbo awon oloye alajuwon latori boba jiroro to fi de ori awon omo egbe gbogbo won ni pe ese o ina ife koni ku nilu ajuwon ati gbogbo agbegbe ni yo ni fade baba eta oko oun na ni oni ki a ma je ise yi

Thank you.

0: ìlú tó sọyìnbó onílù lọ skúù ni torí ìlú ò lè dá nkankan wí bí àyàn ò bá sọ kọ̀ǹgọ́ sí a jẹ́ wípé gbogbo àwọn ètò wa tó ń dùn níléeṣẹ́ bond fm 92.9 ìgbìyànjú àwọn aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí pàápàá jùlọ rédíò nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ èkó àwòrán aláàdé nìkẹ́ adégòkè lágbègbè general manager bond fm alhaji wahab alkoshile ẹ yí báyìí náà ló fi jẹ́ pé gbogbo ẹ̀ wá ń gún gẹ́gẹ́ ó ń kú mú gẹ́gẹ́ bí ìdodo ẹ̀fọn ẹ̀ka àárọ̀ bàrú gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkànnì bond fm fún ti tààrọ̀ ti tèní lórí ìtura pè ní lágbègbè wa náà ni ètò tí a yà sọ́tọ̀ fún ìdàgbàsókè eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè kọ̀ọ̀kan ìpèníjà eléyìí tó ń kojú wọn báwo la ṣe lè jọ ṣe torí ìpèkù àjọ kan náà ni ọ̀rọ̀ ìlú gbogbo oníkálukú náà ni wọ́n bá wọn dá sí lórúkọ olóòtú ètò yìí olóòtú àgbààgbà olóòtú labiodun ìlú gbajú olóòtú ètò yìí náà ni tèmi tọpẹ ajayi láì gbàgbé mutiu abdallah chidima ọparachukwu àwọn tí àjọ ń tukọ tèní lágbára ọlọ́run yẹn olúfunkẹ́ àdìsá àti bilikisa ayípọ́lá ibrahim olúfunkẹ́ nìkan ló ń dáṣẹ́ ṣe báyìí lórúkọ alhaji maruf adédèjì olùyege abdulwas ayinsalahudeen ọmọ tó mọ kọ́rọ̀ lórúkọ tí èmi ń jẹ́ àrẹ̀kú pọ̀pọ̀ ṣíṣe democracy day léèta ṣeríjẹta ìṣòro nàìjíríà pọ̀ débi pé àkàmọ́ abẹ́lọ́ náà ni pé kó sáwọn bá wa dínkù lọ́kọ̀ọ̀kan ìjèjì títí tí ó fi tán yányányán tá a fi ní gúrú ẹ̀ mọ́ torí ìbò la fẹ́ kọjú sí tá a kọjú sí báyìí bẹ́ẹ̀ sọ̀rọ̀ oúnjẹ ọlọ́mọjẹ́ mi ò gbéná pamọ́ ni ẹni tí oúnjẹ ń sọ lọ́jà kò kéré àmọ́ síbẹ̀síbẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà ká dẹ̀ yin ìjọba ní ti aspect oúnjẹ dé yẹn kí ni mo sọ bẹ́ẹ̀ ni pé tí ọdún bá ń bọ̀ oúnjẹ máa ń wọ́n ṣùgbọ́n láti bí ọdún kan ọdún méjì owó ọjà oúnjẹ ó fẹ́ stable ó lè má wálẹ̀ tó bá a ṣe fẹ́ o torí mo rántí pé ìjọ sátidé tó kọjá kọ́ mo lọ ra ìlúbọ́ àti àgbàdo yẹn ó dà pé sátidé náà ni àbíjọ jimọ̀ àgbàdo 2,800 ni mo bá ìlúbọ́ ó ìdúró sí 8,000 ìyẹn fún ike kan ráìsì tí a máa ń fi ro 2 ráìsì tí wọ́n tà ní 7,000 ike 6,000 naira ló wà ṣùgbọ́n tá a bá yìn wọ́n lábala ti bẹ̀ yẹn a tún gbọ́dọ̀ pè wọ́n ṣàkíyèsí lórí ọ̀rọ̀ alátadé torí àṣàlè da ìlúbọ́ sínú omi ká máa wà á mú bí gaàrí bàbá dẹ̀ lo àgbàdo tá a bá fi jẹ túwó náà nǹkan kan láàfin ọbẹ̀ kan láìṣẹ̀jọ́ ẹ̀ ata ò sí rọ́ọ̀lù lọ́jà ọlọ́mọjẹ́ mi ọbọ ni o nítorí wàá burú jáì ni pé atagbẹ́gbẹ́ ta tó ń yí lù ó dà pín yẹn náà nígbà bá níta ẹ̀ bá jẹjẹjẹjẹjẹ tẹ́ replace ẹ̀ nígbà wọn ni padà mọ́ kásẹ̀ ńlẹ̀ wọ́n dẹ̀ ní àwọn atiláàbí wọn náà tó kọlu àwọn àgbẹ̀ ní zamfara ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn àgbẹ̀ ni wọ́n fi ṣòfò àti àwọn ibòmíì náà bẹ́ẹ̀ tí wọn ò roko lọ ẹ bá ń sọ pa kwara north ọlọ́run kó fúluwà lálàáfíà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ tí wọ́n lọ sóko lásìkò tá a wà yìí inú fu àyàfu ọkà kín lọ̀pọ̀lọpọ̀ wọn fi ń lọ sí oko àìmọye ìlú tó ti dáwúrú tọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn tí wọ́n ti sá wá sí ìgboro àwọn bàbá tó wà ń bẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán forí irú fàyàrọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti kó wá sí ìgboro so àgbàdo tá à ń sọ pé stable rest tá à ń sọ pé stable náà ká máa bẹ lọ́hùn torí gbà tó bá tún fi dìwò yí ọdún tí ń bọ̀ tí mo bá tún roko lọ táàrí ṣubẹ sórí ọlọ́mọjẹ kí ọ̀rọ̀ ọ̀hún kó di bá mi ni torí ibi tí ọ̀rọ̀ ètò ààbò tó ń lọ a lè máa wò pé apá kan ló fì sí ṣùgbọ́n apá tí ò ti kéń kálukú òníbi ọ̀rọ̀ lóúnjẹ dé kọ́lọ́run ẹ̀rẹ́dùmarè kó ran ìjọba wa lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ kó kún wọn lọ́wọ́ lórí ètò ààbò àti àwọn iṣẹ́ mi tọ́ba wa sọ nípa ọ̀rọ̀ lóúnjẹ dé a máa sọ nípa mo gbọ́rọ̀ gáàsì láàárọ̀ eré tètè gbà ń gbọ́ pò di 1,500 bí ọ̀sẹ̀ mẹ́ta mo fi lọ fìlì ìwọ̀nba kejì tọ́lọ̀ jogún fún mi nígbà wa lánàá tí a sọ pé ní kí ni gas ike we 3000 ni o ma nbe lo oyi ke kokoko ko mi na mo wa lagun e lati nu wa sokoto wa nja bon di mi pa emi ro ko ngba tin ba lo keji ti mo feel ta bi ose meta seyin yo yo ti ja wale leyin odun won ni mo mura mi ngan ni o pe igan buku ni o pe 3000 ni gas ri en mo ta ti ri information o idiwa ko orile de Nigeria ebe labe ebe labe e ni damu airuju era yi olohun ni gbe bayi opo oko lo ti fe di yeye ninu ile bayi a lot of men are now useless in the presence of their wife and their children abi ah e mo pe nti afi njo ko ni ko pese onje n pese mimu fun yawo atomo eni to ba ti di pe ategun ba ti fe si yawo enu fojo meji beta yanu ki adaji wa e di aso pe bayi ni ori so ti ye ngba won ba tin so fun yan ki our daddy we don't used to drink like the garri like this before so e ko lo ti yiwo gbo niyan won ba san garri la to san losan to tin la leje to bu garri so bi sinu panu ba won omo ijoba papo e ni si agbako olodun la fi be ati ijoba apile ati ijoba abile na olodun la fi be yi be se ba wa yoju e e ta ti e fi bonu ibi ajaga fo meke yi olodun ran lo ba se nse uninterrupted 27 years at the vast of our democracy in Nigeria. That is lagbara Olorun. We lead America and celebrate we have close to 300 now. Olorun ja no celebrate 500 lorile de Nigeria. Tori ko si joba democracy se wo le a le fi joba ologun o. Ama sibe sibe na bi ojuba bo ba pon agan yo para je omo jojo ja bi ko. So abe yi ni joba papo e dakun o. Olorun la fi beyin ko le abi ama la fi beyin tori Olorun. Eba wa solution si oro ile bide o opolopo eyan aso wa nbo lorun gbo kan ga lorun kalu ere no mi yoma lorun titi mo bi oko je legbe fi bayi yo ti danu ara ti di korofo oro gbo ton ton ara ti di korofo ara ti di korofo olorun la fi be yi joba ido o kan da bi oro comedy ni olorun la fi be yi Olorun la fi be yi o wa da igba ta fi wo gba ta fi gba le gba owo ku olu owo wa mo buku buku nkan owo ba ti e wa available bo ja ba ti e won e ri nkan fi ra ko tun so wo to ba ni 20,000 ni se wa fe lo ko wa so ide pe wa play fun mo make e lo se yi e jo tori Olorun ebe la nbe lori to lagbegbe wa now wa la lo gege lori to ti e ma da si fun ti aro ti ni ebi ta lo gangan ni pe e je ka wo insecurity bandit lopolopo nfe mi si ṣugbọn nta npe ni ajinigbe ola pe ko wa rampant bi aṣa awon ile ibo to bayi awon ti gba ede ri won en du toropa lorun du ti soja lorun lai se saba foju egbe kan woran se ra won ti bandit wa de ba ta so to jaji ni gbe yen won si wa ngboro na topolopo wa o sakiesi abi iru ti ade la gumbada bandit ko la won yen awon yen na des to wa repete ko da ladugo yin ayegan awon ile abandon awon oko nkankan to wa yen o se wo la mo ti won se nbe awon ile mi so pe won ti mo fence e pa ude na lo dukan won le mo si gate ele o le je bi agu kan oru agu mejila ni won to re mo agbo pa won yan wole won jade nbe iru kini won se nbe iyan to wa to nkan awon koto ministry of environment awon koto to wa kaakiri se bi gota laye igba kan ri te ba fe ko kana abawon gota ti o ni ide ri yen e ko won tan nbe ba de ko won tan e di pada kupo awon gota te si te de yi opolopo ose lawon ara ilu nso po nsele nbe minister of environment honorable Wahab Tokunbo olorun ti mo ko lowo ni subudanu jowo kupo awon gota giriwo ko to lala yi se nkan mi nbe nbe pelu ba awon mo yin se si sile ti won ide para leyin igba ti won ba ko tan ni imi te ba wo oju opopo na gige muto roduwa yi eye kan to lati keja long de kapa e ri awon ho tan so yi lawon abomi yato si pe aburu aji ni gbega awon eyan ti eya papa julo awon ti eya oju pe nija elo mi o ti fe ni bale pe ori work we leleyi je ko ma lo lori e ojiji ni ba di sodu ojiji ni ba di sodu pe ba ni guru won mo so di kan ara adugo ma sari so sari so because be won won jade kuro ninu koto to ba wa yowo eyan kuro awon ise to nsele ninu awon koto yi po awon ise to nsele ninu awon koto yi po e wa ba wa pe ijoba sakiyesi awon bo le lero pe o lewu lawon agbegbe yin te fe ki awon ago olopa kekan wa yoju wo pe ke pe won sakiyesi tori pe awon olopa ise takuntakun ni won se o okunrin to sun ara fokunrin egbe akose na ni won se kini to jade nle pelu raka pe mo lo bi ise bi o bo owo olorun nikan lo wa pelu adura to nlo ma se funra e ise olopa ni ise ologun ni o gbogbo tin je eso alabo patapata olorun lo lemi won ni so a le gbogbo enu na fi tabuku won bo ti le je pe awon kanda to wa nu iresi a ti se topolopo oru won na si sugbon sibe awon to nse daada nu won po won je gberin lo won po won je gberin lo a wa le tori e tahuru ka ma fi daju awon to ku laburu so e pa wa pa won olopa sakiyesi awon abandon abandon houses awon kotokoto tan ka ya nu le tan ka la nu le ti o si amojuto to peye e pa won ijoba sakiyesi nbe awon kan ti e ba wa wo lori to labibuwa fun ti taaro ti nile e lati badagri to fi de epe lati korodu de Lagos Island lati ipinle Eko lapapo to fi de ipinle Ogun ipinle Ogun to fi de Oyo ati jaki jado be kaakiri agbala ile eto oro abo yi awon abo mo lero pe o ye ki jobo sakiyesi sagbegbe bi o ye ki jobo sakiyesi sagbegbe bi to ba ri pe o ba fe di kara yi ja e mo daruko ara yin e le mo daruko ara yin e le mo daruko ara yin 0706316196 0706316196 bi ago mejila se ku iseju merinla bi ago mejila se ku iseju merinla pa papa le won ba nse fun titi aro teni 0706316196 hello
1: hello
0: hello sir, how are you?
1: Last year, Java command.
0: Okay, you will help me to buy a case.
1: Unity Street. Yes, only to see Belu Street near Java command.
0: Okay.
1: You need to abandon to pay, or to pay, and only got it to what it best, like pay.
0: Ati biyanjo ati gba won lalejo lori eto yi o fe ri bakan lenujo meta yi 0706316196 3 weeks ni. Hello.
2: Ẹ kú ojúmọ́
0: orúkọ ibi tẹ́tí ń pè wá.
2: Ẹni Ọlọ́run mọ̀ láti. Ẹja kéèké àwọn káńsù wa mo fẹ́ pè sí ṣe yí bọ́ọ̀sì ọ̀fẹ́ àwọn tí Ọlọ́run kó ìyọrìn yẹn wọ́n ti ba ẹnu ọ̀nà ṣe yí nìyẹn jẹ́. Àwọn táà ní mọ́tò mọ́ta lọ́kadà tó táà ní ìgbésẹ̀ báyìí tá a máa gbélé wa. Wọ́n jẹ́ ká lè wọlé rárá. Títí tíjọba ṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n ti bàjẹ́. Ó yẹ kó rí sẹ́yìn àtẹ̀sẹ̀ àwọn káńsù àtàwọn tó ń ṣọ̀nà yẹn nìkan wá mójútó bẹ̀ mu.
0: Ní káńsù.
2: Ṣèyí bọ́ọ̀ stọ̀pù ní ọ̀fìn.
0: Ok, ṣèyí bọ́ọ̀ stọ̀pù ní ọ̀fìn.
2: Ok.
0: 0706316 1916 ni ojú òpó tí ẹ fi dá sétò fún ti tààrọ tẹni 0706316 1916. Ẹ láǹfààní àti pè tẹ́lá fẹ́ dárúkọ ara yín ẹ lè forúkọ yín pamọ́ ẹ jẹ́ àjọ wò. Hello.
2: Wàleykùn
0: salaam. Láti ọ̀rẹ̀gún. Òwúrà ẹ jájọ wo. Ṣé ẹ níbi tí a fẹ́ pèjọba lákè sí lọ́rẹ̀gún?
2: Wàlẹ́ ó pọ̀ rẹpẹtẹ òjò àwọn kòtò kan ń wà yẹn tí wọ́n wà síta yẹn. Láti Aláúsá ọ̀rẹ̀gún mọ́jọta. Bí èèyàn bá rìn lálẹ́ nínú òjò tẹ́ pé èèyàn máa wá mọ́tò bàlàbàlàbàlà àwọn èèyàn máa ń kú síbẹ̀ o. Wọ́n tún wá àti ìgbà àti ìrìnsọ tún wà tẹ́gbẹ̀ẹ́ títí gọ́gọ́gọ́. Ìyẹn náà ó fún wa jẹ́ kí gbogbo yẹn tún wá búlọ́ọ̀kì pa àwọn kọ̀ọ̀tà àti ẹ̀kú síbẹ̀ rẹ̀ mọ̀ yámáyámá.
0: Ok, ẹ ṣe mà láti Aláúsá dé ọjọ́ ta dé ọ̀rẹ̀gún wọn láwọn kòtò kan wà ń bẹ̀ tí wọ́n gbẹ́ kalẹ̀. Ẹ lọ́wọ́.
2: Ẹ̀lọ́.
0: Orúkọ ibi tí a ti ń pè wá Bond FM lèmi wà ọmọ tó mọ kọ́ lọ́rùn
2: kọ́.
0: Ok.
2: Ẹ jọ àwọn orílẹ̀ òwà pẹ́lẹ̀ gbogbo rẹ̀ ti fún gbogbo ọgbọ àbẹ̀rẹ̀ náà àyànjọ bá ti àwọn wà
0: ìyẹn náà
2: wà á tọ́jọ báyìí láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí ìgbà ẹjọ́ ìbá sọ fún wọn.
0: Ó dà ẹ ṣe mà bó ṣe jẹ́ pé àwọn tí a ń wò ni àwọn kòtòkòtò ẹjẹ́ ń dá tọ́nì díẹ̀ tí n bá dé àtúnwá òbí a lè gbé kíkan sí kòtò pàmò àdágbélò fún ti ọ̀sán fún tààrọ̀ tèmi.

0: Yorùbá gbogbo ọmọ Ibo gbogbo Hausa kákẹ́rò ọjà wà lúgbẹ́ tó ń bẹ lókè òkun kọ́lọ́hún kó ṣọ́rí lálàáfíà. Ìkan ní Bond FM 90.9 la wà bí ètò wá ṣe ń tẹ̀síwájú ọkọ̀ olóore àdáǹdá tán ẹgbẹ́ Muslim Association of Visually Impaired of Nigeria Marvin National Headquarters lábẹ́ Amir Malam Mustafa Muhammad àti Mẹ̀dúgùrí nínú nípínlẹ̀ Bọ̀rọ̀mí ni wọ́n ti fi ṣe ilé ìránṣẹ́ o. Wọ́n ní ká máa mọ rírì ẹgbẹ́ NASFAT ẹ̀ka ti ìlú Ìkọ̀tún fún orí bàǹtàbàǹtà ilé tí wọ́n ṣe fún ẹgbẹ́ àwọn Mùsùlùmí tí yàrá pènijà níjọ́ Sunday jẹ́ ẹjọ́ ní gbogbo àìlá kújọ wà ń bẹ̀ lábẹ́ the chairman engineer Rafiu Nureni láìgbàgbé missioner Sheikh Muhyiddin àwọn anígbàgbé the zona missioner zone 2 Fadilat Sheikh Dr. Abdul Rashid Ashamu wọ́n ní gbogbo jọmọ NASFAT Ìkọ̀tún lápapọ̀ iná kò ní tán wo yín o ẹ ní tọrọ jẹ ẹ ní mọ̀ padà sí ibú ẹ ní mọ̀ padà sí ìgbà gbogbo tọrọ ṣe fún yín lóore kò ní di ìbànújẹ ẹkún ò ní yọrí ẹrin ẹnì kọọkan yín. Bákan láti ìjọra ilé yìí wọ́n ní ká máa kí ọ̀nàrẹ́bù Ọláwálé Jimoh Sọ́ọ̀lì the executive chairman àpapọ̀ ìgbìmọ̀ LCDA the people council pé ẹkú ìfọ̀mọ̀ ènìyàn ṣe ẹkú gbogbo ìgbà ẹkú ìtọ́jú ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè àpapọ̀ ìgbìmọ̀ LCDA wọ́n lè tẹ́ṣe fún olórí ètò ìlera lọ́jọ́ Thursday tó kọjá yìí ó kọjá àfẹnusọ lágbára ọlọ́run ìlú àpapọ̀ ìgbìmọ̀ LCDA ìjọba ìbílẹ̀ yẹn wọ́n ní ọlọ́run òdejọ́ tún kò ní bàjẹ́ lókèlókè ni ẹ̀yẹ́ ń fọ̀hún lókèlókè lẹ́ẹ̀mọ́ lọ ọ̀nàrẹ́bù Jimoh Ọláwálé Sọ́ọ̀lì o. Ètò wa ń tẹ̀síwájú lágbègbè wa ní ìkànnì Bond FM 92.9. Ẹ̀lú ìta ló wà ń bẹ̀.
1: Ẹ̀lú ẹ káàárọ̀ sáà.
0: Orúkọ ẹni tẹ́tí ń pè.
1: Ẹni tẹ́lọ̀ ń rán ni sáà.
0: Ok.
1: Láti Ànàpájá.
0: Láti Ànàpájá.
1: Àbòrò.
0: Oya pápápá.
1: Ṣé rí ọ̀nà láti Ànàpájá tá a bá ń bọ̀ lábòrò yìí. Àwọn ọmọ orúwà yẹn wọ́n ń wè la máa ń gbà. Ọ̀nà ọlájú làzáàkì ta tún máa ń má nì ọkàn ṣe kọ́tà tó ń la kọ́tà yẹn. Àti èrè ọ̀hún ṣe kankan ọkàn kómi síta lásán ó yẹ̀pẹ̀ síta lásán. Wọ́n ń wè ni mọ́rúwá máa ń gbà láti wọlé sí ìyá àmọ́ òfin. Ìfọ̀dà ṣe ń sọ sí dangerous.
0: Táwọn
1: tá a sọ̀rọ̀ tí bá káwọn mọ́rúwá ẹgbẹ́ ọjọ́ kọjọ́ méjì báyìí ọjọ́ kẹta ọdún ti
0: ẹṣu nígbàtí orí ń lọ lọ́wọ́ ẹ̀rọ ẹ̀rọ tó fò pa ẹ̀ má wọ rí ìjọba ti gbọ́ ìbéèrè yìí ìjọba ti gbọ́ ìbéèrè ká wá ká sèto lẹ̀ ní lókù nígbàtí orí ń lọ lọ́wọ́ ẹnìkan náà wọ́n pè wọ́n ní ẹ̀rí agbègbè àrínà nígbàtí ẹ̀sọ̀rọ̀ yẹn yà mí lẹ́nu jẹ́ torí pé báràkì sójà àwọn ológun ló ń ṣọ́ àrínà task force ni ẹlẹ́gbẹ́ kejì lọ́hùn wọn ní kòtò kan wà ń bẹ̀ pé àwọn fẹ́ kí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ èkó pé lára àwọn gọ́tà tí wọ́n ń sílẹ̀ yẹn pé àwọn fẹ́ kán jọ kí wọ́n bá wọn wá fojú lámẹ̀ẹ́tọ́ ojú òye kí wọ́n á fi wo inú kòtò yẹn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ nígbà wọn sọ̀rọ̀ yẹn ó ya ní lẹ́nu púpọ̀ wọn ní lọ́sọ̀ gangan kéèyàn bẹ́ sí kòtò kò dẹ̀ sẹ́nìkan tó ṣe ṣáì kí ló ń dúró ṣe ń bẹ̀ yẹn wọn ní kò sí ẹnìkankan pé ìyẹn ló yà àwọn lẹ́nu jù káwọn wá tún dúró pé yóò jáde ẹnìyẹn kò jáde ẹjọ àjọ ọlọ́pàá ìpínlẹ̀ èkó wọn ní lẹ́gbẹ̀ẹ́ ààrẹ náà gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ wọn lára àwọn kòtò tó ṣílẹ̀ yẹn wọn ní kẹ wá fojú lámẹ̀ẹ́tọ́ wò wọn ti ṣe sọ́ọ́n tiwọn nìyẹn. A máa lọ fún tààrọ̀ tètè ní lórúkọ Fúnkẹ́ Àdìsá lórúkọ Alhaji Morufai Adéjì Olúyege Tèmítọ́pẹ́ Ajayi Mutiu Abdallah Chidinma Ebere Chukwu àbí kílẹ̀ tí ẹ̀ pẹ̀lẹ́ kan ọ̀kàràchukwu ẹ̀ Abdulwas Ayeru Salahudin ọmọ tó wọn kọ́rọ̀ lórúkọ tí mi ń jẹ́ àápàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ẹ̀ báyìí kó nǹkan ní bọ́ọ̀dẹ̀ fẹ́ mi ròyìn ti wọlé líbi dé máìtì ó ti wà bí báyìí fọ́nà.

aago méjìlá ọ̀sán ti lù ẹ́ káàsán o àsìkò ìsinmi sunday tèmi mi gbọ́lọ́dún àkùnrin jáde mọ fún gbogbo wa o ìrìnkọ́kọ́ máa fún láti iléeṣẹ́ wa bond fm 92.9 ìka rédíò nàìjíríà tó fi kàlẹ̀ sí onígbòǹgbò nínú ojú aro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ròyìn ṣáájú náà ẹja farabalẹ̀ gbọ́ kókó tó lẹ́fọ̀ọ́ nínú àwọn ìròyìn ọ̀hún ná àwọn olùgbé àtàwọn alẹ́ lọ́rọ̀ láàrin ìlú ti jáde o wọ́n ṣe ìwọ́de látàrí àwọn ọ̀nà tí ò dáa wọ́n sì pè fún àkíyèsí ìjọba ní kíákíá lórí ẹ̀ ọ̀wọ́ tẹ pásítọ̀ kan nípínlẹ̀ anambra látara pé ó gba ìyàwó ọmọ ìjọ ẹ̀ 75 gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ rí fàṣọlá pẹ̀lú gómìnà ìpínlẹ̀ anambra tẹ́lẹ̀ rí náà dókítà chris ngige wọ́n ti fara mọ́ dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń ṣẹ̀wọ̀n lọ́wọ́ ní orílẹ̀-èdè ethiopia wọ́n ti gbà láti wá ṣe ìyókù ẹ̀wọ̀n wọn ní nàìjíríà látara ìwé àdéhùn tó ń bẹ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì ìròyìn náà rèé lákọ̀tún olúmìdé ọ̀làlérè lóníròyìn olùgbé àtàwọn alẹ́ náà láàrin ìlú ti jáde o láti ṣe ìwọ́de lórí ipò tí kò dáa tí ojúnà mowó sí ìkọ́ga nílùú badagry nípínlẹ̀ èkó wà wọ́n sì ké sí àwọn aláṣẹ ìjọba láti tètè gbé ìgbésẹ̀ akin lórí ọ̀gbàrá òjò tó ń dà wọ́n láàmú àti ọ̀nà tí ò dáa lójúmọ̀ náà nígbà tó léwájú ikọ̀ tó ń fẹ̀hónú wọn náà ni agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn barrister mede mako àbáyọ̀mí ṣàlàyé wàhálà táwọn èèyàn ń kojú lójúmọ̀ badagry pẹ̀lú àwọn ọ̀nà ibòmíì nípínlẹ̀ èkó tó ti di àpatì láti bí ọdún gbọgbọ̀rọ̀ sẹ́yìn wá látara ìdí èyí barrister àbáyọ̀mí owó ara ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn tó ń ṣàkóso ìjọba ìbílẹ̀ láti tètè gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ ní kíákíá ó sì ní gbogbo ọ̀nà tó wọnú agbègbè náà lónìlò àtúnṣe ní kíákíá àti pé ìlú ìkọ́ga ó wà láàrin ìlú badagry àti ìpínlẹ̀ èkó àgbáyé pé ìdí tí àwọn èèyàn fi jáde láti wúlọ fi ẹ̀hónú hàn ni nítorí bí ọ̀nà ṣe rí ní pàtàkì jùlọ lásìkò tí òjò tó bá ti rọ̀ yí pé gbogbo oko pátá ni yóò dẹnu kọlẹ̀ po àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ jákèjádò ìwọ òòrùn ilẹ̀ yìí náà àwọn ti zondi wọ́n ti kádùn pẹ̀lú àwọn èèyàn tó fara gbá níbi ìṣẹ̀lẹ̀ ilé wíwó tó ṣẹlẹ̀ láìpẹ́ ní lẹ́kí ti ṣe ìpínlẹ̀ èkó wọ́n sì pè fún ìwádìí tó lọ́rùn lórí ohun tó ṣokùnfà á bákan náà ni ẹgbẹ́ náà tó pè fún ìjìyà tó gbókun látọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ ọ̀hún bá sí mọ́ lọ́rùn nínú àtẹ̀jáde ìròyìn ọ̀hún tí agbẹnusọ ẹgbẹ́ náà tó buwọ́ lù ìyẹn tọ́pẹ́ olúgbèmí tó sì taari ìròyìn ọ̀hún lọ́tọ̀dọ̀ àwọn akọ̀ròyìn ó wà nínú ẹ̀ níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti ránṣẹ́ ìbánikẹ́dùn lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí ọ̀gbẹ́ni john asabiri òun ló ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí bàbá tó jẹ́ akẹ́kọ̀ọ́jú tó pàdánù ẹ̀mí ẹ̀ sínú ìṣẹ̀lẹ̀ ilé wíwó náà ẹgbẹ́ náà wá kọminú lórí bí ilé ṣe ń fi gbogbo ìgbà owó lulẹ̀ wì jákèjádò orílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ nílùú èkó ó sì ní ká ní pé àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ tó bá mójútó ọ̀rọ̀ ilé kíkọ́ dáadáa ni táwọn abánikọ́lé náà tí wọ́n sì ń lo ohun èlò irinṣẹ́ tó dúró gbandi kan oní ó ṣe é ṣe kí wàhálà ilé kíkọ́ kó dínkù jọjọ láwùjọ wa òwà ké sí àwọn aláṣẹ wa gbogbo tó fi mú àwọn òṣè elétò ààbò náà pẹ̀lú àjọ tó ń ṣe ọ̀rọ̀ ìwádìí láti gùnlé ìwádìí tó fẹsẹ̀ múlẹ̀ lórí ohun tó mú kí ilé náà kó wó lulẹ̀ láìrò tẹ́lẹ̀ eléyìí jù àánú òun náà tún ni kọmíṣánná tó rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ èkó tẹ́lẹ̀ rí lẹ́ka ọ̀rọ̀ ìṣirò owó barrister sunday dọ̀bẹ̀wọ́ kápò tó ya ara ẹ̀ kúrò nínú ìfọ̀rọ̀kàn tó gba gbogbo orí ẹ̀rọ ayélujára pò tó ṣàfihàn arákùnrin ọ̀dọ́langba kan tó pe ara ẹ̀ ní ọmọ olóṣèlú àtàtà kan barrister sunday kápò sọ ọ́ dìbò náà pé ó jẹ́ ohun ìyàlẹ́nu lágbà nígbà tí òun rí fọ́rọ́ náà níbi tí ọwọ́ ti ba arákùnrin ọ̀hún pẹ̀lú ìbọn ìléwọ́lọ́wọ́ tó sì ní ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni òun ṣe ṣùgbọ́n ọmọ bíbí ìlú inú olóṣèlú tó lórúkọ dáadáa ni òun pẹ̀lú barrister kápò òun ṣe lálàyé pé gbogbo ọmọ òun gbọmọ tí òun bí oníkòkò ń ṣe ọmọ burúkú tó ń ba òbí lórúkọ jẹ́
gbogbo wọn ló sì kàwé pátá fún ìdí èyí barisakapo ó wá rọ ará ìlú láti takété sí òyìn náà ó sì ní bóyá ó lè jẹ àwọn ìbàyẹjẹ ẹdá kan ló fẹ lo ọmọ náà fi ba orúkọ rere tí òun gbé dání jẹ òjíṣẹ olúwa kan tí orúkọ rẹ ń jẹ pastor harrison charles ìjọba ìpínlẹ anambra ti lọ fi ọwọ òfin gbò látàrí bó ṣe gba ìyàwó oníyàwó tó ń lọ bí márùndínlọ ọgọrin 75 married women kúrò lábẹ́ àkàtà ọkọ wọn olùgbàlọ́mọ̀ pàtàkì sí gómìnà anambra lórí ọ̀rọ̀ ìròyìn dókítà ejimofo opara òun ló gbèrò náà jáde pé lóòótọ́ ni ọwọ́ ti tẹ pastor harrison ó sì fi ṣọwọ́ sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ facebook wọn gbogbo obìnrin tó fi ìpọ́ngbà yìí jẹ́ ara ọmọ ọ̀jọ́ ẹ̀ ọ̀gbẹ́ni ọ̀pára sọ wípé òjíṣẹ́ olúwa òun ti wà lábẹ́ àkàtà àwọn ọlọ́pàá ó sì ń kà bòròbòrò jẹ́ kó dimọ̀ pé ìwádìí ti bẹ̀rẹ̀ látẹ̀dọ̀ ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ anambra pẹ̀lú tìjọba ìpínlẹ̀ náà ìròyìn sọ dimọ̀ pé pastor harrison charles ló ni ìjọ day spring assembly tó wà ní àwọ́dà nílùú onitsha ọwọ́ àwọn ikọ̀ ọlọ́pàá agunlé chamber ló tẹ̀ ẹ́ látara fọ́nrán fídíò kan táwọn èèyàn ṣe pọ́símọ́ lọ́rùn lásìkò tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ fi ọwọ́ òfin mú nígbà tí wọ́n sì dé inú ilé ẹ̀ ọmọ mọ́kànlá ni wọ́n bá nínú ilé ẹ̀ ó sì ní òun lòun ni gbogbo ọmọ òun àti pé ìyàwó mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé ìkọ̀ọ̀kan fún òun ṣùgbọ́n wá sọ nǹkan kan tó yàtọ̀ sí ọ̀rọ̀ òjíṣẹ́ olúwa ó ní òun gan níbi tí ìyàwó òun pàdé òun ò lè ka iye ìyàwó tó ń tí òun fẹ́ ká tó wá sọ iye ọmọ tí òun bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́ ẹni tó ń gba gómìnà ìpínlẹ̀ anambra lámọ̀ràn pàtàkì lórí àwọn ọ̀rọ̀ ààbò ìlú ọ̀gbẹ́ni ken emeakai ó ti rọ ẹnikẹ́ni tó bá tún ní ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ ju eléyìí lọ kó jáde sí gbangba wẹ́lẹ̀ kó sì wá ṣàlàyé ẹ̀ fún ìjọba ìpínlẹ̀ náà ìrọ̀kọ̀dọ̀gbà iléeṣẹ́ wa bond fm 92.9

0: ẹ kú ìtẹ́lẹ́síwá ìròyìn náà ń tẹ̀síwájú akínlẹ́sẹ̀ bond fm 92.9 gómìnà ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ rí ọ̀gbẹ́ni babatunde fasola pẹ̀lú dókítà chris ngigi ti ìpínlẹ̀ anambra náà tẹ́lẹ̀ ó ti fara mọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí wọ́n sì pè fún ọ̀nà tí ìgbésẹ̀ yìí yóò fi dúró ṣinṣin àwọn gómìnà tẹ́lẹ̀ rí méjèèjì ọ̀hún sọ̀rọ̀ yìí di mímọ̀ ní kété tí àwọn aṣojú ṣòfin tí wọ́n gba àbá náà wọlé láti ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ní ọjọ́bọ thursday tó kọjá lọ àbá náà ni wọ́n gbà wọlé lábẹ́ hb 617 látara ìlànà àti ṣe àtúnṣe sí òfin láti mú àtúntò bá ọ̀rọ̀ ètò ààbò ní nàìjíríà látàrí bí wàhálà àìsí ètò ààbò tó wà jákèjádò orílẹ̀-èdè yìí bó ṣe ń peléke sí i nígbà tó ń sọ lórí àtìlẹyìn lórí ìgbésẹ̀ yìí fasola fúnra rẹ̀ sọ pé àwọn tí wọ́n bá fẹ́ gbà sẹ́nu iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà wọ́n gbọ́dọ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ tó yàrá ọ̀tọ̀ tàbá fẹ́ kí èròǹgbà wà kó wá sí ìmúṣẹ mínísítà iṣẹ́ òde àti ilé ìgbé tẹ́lẹ̀ rí ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkànnì sí ìlànà ọ̀hún ètò wáyé nílùú èkó látara ayẹyẹ ti àyájọ́ ọdún tá a gba ìjọba àwarawa ó sì ní ṣíṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí òní ó ti pẹ́ jù kó tó di pé wọ́n buwọ́ lù ú. ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta ó ti ṣàwárí ẹnìkan táwọn ajínigbé tí wọ́n jí gbé láì farapa wọ́n sì fi ọwọ́ òfin mú afurasí adigunjalè mélòó kan wọ́n ká ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ̀ ìyẹn beretta pistol àti egbò ìgboro wọ́n kà mọ́ ọlọ́wọ́ káàkiri ìpínlẹ̀ delta alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sp bright edafe ó sọ pé ikọ̀ ọlọ́pàá tó ń kọ ojú sí ìwà ìjínigbé àti olè orí ẹ̀rọ sáàkù ló gba ọkùnrin kan síbẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé láì san kọ́bọ̀ ó ṣàlàyé síwájú pé ní ọjọ́ kọkànlá oṣù yìí ní ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá tọwọ́ gba ìròyìn pé àwọn ikọ̀ ajínigbé ti jẹ́ ọ̀gbẹ́ni kan gbé ní opanam ṣáájú ọjọ́ náà tó fi dìí pé wọ́n kó ikọ̀ ọlọ́pàá náà lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti lọ tọpinpin ìrìn ẹsẹ̀ àwọn ajínigbé náà kí wọ́n sì ṣàwárí ẹni tí wọ́n jí gbé náà nísìnyí agbẹnusọ àwọn ọlọ́pàá ní arákùnrin ọ̀hún ti lọ bá mọ̀lẹ́bí ẹ̀ nígbà tí ìgbìyànjú sì ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn ajínigbé yòókù tó sá lọ. Bó ti jẹ́ pé kọmíṣọ́nà ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ delta yẹmi oyeyèmí kọ sára sí àwọn ikọ̀ ọlọ́pàá ọ̀hún cp ó sì fi dá ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá náà lójú pé ojúṣe òun ni láti kojú ìwà ọ̀daràn ó sì rọ olùgbé láti pèsè ìròyìn tó jẹ́ ojúlówó tí yóò ṣe ìrànwọ́ fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà kí iṣẹ́ ìwádìí wọn kó lè bàa nílẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kọminú púpọ̀ lórí ikú ajagun fẹ̀yìntì Ìrádé Abubakar tó kú lánàá Sátidé sákàtà àwọn afẹ̀míṣòfò nínú igbó kìjikìjì ní ìpínlẹ̀ Katsina. Ààrẹ ni wọ́n àtẹ̀sílẹ̀ ìròyìn tó jáde síta látọ̀dọ̀ olùgbaninímọ̀ pàtàkì fún lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n àtinúdá tá a mọ̀ sí báwọn ọ̀nà onúgà òun ló ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ìròyìn ìbànújẹ́ ó sì ránṣẹ́ ìbánikẹ́dùn lọ sí ọ̀dọ̀ mọ̀lẹ́bí olóògbé náà. Ìròyìn ọ̀hún lọ báyìí pé ajagun fẹ̀yìntì ọ̀hún pẹ̀lú bó ṣe ní èròǹgbà rere fún orílẹ̀-èdè yìí tó kó tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun lọ́dún mélòó kan sẹ́yìn ó kúrò nínú ilé ẹ̀ nínú ìlú ẹ̀ nígbà tó rí ìrìn àjò ló bọ́ tọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ oṣù kọkú pẹ̀lú ìyàwó ẹ̀ ó sì lo odidi ọjọ́ 45 pẹ̀lú ìyàwó ẹ̀ lọ́dọ̀ àwọn ajínigbé inú igbó kó tó dágbére fáyé látara àìsàn ìtọ̀ ṣúgà àti ìfúnpá gíga tó ń ba fèrà. Bákan náà ààrẹ Tinubu ó tún ránṣẹ́ ìbánikẹ́dùn lọ sí ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Katsina àti ti iléeṣẹ́ ológun wa náà nígbà tó ń bọkàn jẹ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ààrẹ Tinubu sọ pé ìjọba òun kò ojú sí ọ̀rọ̀ àsọyípọ̀ tàbí fífi owó bẹ àwọn ajínigbé ó sì ní ìjọba púpọ̀ kò ní torí ẹ̀ kó lè da àwọn afẹ̀míṣòfò tó ti pa àwọn ìdílé kan lẹ́kún tó ń dẹ́jọ́ látara ìwà ọ̀daràn láhàámọ́ wá pè fún ìṣọ̀kan lọ́nà tí a fi dojú ìjà kọ ìṣòro àìsí ètò ààbò òun sì ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè yìí yóò jàjàbọ́ lọ́jọ́ kan. Wọ́n ṣàlàyé ikú ajagun fẹ̀yìntì náà ní Abubakar gẹ́gẹ́ bí àsìkò tó burú jáì tí orílẹ̀-èdè yíyà tó wá gbogbo ọ̀nà àti dẹ́kun ìwà afẹ̀míṣòfò ó sì ní oyè káká àwọn afẹ̀míṣòfò káká wọn sí ọ̀tá orílẹ̀-èdè yìí ni ìrìnlẹ̀ òkèèrè. ta gbọ ni pe awon omo ile ede Nigeria to se won lowo ni Ethiopia won ti gba lati wa pari ewo won yetun Nigeria o kere to elewo to lo bi meji din logorun lo je ejo iwa esun orisirisi lowo won bi gbogbo okunrin elewo je meri din ni ogorun nigba ti obirin je meji pere gege ba sugbon Ade Bola Ahmed Tinubu pelu akegbe to je are ile Ethiopia ni ojo kewa osta wale ni awon meji pa opo ti won si faramo bi buwolu iwe adehun lati taari awon elewo to je omo orilede yi wale lati wa se ewon won yokun ni bi Nigeria gbogbo na lati mo wi pe ta ba ma be agbe lowo afika ro ibasi na ni bayi ewe minister to ri si oro ile ile okere Bianca Odu Odumego Ojoku ni mo ati jade in to ta jade latodo en to gba lamo pataki si minister na ni ni oro iroyin titun dokita Magnus Eze won lo fi iroyin are yi sowo si awon elewo nigba to ko iko el sodi lo si ogba ewon Aba Samuel nile Ethiopia lojo ogbo Thursday o si to koja lo to o to lo sugbon ko nko kin to dando ati boko ko iroyin na lekan si awon olugbe atawon le loro laarin ilu ti jade o won si se iwode latara awon ona ti o da mo won si pe fun akiyesi ijoba ni kiakia lori e owo te pastor kan ni ipinle Anambra latara bo se gba iyawo omo ijo e marundinni ogorin gomina ipinle eko tele ri Fasola pelu gomina ipinle Anambra tele ri naa dokita Chris Ngigi won ti faramo dida olopa ipinle sile bakan naa mo akunrin pe awon omo orilede to n sewon lowo ni orilede Ethiopia ti gba lati wa se iyoko ewon won Nigeria latara iwe adehun to nbe laarin orilede mejeje ohun ope lowo tebi tope ajayi to je olóòtú ìròyìn ọsán òní ìmí ti ń tòótọ olúmeide ọlálérè ló ń sọ fún yín pé ó diwọ bí ọjọrọ.
1: Ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ ohun. Ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ. Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ ohun. Ìdìmọ̀ rẹ̀ lọ́dí rí ẹwà fákùkọ. Níbi kápẹ́dẹ̀ àti ìpolówó ó ṣèròyìn bá ń dẹ́ fẹ́ àwa máa.

0: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá tó fún aláǹfààní láti tún rí ọjọ́ òní láti lè ṣe abọ́ndẹ fm 92.9 láti kín tó fi kalẹ̀ sílùú onígbòǹgbò lórí ètò àlejò bọ́ọ̀lù láti kín ẹ̀ka sọ́sá ẹ̀ka sọ́mà ẹ̀ka sọ́ èèyàn rẹ̀ ganiat ọmọbílà yáṣù lórúkọ tèmi tí mo kí láti lè ṣe abọ́ndẹ fm 92.9 lórí ètò àlejò bọ́ọ̀lù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá lórí ètò yìí wípé àwọn olólùfẹ́ wa la máa ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ètò wa àwọn tí wọ́n lè ṣe kí wọ́n má bàa dá sí àwọn ètò wa bí a gbé ọ̀rọ̀ kan kalẹ̀ ni láti jẹ́ kí wọ́n fún wa ní àmọ̀ràn tàbí àtẹ̀jíṣẹ́ àwọn la máa ń wá lọ láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí ètò àlejò bọ́ọ̀lù àti fi wá lọ káàkiri lọ́sẹ̀ yìí àti lọ mú àlejò wá sí etí ìgbọ̀nrín àlejò wa ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹni oníkan láti gbọ́ pọ̀ ún àlejò wa ní òfin ẹnu ara wọn dárúkọ wọn fún yín láti lè mọ ẹni ta tún mú wá lọ́sẹ̀ yìí ẹ káàsán.
1: Salaamu alaykum wa rahmatulahi wa barakatuh.
0: Wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. Ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn aráalé.
1: Orúkọ tèmi ni Yakub Tejumola Olatunji ni orúkọ tèmi tí mo ń jẹ.
0: Alàgbà Yakub Tejumola Olatunji àwọn olàlejò wa lórí ètò àlejò bọ̀ ní iṣẹ́ bọ́ndẹ fm 92.9 lọ́sàn-án òní. Alàgbà Yakub ọmọ bíbí ìlú òní.
1: Mo jẹ́ ọmọ bíbí ìlú Samara ní ìrẹ́pọ̀ ọdún local government nílẹ̀ Kwara state.
0: Ìyẹn ni pé ìpínlẹ̀ Kwara náà ilẹ̀ ti wá.
1: Bẹ́ẹ̀ni ìpínlẹ̀ Kwara mo ti wá ilẹ̀ Gbọ̀nà.
0: Ṣé ìpínlẹ̀ Kwara nílẹ̀ Ìgbọ̀nà tẹ̀síwá lẹ ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí ni àbí ìpínlẹ̀ Èkó lọ fi orin sọlẹ̀ sí?
1: Ìpínlẹ̀ Kwara nílùú Samara ni wọ́n fi orin sọlẹ̀ sí. Ibẹ̀ mo ti wá bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Samara Muslim Community School. Ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ ní 1961. Ibẹ̀ mo ti bẹ̀rẹ̀

0: So mo de ko fun odun merin so ke to wa se freedom yen mo wa lo se evening classes so ba ti mo wa di se freedom ni mo wa se exam mo ba grade 3 three test ni so leyin gba yen mo tun se exam mo ba grade 2 three test so ba ti mo wa se freedom mo wa n ba enikan sise iyen complete awon ni won se ewarin National Theater. That was 1976. We were now what I just won National Theater. So now I was to send me in Yausa, me, Benny. So I listen in your complete team by saying that now. So Titi laying by the Mina Wabes, that drew a lot of my successful Rami Timbosi, Opolo Poise, DBT, I see the moon, Koto Depe, Affinity, at the Dopolo Dolom. So Aya Ara, the new Senna, the JKB in your Jumisiri.
1: I don't know what I'm saying, but when you go to your Jumi, I'm a pay, any excess, you are your pay, Baba, you shall I see last go to your year, call a lack of bail, but I'm not funny, not to put sí ẹ̀kọ́ ẹ lọ sí ẹ̀kọ́ títẹ̀síwájú lórí ètò ẹ̀kọ́ yín àǹfààní kan náà ni àti pé orílẹ̀ kan náà ni táwọn ọ̀dọ́ ìròyìn tí wọ́n lè múlò adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa ilé iṣẹ́ Bond FM láti wá tọ ọdún ìwòtẹ́ tí ń gbádùn ilé iṣẹ́ wa bọ̀.
0: Mo ti ń gbádùn ilé iṣẹ́ Bond FM tí mi ìbá níbi púpọ̀ ju ó ti lé ní 20 years ìgbà tẹ́ ẹ ti wà ní kò yìí ni mo ti ń tẹ̀lé Bond FM. So kódà kí n ṣe bí àwàdà kan nínú ìròyìn kan tí olúyege ṣe lọ́dún kan ló ní ẹ̀yin ìjọba ẹ tètè wá bá a finá sí street wa ń bí o torí àwa pẹ̀lú tẹ́ àjọpàlà ni kó máa rí pé òkú àtàlàyé kọjú ara tó ní ìgbàgbọ́ ọ̀rọ̀ yẹn èso ògùn tí ń gbádùn Bond FM láti gbà tètè wà ní kò láti ń tẹ̀lé yín bọ̀ lẹ́sẹ̀ títí di òní olóòní tá a fi Bond FM múlẹ̀.
1: Àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ màbẹ́ ṣé wọ́n ń gbádùn ilé iṣẹ́ Bond FM wọn láwọn ètò kan tó pa tí ń ṣe tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ bó kò sí lófin tẹ̀lé máa ń rí ọgbọ́n kọ́ ń bẹ̀ irú àwọn ètò yẹn lè fẹ́ kí àwọn aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ kí wọ́n dá padà sórí afẹ́fẹ́ kẹ̀lé máa gbádùn ẹ̀.
0: Èyí tí mo fẹ́ kí ilé iṣẹ́ dá padà sórí afẹ́fẹ́ méjì ni torí kò sásàdánù nínú gbogbo ètò tí Bond FM ń ṣe pátá gbogbo ẹ̀ kò sásàdánù àmọ́ mo fẹ́ kán bá a dá ètò kan padà tí Kọ́lá Ròyìn máa ń sọrin tó máa ń ṣe again ṣé wàá rí jingle sẹ́mọ rẹ̀ nìyẹn mo fẹ́ kẹ́ bá a dá padà kódà ló bá sì kò sí ní àwa ara wa ẹ má jẹ́ àṣeyọrí wa báwọn yìí mọ àwa ara wa ẹ má jẹ́ àṣeyọrí so àyẹ̀rí pé gbogbo tẹ̀rọ nínú jíǹdù sí yẹn ló bá ń ti ṣẹlẹ̀ ń sìn ní mo fẹ́ kí iléeṣẹ́ ẹ̀jọ̀ ọba dá ètò yẹn padà.
1: Àwọn aláṣẹ náà ti ń lọ bẹ́ẹ̀ ṣe wájú ọmọ bíbí ìlú Sanmọra nípínlẹ̀ Kwara láti ìgbónà lọ́rùn oúnjẹ ilẹ̀ nífẹ̀ẹ́ àti májẹ.
0: Ìyan ló ń jà Kwara ìyan àti ọ̀dọ̀ ìgúsí tó dáa àti sapá tó dáa lẹ́yìn náà tó táàbà rí yan tòṣe àwa lè rèrè maka tó á jẹ àmàlà pẹ̀lú ọ̀dọ̀ orójú tó dáa oúnjẹ àwa Kwara mi.
1: Bí àwọn ètò wa ṣe wá pẹ̀lú iṣẹ́ Bond FM ètò ilẹ̀ nífẹ̀ẹ́ àti máa gbádùn jù iléeṣẹ́ wa.
0: Gbogbo ètò iná la nífẹ̀ẹ́ àti máa gbádùn èmi òré tó tá nífẹ̀ẹ́ àti máa gbádùn ṣé ròyìn la fẹ́ sọ ni àbí èyí títún jẹ́ ọládé kan ń ṣe gbogbo ètò yín pátápátá kò sí tẹ èmi ò kí pa rédíò mi tí mo bá ti tan látàárọ̀ àjọ ń kúlòsì ni ẹbí gbogbo àwọn òṣìṣẹ́ yín àjọ ń kúlòsì ni gbogbo ètò yín ló dá pátápátá onímọ̀ sí àgbéga fún yín.
1: Bí àwọn olórin ṣe wá pẹ̀lú ìròyìn Nàìjíríà ó
0: jẹ́gbàdé àlàó lórí àwa àwa Kwara jẹ́gbàdé àlàó tẹ̀bá bá ń rí tẹ̀bá rí yẹn mo tún fẹ́ràn síkírà ìdí kọ́lọ́nkó bá ń foríjì
1: bẹ́ẹ̀ni. A lọ mú orin síkírà ìdí barista wá sí etí ìgbọ̀nyín ẹ jẹ́ ká fẹsẹ̀ lájúmọ́ à ń padà bọ̀.

ẹni fún Ọlọ́run ọba tó ti tì wá lẹ́yìn láti aago mẹ́rin ìdájí ta ti kíra wa kú ojúmọ́ nílé iṣẹ́ Bond FM 92.9. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá náà la kí pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe yan ilé iṣẹ́ Bond FM 92.9 láàyò. Ìlú onígbòǹgbò la kalẹ̀ sí ní ìkẹjà níbí yìí lágbára Ọlọ́run ọba ibi wàhálà. Ajínigbé kò ní wọ̀lú onígbòǹgbò lábẹ́ ìṣàkóso. Àwúṣẹ onígbòǹgbò ọba Olúwaṣẹ́gun Adéyẹmí Àjàsá. Wàhálà ìjínigbé kò ní wọ ìlú Èkó lábẹ́ ìjọba gómìnà Babájídé Sanwó-Olú. Wàhálà ìdúkokò àìnífọ̀kànbalẹ̀ ìjínigbé pátápátá òun náà ló máa dohun ìgbàgbé lórílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ìṣàkóso ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lágbára Ọlọ́run ọba. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gun orí afẹ́fẹ́. Lórúkọ gíwá iléeṣẹ́ Bond FM Alhaj Abdulwahab Alade akọ́ṣílẹ̀ ni à ń kí yín pé ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Olúfúnkẹ́ Wúrà Ọláàdìsá lórúkọ tèmi ò láì nígbàgbé Balikis Ibrahim ṣáájọ wà nílé agbára níbí títí dìgbà náà ń kọ́ bye for now.

0: fẹ̀síwápọ̀.
1: Bond FM 92.9.

ìjà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi òkè ọba tí ò ṣe bínú sí oòrùn ọ̀gá ògo ọba tí ò ṣe dìgbòlò ọ̀ka ń tẹ́bù ìràwọ̀ mímọ́ o kì í ṣẹgbẹ́ babaláko ọmọ adarí oòrùn wọ́ ìmọ̀lẹ́ láàrin okùn ayé máa sin mi lọ ẹkú ilé báyìí làkáralé ẹ̀rìn wàhálà kẹrù ọ̀nà kábíyèsí làkọbaládé gbogbo ẹni tá a bínú obìnrin ọmọ yín túndé ọdọkùnrin tì mí lẹ́yìn ẹ má ṣe tì mí lójú lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn haúsá wá tán ẹ̀ka èdè ọmọlúwàbí òun náà láti balẹ̀ sí gùdẹ̀ láti ìsìn lọ tó fi di aago mẹ́jọ alẹ́ òun náà lọ́ọ́ fi máa gbọ́ mi ketekete fún ti sáà yìí kó torí pé èmi náà mo yẹ̀bá ẹ̀ka èdè ọmọlúwàbí òun náà láwà yìí tá a bá sì ń sọ̀rọ̀ ọmọlúwàbí àwọn bàbá wa ní ibi kíkí báyìí ni ọmọlúwàbí ti bẹ̀rẹ̀ ẹni tá a bá kọ́ tó náà tó rẹ̀ bí ó yẹ ká ẹ ti mọ ọmọ pé ká ti mọ̀ pé ọmọ dáadáa ni torí ẹ̀ mo ṣe ní gbogbo ẹni tá a bínú obìnrin mo kí yín o mo kọ́ ba mo kí joyè mo kí baálé ọkọ̀ ìlú mo kí imam mo kí àfà mo kí baálé mo kí pásítọ̀ mo sì kí wòlíì gbogbo babaláwo mo kí yín o gbogbo oníṣègùn ewé a máa jẹ́ egbò a sì máa júṣe gbogbo ẹ̀yìn yóò máa júṣe lágbára elédùmarè mo kí yín o gbogbo oníṣẹ́ ìjọba oníṣẹ́ ọwọ́ ẹ̀yìn engineers gbogbo ọlọ́pàá army sójà gbogbo yín gbogbo iṣẹ́ elétò ààbò pátápátá last man mo kí yín o task force mo tún kí yín gbogbo ọba aládé pátápátá nílùú èkó káàkiri nílẹ̀ adúláwọ̀ mo tún kí yín mo wá kí ẹ̀yin obìnrin báwo ni ṣàlàáfíà ni ẹni ní ọjọ́ ìsinmi sunday ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún 2026 kódà ọlọ́run ọba ọ̀ṣẹ́wó gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé ọmọ yìí rèé o ẹ dákun ẹ tì mí lẹ́yìn ẹ má ṣe tì mí lójú ẹ má jà á pòfolo gbogbo awakọ̀ ẹni tẹ́ ń tẹ́pọ́ ta ló tún kùn wáyé àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo olóṣẹ́ rédíò tẹlifíṣàn gbogbo pédépédé sọ̀rọ̀sọ̀rọ̀ oníròyìn à ń kí yín ẹ̀kọ́ àfọmọnìyàn ṣe akú nàìjíríà ya kó òtútù rámúyẹ́ ọlọ́run ọba yóò jẹ́ ọba alára mu ọmọ yìí rèé ọmọ nílùú ìṣẹ̀mílé èmi lọ́ máa tẹ́ òbínú èmi lọ́ máa kogi àlàpà ọmọ òbínú bínú forí sọ gbá òwú ọmọ òbínú wọ odò lẹ́ẹ̀rùn gangan àpátálé olóko ti wádà sí ọmọ nílùú ìṣẹ̀mílé lókè ogun olúmìíde ọlálérè lórúkọ tèmi bẹ́ẹ̀ sì wá wòṣù jẹ́ pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ó yá o láti ìsìn dago mẹ́jọ alẹ́ orin ìpolówó tẹ sanwó fún àti ọ̀rọ̀ àṣàyàn gbogbo ẹ̀ lẹ́ẹ̀ma gbọ́ láti ìsìn dago mẹ́jọ alẹ́ tó bá di aago márùn-ún a lọ gbọ́ ètò ìwòsàn ìrora ọkàn èyí tí ẹgbẹ́ bíbélì ní nàìjíríà bsn bible society of nigeria tí wọ́n ṣe nígbọ̀wọ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀ma gbọ́ ketekete laago márùn-ún gérégé sí aago mẹ́fà kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún táwọn ètò yòókù tí yóò máa tẹ̀síwájú bóyá àgbọ̀ndùnú akófàájì sunday báwo ni níbo ló ka yín mọ́ ẹ dákun ẹjọ́ ẹ múnú ara yín lo ìbànújẹ́ ò ní kàn wá kò ní kàn yín kò sì ní kan èmi náà lágbára elédùmarè

Ìrànlọ́wọ́ àpàmì, ó yàtọ̀ tó fún àwọn ọmọ náà nínú ikọ́,
And deliver this children. And deliver this children. And deliver this children. And as you know.

university students. Ọlọ́run àwọn Ọlọ́run àwọn ewé. Agbára rẹ̀ kó tún wọ́n sílẹ̀.

0: tún wọn sílẹ̀ kọ́ndẹ̀ni tún sílẹ̀ gbogbo àwọn ìkà ènìyàn lórí èdè nàìjíríà ó yá ìdájọ́ ọlọ́run tó ń wá sórí wọn ìdájọ́ ọlọ́run tó ń wá sórí wọn ká ló ń da ìlú yìí láàmú ọlọ́run kó dà wọn láàmú ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa.
1: Iṣẹ́ ìránṣẹ́ náà lẹ ti gbọ́ tẹ́ látẹnu bàbá wa nínú Olúwa pásítọ̀ Olúwa ní Tàlàbí aka Ja Olùlànà.
2: Aago márùn-ún kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìrọ̀lẹ́
1: ní gbogbo ọjọ́ Sunday lẹ́tọ̀ ń wáyé
2: níléeṣẹ́ rédíò Nàìjíríà Bond 92.9 FM.
1: Báwọn àkàṣe ètò níléeṣẹ́ ìránṣẹ́ Believers in Intercessory Apostolic Church number 18 Sholanke Street Ìsàlẹ̀ Haruna Ìfàkọ̀ Ìjayé Lagos ti ṣe lọ́nà yìí. Covenant of Mercy ń lẹ́tọ̀ tó ń wáyé láago mẹ́fà àdájú gbogbo ọjọ́ kìíní oṣooṣù nínú òjò náà. Ìṣòru já já night vigil ó di ọjọ́ Jímọ̀ kẹta lóṣooṣù bẹ̀rẹ̀ látago mọ́kànlá alẹ́ tó bá wà dọjọ́ Sátidé kejì oṣooṣù. Abiyamọ gbàdúrà ń lẹ́tọ̀ tó ń wáyé lábẹ́ àkóso màmá wa nínú Olúwa Pastor Mrs. Ọmọṣadé Tàlàbí bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ìbùbọ̀ nínú òjò Believers in Intercessory Apostolic Church number 18 Sholanke Street Ìsàlẹ̀ Haruna Ìfàkọ̀ Ìjayé Lagos ló ti ń wáyé. Ìpàdé tó dọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tá a máa pàdé lórí ètò Jà Olùlànà.

0: jáde.
1: Tàbí ìdojúkọ ipò tí o ti ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
0: Ìgbésẹ̀
1: lọ́sọ̀rọ̀ ní gbọ̀wọ́ ètò.

0: ní ilé ara wọn. Lọ́pọ̀ ìgbà ni àwọn tí agbára wọn kéré jùlọ wọ́n ń gbé pẹ̀lú ẹ̀rù nínú ilé, kì í ṣe ti ìwà ipá àti ara tàbí ìfìyàjẹ ọkàn wọn làkejẹ ní nìkan. Ṣùgbọ́n ẹ̀rù ń gbà wọ́n, ojú sì ń tì wọ́n láti sọ fún àwọn ẹlòmíràn nípa ìgbé ayé wọn tó kún fún ìdààmú nínú ilé. Ẹ káàbọ̀ sí orí ètò ìwòsàn ìrora ọkàn, ẹ sì ṣẹ́yìn kí ẹ darapọ̀ mọ́ mi. Orúkọ mi ni Ayọ̀ Onígbọ̀nsì. Ètò ìwòsàn ìrora ọkàn jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Lónìí, a ó wo ìṣòro èyí tí a máa ń sábà fi pamọ́, ìyẹn ti ìṣẹ́yìn ìṣekúṣe àgbọ̀yé.
1: Ní ọdún àkọ́kọ́ ìgbéyàwó wọn, Áànì àti Jò gbé papọ̀ ní àlàáfíà. Ṣùgbọ́n lẹ́yìn tí Áànì bí ọmọkùnrin wọn tán, Jò pàdánù iṣẹ́ rẹ̀. Kristẹni ni àwọn méjèèjì. Ṣùgbọ́n láti inú ìgbé ayé ìdààmú rẹ̀ ní àtẹ̀yìnwá ni Jò ti wá sọ́dọ̀ Kristi, kò sì gbáradì fún ìṣòro ayé. Ìdáhùn sí ìṣòro rẹ̀ ni ọtí nínú pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó gbìyànjú láti wá iṣẹ́, àmọ́ pàbó ló ń já sí. Èyí mú kí gbogbo nǹkan le sí fún un. Áànì gbìyànjú láti ṣe ìrànwọ́ nípa ṣíṣiṣẹ́ lẹ́gbẹ́ kan. Ó sì wá ẹnìkan tí ń bá tọ́jú Dáfídì ọmọ wọn. Ṣùgbọ́n èyí mú kí inú bí Jò sí i.

0: Semin'in
1: Oh,

Thank you.

Yeah, I love you, Lee.

Ha nọ ndabe na-esi jụụ.

0: ṣàánú fún wa ni gbogbo tó ṣẹlẹ̀ nínú ilé ẹlòmíì òun ni a fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ká lè mọ̀ pé àṣírí nǹkan wà ní kọ̀ọ̀kọ̀ torí ẹ̀ ní Bible Society of Nigeria àti America Bible Society sọ gbé àwọn ọ̀jọ̀gbọ́n dìde pé ẹ̀tú àṣírí tó wà ń ta yìí ká dẹ̀ yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà ká tayé yanjú ẹ̀ torí wọn ń parí ìjà lọ́rùn ẹ̀yìn tẹ̀ wá lé mo ti sẹ́ndì kọ́kọ́rọ́ báyìí o 08033449720 ẹyin mama wa kiti ẹ la n pe ni ilokulo abele tabi iseni ni isekuse abele itebari munu e fun wa
1: e se won atoko ilokulo abele

0: àbúrò tó yẹ pé ó ní àṣà bó lágbára jùlọ kó máa wá lò nílòkulò kó máa ṣe níṣekúṣe bó ṣe wù bóyá ni tí í pé kó sọ̀rọ̀ burúkú sí ni ọ̀rọ̀ tó yẹ pé tán bá sọ sí èèyàn báyìí èèyàn á lọ sáré wọgbó ni á lọ forí sọ ògiri ni lóríṣiríṣi ọ̀nà ni ìlòkulò abẹ́lé àbí ìṣekúṣe abẹ́lé ló ti wá a rí pé ó wá pọ̀ gan láwùjọ wa a dẹ̀ wá rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tó àwọn èèyàn ń fẹ́ sọ̀rọ̀ síta ojú á máa tì wọ́n pé kí ni ká ti gbọ́ àwọn ẹlòmíín wá tiẹ̀ máa ṣe drama africa magic ẹ rò pé àwọn ìdílé yẹn ló tò jù ìbáṣepọ̀ yẹn ló dáa jù ṣùgbọ́n nǹkan ń bẹ tí wọ́n ro mọ́ bí aṣọ.
1: Ẹ ṣe púpọ̀ màmá wa.
2: Nípa ti ìlòkulò abẹ́lé tá n sọ nípa rẹ̀.
1: Bẹ́ẹ̀ni hello ta ló wà lórí àtẹ̀gùn. Ẹ kú ọ̀lẹ́ o. Yẹ sá o. Orúkọ yóò àti ìjọ tí ń pè wá o. Kí lè ti pè é?
3: Adékunle Adésínà láti Kétu.
1: Adékunle Adésínà.
3: Bẹ́ẹ̀ni.
1: Láti bo.
3: Láti Kétu.
1: Oya à ń gbọ́ nísà o, ṣé ẹ̀ ń gbọ́ ètò wa yìí?
3: Bẹ́ẹ̀ni.
1: Oya.
3: Mo kẹ́ ni mi o, but mo máa ń tẹ̀lé program yìí dáadáa. Torí àwọn ẹ̀kọ́ kan wá bí ọba ti ta ìlànà ti fi Mùsùlùmí náà mú. Ṣé
1: bẹ́ẹ̀ni.
3: Ṣé àwọn kọ́ ìbéèrè tẹ bèrè pé ìlòkulò adọ́kùnrin adọ́bìnrin ó wà lọ́wọ́ méjèèjì àti bó ṣe sọ wa àti ìlànà ẹ̀sìn. Ṣé rí ní ayé àtijọ́ àwọn pásọ̀ wọ́n máa ń kúnyàn ní ìlànà ẹ̀sìn wọ́n jalè wọ́n pààyàn wọ́n mutí wọ́n ti ń kó wá sí age of three age of four. Gbogbo àwọn sọ́ọ̀ṣì tó wà lónìí àtàwọn ẹ̀sìn mùsùlùmí wa nílò ni wọ́n kọ́ ọmọdé kọ́ mọ́ jalè kọ́ mọ́ mutí kọ́ mọ́ ṣe báyìí kọ́ mọ́ ṣe báyìí. Ó wà lọ́wọ́ ẹ̀yin olùdarí wa àfáà àti pásítọ̀ wa kí wọ́n mọ iyì pé kí ni ìdí tí èèyàn fi fẹ́ yàwó. Obìnrin mi pé kó wọn kọ́ fọkọ̀ bímọ nígbà tí wọ́n tán ó ti parí ìyàwó tó parí nìyẹn. Ìfẹ́ ni ọkọ àtìyàwó fi máa ń gbé tó fẹ́ dojú alẹ́ tí ò ní síjà. Tí bàbá wà ní nǹkan tó yẹ kó bí èèyàn ná ìyá bínú jẹ́ o ìyá gbàgbé pípẹ́ ni.
1: Àti ẹ̀gbọ́dọ̀ náà ẹ gbìyànjú àwọn kan la kọ́ ti ẹ̀ torí pé nẹ́tíwọ̀kì ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí màmá wa ọ̀rọ̀ tí bàbá wa sọ kalẹ̀ yìí wọ́n ní ká máa gba àwọn àyè òjíṣẹ́ olúwa láti máa tẹ̀ mọ́ àwọn èèyàn létí àbí o.
0: Ẹ̀rí wọ́n tẹ̀ tún sọ nǹkan kan pàtàkì wọ́n ní bá a ṣe tọ́yàn dàgbà ọ̀pọ̀lọpọ̀ tá a bá rí ọkùnrin àbí obìnrin tí ó ń ṣe ẹnìkejì ẹ ní ìṣekúṣe abẹ́lé àbí ọmọ téèyàn bí gan àbọ̀ ọmọ tó ń gbọ́dọ̀ èèyàn téèyàn ń ṣe níṣekúṣe abẹ́lé tẹ́ ẹ bá lọ wò ó ibi tí a ti tọ́ ẹni yẹn gan náà ó lè jẹ́ ibi tí wàhálà yẹn ti wá nìyẹn bóyá wọ́n fìyà jẹ́ níbi tó gbé àbórí bí bàbá ẹ ṣe ń fìyà jẹ yẹ àbí bí ó ṣe jẹ́ pé ìyá gan ni máìtì gan nínú ilé yẹn tó yẹ pé tó bá kí bàbá mọ́lẹ̀ ṣe rí ìṣekúṣe iṣẹ́ rẹ ní níṣekúṣe abẹ́lé yìí kì í ṣe káànàyàn nìkan ni o ó tún lè jẹ́ nípa ọ̀rọ̀ ẹnu ṣé báwọn ẹgbẹ́ yín ṣe oyè tán káwọn ẹgbẹ́ yín fúnyàwó wọn nìyẹn ṣé báwọn ẹgbẹ́ yín ṣe ń ṣọkọ wọn nìyẹn lóríṣiríṣi bẹ́ẹ̀ ó tún lè ní pé bóyá ti eléyìí tó yẹ pé ti ọkàn ti
2: ọkọ
0: emotional tó yẹ pé ọkùnrin míì kò ní báyàwó ẹ sọ̀rọ̀ onúlé àbóbìnrin mi ó di ọdún mẹ́wàá ló ń lọ yẹn mo ka ìtàn kan tó yẹ pé arákùnrin àti arábìnrin ọkọ àti ìyàwó nínú ilé torí pọ́n ń jà ọkọ tiẹ̀ ṣe àti sọ wípé jẹ́ àparí ẹ̀ ìyàwó ní ó ti o àyàfi tó ń bá ṣe fún bí ijọ́ bí ọ̀sẹ̀ kan kó tiẹ̀ mọ́ lára unfortunately ọkọ wọlé ń jọ náà ó sùn ó jẹ́ ẹni tó ní asthma nígbà tó di òru ó bá ń fọwọ́ gbá ìyàwó rò pé bóyá ó ní káwọn ṣe ọlọ́kọ láyà ni ó bá kọjú sí ìní.

0: ọkùnrin yẹn ṣe gbẹ mi mí ni nígbà tó di àárọ ọjọ kejì lágbára òun á ṣe fún ó fi sílẹ sórí bẹẹdì ó lọ bí iṣẹ ìgbà tó máa dé nírọlẹ akọ ti tutù sórí ibùsùn ara ìṣekúṣe ìṣera ẹni níṣekúṣe abẹlé náà ni ó lè jẹ ti ètò ìnáwó ni kọkọ máa fowó pamọ fún ìyàwó ẹ ọkọ ìyàwó mọ atm number kò mọ pin number ọkọ ìyàwó mọ tọkọ máa ṣe fún owó ọbẹ mi ní fún a fi mọ ẹni tó jẹ ọkọ nínú ilé lóríṣiríṣi bẹẹ ó lè jẹ ti ipe ilé tó yẹ pé a ti sọ ipe ti nínà kò gbà létí kò faṣọ lára ya kò lóríṣiríṣi ó dẹ̀ lè jẹ́ ti ọ̀rọ̀ ẹnu náà kéèyàn sọ̀rọ̀ téèyàn máa fi forí gbá ó dẹ̀ lè jẹ́ ti emotional tó yẹ pé ẹlòmíì wọ́n ṣe emotional fún ọmọ wọn ni ó yá wọ́n nu yàrá lọ ìwọ nìkan wọ́n ti mọ́ bẹ̀ gbogbo eléyìí gẹ́gẹ́ bí arákùnrin wa ti sọ a gbọ́dọ̀ kọ́ àwọn lọ́kọláya pàápàá àwọn tó bá ẹ̀ṣẹ̀ fẹ́ gbéyàwó ká kọ́ wọn kọ́ mọ̀ nípa ẹ̀ kọ́ máa wọnú ìgbéyàwó pẹ̀lú ẹ̀ dépò tí wọn ò tún gbélé ọmọ lọ́wọ́
1: ọmọ ọmọ. Àwọn ọjọ́ míì tiẹ̀ wà o ò lè ṣe ìgbéyàwó kan máa lọ́nu kánsẹ́lìn tó lágbára fún wọn. Wọ́n máa ń dá wọn lẹ́kọ̀ọ́
0: dáadáa. Wọ́n tiẹ̀ dá wọn lẹ́kọ̀ọ́ ṣẹ́wọ̀n pé kiní inú ló wà.
1: Tọ́ ni ṣá.
0: Wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ inú ló wà. Òun ló ṣe jẹ́ pé ó tún da bẹ́ẹ̀ ká máa fi ṣe wàásù gan ní gbogbo ìgbà káwọn èèyàn lè máa mọ̀. Ká dẹ̀ sọ fáwọn èèyàn ẹ máa sọ̀rọ̀ síta.
2: Mo tún fẹ́ ká wò báyìí nígbà tí Ọlọ́run dá ènìyàn ó pàṣẹ fún wọn ní Genesis 1:28 yẹn ọkùnrin àtobìnrin ló dá ó wá sọ fún wọn wípé ẹ máa bí ṣe máa rẹ̀ sí kẹ́ ẹ sì dominate ẹ máa jẹ gàba lórí gbogbo ohun tí mo ti dá ṣùgbọ́n tẹ bá rí wípé tí ènìyàn tó bá wá fẹ́ jẹ tó fẹ́ bá wá jẹ gàba lórí ẹlòmíì ibẹ̀ àti wípé nǹkan kan ti wrong nìyẹn because ìgbà tọ́lọ́run dá wa kì í ṣe ara wa ló ní ká máa jẹ gàba lórí ó ní ká máa ṣètò lórí àwọn other things àti ẹranko àti àwọn tó rìn nílẹ̀ tókè kì í ṣe ní pẹ̀lú ara wa so nígbà tí ọkùnrin àti ìyàwó bá dẹ̀ fẹ́ra wọn ẹ rí pé ìgbéyàwó máa ń dùn gan mo èmi tiẹ̀ nífẹ̀ẹ́ láti máa lọ síbi ìgbéyàwó ẹ máa gbọ́ oríṣiríṣi máa fẹ́ ẹ máa máa kẹ́ ẹ máa máa tọ́jú ẹ ò ní ṣàìsàn máa wà níbẹ̀ fún ẹ ìfẹ́ àìsín báyìí àti ẹ̀ka yìí tí chọ́ọ̀chì kan fún wa mọ́ wa là ń kọ́ tiwa fúnra wa oríṣiríṣi nǹkan tó dáa ṣùgbọ́n látàlẹ́ ọjọ́ ìgbéyàwó ṣé àwọn nǹkan tá a sọ pé a máa ṣe ṣóun làwọn nǹkan tá a ń ṣe àwọn rí pé ẹni tó ń sọ pé àwọn á fẹ́ òun á gẹ̀ oṣù kan ò tí ì lọ lẹ́yìn ìgbéyàwó ó ti di pé wọ́n ń gbára wọn lójú ó ti di pé tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ sun tiẹ̀ kẹ́mi sun tèmi ẹ pé tá a bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí ìṣekúṣe abẹ́lé ó ti ń wọlé nìyẹn a dẹ̀ ti da májẹ̀mú àti ìlérí tá a dá lọ́jọ́ yẹn wípé a máa dúró tira wa ni a máa fẹ́ra wa gbogbo ìlérí rere tá a ṣe yẹn àti dá.
1: Ẹ ṣe púpọ̀ a padà bọ̀ nígbà tá a bá tó kéde a kàn lu ìbéèrè kejì kí ni oríṣi ipa ọ̀nà tí ìlòkulò abẹ́lé yìí tó pín sí à ń bọ̀.

0: mo pada si ori eto iwosan rora kan bon de fe na ni o nibi ti a wa kokoro ti mo pe fun wa lekan yen e tun bo pe wa o lati wole 08033449720 eyin o ma wa kero ni ti ru wa iloku lo abele yi se tesiwaju ni wa ajosepo eniyan
1: awon ma tesiwaju ba se so le nkan eni te ye pe iru igbe la se to dagba o ti wa lare o ti di moliki fun bo ti wo kori ni o isowo soro si ese eyan bi pe keyan lo fori gbagi ni to nse iloku la bele nipa oro elomi wa to ye pe nigbati o padanu ise papa te ba wo itan ti agbo le ni awon mejeji won gbe yawo gege bi onigbagbo sugbon leyin bi odun meji to padanu ise o bere sin ni lo muti o di ele to ye pe o bere sin ni se yawo e mi se ku se labele ko de fe kon gbo igba mi wa eni to nse ni se ku se labele yen ko ni soro sita a je ko continue iyen ni konko eni to nse ni se ku se labele o le bi nbo ni mo fe gba bawo ni mo se fe nbo ni mo fe ko lo tori e a tesi waju a ma farada won a de tesi waju na won a ma se ni se ku se
2: eh ni igba ti a ba wo nkan to fa to fi ma n tesi waju nkan nkan ti o da o ye ko sele ka de pare ko de ma sele mo ni sugbon nigba bi mommy se so nigba ti eni ti o je nkan to ba lowo awon ba obi eni nkan to ri to mo niyan ti e so a ko ma a tesi waju ni igba mi de re elomi a wo pe igba ti o ba je gaba yen igba yen lo ma lagbara e ma n le si igba yen ni inu e ma ma dun igba yen lo ro pe ohun okan le ni tin ba le pase tin ba le to a o soro si mi ah to ko fo eti e abi pe eh se mi o da mi lo de ni dano fun eni in fact ise loko laya ta jo nse to like e mi o de ni fun e mo o de le so be ngba mi to ta bo ti di pe a n fi nkan to ma je ko awa ma be pe ah o da ma je tin ba tin fa tin ba tu pariwo nsin a tu di I tu gba kamu igba mi a ma tu wa ma fi nkan to je pe awa o ye bo se sele le ka so pe ah ma binu eh so mo pe kini emi na mi ki se pe mo fe se be se pa ti so pe nkan to n tesi waju ki se pe ko sele le nkan o ti sele leni o ba ti do se to bo tu ma sele to ba ti do du to mo bo se mo ma sele ti ti niyan ki se pe won se o se si won se si na pari e so to ba ti di pe o sele beyen beyen teni e de so pe ah ki se bi mi eh iwo na lo je ki n lo e be ti o ba se pe elomi a tu da e bi yen lori eni to ton se ni se kuse eni yen na wa o pe ah boya mi de ni mo je bi o boya tori pe eh mo so mi so dada boya whereas ko si ani eto lati gbowo soke na eni keji ko si ohun to ye ko so patapata a kuro ni le fun patapata a yera fun ra wa
0: ati ro yan pada wo
2: be ni sugbon nkan to ma mu ke yo gbu owo soke na eni keji ko o figo o fa ye gba ni awujo wa
1: ni afikun se mo to ba je oko si aya nania tori omo la se nji tori omo la se joko sibe bon de se niyan to ye pe elomi ku si die
2: be ni elomi de o le ma lowo lowo lati toju are a o ko tin ba fi le nsin bo mu fe lo so awa akuku joko ko ni se lowo ko ni nkan to nse
0: e se pupo eyi te wa nle oro le ti gbo yo ta bi won ti se ni se ku se te ti ri pe a oro ita mi lara te le fi ra wa do lowo lati pe wa sori eto ke mo se fun wa ni kokoro lekan sugbon a reti kokoro pe e pe wa o e ma je ko je pe awa ile se wa set up Nigeria atawon ojogun to wa nbi won gbianju lati le je ki gbogbo e ko le se kini o ko le jo ta le yanju gbogbo ohun ti o wa nle yi 08033449720 ejo bawo la se le ran awon eniyan to ba ti fi ara gba ninu iloku lo abele yi lowo ejo ke to di pe a nbo
3: hello
0: sir hello eku ole o
3: hello
0: yes sir
3: eku simi mi
0: yes sir
3: oke wa le je wa o
0: yes sir
3: alagbo lale ruben lati papa gidi
0: o ya sir o WhatsApp line te ba ti te atejise yen won ma sise lori e won atejise yen address yin le wa me pe won se ba lodo wa o awa gbegbese lati fa yin le bi to ye ki a fa yin le lowo 090 26 33 9945 090 26 33 9945 nibe ni o ti ri ona abayo si isoro to ti nu okan yin wa bákan náà kí n tó fi àsìkò sọ fún wa pé bible set of nigeria wọ́n ti kúrò ní number 150 ìkòròdú ro olùpàànù bọ́sọ̀ ní adébọ̀wálé house wọ́n ti wà ní number 200 and 204 beside redemption church redeemed church tó wà ní palgrove bus stop gangan láti palgrove bus stop gangan kò ní ṣíṣe rárá ibẹ̀ ni iléeṣẹ́ bible society of nigeria ibẹ̀ ni wọ́n wà tàbí kẹ́ yọjú sáwọn management iléeṣẹ́ bible society of nigeria fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìbéèrè tí mo béèrè màmá wa báwo la ṣe lè ran àwọn ènìyàn tó bá ti fi ara gbá nínú ìlòkulò abẹ́lé lọ́wọ́.
1: Àkọ́kọ́ oríṣiríṣi ọ̀nà la lè fi ràn wọ́n lọ́wọ́ àwọn gan nílò láti sọ̀rọ̀ síta ọ̀pọ̀lọpọ̀ tó bá ti gbá wọn lójú tó ju wá wọn láwọn fojú gbògiri ni ẹ sọ̀rọ̀ síta. Ẹ sọ̀rọ̀ síta ẹ ti ní orí ọ̀fẹ́ nísìnyí ẹ ti gbọ́ nọ́mbà ẹ ti gbọ́ gbogbo ẹ̀ ìkejì wọ́n nílò ẹni tó máa tẹ́tí sí wọn tó dẹ̀ máa gbà wọ́n nímọ̀ràn wọ́n nílò láti sọ gbogbo tinú wọn jáde eléyìí tán ti gbé sínú tó ti di ìrora ọkàn wọ́n nílò láti sọ síta fún ẹni tó máa tẹ́tí sí wọn tí a ti pe àwọn nọ́mbà jáde. Ìkẹta òun ni pé kí wọ́n má gba ẹni tó máa tẹ́tí sí wọn náà kò ní pe àwọn méjèèjì jókòó nítorí kí ni tó bá pa àwọn méjèèjì jókòó.
0: ó lè ń fa wàhálà àti dàyédè.
1: Tí ẹni tí bí bá tú àṣírí abẹ́lé ìṣekúṣe abẹ́lé tí ẹni tó ní ọwọ́ tó tó
0: ó ṣe gbọ́ngàn ó ní gbígbà tó fún un
1: wàhálà tó ní ló bá padà dé iye nìkan mọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń sọ pé fíbẹ̀ sílẹ̀ kán má bà á pa ẹ́ kó tó di pé ó dé ìpele yẹn tí wọ́n bá tètè sọ̀rọ̀ síta. À ń pe àrùn kan ní otonial syndrome ó jẹ́ àrùn ọpọlọ tó dẹ̀ yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àìdá bóyá obìnrin ni àbọ́kùnrin tó ń ṣe ìṣekúṣe abẹ́lé wọn ni ẹlòmíì tó bá mú ìyàwó ẹ̀ báyìí mo ti wo ìkan rí tó mú ìyàwó ẹ̀ ó ló pẹ́ dé ó ní ta ló gbé wá ló bó ṣe yọ bẹ́ẹ̀tì yẹn ó dẹ̀ dá obìnrin yìí sórí téèbù bí ìgbà téèyàn bá mú ọmọ tó jalè ó dẹ̀ lù dáadáa. Àbúrò ẹ̀ wá sọ pé ara ẹ̀gbọ́n òun ò yá o fi ẹ̀gbọ́n òun sílẹ̀ o kò tètè gbọ́ kò mọ̀ pé ìyàwó tó wọ́n kọ́ fẹ́
4: bó ṣe
1: pa nìyẹn. So ó ní àrùn ọpọlọ ni kí wá ló ń ṣe wọ́n yá wọn nígbà tó ń yá wọn wọ́n mú lọ sí ilé ibi tá a ti ń wo àrùn ọpọlọ arábìnrin yẹn lọ ń wò ká tó mọ ohun tó ń ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gba ìwòsàn ara ẹ̀ balẹ̀ lẹ́yìn yẹn wọ́n papọ̀ a nílò láti dá sí ọ̀rọ̀ yẹn kì í ṣe gbogbo ìgbà náà ni fi ilẹ̀ má padà síbẹ̀ mọ́ ẹni yẹn gan ó nílò ìrànlọ́wọ́ ìyẹn ni kọ́kọ́ tá a bá tún wá wò ó nígbà míì eléyìí tó bá ti di pé ó ti yọ àdá sí ó ti di pé ó ń fún lọ́rùn pa ó gbọ́dọ̀ fàyè lẹ̀ a lè ràn wọ́n lọ́wọ́ láti wá ilé àbí ibi tí wọ́n máa gbé tí wọ́n máa yẹra tí wọ́n máa máa gba àdúrà ní àkókò yẹn dé ó nílò láti tú gbogbo ohun tó wà nínú ẹ̀ ó nílò láti tú síta eléyìí tó ń dùn ju gbogbo ẹ̀ lọ a gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ pé ìwọ kọ́ ló fà o ẹni ìní lọ́wọ́ ni ó dẹ̀ nílò ìrànlọ́wọ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan ìgbà míì wà ẹni yẹn gangan fẹ́ máa dẹ̀ bí yẹn lọ ìgbà tí wọ́n náà bú mi ni mo ṣe nà ṣé tó bá bú ẹ ó dẹ̀ ni kó nà án kò dàpá sí lára kò ṣe gbogbo ẹ.
4: Títọ́ ọ̀gá ẹ̀ bá bu níbi iṣẹ́ ṣé o máa fọ etí ọ̀gá ẹ̀ padà.
1: Ìwọ náà ló fà á owó tí mo kólẹ̀ ọ̀nà tán tori eni mi se fun e lowo mo se ka sa le jo joko ka jojo se budget bayi la se ma se bayi le se ma se se ka wa se ni iseku se ka mo fun lowo okunrin mi a lo sita lo jorisirisi to a fun won ni era epa era gari iseku se abele ni gbogbo kini
0: ki ma fi yo nje dun awon iyawo ni atawon mo
1: e
0: lo ran la kese o wa bo si buka de ni be foto e fun mi ba e fi chicken kan si be gbogbo e
1: se won mo to wa lojo ayan keyan te indomie ateyin fa won mo
4: ti e
1: ko wa ni lo gbe gbo ana yen eyan lo ma yo wo
0: o lagbara o
1: se ku se abele na mi
0: o ba fi
4: kun mi e igba mi na abe a ma so wi pe boya oti boya ni to mu ti abe ni to mu siga abo ni to mu ogun lo pe o ma nfa sugbon igba mi ifa opo igba ko so ti lo nfa awon kini so to ba do to ba je ni to mu awon kan a le so fun pe ko yago fun won iwo na mo pe to ba mu kini lo ma nse won ran to nse so o le a le cancel ru eni be pe yago fun sugbon oti ifa opolopo awon to ti nse ni ni se ku se oju oju kle to kle ki so oju oti gan lo fin se o ko si nkan to se won nigba yen opolo won wa ni pipe nigba ton se nkan yen so ka tete mo pe eni yen o ni mo eyan lowo ni to ba de je ni ti won de wa ti won se ni se ku se to ba je pe ohun lo ni ki lo ye ko se ba se le ran lowo ni ka so pe o ti ri pe wahala ni kini yi o tuko elomi o mo ko wahala ni ko mo pe nkan kan ran pelu ah tebi yawo mi mo fe mo ni suloka mo ye ti mo lo ni so to ba se omi mo se le se rara so a gbodo je ka keni okunrin abobirin ko mo pe ah ko da o eleyi se igba pe ko da ti eyan o ba mo pe nkan o da ah o ba ma se on tesi waju mo
0: so na ko bi yen ma fiti ju karun iru obirin to nkorin ninu ijo
4: ti ba be ni ko so sita
0: ke da ke titi to fi ku
1: e wo ile ta te tun pe ni ise ni ni ise ku se abele ti ibalopo ani e se be mo so wo ri e yawo mi ni bo ba se wu mi mo se le se o ti o ko ri be o awon ile ise kan de wa na ti iru e ba nsele ti a le lo so fun ki won ba won dasi ni ile to pe ki ile won to ko ye pe ki se pe ki ile won daru nkan kan de wa ti awa alagba ijo ada din tun musulumi ni ani oko lo lori aya nto pe ba fe na ni ko ba fe ko teri ba fun ni ko de ma se ni se ku se labe ile o ti o iranse olorun to ba so ru e a je bi o
4: nkan to mo tun fe fi kun ni wipe igba mi awon kan bi nkan ti mo so le nkan oti abi nkan awon kan mi wa to ma nfa kini tori igba mi e ko ri pe ko si nkan kan
1: awon eyan mo gun loro nsin yi
4: o o ti e ti po o ti di
1: atom
4: ko o le fa sugbon ka mo pe boya owo lo nfa ija yi boya ise temi yen so mi ni to ta ba ti mo nkan to ma nfa o ma tun rorun fun wa lati ran owo lowo be ni a le je ki a le okay to ba ta ba wa yin wa se nko abi te ba ti bere ise kekere yi nko se mo pe die die
0: be ba dile
4: eni ti o se nko kan to ko si nko ti o le se
1: ni afikun igba mi a ni lati refer eni yen si odo awon ti
4: alaran opolo
0: bi awa kan ti tun ni
1: o iranse olorun ejo opolopo igba awon eyan wa si church won omo na olorun won omo ro olorun a wa pe oko ati yawo joko loto oto leyin ta ba gba won ni moran to a ma fadura ran won lowo a ma follow won up a ma foro olorun bo won ke to mo nton sele o le je arakun yen kan wa si ko gbagbo o o kan wa si church ni o oluwa ran wa lowo
4: amen
0: oro le ti gbe yo lati enu awon mama wa ojogbon mejeji ti a gbe wa ni ose yi o lagbara o a tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run ìyẹn tí kristi bá fàyíbọ̀ rẹ̀ sẹ́yìn ṣùgbọ́n tí kristi bá ti dé ètò ti kánsù nìyẹn so kún ká kú múra sílẹ̀ dé ìdájọ́ tara tí ẹ ní ẹ̀rọ máa wa ẹ̀ṣẹ́ púpọ̀ tí àjọ ṣètò tó jọ tèmi o tí wọ́n tó di ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run ká tó ń pàdé lórí ètò ìwòsàn ìrora ọkàn nípa ìlòkulò abẹ́lé pẹ̀lú àlejò tí a ó tún gbé wá sáàrin wa Michael Olúwafẹ́mi Adéṣínà JP ní sábàbù lò lágbèrè fún wa pé ìwòsàn ìrora ọkàn kristi yóò gba ọkàn wa kọjá yóò sì gbòòrò tó ra sí ojú ọgbẹ wa ó dàbò lórúkọ kristi.

0: Filipamọ àwọn afi ni ṣẹ̀fẹ̀ tùdé níjà ojú tó bá fàkókò ẹni ṣẹ̀fẹ̀ ajẹ́ ìbúlọ̀ lọ́dọ̀ bàbá ìgbà bàbá ìgbà wà ní nọmba 20 Awaka street Deyara bus stop off Abarajà road Ikọ̀tún Lagos state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 00 6821 6859 lẹ́ẹ̀kan sí 08 06821 6859 dèrò ìkẹ́ ò sì lẹ́gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá ìgbà kó o náà lè sọ̀pánù
1: gbogbo apádàna mọ̀ wípé àlàáfíà orí ṣe pàtàkì orí ṣe kókó ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni àlejò pàtàkì wọn ti wà lórí ètò yìí ní bàbá wa ẹ bá wa kí gbogbo àwọn tí wọn ń gbọ wa kí ẹ sì dárúkọ yín
0: orúkọ mi bàbá àgbà tẹni bẹẹdì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbósọmọ ara ìlóore mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn gbogbo.
2: a wà ní nọmba 20 Amoka street dílé ara bus stop off Abarajà road Ikọ̀tún nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 06821 6859 08 06821 6859
0: lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹni àìsàn ọmú ọsán tàbí ọ̀tọ́ ní àwọn káàdì arúmọlé ẹbí mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí bábà mi ò mọ tó máa ń fà á bó ṣe rìn láti rìn gbogbo omi bí ọ̀pọ̀lọpọ̀ ní ètò ti ṣubú rí abẹ́jọ́ ti ní jàǹbá mọ́tò rí abẹ́jọ́ ti ṣiṣẹ́ bí aná ló ń bá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orí kí ó gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà ó di ọ̀nà nínú tó bá ti ní àpẹẹrẹ gbé bí ara ń romí apáríwo ẹsẹ̀ kíkan ẹni bí ó máa rìn lọ́dọ̀ ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́ tó bá jẹ́ láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ mú àgbo ara rẹ̀ yẹn àti ìwé gbogbo ìbàdí kó máa bọ́ ṣe ní gbogbo ìgbà káti ìwé gbogbo kí tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹnu ní àyà rẹ̀ máa jalè ẹnu ní apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹnu ní ìjọ gbogbo nǹkan ló máa ṣe pìpìpì ní àgbo ara tó bá ti láwọn nǹkan láì.
2: a wà ní nọmba 20 Amoka street dílé ara bus stop off Abarajà road Ikọ̀tún níbo bí tọ́ba ti ń bọ̀ tọ́ba ti dé kọ̀tún round about ẹ̀rọ ọmọlúwa tó ń lọ sí Abarajà road àǹtẹ̀lá gbọ́kọ̀ bọ̀ Abarajà road nìkẹ́gbè ọ̀gbọ́lẹ̀ ní dílé ara bus stop apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí nọmba 20 Amoka street dílé ara bus stop off Abarajà road nínú Ikọ̀tún Ikọ̀tún.
0: bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ́ bí lóbi ní kẹ́ ẹ máa sọ pé Ikọ̀tún kìnnà ìrẹwẹsì ọkùnrin wọn gbè bẹẹ ẹ kọkọ tọjú ìrẹwẹsì ọkùnrin náà kí ẹ gbéra sáàyè báyìí ní ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ nílùú ní nọmba 20 Amoka street nílùú ara bus of off Abarajà road nílùú Ikọ̀tún. ẹ bá ti dé Ikọ̀tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó yìí fi pè mí
2: 08 06821 6859
0: àwọn mí o ti ẹ̀rọ àwọn òfẹ́ ní ògùn ìbílẹ̀ náà lọ́sọ̀ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi gbà ní ọmọ ilé owó tó ń san lọ́dún ti ilé tó ọgbà tó dírẹ́sì mọ́ ẹ̀ ìdágùn ara rẹ̀ ìjọ tọ́jú ẹ̀ tó bá wá dé màní làlàyà wọ́n máa sọ pé làlàyà bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ní bá ti dé ìdákọ́ máa fún ẹ tó bá ti wúlò àgbà rẹ ló lé òdì níbi yóò fún bẹ́ẹ̀ ìwọ náà dáwọ̀ wọ́n máa bọ̀.
2: a wà ní nọmba 20 Amoka street dílé ara bus stop off Abarajà road Ikọ̀tún nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 06821 6859 20 Amoka street dílé ara bus stop off Abarajà road Ikọ̀tún.
0: lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bí ojú wá fún ìtọ́jú tó péye ọ̀rún ìwọ̀nkúwọ́ngú ọ̀rún ọ̀ntẹ̀kùnùbà àti ìrìndì ọ̀rọ̀ fún wọn ìrọ̀jọ́ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹnu ní máa ń bọ̀ lọ́kọ́ bá bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: mo rà bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. a wà ní nọmba 20 Amoka street dílé ara bus stop off Abarajà road Ikọ̀tún. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 06821 6859 08 06821 6859.
0: gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí bó ṣe máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀rọ̀ ni ìtẹ́lẹ̀ mi fi máa bọ́ náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ mi bẹ́sẹ̀ ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ẹlòmíẹ̀ ní lè fa sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmíẹ̀ lò náwó ṣàjọ rẹ̀
3: Àwọn
2: 20 Amoka Street, Dili Ara bus stop, off Abala Jorolo Ikoton.
0: Number Bamba Telebi.
2: Error Banish Rowa is 080-6821-6859. 080-6821-6859.
0: Emma Lexi Nova Betty Baby Color, you are not alone, Dali. Only the Emma Watamaso, a digital economy, and Bakuba Batsi, the military Batsi, right? Ogun ati wala akaisa to na la o ti se ko ya won ka dan pari re ni ati so bo ya won ti si se giri oja mo loke bo ya won ko pele oja mo elomi na lasbet ni moto bo odun le ma ko ni mo bo ya so ri agi ti ka ga gba bi kan a ma wa so wa lati da mo ni agi ara ngba to wa lo je wa ni bi e to re yin bo so na mo e te o ba wa mo a wa ja ro si ni so si bo o bi si ni ya si le ja a ma wo ka a ma re ka ti ni wa to je pe ki bo e to so ni ba ni to le je pe o fa
2: Number 20 Amoka Street. Dili Ara bus stop off Abala Jorolo Ikoton. We will be converting the property vehicle to underground. And we will now have to see Abala on the road. And the man book of Abala on the road we can pray. And then Dili Ara bus stop off Abala Jorolo Number 20 Amoka Street. Dili Ara bus stop off Abala Jorolo Ikoton. We will be
0: converting the property vehicle to underground. And we will now have to see Abala
2: on the road.
0: 0806821-6859. 0806821-6859. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do our like that. I want to do

0806 8 6 8 5 9 I'll be talking about the CEO.

ṣẹlú onígbòǹgbò kábíyèsí ó ọba olúwa ṣẹgun adéyẹmí àjàsá àwọn ṣẹlú onígbòǹgbò kingdom ẹkú lẹsà ṣọlá fíà ní kábíyèsí

ọgbọ́ ètò ọ̀rọ̀ òdodo ti ọba alaye ni ọba ìlú Èkó káfàtà alailuwa ọba riliwanu akiolu oṣù ọlálé a bí èsì náà láàgbọ́ tó fi di aago méje tí ìròyìn àgbáyé ló fi wáyé lẹ́yìn àwọn ètò wa yòókù yóò máa tẹ̀síwájú láti iléeṣẹ́ bond fm 92.9.

0: كن بنو.
1: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
0: السلام عليكم. أرو دودو akonse eto ta gbe kale ile se radio bond fm 92.9 lati ma to imole si oro olorun oba na lati fokun wa mo eleyi ta o ma gbo lati wa alquran ati hadith anab muhammad oro dodo 30 minutes program yi le meji lose ni gbogbo ojo saturday lago 5 owo titi di ago 5 abo owo bakan lojo sunday ago 6 abo irole titi di ago 7 irole inshallah ta lu su ni gbowo re baba wa ni alayelu Obaridi wa nu lai aki olu the force oluwe ko baba fuad ko won ba na pa di so ni esun olore ko si je ki emi gigu ati alafia ku ba ni je ti won e ma pade awon afa ti o ma ba wa soro ni po oro islam e kwa alquran ati sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam asu dupe lowo awon alase ile ise radio ijoba apapo ile ise radio bond fm 92.9 ati gugu awon alakoso ti o fi aye sile fun akoti etu na fun alaye lekunrere
2: 0802-848-3735 I'm done to see around to even mobile cafe. I do not follow by law, but you to shape by the way. Oh, you two or do do. No, I look on the bond fair 92.9. You tell me what man do I look or I want you by you are 2 years. I will come to party my 330 bag. I go on to lamp and latty bo tele. We go on carrying out one year and that one shall I do pẹ̀lú alukurani kẹrìbà tí sunan bọ̀rọ̀ hamas rọ́lá rẹ̀ wasallam lórí ṣèkí akúwà bọ́ abdallah wọ́n ti wà pẹ̀lú wa lórúkọ gbọ́dọ̀ mọ̀tọ́ láàrín lókun hamdulhasan salahuddin lọ́rọ̀ lórúkọ tó ní jẹ́ ọba ní àwọn ọmọ oṣù ọlálẹ́ akérúdù fẹ́st lọ́rọ̀ lórí sábàbí láti jẹ́ alátìlẹyìn gbòógì fún ètò tó fi ń wáyé lóòrèkóòrè ìkíní àròjọ sátidé laago 5 sí 5 abọ̀ bákan lọ́jọ́ sunday laago 6 abọ̀ sí 7 ìrọ̀lẹ́ بسم الله يا شيخ
3: الحمد لله ثم الصلاة والسلام على خير الأنام سيدنا محمد
2: صلى الله عليه وسلم
3: وعلى آله وصحبه أجمعين أدعو فمن الله وبر
2: الحمد لله
3: أشهد الصلاة فمن أبو محمد
2: صلى الله عليه وسلم
3: أتدعو فمن أبا رضوان الله أيام أكيلو أبا لا إله تيمجه أكيلو the first Kolam basbahanu tala kari mope
2: Allahu amin
3: bato wansono
2: Allahu
3: amin kolam kwajete mopari
2: Allahu
3: sorry Allahu la wala
2: wata
3: illa billah Alhamdulillahi rabbil alamin Allahu basbahanu tala Allahu balu dasiku Allahu basbahanu tala solini sura keri dini ogoni Quran chapter 76 b Bismillah rahman rahim Hal ata ala al insan Shepo ti oja lori omo eda adamo ni hinu mina dad omo asiko lami yakun se amazukuro ta o se yanti
2: Allahu
3: akbar pe asiko bai to ti yanti o ti oja lori wa ya ti zaman adeba saba ma logun pe asiko kon bo wa yin ba wa yin ma lo ni awo omo eda adamo gangan la asiko ye lo fa to je pe mo to ba ti de ba wa agbodo se kusi ye ka se tori pe anfani lo de ba wa to ba ya mi tun bo wa ti o ni de ba wa
2: la ilaha
3: illallah asiko to de tari oni asiko ti amo si zamanul hijra asiko to wa ni nitan pe anabi muhammad
2: sallallahu alaihi wasallam
3: shin ta amo si hijra al hijra mo lo na ruba wa ni hijra ti n se ki nkan ko ni bi ka bi ke yan ko ni kan al hijra tu ila min shay'in او من مكان الى مكان اخر انت بكو تو رو بي تو وني ايشي كان واني ابيكوتا يا وا تو مو انسو اون لو غبيكوتا اون سي جيران ني بس ني اني تو كو ني اي كان اجيرات يوميا لو بي اكو ني موشي انا سي ابي ام بابا كيني نيغو سايلاند اوجوجو اون لو اونبو اون سي ايجيا اوجوجو ني kale mo bayi ijira ojojumo niyan ijira to ama ijira to ododun oni lododun àpọn lọ sí maka wọn lọ sí hajj
2: àwọn kan sọ káwọn lọ
3: lọlẹ ọdún ẹẹmú òkè ọyọkẹ àwọn náà travel gbogbo àwọn náà travel àtẹnudọ lọ ọdún àtẹnudọ lọ sí maka a travel náà ni ìrìn àjò lọ síbi kan tá a padà síbi tá a ti ń bọ̀ wá náà pẹ̀lú ìjìrà tá a bá ti padà wá mọ́ ó ti di mọ́ni ó ti di nǹkan tó èyí tó ṣẹlẹ̀ fún final fún pátápátá àwọn kan lọ a padà àbí àwọn olúfinrin kan máa ń padà lọ sí ipò míì ìpèmí ìjìrà ìjìrà ni a bá gbé wá sínú ẹsìn ohun tí anábì sọlọ
2: àsọlọ
3: tó ṣe ní ìjìrà yẹn ó ṣe látara pé ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ kó mọ̀ pẹ̀lú gbólóhùn tó pè ní ọlọ́kùnrin ni pé ọlọ́run yín lára níbẹ̀ wọ́n ti ní ara lọ́hùn afala arudọláhi wa sẹ́ra tí ilé ọlọ́run ọba wò fẹ́ ni fẹ́tíwájú òfìyà kó ṣe ìjìrà lọ́dẹ ni wọ́n kù sí mọ́kà ni wọ́n parẹ́ sí mọ́kà ni bàtà náà bí sọ gbólóhùn yẹn àrẹ́bí ti gbọ́ pé a kú onílù fún wọn tó ní kò ṣe pé ọrùn ká kú onílù abínibí ìlú bàbá ẹni ìlú bàbá ẹni
2: yorùbá ni bí ibi tí
3: aforíbi sọlẹ sí kò wá ní mo kó bẹ kí a ṣe pé kò mẹ nìkan o ẹ rí i pé àrẹ́bí kó bẹ débi pé kò padà síbẹ̀ lẹ́yìn tó wá gbé bẹ̀ mọ́ padà sí kú sí mọ̀dínà ni sọ̀rọ̀ ọ̀rọ̀ àìní yìí lọ sẹ́gbà so àìrọ́ yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala wa pa láṣẹ àsìkò ti tó fatu hajj òfìyà ó yá ṣe jíra lọ bòmí kárẹ́bí tó wá ṣe jíra yẹn ọlọ́run bá ti pèsè kalẹ̀ fún un lọ́fà tó pẹ́ làfà sọ pé tí ẹ bá sọ pé yẹn fẹ́ ṣe jíra pé mo fẹ́ kó onú kan lọ gbẹ́lú mi-ín mo fẹ́ kó nàìjíríà pẹ̀lú gbé london ìjíra ń lọ fẹ́ ṣe yẹn afẹ́ japa afẹ́ ṣe kíní kan àwọn kan wà tí yẹn gbọdọ̀ pèsè kalẹ̀ ilé àkọ́kọ́ ẹ̀ ó ní kí ni asakẹ́nu mupima ina ibi tó nífẹ̀ kan balẹ̀ orí ìgbésí ayé ẹni àti ẹ̀mí ẹni àti mọ̀lẹ́bí àti jẹ́ àti mú torí pé màtá náà fẹ́ kó mẹ́ka lọ sí mọ̀dínà ọlọ́run bá ti pèsè kalẹ̀ fún mọ̀dínà tó lébùnà wàrà ibi tí yẹ pé ìfọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo ẹni bá lọ mẹ́ka náà mọ̀ pé ẹ bá dé mọ̀dínà mẹ́ka kó fọ́fọ́fọ́ pẹ̀lú iṣẹ́ ìbàdàn àmọ́ tẹ bá dé mọ̀dínà kò sí iṣẹ́ ìbàdàn kan tó ṣe ọ̀ràn yàn tí ẹ bá lọ mẹ́ka tó ṣe lé hajj tí ó bá dé mọ̀dínà kò ṣe ọlọ́run ọba kò dẹ̀ ṣe ìtakùtà náà sọ̀rọ̀ alayhi wa sallam àwọn kò sí ẹni tó máa fẹ́ lọ tí òun fẹ́ dé mọ̀dínà kí ló wà mọ̀dínà ẹ bá dé bẹ̀ náà ìfọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ ọlọ́run bá ti pèsè ìfọkànbalẹ̀ àwọn afáàṣọ pé gbé tó bá fẹ́ kú onílù kan lọ sí ìlú mi ó bẹ̀rù kí ló máa rọ lọ́rùn nípa ìgbésí ayé ẹ̀ kí ló máa rọ lọ́rùn nípa jíjẹ àti mu pàápàá jùlọ kí ló máa rọ lọ́rùn nípa ẹ̀sìn rẹ̀ ó gbọ́dọ̀ dì mọ́ bàtà ni màá dé mọ̀dínà àyè pé nígbà tó dé mọ̀dínà púpọ̀ ló pé ẹ̀sìn ọjọ́ táwọn àbí dé ibẹ̀ náà ló mú ibi tá tiwọn máa kírun ọjọ́ náà bí dé òun náà yẹ pé ìwọ ló lórí wa báwo la ṣe máa ṣe báwo la ṣe máa ṣe báyìí gbogbo ènìyàn gbọdọ̀ ẹ̀kọ́ ìjìnlá kan lákọ̀ọ́kọ́ òní yẹn gbogbo tẹ́ ẹjọ́ wá ń gbé àfẹ́ṣẹ́jìnlá àfẹ́ṣẹ́jìnlá àfẹ́ṣẹ́jìnlá o tó ní pé gbogbo ọ̀tọ̀ ni àṣìbọ̀ wá sí bẹ́ẹ̀ ni àwọn ṣe ń jìnlá pọ̀lọ̀ tábà sọ pé jìnlá táwọn bí ṣe òní yẹn àná bí kú òní tó nira fún ìlà báyà dín mọ̀pọ̀mọ̀ ìlà èyí tó fi ìfọkànbalẹ̀ fún ni so torí náà ká mọ níwọ̀n mọ̀dájú bẹ́yẹn ẹlẹ́kejì alẹ́ sọlọ alẹ́ sọlọ
2: alẹ́ sọlọ
3: ìkú onílù kì í ṣe tó tẹ lọ́rùn gẹ́gẹ́ bá iṣọ́ síwájú àmọ́ ohun tó dùn máa nà bí sọlọ alẹ́ sọlọ
2: alẹ́ sọlọ
3: kúrò láyé mi kì í ṣe kúrò láyé so gbèsè náà gbọdọ̀ máa ronú dáadáa tá a bá fẹ́ kọ́ ẹ̀kọ́ ìjìrà dáadáa wípé mo fẹ́ ṣe ìjìrà fẹ́ ṣe ìjìrà o kò gbọdọ̀ jẹ́ pẹ̀ láàníyàn àfẹ́ kówó jọ àfẹ́ dúpẹ́ àbẹ́bí sọ̀rọ̀ ò ṣe tọkàntọkọ̀ kò ṣe tó dùnú tó dùnú ó ṣe ọlọ́ọ̀bá náà lọ àsìkò ti yá náà a sì gbọdọ̀ kú sí ibà tó gbà náà bí ìdúró ìdò pé tàbí okú náà ló máa gbà á kú sínú káyé náà ni ọlọ́ọ̀bá sọ pé afala ardọ́lá ìwà sá ṣé ọlọ́ọ̀bá ò fẹ́ tó ni fẹ́tíwájú fún kókó mẹ́gbẹ́ lọ́bọ̀ mí ni ṣùgbọ́n tá a wà nílùú kan àbẹ́gbègbè kan náà bó ṣe lu wa ni tọ́bí wa sí ti bàbá wa ìyá wa ni bó ṣe lu ta gbé tajọ dálẹ̀ ni tọ́pẹ́ àjọ ṣe dáadáa ń bẹ̀ ni tó bá ti kó fẹ́ gba ẹ̀mí wa lọ ó fẹ́ la ẹ̀mí wa lọ ẹ̀kọ́ pàtàkì ni pé ilé ọlọ́run bá fẹ́ ẹ lọ sí ìlú míì ilé ayé tọ́lọ́ máa subhanahu wa ta'ala tó jẹ́ ká mọ̀ pé làwọn ìbẹ̀rẹ̀ ayé wọ́n ní àyà ìbẹ̀rẹ̀ wà fáyé òkun wà fún ayé síbẹ̀ lè wọ́n wá jà níjà àjàkú ni àjàpá gbogbo ta bá ní pátápátá a gbọ́dọ̀ dín ní dídí pé for better for worse for die for kíní kan ẹni tí ó bá fà má ilé ayé ní fúfúyẹ kámúlá yẹn fúfúyẹ ni tó bá ti pé ti nira jù ṣọ́ọ̀bù kan ló ní tó nira jù ni ṣe é jẹ́ra lọ ṣọ́ọ̀bù mi kò ṣàdúrà kọ́nà falẹ̀ báyìí kà sí i ìgbà yóò pọ̀ síbẹ̀ ni màá ti máa ta táwọn sọ́wọ́ kọ́nà ọ̀bọ̀ oníyàkó tá
2: a ń bọ̀ ọ́ mi wọ́n rí pé wọ́n
3: ṣọ́ọ̀bù ara yín wọ́n ṣe é jẹ́ra kúrò ń bẹ̀ lọ sí bò míì ṣe é jẹ́ra lọ sí bò míì bó ṣe street tó tẹ̀lé bó ṣe agbègbè míì ni kò wá lọ sọ fún ọlọ́run ọba lóru jí lórúkọ abẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba tó ìnira pọ̀ ń bẹ̀ ni o dákọ̀ ó ti wá sí sisi baba se ron fun mi olorun ba si se ron fun
2: lo
3: be ni se na o wa lenu se ibi se to yo onjo kiun aya fo okan fun ni o ba ti le ti pere bayi wahala kan ni o tun onjo kiun onjo se bada won gbogbo dara ti e ko se se ejira ko me gbe won ba ko lo se ibi se mi ni ba we ko ejira oni ara ipile ejira gegegegan anabi muhammad sallallahu alaihi wasallam ara ibe ni muka to na ba ni ki o bi anabi sallallahu
2: alaihi wasallam
3: ara bi si bembe fuga pepe pelu ya wa khadija to pada gba islam ti ti gbo ati
2: mo ta ara ni
3: ara la igba ta na bi ti se awon gbolo nkan sita ki gbolo na ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan
2: abduhu wa rasuluhu
3: bele pa la ti de o ni sin kan mi olorun yo kan ko ni gbo awon ma sin ni wa yo kan pere ni mo ka to je pe ojo kan osa kan ni ojo keji osa no wala yo kan la ma sin be ni wala ti de o be sin ma gbogun ti anabi sallallahu alaihi wasallam o ba pe o le wa ni lu ka wa ni wa ni lu o ba pe anabi lojo kan joko ipe ya abal qasim wo mo qasim ti ri won gba la na bi olorun ma so ki pe la na bi olorun ba so ba fa ta ba pe la fa na ta kon pe pe e kan daluku ma so ka fa ni mi e ka la pe mi lo ka ma dan kan ru an ka feri na panabi la na bi olorun ba ko ni rasulullah lai kuda wa fi pe muhammad yen pe tori pe yi kan ni muhammad ene yi eni ta yin lo je muhammad wa pe be ya abal qasim wo baba qasim mo je panabi sallallahu alaihi wasallam ni khud yawm lana mo je kan fun wa ka kojo ka sin kini ka wa be king ti e wala khud yawm akhar ana wa mo jo mi wona ma da ko ka jo ma ko mo lu jo ka jo ma jo se papo ni wona wa so aya ka le pe kini mo so pe ya ayyuhal kafiruna sara yi te gbagbon olorun ba te ya kafiri la abudu ma ta'budun e mi si te yi si o si ti han si mi pe wala antum abuna ma abu e mi si te mi na si olorun ba tutu gbolo yen so leke pe wala abu ma abatu e mi o ni si te yi na si to ba ri be wala antum abudu ma abu mi mo si mo pe yi o ti fe si ti mo si to di kini pe be yen la ku di mi ko wa ni ji ko ni ka ko ma se ti e mi o ko fa na bi je fun ba di e nigba to ma ri pe o je ko mo ma roja ta'ala anyo ana so sama shadua olorun ba o Allahumma a'izz al-islam bi amrayn umaruni atike ferike jameji fi awon yi ni islam lowo ikan na meji bala forogun umar ibn al-khattab kuma ba islam
2: allah
3: kuma shi ba islam wa wal lasim ka di kaaba en da ba bire to won ko nfa sofu ko wa ba oni ba pe won shi ba islam tipatipa o adba na ni wala ti wa le pe eh inara po si odun merin ba ni inara po ina to ba ma tun se pa bambari to lo ma se ikan awon se ti ma se ti fi ni wawo abi talib ti je aburu baba anabi sallallahu alaihi wasallam oku la ma o shimele kan se yin na iya wa khadija awon oku ana gba do mo ru kan parapata lo ba so aya kale pe wa duha wa layli iza saja ma wada'aka rabbuka wa ma qala wa lil akhirati khairun laka wa la safa yu'tika rabbuka tardo alami ejidika ye ti yun fawa alami ba ni je mo dun lo ba ni alami ejidika ye ti mo fa sha mo pe owo ruko ni ta wa be so wewe so kini wa masaila fa ama pe o ni lowo la fi rekod ja se ko ma ran ye lowo awa ta ran kad ja se ko ma ran ye lowo awa ta ran abu talib se ko ma ran ye lowo awa na la si wa be ta ma ran ye lowo o kan bi ba bale
2: wala so fa ti ko ruko fa
3: ta o kan bi ba bale wa safa yo ti ka rubuka satardo to o kan bi ba bale mi to otito ama nke fi ni gba o wọn gbàdé fún sọ pé irọ́ ọ fi ìlú lẹ̀ fún wa ni wọn rán àwọn ara wọn sí i pé yálà kò jẹ́ kájọ máa ṣe papọ̀ àbí kò fi ìlú fún wa ọlọ́run bàbá ní àsìkò tó àwọn ìsọlọ́lá lè
2: sọ́lọ́
3: tó bá di sọ fún àwọn kọ̀ọ̀kan nínú àwọn sọ̀rọ̀ abalẹ̀ kẹran ètò a fi ìlú lẹ̀ fún wọn ó lóun ìlú wọn lọ́bi kankan lóbi ò mẹ́jẹ̀ ká lóbi kankan lóbi à ní síbẹ̀ ọlọ́run bá ló nígbà tó yá lọ́nà lásìkò tó kánà sọ sọlá ń lọ fún ààrẹ ọlọ́dúnrán pé ali ọdọ́dọ́tàlá ali pé irọ́ wọ́n sì ní ẹni tó lè gbèjẹ́ ní lẹ́yìn tí wọ́n gbọ́dọ̀ ṣàbúrú fún un gbogbo nínú bẹ́ẹ̀dì nínú ilé èmi máa máa lọ abubakar yà pàdé èmi àti abubakar yà máa lọ ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá sọ lórí súrọ́tù yasin súrà kẹrin dín ogójì ayà kejì ẹ̀ẹ́dùn bíláhì mìíràn ṣètò ọ̀nà jìn ọlọ́run lẹ́kọ̀ọ́dẹ́ akọ̀lùkọ̀lù ọlọ́run akọ̀lù yìí fún ọlá yìí gbogbo tó ń sọ yẹn o ọlọrun bá láti mọ gbogbo ẹ ìtò jẹrọ àti ìwòtú jùlọ láti mọ àwọn akánibí wa ṣetán kó wá jáde ìrìn ìjà ọmọ àlà àlẹ kìhìn àwòlá àlẹ nìfà yìí ìlànà àbùkọ́ ní fàhùn mọ̀kànlá òòrùn ọ̀nà bá nílá bá gbèsè tí wọn lóhun ojú hàn tí àyè ó rí ẹlọ́ta àìhàn tó wà lórí bẹ́ẹ̀dì tára bí wà lẹ́nu ọ̀nà láti jáde tí wọ́n ti lọ kiri ka ilé náà ọ̀nà bá ní wọn ti ń jẹ́ ìgbọ̀rọ̀ àti ẹ̀yọ́ kò fún wọn. mọ́kànlá gbọ́dọ̀ sókè ni mọ́kànlá gbọ́dọ̀ tó ń lọ lókè ni wọn ti ń lọ sálẹ̀. láì bí sírù náà ni wọn rí ànábì tára fi jáde ànábì lọ tán abubakar rí alátàlá àìhùn pàdé ẹ wáṣí kí ni wọn lọ wọn jáde lọ wọn lọ tán kojú wọn tó là kára tó sọ sí pé nígbà láwà báwo ni nǹkan ṣe ṣe àwọn wọ́dà nígbà tó máa délé alẹ́ iná bá ń lé wọn lè ṣe kan fún wọn wọ́dà ó ti jáde. báwo sọ sọ ń fi bẹ́yọ kúrò nínú wàhálà nìyẹn
2: sọlọ àlẹ́ ọ̀sán
3: àdìyẹ láàrin yẹn a máa wò ní bẹtẹrẹ kọọkan lọtọ nìyẹn
2: ọlọrun
3: pẹlú pé aléwà pẹlú
2: àdéhùnsọsọ
3: àdìyẹ ẹkọ kan tọ nìyẹn nígbà fẹẹ lọ ni pé nígbà táwọn ẹbí tó fẹẹ kú nìyẹn aláwọ ìṣẹṣẹ ń ṣe dùn á lóun bá wọn máa ń ṣe yìí o má dojú tiẹ má sì jẹ kan ṣe ní ó sì ta ẹkọ tá a kọ níbẹ ni pé ṣáàbù ogun tí ó bá wíwo lọkàn mùsùlùmí akọkọ tọlọrun ọba lọ ni yíyẹ kọlọ kó ṣàánú àwọn mùsùlùmí
2: ìgbọ̀n
3: tí ìṣẹlẹ kò tí ìṣẹlẹ báyìí àwọn ẹni tí jáde lọ tí máa rọ tójú mẹlẹ káàkiri ẹṣẹ ṣe yá àláwò náà nìkẹ́ máa ṣe
2: yá àyàṣẹ
3: táwọn ọmọ ìṣesè ló kó báwọn
2: lè ní
3: wọn tọlọrun ọba lọ wọn bẹ lọrun ọba wọn ṣe dọ̀ọ́yà wọn kàn sọlọrun ọba tán sí kú orí tí wọn lọ bomi wọn bẹ bomi náà àbọ̀nù
2: aládùn ṣáájú ìpútán olùgbọ́n ló ojú ara ni wọ́n ṣe sí wọ́n á ṣe tí wọ́n tó lójú ara arábìnrin náà wọ́n gbé àìsàn láti gbé àjọ ìjọ ní abẹ́ ẹ̀dẹ́ pẹ̀lú adé ìtì ìgbàdùn
3: ewu
2: kan ló sá fún
3: ewu tó wà lẹ́wù ju tó ń sá fún
2: lọ ayẹyẹ
3: aláìsàn sọ wọn fẹ́ kú òun ní ewu ọlọ́dẹ ló mọ̀ bá ní ọlọ́run á gbàdúrà ẹ̀ tán ó jẹun ọ̀tá ṣàkóso àmọ́ wọn bá lè sọta wa di tí ò ní diwa lọ́wọ́ mọ́
2: o lè sọta kúrẹ́ tẹ̀
3: tí ò ní lè diwa lọ́wọ́ mọ́
2: òun
3: lágbára mọ́
2: báyọ̀
3: bá ṣe sọ àwọn kẹfì eré nìyẹn tó dé pẹ́ láwọn bá fẹ́ kán kọ́ ẹ̀kọ́ látara ẹ̀ ni tó gbogbo pẹ̀tẹ́ àwọn bá wà nínú ìṣòro bẹ́ẹ̀ ká lu agbára àdúrà lákà méjì náà lànà bí ìyàn kí lànà bí ṣe kà kùránì náà ló ka ibi tá a bá mọ̀ ní kùránì náà ní káà kí ṣe pé wọn máa lọ ṣáájú sí ẹbẹ tẹ máa ṣe yín kan sọ ọlọpàá lẹlẹ kan sọ fún ọlọpàá lágbájá báyìí máa dìgbẹ lọwọ ọgbàjẹ kan mi ọlọpàá bá mi wójú ti sọrọ mi àti ẹ bá mi ṣàánú rẹ káàánú yẹn kó má jẹ kó mọ nímọ kí ṣe ká ṣe pé ọlọpàá bá mi bàtàn táàbí jẹ báyìí ọlọpàá bá ti yẹ jẹ ọlọpàá ń bóyá máa wá nǹkan mí sí lọrùn ìsì dáadáa
2: tó máa ń
3: fìlà ìmọ tó máa bẹ́sì tó
2: nígbà ìlà
3: ṣé pé ọlọ́wọ́ anábìsọ̀ sọ́nà òní kọ́lọ́ bá pa àwọn kìfé ní ó kàn ṣàdọ́ ọlọ́wọ́ bá ṣínà fún yìí ṣínà fún ọlọ́wọ́ bá ṣínà fún torí pé ọlọ́wọ́ bá ní kí ni àṣìbò náà lọ
2: ọlọ́wọ́
3: náà ni bàbá wa ibrahim
2: alẹ́sọ̀lọ́sọ̀lọ́
3: ẹwọn ọlọbì náà sọ pé
2: hasibu lọ́wọ́
3: nàtàlẹ́bí máa dé ìwádìínà sọlọ́lá àlèyí wasalam àwọn sọ̀hábà kìrán ansọ́rí àwọn ansọ́rí tí wọ́n ra wọn tọ́jú àwọn mùsùlùmí lálejò káná mú tó débẹ̀ wọ́n pè ní ansọ́rí nàtàlẹ́bí máa dẹ́rọ̀ sọlọ́lá àlèyí wasalam wọ́n pàdé ànábì yìí wọ́n kí ànábì gbólóhùn wọ́n kọrin wọ́n ṣe kéré kan ọ̀rọ̀ ọjọ́ mi ni pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni nàtàlẹ́bí máa arábìnrin ni àti wàá bẹbẹ à ń kírun ní maka ní àdáadé mọ nínú náà a máa kírun ni o kí ni arábìnrin kọkọ lọ ṣe dára arábìnrin ni ẹ ṣe tí mo wọ yìí ibi tó bá dúró sí ìgbẹ náà láàmú ní mọṣáláṣí ẹ ṣe máa ń lọ àwọn yìí ń pè ike ṣe wọn dóṣọdọ wà ọdún wa ní pẹ dóṣì ẹ sì lè dá wọn lóhùn ẹ sì máa palà lọ dóṣì tí wọn dín náà wà lẹyìn mọṣáláṣí arábìnrin wà lẹyìn ẹ sì alagbaja ni arabi ni amuru ke san fun sarabe lu agbara be ti lati gba mi laye awon ale awon oba gba nabi laye sallallahu alaihi wasallam oba na arabi wa se pe ire lati ma kiun ibe ni gbolo nkan ti wa koko wa ina nabi muhammad sallallahu alaihi wasallam ni pari e fun toni ki ni gbolo na sallallahu alaihi wasallam o je baba sallallahu alaihi wasallam oni innamal a'malu binniyat gbogbo se to ni kare fa ba se la mi yan ni o wa inna ma li kulli mur'in ma nawa se gbogbo to ni kare fa se wa pelu nkan kan lokan re ni o fa man kana ti jaratu hu lillahi wa rasulihi bo e dawa wa lati makka wa si madina tori olorun ba ti mi anabi fa hijratu lillahi wa rasulihi olorun ba san ile san pelu ti bi te wa ni wa ni yan ni o fa man kana ti jaratu li dunya ama je wo tori kon so pe te ba ti je madina awon sori wa fun ni lowo ọfin níyàwó ọfin ní ní olùrànlọwọ ẹni ọyàn dẹ fún yíkú máa yín lọwọ àwòmọláàtì àbídórí ọmọ tẹbá ti débẹ ẹsẹ yàwó ẹsẹ gbọ sàhíjìrá tún ìlà máa jara ilé ẹ nígbà ládà kan bó ti tẹ kó mọ ládà tẹ gbà ní kiri ni pé ẹ wá torí ayé ládà tí ẹ máa gbà àmọbi fi ń pè wá sákìí sí ẹni níbẹ ní kí gbogbo ata fẹ sọ yé jara náà ká ti mú ọrọ wa ara fẹ ṣe jira àjòkó ọni ìjira wa lónìí. Ni 20 kin bet bayi lamu ara joko afa ti se wa si asakira ti fi o korin azakiru ti o korin onimu na oni gbogbo wona wona yin ara fa se jira ki la ni yan pelu jira wa to ka ni yan jira yen ni o san wa ni esan ara bi o se jira yen pelu ka je ka gbo pe yan mo bi pa se sokan ni soki ki se pe nkan to du mo ni be ni ki se nkan to ye pe ngba to pada de mo mo mo di nkan ijo wa jo wa se bi ara o ise bere ni ayé anabi sasalam bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ sọ ní torí owó oníṣẹ́ ni nàìjíríà lànàbì fi ọ̀họ́wátò lè sàlámì àlòfin lọ́lẹ̀ gbogbo tá a bá fẹ́ ṣe ta sọ pé lábẹ́ ìjìnà láti ń ṣe ó gbọ́dọ̀ wá pẹ̀lú bọ́lá ọba ti ṣe bí anabi ti ṣe àwọn síbẹ̀ làwọn ṣe ń ṣe sílẹ̀ ní àwọn ìṣe bẹ́ẹ̀ o torí náà a fẹ́ bẹ́ẹ̀ gbọ́ àwọn afá pátápátá ìjìnà la fẹ́ ṣe pé a fẹ́ kí àwọn èèyàn mọ̀ ìjọba lè tún fún wa ní ọlídé pítọ̀ ìjìnà kìnnì kan bá a bá fún ilé báyìí tán bá fún wa tán bá fún wa tán bá bẹ́ẹ̀ tí tó dáa jù ó ní pé ká mọ̀ ẹ́ pé a kàn ń rántí ẹjọ́ náà ni kò sí nǹkan pàtàkì kan tí islam rẹ̀ kà ṣe lọ́jọ́ náà ní tá a bá dẹ̀ fi mọ̀ ó ní pé tá a bá fẹ́ ṣọdún lórí ọjọ́ kan ní gbogbo a máa ṣe tá a bá fẹ́ ṣọdún ọ̀wẹ̀ ọjọ́ kan ní gbogbo a máa ṣe àmọ́ tá a bá fẹ́ ṣe mọ̀lúùnù àwọn ọmọ alùpùpù ọkọ alùpùpù àwọn àṣẹ wá sí àwùjọ pé kò sí nǹkan tí islam fi ni ká sọ pé ìjọ wa náà ṣe kò sí tábàkàn láàrin tí àwọn àṣẹ wá sí fúnra wáyé pẹtọ ìṣàlọ o ẹjẹ ká ṣe dáadáa fẹ sí o ẹjẹ ká láàrin yẹn dáadáa fún tọlọrọ ọba o ẹmọ ẹjẹ ká ṣe tí ọlọrọ ọba ò yọrí sí o ẹjẹ ká tẹ láṣẹ náà ọba tábàlà ń ṣe yẹn ààlẹn ní tá a ti jana tá a ti jẹun tá a ti mu ọlọ́dún méjèèjì tá a ní torí pé bàtà sọ sọlá tó dé mọ̀dínà nínú àwọn ìṣẹ̀lẹ̀ yìí náà ni tó dé mọ̀dínà ó ràn sọ̀rọ̀bà kan àtàwọn ìṣẹ̀lẹ̀ àtàwọn ti dé síwájú bàtà sọ sọlá tó dé àtàwọn tí wọ́n jẹ́ mọ̀ lúkọ̀ tí wọ́n gbààwẹ̀ lọ́jọ́ kẹwàá oṣù bàárám tí wọ́n gbààwẹ̀ orígbó nkun àwọn ọdún yìí ẹ̀tọ́ sí mọ́ṣáájú yìí lọ la ẹ̀ bá kíntù ilẹ̀ àkọ́ọ̀bìnrin la àsùnmọ́ ẹ̀ tàṣírà ọ̀rọ̀ bá bá sọ ní dọ́dún tó ń bọ̀ nígbà gbọ́jọ́ kẹsàn-án láti lè fi yàtọ̀ sí ti yín tí wọ́n mọ̀ tọ́lọ́ bíi dáadáa tó ń ṣe arábìnrin àwọn ṣe ìtọ́jú ẹ̀kú bí ẹ̀kẹ́ àti arábìnrin gbà dànù tó tí ẹ̀ka gbà dànù ní ká sọ pàṣẹ ìjìnà celebration ìjìnà get together ìjìnà gbogbo àwọn kìnìún yẹn kò sí nínú ẹ̀sìn wa ká mọ̀ pé àdìsọ́tútà nìyẹn wa ọlọ́run bá fi dá wa lẹ́jọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá fi àṣìṣe
2: wọn ní ṣe kí àwọn àdúrà wo pa láǹfààní àti ṣe ẹ̀rù gẹ́gẹ́ bí mùsùlùmí tí ẹ̀dá bá ń kojú àwọn ìṣòro kan tàbí ìnira bá mú yàn láàyè kan.
3: alhamdulilayi sọlọtù sẹlẹm ẹlẹ arasulila ọlọ́run bá fẹ́ ká ṣe ni pé ká pẹ̀lú òun ọdá wa lóhùn lẹ́yìn bí ọ̀nà tá a bá fẹ́ pípẹ́ ọlọ́run ọba ó wà mọ́ wá fàkóbí alikitaabu asunna bọ́lọ́run bá ṣe sọ bọ́lọ́run bá ṣe ṣe kò sí àdúrà kan tó fẹ́ lágbára tó kẹ́ ẹ̀ máa kàlùkùrọ̀ ní kẹrin kò sí pé à ń ṣe àdúrà kan o kẹ́ ẹ̀ máa kàlùkùrọ̀ ní kẹrin afa jẹ́ ká rọ́pò anábìyí tá a bá ń ka kùrán dáadáa owó kì í dá lọ́wọ́ ẹni náà tún ká lọ́kọ́ bá ṣe mọ̀lùkùrọ̀ ní ká àwọn àti mọ̀lùkùrọ̀ ní ká a fẹ́ máa pa àwọn gbẹ́lẹ́mù gbọ̀ngbọ̀n tàti mọ̀ ni kánzùmí kan náà ìzìlì jẹ́nà ọ̀ṣọ́ kan wà tó wá láti náà jẹ́nà àdábì náà ṣọ́ náà jẹ́nà wọ́n ti ní gbólóhùn náà wá kí ni gbólóhùn yẹn la haula wala quwwata illa billah a máa fi ṣọ̀pọ̀lọpọ̀ àdúrà a wà ní ẹṣẹ́ 1 million tí a máa sọ pé a wá bẹ̀rẹ̀ pẹ̀lú la haula wala quwwata illa billah la haula wala quwwata illa la kakun fun opopo istighfar la haula wala quwwata illa billah astaghfirullah astaghfirullah asbina wa la wa ni'mal wakeel awon opopo awon gbe lohun ye o kekini wo fuye laho awon wo wu o do olorun ba subhanahu wa ta'ala subhanallahi wa bihamdi subhanallahi al'azim aba so gbe lohun ni na papa julo baba won kiun aba yan na fila awon wa lori fori kan le ka fi asuko yen ka fi bi olorun ba kasi bi olorun ba kama na ro joju folo oba oba ele ti ba ale ti pa ro yin olorun oba amo kama na ro joju wo kan ni moto o mo na mo o mo na ni le o kan ni se gbugbu na lo fe ko kan se le je se gbugbu papo na ni iwo lo mu o lo to mu mi lokan dada ati si waju olorun oba pupo ninu igba ko wa sa buru nbe o ta ba ra sa kan ta mo pe ase re ni yin da pe mo gba do sumo olorun ba dada afa ele kan sabu afun mi ko sa buru nbe ti wa sa fa lo ma so fun pe te ba fe gadu ayin gba bi 1448 ta fe bo si e ma boss number 7 ko gbere fesi ti won won ran ni e o awon ta kan ko fa ada ale kan fa shadua fun e to ga ji ka wa ji yoru fun ara wa ka shi adua tahajjud lo ba ni asa ayab asa maqam mahmudan lo ba ni to ba se to jire to yan fi la dada die ninu ohun ati pa ko abi daji to fi mo fi la agbe ega lada wa be opopo ori wa ninu tahajjud wallahu ta'ala a'lam
2: po se ni lo lo bana no ba to ni ni mo julo ari ko po lo wo ba ri wa na re musho la ni a ke the first of our new ko fo adreti won lori ipi ile to pasara bi ti to ni fi won wa ni evula fani lati dara po lojo saturday la go maru si ma wa bo daji ibo sunday le fa bo si mo ji irole ko ko se ki a ku gbo abdullah bora mi ti la yedo ko ni salahuddin hamdulillah sayyid salahuddin lo ko ti ni yedo la fa lati pa di wa إن شاء الله والسلام عليكم ورحمة الله وبركاته
0: أرو دودو أرو دودو أكوشيتو تاقبتالي نليشة ويديو بوند فم 92.9 لاتي ما تنولي سيورو لورو بانا لاتي فوق موامو إلي تاو مادو لاتي مالو قرآن لاتي عديسة نب محمد أرو دودو تاتي مريف برغامي لأي ميجي نوفي ببو بوجو ساتيدي لاغو مانو ورو تيتيدي لاغو مانو عبو ورو باقنا لجو سوني لاغو مفا abo irone titi di ago meje irone inshallah talushuru bowo re baba wa ni alayeluwa oba riduwa no lai aki olu the force oluwe ko baba forward ko won ba na pa di sun won ni esun olore ko si je ke mi gigu ati alafia ko ba ni je ti won e ma pade awon afa ti o ma ba wa soro nipa oro islam e kwa alquran ati sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam asi bi pe lowo awon alase ise radio ijoba apapo ile ise radio bond fm 92.9 at the

0: Aago méjì alẹ́ ti lù ẹ̀ka alẹ́ o. Àkú ìsinmi Sunday tèmi mo sì gbàdúrà kò ní jáde mọ́ fún gbogbo wa. Ìròyìn àgbáyé la mú wá fún yín láti iléeṣẹ́ wa Bond FM 92.9 ẹ̀ka rédíò Nàìjíríà tó fìkàlẹ̀ sínú onígbòǹgbò GRO Ìkẹjà Lẹ́kọ̀ọ́ ibẹ̀ láti ròyìn ṣáájú náà. Ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ kókó tó ṣúyọ nínú àwọn ìròyìn ọ̀hún náà. Òǹdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC fún ipò aṣojú Badagry nílé ìgbìmọ̀ aṣòfin Ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Onílùdé ó rọ gbogbo ọmọ Nàìjíríà láti dáàbò bo ètò òṣèlú àwa ara wa kí iṣẹ́ àgbéga ìlú kó lè bá a máa tẹ̀síwájú sí i. Ìjọba àpapọ̀ sọ pé láìpẹ́ láì jìnnà àwọn tó ń gbé ní ìlà oòrùn ilẹ̀ yìí yóò bẹ̀rẹ̀ sí ní jàǹfààní ọ̀nà tó yọ kodolo lábẹ́ àyípadà ìrètí ọ̀tún tó wà lóde yìí. Bákan náà ìjọba àpapọ̀ ti ṣe ìdánwò àti wọlé sí àwọn kọ́lẹ́ẹ̀jì wa tó wà jákèjádò wa gbogbo. Iran kìlọ̀ fún Israeli lórí ìkọlù tó ṣe sílùú Beirut ó sì ní o lè ṣàkóbá lálàá fún ọ̀rọ̀ ìpẹ̀tùsáwọ̀ ti ilẹ̀ Amẹ́ríkà tó ń bá wọn yanjú lọ́wọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Olúmiyídé Ọlálérè lóníròyìn. Àǹfààní ohun tá ń pè níjọba àwọ̀ ara wa gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú dídáàbò bo ará ìlú lọ́wọ́ ewu ṣíṣe gbogbo nǹkan lọ́nà tí kò fi ní ṣe sí ojú ìṣáájú de òfin àti láti pèsè àyè ibi tó ní àlàáfíà fún ètò òṣèlú àyípadà nípa ṣíṣètò ohun àmúṣagbára ọ̀tún fún ará ìlú láti má jẹ́ kí àwọn aṣebi ẹ̀dá kí wọ́n ráàyè ṣe iṣẹ́ láàbí wọn bí kò ṣe láti mú àgbègbè ńlá àlàbá ètò okò wa gbogbo. Kókó ọ̀rọ̀ yìí ló jáde látẹnu alága ìjọba ìbílẹ̀ Badagry tó ṣe kúgbà wọlé láìpẹ́ ó sì tún jẹ́ àdíje tó ń léwájú lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC níbi ìdìbò gbogbogbò tó ń bọ̀ fún ìbò aṣojú Badagry ní ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nílùú Àbújá ìyẹn Ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Adéníran Onílùdé tí ọ̀pọ̀ mọ̀ sí Oníkò òun ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí nígbà tó ń takurusọ pẹ̀lú akọ̀ròyìn wa ní Bond FM Tèmi Tọ́pẹ́ Ajayi lórí ìhà tí ọ̀rọ̀ ayẹyẹ àyájọ́ ọdún ìjọba àwa-ara wa tó kọ sí. Ọ̀gbẹ́ni Onílùdé Oníkò sọ wípé ètò òṣèlú àwa-ara wa yìí fún olùgbé láǹfààní àti pé àwọn olóṣèlú tó di ipò ńlá mú lẹ́jọ́ lórí àṣedédé wọn. Ẹ já gbọ́ látẹnu Ọ̀gbẹ́ni Onílùdé fúnra ẹ̀.
1: Àwọn èèyàn wa ni wọ́n ń dá sọ́rọ̀ tó wù wọ́n oníkálukú lè sọ fún àwọn tó wà níjọba wọn bèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tó ṣe àlàyé lórí bó ṣe ń ṣèjọba bó ṣe ń lọ́wọ́ ìjọba. Ìyàtọ̀ sí ẹ̀ wa aráàlú a lè sọ pé a fẹ́ ṣe ẹgbẹ́ tó bá wù wá. Ìdàgbàsókè dẹ̀ ń lọ ní àwọn àṣègbè wa káàkiri kò sí báyìí ṣe gbàyọ̀ tó àwọn kan á sì lò ṣùgbọ́n a gbọ́dọ̀ wá torí pé bọ́ọ̀sì lò táwa ní oníkálukú wa sọ̀rọ̀.
0: Wọ́n á sọ wípé ìjáwé olúborí òun níbi ìdìbò abẹ́lé primary èyí tó wọ́n dì láìpẹ́ jẹ́ àpẹẹrẹ ìwà rere ẹ̀ lásìkò tó wà nípò gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ Badagry eléyìí tó mú káwọn olùgbé kí wọ́n ní àgbọ́kànlé gidi nínú ẹ̀ láti jẹ́ kó lọ ṣojú wọn nílùú Àbújá. Ọ̀gbẹ́ni Onílùdé wa rawọ́ ẹ̀bẹ̀ sáwọn alátìlẹyìn àwọn adíje tó bá a ta kọ̀ǹgbọ̀n níbi ìdìbò abẹ́lé ọ̀hún láti gba àlàáfíà láàyè nítorí pé mọ̀lẹ́bí ni gbogbo wọn àti pé ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan ṣoṣo ni inú ẹ̀ wọn ti jáde wọ́n sì ní láti pèsè ìbò ìdá ọgọ́rùn-ún fún ẹgbẹ́ APC. Ìwà ránṣẹ́ ìkíni lọ sí ọ̀dọ̀ dókítà Ọbáfẹ́mi Hamzat pẹ̀lú Princess Damilọ́lá Sọnayán James gẹ́gẹ́ bí adíje ti ẹgbẹ́ òṣèlú APC fàkalẹ̀ fún ipò gómìnà àti gbogbo adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹ tún dá gbọ́ lẹ́ẹ̀kan sí lẹ́nu Ọ̀gbẹ́ni Onílùdé.
1: Nígbà míì àwa ta dìde kọ́ ni ìṣòro tí gbogbo lẹ́bùn bá dé ìtàn wọ́n máa nírètí. Àwa a ti ń ṣe eré gẹ́gẹ́ bí olùdíje a ti ń kọ́ sí àwọn ọmọ ẹgbẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tajọ dìde pé ẹgbẹ́ kan náà là ń rí. Àǹfààní tó dẹ̀ wá rú ẹgbẹ́ wa ó tó gbogbo wa ń pín.
0: Ọ̀gbẹ́ni Onílùdé wà rọ gbogbo olùdìbò pátá láti tún jáde láti dìbò fún gbogbo adíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún tó ń bọ̀ kí wọ́n sún fi ìbògbé ààrẹ Tinubu wọlé lẹ́ẹ̀kan sí kí àyípadà ìrètí ọ̀tún kó lè bá àkálé kó kakò. Alága ìjọba ìbílẹ̀ Mushin Ọ̀gbẹ́ni Túbọ̀sún Haruna Aruwé ó ti dúró lórí ìpinnu ìjọba ẹ̀ láti ṣètò ìmúgbòòrò tó múnádóko lọ́nà tí ìgbà ìgbádùn yóò fi wà fún olùgbé látàrí ibi iṣẹ́ àkànṣe àti fífẹ́ kòtò ìdóminù bó ṣe ń lọ lọ́wọ́ ní àdúgbò Adédèjì street ní Mushin Lẹ́kọ̀ọ́ láti lè bá fàyè gba ọ̀gbàrá òjò láti máa ráyè gbà kọjá lọ. Bákan náà ó tún ṣe àtúnṣe sí ọ̀nà náà láti lè bá mú kí ojúnà ọ̀hún kó dúró rìn fáwọn aráàlú àti láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ní pàtàkì jùlọ lásìkò òjò tá a wà yìí. Ọ̀gbẹ́ni Arúwé wá fi ìdùnnú hàn sí ibi tí iṣẹ́ ọ̀hún dé dúró ó sì fi dá aráàlú lójú pé iṣẹ́ àkànṣe náà yóò parí ní ìlànà tó bá ìgbà mu láàrin àsìkò péréte tí wọ́n ó fún wọn. Alága ìjọba ìbílẹ̀ Mushin Ọ̀gbẹ́ni Haruna Arúwé ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí aráàlú àtàwọn tó ń ṣàmúlò ojúnà náà láti dákun fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó ń ṣe iṣẹ́ ojúnà ọ̀hún. Bákan náà kí wọ́n ṣe sùúrù díẹ̀ títí di ìgbà tí iṣẹ́ náà yóò fi parí tán bó tiẹ̀ jẹ́ wípé àwọn aráàlú wọ́n gbóṣùbà ńlá fún ìjọba ìbílẹ̀ Mushin náà. Mínísítà iṣẹ́ òde ńlẹ̀ yìí Sẹ́nátọ̀ Dave Umahi ó sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tó wà lójúnà ìlà òòrùn ilẹ̀ yìí ni wọ́n ti ṣe láti ìgbà tí àwọn òyìnbó tí wọ́n ti kó wa lẹ́rú ṣùgbọ́n fún ìdí kan àbí omi wọ́n pa á tì lásìkò náà. Àmọ́ lábẹ́ ìjọba àyípadà ìrètí ọ̀tún èyí tí ààrẹ Tinubu gbé kalẹ̀ iṣẹ́ ó ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ ní pẹrẹwu. Sẹ́nátọ̀ Umahi fúnra ẹ̀ ló ṣe aṣojú ọ̀rọ̀ náà lánàá Sátidé nílùú Ebonyi nígbà tó ń jábọ̀ fáwọn àgbà akọ̀ròyìn pẹ̀lú òṣìṣẹ́ ìjọba lórí àbẹ̀wò tó lọ ṣe sáwọn iṣẹ́ òjúnà tìjọba tó dáwọlé. Adarí lórí orí ọ̀rọ̀ ìròyìn àti ìkéde tó tún jẹ́ aṣojú fún ètò àyípadà ìrètí ọ̀tún Ọ̀gbẹ́ni Túndé Rahman òun ló kéde àtẹ̀jáde ìròyìn náà. Mínísítà dárúkọ ojúnà Kalaba ojúnà Ebonyi àti Benue tó ń lọ lọ́wọ́ léyìí tó ti di aṣálẹ̀ tí ó mú àgbéga bá ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé káàkiri ìlà oòrùn gúúsù gúúsù àtàwọn apá ọ̀nà kan ní ẹkùn àárín gbùngbùn ó sì ní ṣíṣe àmúlò òkúta tó dúró gbandi kan. Lábẹ́ ìjọba Tinubu ó ti mú kí iṣẹ́ ojúnà náà kó bẹ̀rẹ̀. Sẹ́nátọ̀ Umahi wá fi ìdùnnú hàn lórúkọ àwọn ará ìlà oòrùn ilẹ̀ yìí. Obìnrin àkọ́kọ́ ńlẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ti ké sí gbogbo ọmọ Nàìjíríà pátá ní pàtàkì jùlọ àwọn ọ̀dọ́ wa láti kọ́ bí a ṣe ń fi ẹ̀jẹ̀ tọrọ nítorí yóò wúlò nígbàkúùgbà tí eré aláìsàn kan tó bá nílò ẹ̀jẹ̀ pàjáwìrì jákèjádò Nàìjíríà yìí. Aya rẹ̀ ló pàrọwà yìí nínú ọ̀rọ̀ tó fi ránṣẹ́ fún ti àyájọ́ ọdún fífi ẹ̀jẹ̀ lẹ̀ ti ọdún yìí tí gbogbo àgbáyé ń ṣe. Lábẹ́ àkòrí tó lọ báyìí pé mímọ rírì àwọn akọni tó sì wà láyé ó ṣe àlàyé síwájú pé fífinú fídọ̀ fi ẹ̀jẹ̀ lẹ̀ ó jẹ́ ìgbésẹ̀ gidi tó sì gba ọ̀pọ̀ mílíọ̀nù ẹ̀mí là wá pè fún ọ̀nà tá ó fi ṣàtìlẹ́yìn fún bí ilé ìwòsàn bó yóò ṣe wà káàkiri. Nítorí ìdí èyí ó wá rọ àwọn olùgbé láti gbìyànjú kópa nínú ètò fífi ẹ̀jẹ̀ lẹ̀. Arábìnrin Tinubu ó wá darapọ̀ mọ́ ẹgbẹ́ agbègbè nílẹ̀ òkèrè láti ṣe àyájọ́ ọdún fífi ẹ̀jẹ̀ sílẹ̀ jákèjádò àgbáyé pátá léyìí tó ti gba ọ̀pọ̀ ẹ̀mí là lójoojúmọ́ sì ni ó sì jì kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kú ayẹyẹ ọdún fífi ẹ̀jẹ̀ sílẹ̀ tí ọdún yìí tí wọ́n ṣe èyí tí gbogbo àgbáyé tí wọ́n ṣe pátá. Ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹkún ìtẹ̀síwá ìròyìn tẹ̀síwájú láti iṣẹ́ Bond FM 92.9. Ìjọba àpapọ̀ ní òun ti ṣe àyípadà lórí ìdánwò ìgbaniwọlé ìyẹn common entrance sí àwọn kọ́lẹ́ẹ̀jì ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ náà yẹn technical colleges. Lásìkò ìdánwò náà iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ lábẹ́ ìjọba àpapọ̀ ó ṣàlàyé pé òun ti parí ìdánwò onílílo ẹ̀rọ kọ̀ǹpútà lábẹ́ ìdarí àjọ National Business and Technical Examination Board tá a mọ̀ sí NAPEB. Agbẹnusọ àjọ ọ̀hún Borí Owó Fọláṣadé òun ló kéde ìròyìn náà ó sì ní jákèjádò ni ìdánwò ọ̀hún ti wáyé tó fi mọ́ àwọn ẹ̀ka Federal Technical Colleges Orozo àti ti ilé ìwé girama tó jẹ́ tìjọba tó wà ní Gákí nílùú Àbújá. Ẹni tó lọ ṣojú mínísítà ètò ẹ̀kọ́ Túnjí Aláúsá ni ọ̀gá àgbà iléeṣẹ́ ẹ̀kọ́ni lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àti ẹ̀kọ́ sáyẹ́ǹsì arábìnrin Patricia Ògúngbèmí òun ló wòye bí ìdánwò náà bó ṣe lọ sí ó sì ké sí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò láti ṣàmúlò ẹ̀kọ́ tí wọ́n rí kọ nípa iṣẹ́ ọwọ́ láti fi dá dúró láàyè ara wọn kí wọ́n sì di ọ̀gá ara wọn. wa menuba awon anfani to sile lawon ile eko ni wa ni colleges ni technical colleges graduates bi anfani ati se access to practical industry relevant skills ati eto ti joba fun ara to gbe kale lati fi da ise sile pelu mimo agbagba eto oro aje wa eto CBT waye latari bi joba popo se so wi pe ero computer ni ki awon kekko ki won ma fi se inawo na lati fi se lati fi le mu ayipada ba idanwo wa ati neku ti se ti grama ajo to seto iko agunbaniro isinru ilu won nile yi ti kede sisun eto isinru ilu yen bash b 2026 odun yi fa won iko agunbaniro to fe lo fun eto isinru ilu ni ipinle Niger si ojo mi ojo re o gẹgẹ bi atejade iroyin ohun ti jade ohun ibe ni adaju na ti yan gbangba gbangba pe igbese yi waye latara ise atunse kokan to nlo lowo ni bi ipago ajo NYSC o wa fikun pe awon odo langba agunbaniro ti ayi pada yi to koba oni awon akede ojo ati akoko ti won lo se eto isuru ilu won to ba ti ya gẹgẹ ba se mo eto agunbaniro batch bi odun yi o ti bere nperewu lati ojo iru wednesday ojo kewa osu yi iyan ose to lo yo si pari ni ojo isegun tuesday ogbon ojo osu yi jake jado orile ede wa nigeria sotanu ilu sokoto to tun ja re yoyo fun igbimo supreme lori oro esin islam nscia muhammad saad abaka o ti kesi gbogbo muslimi to nbe jake jado orile ede nigeria lati ma woye osupa titun New Moon of Muharram 1448 AH ni ola ti se ojo aje monday ojo kedogun osu ta wa nu e ipe ijade sinu ate sode iroyin to ti owo alaga igbimo te koto lori oro esin labe igbimo sultan ilu sokoto jade iye ojogbo sambo wali junaidu o se lalaye pe ojo aje monday ola o je ojo to fara pe ojo kokan dinogbon osu Zulhijja 1447 AH leyi ti won ti yasoso lati fi wo osu oju orun ta mo si new moon of muharram to je osu akoko ninu calendar esin islam fun die yi o wa gbogbo muslimi lati woye ki won si jabo nigba ti won ba ti ke fi osu ohun loju orun ni odo awon olori ekun won tabi olori abule lati tete fito sultan leti iroyin la okere on ta gbo ni pe taran ti o ti se ikolu lori igbese ti israel ngbe o lati se o ti se ikilo lori igbese ti israel ngbe lati se ikolu silu lebanon o ti je ko ye pe ikolu yi yo ba oro asoyepo to nu lowo laarin ile america ati ile iran eyi ti are ile america donald trump to ngbe to so pe ohun abuwolu leni sunday je o Israel ni ohun ti kọlu ari ekun ti egbe Hezbollah ti Iran tun satileyin fun ni Beirut pe won se ohun ti se ikolu si ti o se Lebanon to ti salaye pe eyan meta ni ikolu yi lo di se kupa sugbon ninu etiti eni to lewaju ile Iran lati jojuko asoyepo soro ipetu sawo so pe ko soro mo o latari ikolu lo o si di e bi esuru ilu Washington pe ohun ni ko tete je ohun ni o amo Trump fi oro kan sori ikanni e o fi oro kan sori ikanni e lori ero ayelujara to lo bayi pe e ma je kadana sun o o si ni ko ye ki ikolu mi ko tun waye mo silu Beirut papa julo ni ojo ti se pataki julo ti ojo ijoko soro so ye po ipadu sawo ti o ti sumo sile pelu ile Iran bo ti e je pe olootu agba fun ile Pakistan to tin gbenu ile America ati Iran soro lori oro ipetu sawo na ni ana Saturday lo so di mo pe ini Sunday le ki oro ohun ko loju utupo sugbon Iran o tun ba gbogbo eje po to o ton lo sugbon okunkun kin to danro ati gbo koko iroyin yi lekan si oni je labe egbe oselu APC fun epo asoju Badagry ni ile igbimo asofin agba nilo Abuja ogbeni olusegun onilude o ro gbogbo omo nigeria lati da gbogbo eto oselu awarawa ki ise agbega ilu ko le ba ma tesiwaju si jọ papọ so wipe laipe lajina awon to nbe ni ila orun le yi yo best ni janfa ni ona to yo kululu labe ayipada ireti otun to wa lode yi bakanu wa mo fun pe dopo odise idanwo ati wole si awon college wa to wa jakijado wa gbogbo iran ni kilo fun israeli lori ikolu to se si lu beirut o si ni o le isakobalala fun oro ipetu sawo eyi ti ila america to ba won yanju lowo opo bande lo si odo temi tope ajayi pelu iranlowo motiu abdullahi to je olootu ire agbaya la oni olumide olalere lo so fun yi pe e seun ten ten ti gbe le se bond fm ajo sewo osin ni baje
2: lodi wa pakuko eji mare lodi ri wa pakuko aba o to lodi ri wa pakuko eji mare lodi ri wa pakuko bibi ka tete ati polowo o se royi bond fm awa ma lo ba

star 737 star 91# to

0: will not go ever hang with the GT Bank airtime and data load.
1: 737.

0: ìwádìí rẹ̀ hàn. Ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin ẹ̀rọ ọ̀rọ̀ gbọ́ nínú jígù wa ààrẹ tí ń ṣe obìnrin ọlọ́tọ̀ sì ti ń sọ ọkùnrin. Dókítà oníṣègùn bílẹ̀ tí ìbádẹ́ mọ́ ń pa rẹ̀ kò lè sọ pé ìtọ́jú obìnrin kọ́ máa tọ́jú ọkùnrin lọ́jọ́ àti ọ̀run. Torí wípé ẹ̀kọ́ àkọ́tọ́kọ́ àti research àṣetúnṣe àti àyẹ̀wò pépéye ni àwa fi ṣiṣẹ́ tiwa.
1: Mo sáré pé bàbá ìrọ̀rùn bàbá ìrọ̀rùn tó orúkọ yìí kò fún bẹ́ẹ̀ wọ́pọ̀.
0: Ẹ̀rọ tó wà ṣe ìwà ìṣègùn bí ẹ̀ka rè.
1: Ó dájọ́ bẹ̀rẹ̀ báyìí sá orúkọ yìí rè tẹ̀tí wà lẹ́nu iṣẹ́ sá.
0: Ẹ̀ka rè torí pé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ní ojú là á máa ìṣirú ẹni là á máa ìṣíyọ̀. Òkèèrè láti mọ ọbẹ̀
1: tí ò lépo lójú.
2: Òkèèrè láti mọ ọbẹ̀
1: tí ò lépo lójú.

0: Kí ni ọ̀nà 7.
1: Ọ̀rọ̀ aráyé ti sí mi.
0: Ẹ wo ọ̀pọ̀ lè ṣe. Irú àwọn ohun ṣe ọdún ìdíjọ́ ṣe ojúṣe rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ṣe ọ̀pá yìí ti rẹ̀ bí àṣeyọrí ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin. Ààrùn ìbálòpọ̀ tó ti tẹ́lẹ̀ rẹ̀ máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbàdo ti ẹni àbí ibà lóṣìíṣe. Àìlè mọ́kùnrodò dáadáa wò ó. Má jẹ́ pàṣẹ mi ò wò ó jìnà torí olóòtú ìdákọ̀lẹ̀ ọba àpààrùn ìdákọ̀lẹ̀ worldwide. Ọba àpààrùn ìdákọ̀lẹ̀.

celebrate. I wanna celebrate. Celebrate, you know,

0: atiléṣẹ́ bond fm 92.9 tó wà nílùú èkó náà lè ń gbọ́ lọ́wọ́ iléeṣẹ́ rédíò nàìjíríà bond fm 92.9 tó fi kàlẹ̀ sí nọmba 1a adékunlé fagi ìwé onígbòǹgbò níjàrò ìkẹjà lẹ́kọ̀ọ́ òun náà ibẹ̀ ti ń gbọ́ orin bàbá wa àyìnlá ọmọwúrà bàbá wọn ni ká máa fi àsìkò yìí engineer and mrs kunle oyesoya wọn ni ká máa bá àwọn kí gbogbo àwọn tó wá síbi ètò ìsìnkú màmá wọn olóògbé victoria olúṣọlá oyesoya jp tó dágbére fáyé lẹni ọdún mẹrìnléláàádọrùn 94 years tí wọn sì ṣe gbogbo ìsìnkú nílùú ṣàgámù ní ìpínlẹ̀ ogun lọ́jọ́ ẹtì friday ìjẹta ọmọ àti ọmọ ló gbẹ̀yìn olóògbé màmá victoria olúṣọlá oyesoya jp ìkanlára ọmọ wọn engineer and mrs kunle oyesoya ló ní ká máa kí iléeṣẹ́ bond fm lẹ́ngbọ́lọ́wọ́ 92.9 aago mẹ́jọ okùn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí màá yẹ̀bá.
1: Shut up!

I'm sorry.

Oh!

Rio fe bayo lago marun koja iseju 25 idaji idaji owuro kutukutu ati ojo aje Monday sojo eti Friday ni pe fe mo ipo ti ojo wa e ma farabale gbo lati le se Bond FM 92.9 lori bojo ojo seri weather forecast abi Bọ́lá òjò máa rọ ni àbújò nírò àbórùn ló máa ràn òtútù ní gbogbo ẹ̀lẹ́ máa gbọ́ ní aago márùn-ún kọjá ìṣẹ́jú 25 níléeṣẹ́ Bond FM 92.9.

0: àìtì ojú ọjọ́ mi ò lè fi ṣeré o.
1: Wọ́n bá fi gbé àga ò lẹ́bí ń bínú.
0: Níyàwó òun máa ń ná ọjà. Òun akọ́kọ́ pilẹ̀ fún ná. Níyàwó òun ò kí ń gbọ́ rédíò ṣùgbọ́n òun á rékọ́ọ̀dù ẹ̀ wọ́n á pilẹ̀ fún pé ọ̀gbẹ́ni.

0: Agbọ́gàtọ̀ ká irú wọn.
1: Nínú ilé orin, ẹrú olóko àwa ni wọ́n jẹ́. A kì í ṣẹgbẹ́ wọn.
0: Dàrẹ́tọ̀ wa náà mọ́ mi wá.
1: Kì í ṣẹgbẹ́ wọn nínú ilé òduo.
0: Princess Wúraọlá Adénìkè Adégòkè Màmá Akẹ́pẹ́ o, ọmọ òkè ògùn ni wọ́n.

ẹyin ọtun ba ba soro be waji adekunle loruko temi onugbowo lo leto eto lo nugbowo iya wa ile osun asunke fagbemi ti fase tun ba ye mo si iye omi tun mi se e o awon olorun oba Elodumare gbe kale si ori bola ogolonto ni korodu ori bola egbo o iya osun porisirisi o awon kan le ma sewo si yin ni ogolonto pe ki le wa ki le fe e so fun wa pe odo iye osun asunke omi tun mi se to wa lori bola ni o ma je won tan je o ero ba ni soro te le fi ba iya osun asunke omi tun mi se so awon ba wa ti we ka eko 080 371 491 30 egbo dada 080 371 491 30 iye osun asunke omi tun mi se tokunrin ba gbe efo kan yin bale manager awon ni o e po won won da yin lohun to ba ti je ti ona isese iye aye agbo sogbon tale lori eto yi e je ki n so kini kan fun wa awon nkan kan wa to ma n dabi ajaagun ki won pe ni ajaagun atogun sise ati ado sise koda atori oke lilo adua sise awon nkan kan wa ti ma n ba je lara onikaluku ki n wa se nkan ti eyan tenu je nikan o ki n se nkan ti eyan tenu mu nikan o iwa o ma n jaagun gba mii egbo iwa eyan o le ma je ki adua o gba bó ti tó àti bó ti yẹ ìwà èèyàn ó lè ṣokùnfà àìgbàdúrà ohun tí wọn gbélé ọ lọwọ kó lọ lò ó bó ti yẹ kó lò ó ohun tí wọn ní kó lọ ṣe bó ti yẹ kó ṣe lọ ṣe ṣùgbọn kí ló dé tí ò ṣiṣẹ lára tiẹ kí ló dé tí ò jẹ gbígbàdúrà lára tiẹ ẹ ọrọ ayé ń ṣe ni kò ní ṣe pẹ̀lú ẹ̀ ń gbà mí ìwà ọwọ́ èèyàn ó lè ṣokùnfà ẹ̀ ẹ̀gbọ́ òun lọ arákùnrin tẹ́ fẹ́ gbọ́ lálẹ́ yìí lórí ètò yìí arákùnrin tí mò ń sọ yìí ìdí tí mi ò fi nílé dárúkọ rẹ̀ ni pé olórin ni ṣùgbọ́n irú orin tí ń kọ àwọn onídùjú orin jùjú ni ń kọ ó sì ti ń kọrin ọjọ́ pẹ́ ọ̀nà tì mi ò ní sọ̀lú tó wà kọ́mọ́bà dàbí pé n tẹ́ fi tètè mọ ẹtí mò ń wí ẹni tí mò ń wí tí ọ bá ń sọ̀rọ̀ nípa ẹni tó lẹ́bùn orin ọlọ́run fún lẹ́bùn o ó lágbèékalẹ̀ ó sì ní ká to orin pọ̀ kọ̀m̀pósà ni ó ti wá ń lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó ti ń kọ́ tó jẹ́ pé ó ń gbáráyé fọwọ́ tì í kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ pé èèyàn ń gbáráyé fọwọ́ tì ni pé ohun tí ó jẹ nìkan owó ń jẹ nìkan ló ń rí ọ̀gá olórin sì ni nígbà tó wá di 2018 ló ń fà ní àti jáde síta sọ́rọ̀ ara rẹ̀.

0: ìyá ọ̀sùn pọ̀ o ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ọ̀dọ̀ omi tún mi ṣe àsùnkẹ́ omi tún mi ṣe ní orí ibola lógòlóńtó bẹ́ẹ̀ ṣe bèrè nìyẹn o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni kẹ́ pé ìyá ọ̀sùn àsùnkẹ́ omi tún mi ṣe sí 08037149130 ẹgbọ́ dáadáa 08037149130 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá gbọ́ pé ọkùnrin ló gbé tẹ́ ẹ bá gbọ́ voice ọkùnrin ẹ fọkàn yín balẹ̀ pa manager mọ̀mọ́ nìyẹn o torí àwa náà la sọ fún mọ̀mọ́ yìí pé a fẹ́ kọ́ pẹ́ dáadáa a fẹ́ kọ́ pẹ́ dáadáa kọ́ mọ̀ sinmi torí ní nàìjíríà a gbọ́dọ̀ wárú wọn tì lójijì.
1: Gbàtọ́ di 2018.

ẹ jẹ́ kí n sọ kiní kan fún wa o. Kì í ṣojọ́ tí èèyàn bá pinnu láti jáde fúnra rẹ̀ ní ìwọ̀sàrí pàdé olóòótọ́ o. Ó ṣeé ṣe ẹlòmíì ní lọ́kì ẹ̀. Ó ṣeé ṣe ẹlòmíì ó lọ bí ọ̀nà bíi mẹ́ta mẹ́rin kórí rẹ̀ tó gbé pàdé aláwọ̀ orí rẹ̀. Pẹ̀lú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbàlagbà orí ẹnu ní gbé ní pàdé aláwọ̀ orí ẹni. Ẹrù ọdún 2026 ta wà yìí ṣe bí oṣù kẹrin ló tún ti ń parí lọ ìbáyìí. Kátọ́fọ̀ ọdún yìí ó dà sí méjì. Àwọn ìrìn àjò tó yẹ kẹ́gbà ó ti rìn ní oṣù mẹ́rin àkọ́kọ́ ẹwo December ní 2025 nígbà tá à ń bẹ lọ́hun àtẹ̀yìn tó lọ sí crossover night ẹni tó lọ ṣọ́ọ̀ṣì àtẹ̀yìn tó lọ sí crossover night ẹ̀rọ ṣáláṣí àtẹ̀yìn tó yẹ pé ìdí ifá rẹ̀ ló fẹ̀gbẹ́ lílẹ̀ sí tí ń re tí ń sọ oríṣiríṣi ń tọ́ fẹ́ lọ́dún 2026 ǹjẹ́ ṣé ń tọ́ sọ tí ohun tí mo sọ ṣó ti wá sí ìmúṣẹ. Oníkálukú lọ́mọ tó bọ́lọ̀ ń sọ oníkálukú lọ́mọ tó gbẹ́lẹ̀dà rẹ̀ wé. Ìdáhùn àwọn tá a fi gbé tòun kalẹ̀ nìyẹn o pé ká lọ ṣe àwa létí lọ́sùn ọ̀sẹ̀ ká lọ ṣe àwa lágbára ìpàkọ́ torí pé ayé tí wọ́n bá sọ pé àrà gbẹ̀rẹ̀ ẹ̀rákùnrin ni wọ́n ti ń tà á bí tá a bá sọ ni pé ayé tótó àkàbàrà bí orúkọ ètò ọ̀gá mi kan ibrahim adéṣọlá àrẹ̀mí àkàbàrà ayé ń bẹ́ o èèyàn wà ṣùgbọ́n kì í wá ṣe gbogbo nǹkan náà wọ́n fi ń ṣe ayé wọ́n fi ń ṣèyàn gbogbo ẹ̀mí àkọ́là fi ṣe ìwà owó ẹlòmíì bí ò jẹ́ kádùá rẹ̀ ó ti gbà àdúrà ẹlòmíì gbà sàádìẹ̀ ó tún dé dajì ọ̀nà ó tún dáwọ́ dúró ojú rẹ̀ tún fìrífìrí ó tún ṣe sàádìẹ̀ síwájú sí ó tún rí pé nǹkan tó fẹ́ràn dán wánáwánán ṣùgbọ́n ìwà ọwọ́ rẹ̀ ò jẹ́ kó rí dúró lọ́wọ́ ẹ̀ òun lọ̀rọ̀ arákùnrin yìí ni arákùnrin olórin tí ẹ̀dá bá ti wà tó bá ti ní àrùn ju bó ṣe yẹ lọ ǹjẹ́ kò tiẹ̀ sí báwọn ṣe yẹ kò dáa kéèyàn háwọ́ ni òun mọ́ méjèèjì ló fìdí ẹ̀ múlẹ̀ kódà ogun fámà fìdí ẹ̀ múlẹ̀ pé òkèòkè báyìí ni ọwọ́ àfúnni ń gbé. Arákùnrin tá à ń sọ yìí ní ọdún 2018 ó lọ síbì kan nǹkan yí padà wẹ́rẹ́ dè wẹ́rẹ́ àmọ́ torí pé kì í ṣe sàrá kì í ṣètọrẹ àánú láàrin bí ọdún mẹ́ta orí ṣògbà orí patí lọ. Ẹ jẹ́ kí n sọ kiní kan fún wa o bí ó ṣètọrẹ àánú ní ọmọràlẹ̀ kò ní ọmọ kọ̀ọ̀mí bí ó ṣètọrẹ àánú ní ọmọ lọ́mọ́tò bí ó ṣètọrẹ àánú kò ní kíyàwó rẹ àtàwọn ọmọ wọn jẹun o ẹni tó bá lawọ́ fún ara rẹ̀ lọ́rùn ni ọmọ mọ̀ pé àdúrà.

ọkùnrin yẹn ngbà tí ó fi di 2023 ó ti fìdí pé nǹkan tó dá wá pé ó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ wípé tí nǹkan bá sá fẹ́rẹ́ dé o yóò tún gbéra tí nǹkan bá tún ti gbéra dé o yóò tún sá fẹ́rẹ́ kí ló ń fa tẹlòmíì ni pé ẹlòmíì bá méjì ni o ẹlòmíì jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé èèwọ̀ ògo ń bẹ àwọn nǹkan tí ò yẹ kéèyàn máa jẹ́ wà àwọn nǹkan aṣọ tí kò yẹ kéèyàn máa wọ̀ wà àwọn ìrìn tí kò yẹ kéèyàn máa rìn wà oríṣiríṣi bẹ́ẹ̀ tó bá ìràwọ̀ oníkálukú mi ẹ̀mí ò gbàgbọ́ ìdí yẹn nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà tí èèyàn lè fi mọ̀ wà nínú ẹ̀sìn islam ọ̀nà tí èèyàn lè fi mọ̀ wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì ó wà dáadáa téèyàn bá lọ sọ́nà nínú ẹ̀sìn àbáláyé torí rẹ̀ ni wọ́n fi ń wọ gbódù tí wọ́n ń tọfá wọ́n ka ìwọ rẹ̀ fún ṣùgbọ́n tarákùnrin yìí ìwà ọwọ́ rẹ̀ ni o kì í ṣe ti ìwọ̀ kí ìwà náà ìwà àwọn ó ní ìrìnàjò kan tó rìn tó fi láǹfààní láti tún tẹ̀síwájú gbà tó wá tẹ̀síwájú sí i wọ́n bẹ̀rẹ̀ jẹ́ ọwá ẹ̀lẹ́lẹ́ ẹ̀ṣẹ́báì ẹ̀tọ́ gbà ẹ̀lẹ́lẹ́ oyè wájọ́ báì oyè tún lọ ṣe báì ngbà tó di 2024 ó bọ́ sí àsìkò season ẹ̀pẹ́ olórin ni ó bọ́ sínú oṣù kẹjọ láti rí oṣù kẹjọ yẹn nǹkan náà yàtọ̀ o oṣù kẹsàn-án oṣù kẹwàá kódà débi pé ó ń gba iṣẹ́ orin méjì lọ́jọ́ kan náà tí wọ́n ní afẹ́kẹ̀ẹ́ wá ṣe ń fún wa lọ́ndì 13 bí ó sì ti níṣẹ́ lọ́ndì 13 yẹn yóò wá dọ́gbọ́ndọ́gbọ́n bí ó ṣe lọ ó lè pẹ́ débì kan yóò tètè débì kan ó gbaṣẹ́ bẹ́ẹ̀ títí wọ 2025 nígbà tó fi di 2025 wọ́n tó ti dé ọ̀rọ̀ náà tó ó pààrọ̀ ilé tí ń gbé òun náà ó ń jáde dáadáa tọ́lá ìpínlẹ̀ wọ́n ń pè é sí àwọn òde ńláńlá ó mọ̀ ń pàdé àwọn èèyàn pàtàkì tí wọ́n ń náwó fún tí wọ́n ń fowó yẹ sí lóde ṣùgbọ́n ìgbà tí ìwà ahun rẹ̀ tí ó ṣe délẹ̀ àwọn kan lára àwọn tí wọ́n máa ń náwó fún dáadáa tí wọ́n jẹ́ fáǹsì ẹ̀ ó wá rò pé òun fẹ́ ṣèyàwó òun fẹ́ sọjọ́ ìbí fúnyàwó òun ìyàwó rẹ̀ pé 40 years ó wá fẹ́ sọjọ́ ìbí fúnyàwó ẹ̀ ó wá pe gbogbo àwọn ṣàǹkóṣàǹkó nínú àwọn tí wọ́n máa ń náwó fún dáadáa tí ìṣòwò kékeré ni o ẹlòmíì lè lọ pa títọ́ bá wà kọ́ ná 500 ẹlòmíì lè lọ pa títọ́ bá wà kọ́ ná 1 million bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń náwó fún dáadáa tó fi owó ra mọ́tò àwọn tí wọ́n ń náwó fún tó fi owó ra lẹ̀ àwọn tí wọ́n ń náwó fún tó fi owó ṣàjọ tó lọ sí south africa ó lọ south africa ní inú ọdún 2025 ní july nígbà tó wá di october ní ọjọ́ ìbí ìyàwó ẹ̀ ó wá pe àwọn wọ̀nyí pé kí wọ́n wá yẹ̀wò sí torí fi mọ̀ pé tí wọ́n bá fi wá àfàìwá ni tí wọ́n bá wá owó ńláńlá ni wọ́n nà fún un ọmọ bẹ́ẹ̀ ó wá pè wọ́n ṣé ẹ mọ̀ pé àpọ̀lọpọ̀ ló máa ń dáṣà wípé àwọn ò lè máa sọ pé ọwọ́ tà sínú òkú àṣàárú ni àwọn ọmọ máa ń sọrú ẹ̀ bí èèyàn kan bá lówó wọn ìbí rẹ tó lówó jù ọ lọ fìfìì ntí wọn náà bá ní fún un ètò ọba ní fún tí ọba fún un rẹ ó dùn òun ò ti mọ pé bẹ́ẹ̀ náà ṣe ń gbé owó ńláńlá fún ọ tí wọn náà mú ọba tó mú wáyé nípa òun lè mú wá tó bá ń fún ọ ní 1 million tẹ́lẹ̀ ó lè sọ di 2 ó lè fún ọ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kọ́ wa máa ronú pé wọn ò lè máa sọ pé ọta fókun ẹ tó ti lówó ẹ tó ti wà òkè kí èyí lọ fẹ́ fún tí ọjọ́ lójú òun ni tó kó bárakùnrin wọn wá pe àwọn èèyàn ńláńláńláńlá bẹ́ẹ̀ síbi ọjọ́ ìbí ìyàwó ẹ̀ kò wá ṣètò bí ó ṣe ṣe wọn lálejò kò ṣètò bí wọn ṣe jẹ kò ṣètò bí wọn ṣe mu bíi pé èèyàn gira ṣe nǹkan pé ọ̀ṣájọ ń ṣe kán lè fún mi lówó kí n lè pawó ó fẹ́ fi ìyàwó rẹ̀ pawó
kí ṣe pé kò lówó tó lè fi ṣe o ọ̀tọ̀ ni kí èèyàn má lówó tí ó fi ṣe ọ̀tọ̀ ni kí èèyàn má lówó tí ó fi ṣàlejò rẹpẹtẹ ọ̀tọ̀ ni kí èèyàn ó láhùn owó yẹn ń bẹ lọ́wọ́ rẹ̀ kódà ọjọ́ tó fẹ́ ṣe ọjọ́ ìbí fúnyàwó rẹ̀ yìí ó lọ ṣeré lóde kan ó kú bí ọ̀túnla owó tó pa níbẹ̀ kì í ṣowó kékeré kò wá lè mú nínú ẹ̀ ní owó tó kàn kó fi ṣàlejò fáwọn wọ̀nyí àwọn yẹn wá wá wọ́n di owó lọ́wọ́ tí wọ́n fẹ́ ná fún un ṣùgbọ́n ìkan nínú wọn lọ́wọ́ ló ṣàkíyèsí pé ṣé pẹ̀lú bá a ṣe ń náwó fún ọkùnrin yìí tó ṣé kò wá ẹ̀kọ́ tọ́jú wa jù báyìí lọ ọ̀rọ̀ nàìjíríà àrùn ló dá arákùnrin padà sẹ́sẹ̀ àárọ̀ o ọ̀rọ̀ ló yọ o láti 2025 láti ọ̀tọ́bà yẹn kò ríṣẹ́ november december kò rí gbà kó ṣe tó wá di inú oṣù kẹta tá a lò tán yìí bàbá rẹ̀ ṣe wá gbà wọ́n ṣe wá sọ ibi tó gùn jà ibi tó gùn tí ń jà ni wọ́n wá sọ fún un pé arákùnrin pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lẹ́bùn tó kí ni tẹ àwọ̀ ẹ lọ gbìyànjú àti máa ṣe sàrà ẹ lọ gbìyànjú àti máa ṣètọrẹ àánú ẹ lọ gbìyànjú àti máa dùnyànú ẹ rí pé bí nǹkan ṣe yàtọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ̀rọ̀ yìí ó ti ń wà lára báyìí látìgbà tóun náà ti ń fún èèyàn tó ti ń fún èèyàn tó ti ń fún èèyàn.

bá lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí wọn ò tọ́ bà nínú ìṣẹ̀ṣe àwọn wọ̀nyí ti pẹ́ tí ì ń sọ̀rọ̀ ọgbọ̀n ọdún tí ì ń sọ̀rọ̀ ogójì ọdún abẹ́rẹ́ tó lókun dì ní kọ́ ọ̀tọ̀ lọ ìwé ọ̀ṣun àsùnkẹ́ ní tí wọ́n ṣe wà ní orí bóra ògùn tó ń kò dùn wọ́n báyìí ni kẹ́ ẹ pè tẹ́ ẹ bá ń lọ ẹmú ẹgbẹ̀rún méjì lọ́wọ́ tẹ́ ẹ fi gba káàdì ẹ sì gbìyànjú owó lọ́wọ́ kó má bàa bẹ́tì tí a bá yẹ lọ yẹ bọ̀ tí a yẹ wò tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe ẹ lè rówó tẹ́ ẹ fi dẹ́pọ́sìtì ìyẹn ni òfin ní dẹ́tì o má sanwó lọ o yàtọ̀ sí 2000 ẹgbẹ̀rún méjì owó káàdì nọ́mbà yìí ni kẹ́ ẹ pè 08037149130 ìyẹn fi bá wọn sọ̀rọ̀ omi atura wọn náà bá wọn ní torí pé àwọn tí wọ́n

bẹ́ẹ̀ni òótọ́ ni ẹ má yí kúrò ẹ filẹ̀ síbẹ̀ ní báyìí tí aago mẹ́jọ àbọ̀ ti lòlò ní kọ́gó a máa lọ sórí ètò wa ètò yìí àrokàn pẹ̀lú fẹ́mi olóbùrò ọmọ bàbá lélẹ́rú nílùú ìbàdàn àgbọ́dúnú.

mẹ́sàn tí wọ́n mẹ́rẹ́ sá kí ni tí náà láàmú ogun ayé ni ogun ẹnu àkókò àfọ́ kí ọmọ tí ìdàgbà tó nǹkan láti mọ́ kọ̀rọ̀kọ́ di wàhálà máa bọ̀ apá ọlọ́ọ̀ka ìwòsàn ẹ̀dùnwọ́ tó ti padà dé ní rà bá jìgá.

0: tí wọ́n fi ń sọrí rẹ̀. Àwọn ìyá ọjọ́ ti ṣeré. Ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni. Èébó wí pé aláìyí tó bẹ̀. Bàbá ikú, bàbá Yísá, wọ́n wà ní Number 41 Ogunrombi Street, Dimu. 08139682421. 08139682421. Bàbá Yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí. Ìwọ náà jẹ́ bẹ̀ kó tó tán.
1: Mo kí ni ọmọdé, mo kí ni àgbàlagbà, bẹ́ẹ̀ mo kí ni ilé, mo kí àlejò. Mo kí ni gbogbo wọn náà pé a kú àlàyé ọdún tí a ṣe kọjá. Àwọn olóògbé rẹ̀ lóde ká fi ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Wọ́n tí mo kí ni bàbá Yísá tí gbogbo wa mọ̀ sí Ẹ̀gẹ́sẹ̀ Bíyìn International Limited. A kú ọjọ́ mẹ́ta, ọlọ́run ọba ọlọ́gbọ̀n èdè kò ní fi san ara wa lè wá. Ṣùgbọ́n ká tóó gbìyànjú. Ewé kí wá tó sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa kí wá lè ní àǹfààní kan àti ìkejì lọ́lẹ̀. Ìná ní 08054-27-61-37 08054-27-61-37 At 08139-68-2421. 08139-68-2421. 08181-71-73-50 at 08148-25-60-32 08148-25-60-32 Ẹ kàn sí wa lórí gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa yìí tí ẹ bá ti pè wá. Bóòlù bó ṣe jẹ́ ti ọlọ́run, èmi tí mo jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Kínní International Limited ni máa gbé alẹ́ ìjọ sọ̀rọ̀ mọ́tò bí mo bí. Bóòlù bó ṣe jẹ́ ti ọlọ́run. Ẹ rí pé bí ọdún bá parí báyìí, a máa ń fúnra wa ní àwọn ẹ̀bùn nípasẹ̀ iléeṣẹ́ wa. Àwọn egbògi èyí tí a ti ṣe sílẹ̀ ìtọ́rọ̀ jẹ́ pé ohun pàtó lọ bí àyà nípasẹ̀ àwọn tí wọ́n bá ní àwọn àìsàn kásìkejì lápèjúwe bóyá orí èyí ń gbá yìí àbí èyí ní bágbọ̀ kó sọ̀rọ̀ síta tẹ́lẹ̀ lọ máa rùn. Lẹ́yìn nǹkan tí kò dá rárá ni òun pé irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní ìsàlẹ̀ ikùn onítọ̀ ní nǹkan yẹn ti ń wá. Ẹgbẹ́ ti mú inú meningitis kó tìbó sí kí nǹkan kọ́ máa lọ. Ó lè wọ́n pa ìgbóhùnjì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Irú nǹkan báyìí tó bá ń ṣe ní ẹ̀yọjú sí iléeṣẹ́ wa. Bákan náà kí ohun ẹ̀gbẹ́ orí kan kó wọ́n mú fọ́ọ̀mù ní gbogbo ìgbà pẹ́lẹ́ o ti lọ ṣàyẹ̀wò láìmọ̀ iye ìgbà o ti rò pé bóyá malaria àbí typhoid fever orí iṣẹ́ ṣùgbọ́n nígbà tí wàá lọ ṣe àyẹ̀wò. Wọ́n sọ pé kì í ṣe nǹkan ìwé nǹkan tó bẹ̀ láàmú. Irú yìí ó lè jẹ́ àfẹ́lù, ó lè jẹ́ àmì sí, ó lè jẹ́ pé bóyá ẹni tó ti ń wo nǹkan yẹn fún ọkọ̀ jálọ ní ìwé tí wọ́n da ohun tí wọ́n fi kọ orí ẹ̀ sí ìwé nǹkan ti wọ́n yín sí ẹ lára. Orí ló wà ń ṣẹlẹ̀ àìsàn tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpò mọ́ràn kò mọ ọ̀nà tí nǹkan yẹn dà wọlé sínú àgọ́ ara wọn torí pé àdógún bá àìsàn ọwọ́ àánú ara ìtọ́jú pé ìdógún bá àwọn nǹkan ìlara bàbá àbíyá rẹ ni. Bákan náà àkóràn wà ìgbà àgbè lákòóràn òun náà ni pé ìbálòpọ̀ akọ àtàbò látara nǹkan yìí ó lè jẹ́ pé jẹ́ ìdí àmọ̀ sí àwọn ìdádúrà. Ìgbà tó lè yé wa tapo ni ato si olori kan bayo ni akona ni lata ogbe ni olori na wa tele le je ko ele do ko le je bere na ni lo ko ya ni ara wa olori lo sa yi pe nkan bi eje abi olori abi bi tutu ko

0: yobu si ise wa olorun ka ti o de re ni ayo abi mi ba ka so ile kan na eyi pe ori o wa ko je pe ti bo ba ile ni ori abaja ti ele mi wa ko se nkan fun e eyi bi o ba ri o sa mi e mo ba se pe bo se mo mo mo mo le ti o ko ori mi o ese mi ya mi o ko bo ninu nkan yi lati bo ti nkan ti n se ori yi o le je agbegbe ba ètò yẹ pé ìyá àti ẹgbẹ́ náà lórí ṣèṣì ní ìgbésí ayé ẹ̀mìyẹ aláwọ̀ ẹ wọ́n tí nǹkan ìgbà ń dà láàmú wọ́n á jẹ́ kí nǹkan ìpinnu lọ bẹ́ẹ̀ ọmọ jẹ́ pé ọmọ tí wọ́n náà bá tó dé ní ọmọ ìgbà inú nǹkan yìí ẹlẹ́bí sí ilé iṣẹ́ wa. Bákan náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń wá wà lóde òní bákan náà tó fi pé ń ṣe àwárí ni àìrọmọdé ó ti lọ sókè o ti lọ sísàlẹ̀ àìmọye scam àìmọye airtree ni wọ́n ti ṣe bákan náà ni kódà tó bá jẹ́ pé nǹkan oṣù rẹ tó bá jẹ́ pé ti lọ pẹ̀lú òwúrọ̀dọ̀ náà tó bá yọjú sí iṣẹ́ wa àtúnṣe máa ń wà nígbà bàbá wa ń ṣe ìwádìí dínà nípa egbòogi nítorí ẹ̀jẹ̀ pé ibi tí àwọn bá dé àwọn náà tó tẹ́wọ́ gbà á àtúnṣe ìwádìí oríṣiríṣiri ní tí a àbámọ̀ àròyìn sọ pé àmọ́ tó náà ní ọba jáde tẹ́ bá wá àwọn fẹ́ láti pé ká rí ọkọ kábẹ̀ níyàwó a ní ìbéèrè àròyìn àlàyé tẹ́yìn náà pẹ́ sí fẹ́ wa wọn bá gba ilé wípé ẹ ní òye àmọ́dún ẹgbẹ̀rún ọdún ẹgbẹ́ ẹgbẹ́rún ayọ̀ ní oṣù mẹ́tọ́ náà ṣùgbọ́n ẹ kàn sí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa yìí 54 27 61 37 080 54 27 61 37 at 081 39 68 24 21 081 39 68 24 21 at 081 81 71 33 50 081 81 71 33 50 at 081 48 25 60 32 081 48 25 60 32
1: bàbá kó tó di pé ẹ máa bá ràn só ẹjẹ kó dókè lọ́hùn wọn ṣẹjú sí mi ìpolówó ọjà ń ràgbọ́n mọ̀ wò

0: 0807 ati 0801 48 25 60 32 0801 48 25 60 32 fi international alias babalisa ọlọrun ni fun ṣe
1: bọkan na awa ti abayi pe atẹlẹsẹ o ma n kuta gari lọpọlọpọ gba ni wọn da dẹdẹ pe àárín orí ìbò àbẹ̀rẹ̀ ìgbà tó kẹ̀dẹ̀ pé wọ́n lẹ báyìí àbẹ̀rẹ̀ ọ̀hún wọ́n lè máa wà lẹ́sẹ̀ àti sọ nípa arthritis àti rheumatism àwọn ọmọ ń pọ̀ sí àwọn symptoms tí à ń sọ yìí ṣùgbọ́n ẹlẹ́jọ ká gbàgbé pé kò sí tí ayé kìí ṣe ìyàwó ẹlòmíì bá sùn lálẹ́ bí ó sùn pẹ̀lú àlàáfíà ìgbàjọ́wájú láàrin òru ó lè máa wá gàdàkọ́mà tó wọ́ ẹsẹ̀ nípasẹ̀ pé àwọn ìlú òkùnkùn kan ló ti wọlé sí lára àwọn eléyìí ìlànà ọ̀tọ̀ ọ̀gbìn ìgbàlẹ̀ ọ̀tọ̀ là ń gbà tọ́jú wọn ní ìgbàjọ́ pé bóyá ogbó àrọ́jọ́ rí àbí nǹkan yìí nípasẹ̀ pé àwọn sísẹ̀mù ara ó ti ń rẹ̀ mọ́ díẹ̀díẹ̀ ló fa arthritis àbí rheumatism kéèyàn mú ìyẹn ní rárá àbí kọ́mọ stada kọ́dà bẹ́ẹ̀ dìgbà tí ń tíyàn àbí kéèyàn lórí bí òpinnu kan kó yókò bí ìgbà mẹ́rin àbí gbọ́ra márùn-ún sí àkíyèsí inú ilé àwọn ẹlòmíì kò tiẹ̀ lè dùnú àwọn màmá wa bàbá wa ní ìwà tó yẹ pé ìlera gbàdúrà ni wọ́n kọ́ sílẹ̀ ṣùgbọ́n àlàáfà àǹfààní àti ìdúró kì í sálẹ̀ ni wọ́n kó wá nípasẹ̀ pé orunkun àbí bàràdì àbí kókósẹ̀ àbí àtẹlẹsẹ̀ bó ṣe ń kan wọ́n bẹ́ẹ̀ náà ló ń mú tí kì í rẹ̀ sí pé wọ́n ní kéde pẹ̀lẹ̀ ìlú ilé tí ẹ bá yọjú sí iléeṣẹ́ wa ẹ̀kí ń bá lójú pé ó bá ọlọ́run kà ó ní àlàáfíà gidi ló máa ní tẹ́lẹ̀ ó rẹ̀ sáré torí pé àwọn bàbá wa wọ́n lójú bú nǹkan rẹ̀ fi yé wa lọ́wọ́.

0: ọdún káyọjú sí iléeṣẹ́ fúnmi international limited. Ẹ mọ́gbàgbé láti pe ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wa 08054276137 08054276137 àti 08139682421 08139682421 àti 08181713350 08181713380 àti 08148256032 08148256032 gbogbo ẹni tí ògúnrò gẹ́gẹ́ pé bẹ́ẹ̀ iṣẹ́ ìgbóró àbí iṣẹ́ ìjókòó ó lè ṣe ìtẹ́jọ́pẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò ara láti fi yàn wọ́n àbí láti fi jókòó ṣùgbọ́n èyí jẹ́ kẹ́kẹ́ gbádùn ẹni ìbáyà mú ojúlá lójú pé ti wà nínú ìgbésí ayé tó rọrùn tí ẹ bá ti kà sí iléeṣẹ́ fúnmi international limited. Nǹkan àbámọ̀ àmọ́ sọ pé àmọ́ ní àwọn bàbá wa wọ́n ti wọ́n bá lóòrùn wọ́n sì kọ́ alẹ́kọ̀ọ́ pé ẹjọ́ bá ta ọjà yẹpẹ̀ gbogbo òkúta torí náà ẹ̀rọ bí síwá o bí gbogbo tá a kálẹ̀ yìí tí ẹ bá ti rí àpẹẹrẹ bí àwọn nǹkan yìí ó ń dààmú yín nínú àgọ́ ara bí ògbó ṣe jẹ́ ti olóògùn rẹ̀ bí mo ṣe rí lọ́wọ́ lọ́wọ́ yìí fún àwọn àsìkò péréte tí a fi ní sọ̀rọ̀ lórí àwọn nǹkan yìí mọ́ tàbí ká fi dá àwọn egbòogi àbí àwọn ohun tá a fẹ́ dà lọ́wọ́ yìí padà sí ní tá à ń tọ́jú àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dọ́jú ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún tá à ń pè ní 15,000 naira ni wọ́n ń dà lọ́wọ́ yìí fún ẹ̀ẹ́dẹ́gbọ́n èyíkéyìí ni wọ́n dà kalẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ ẹgbẹ́ ọ̀run àbáyọ ẹgbẹ́ ìdúpẹ́ fọlọ ní ààrẹ ìṣẹ́jẹ́ nìyẹn ọlọ́wàájú àgbàdé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ lórí òní yìí tó ṣe pé ẹni olójú kó bára rẹ̀ àpapọ̀ ẹni àṣẹjú ọ̀rọ̀ ká má ní sùúrù ìlú bíbí lápẹ̀gbé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́wọ́ lórí òní tó jẹ́ pé ọkọ̀ ti ní jáde nípasẹ̀ pé ìrànwọ́ ni ọkọ̀ mi nù nígbà tí mo dé lọ́ra mọ́tò méjì lọ́ra mọ́tò mẹ́ta kò ní mọ tẹ́lẹ̀ ìlú mọ làlá náà nígbà mo dé lọ́kọ́ lé káàkiri nígbà ọkọ̀ gbọ́ ilé yìí ọjọ́ mi tó fi mí lọ́ra ní ọ̀dà ìràwọ̀ rẹ tó ní ewé ni mò ń lò àwọn àjáde síta ó fààyè lẹ̀ fún ìwọ náà lọ bá ìràwọ̀ rẹ wò láti pé kí wọn náà gbá kọ ọ dáwà bọ́kọ ṣe lé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn jáde lóde òní òye àkọ́bẹ̀ inú ló borí ilé yìí nígbà tó ti wá dára náà kí n bá gbà rẹ wá gbà fún báyìí ní ṣe ní omi ní ìlọjú rẹ gbogbo àwọn tó yẹ kó sàánú ẹ ọ̀rá mi yà mo tẹ̀ ní sàánú ẹ tẹ́lẹ̀ náà tẹ̀ kó sàánú ẹ ní ìdílé yìí ọ̀sẹ̀ àtúntúnyàn ni wàá fi gbé jáde láti pé orúkọ tó lọ bí àjẹ́ rà gbogbo ẹni tẹ́ ti fa àfààtó fúnra yé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà lójú ìlú tó dé pé àdáwó àdáfà ni bàbá mi tẹ̀ tó kọ ọmọ sí yá mi lọ́rùn lókè sọ́lọ́ ọmọ dáhùn òun bá gbèsè ayé tiẹ̀ lọ ní ilé yìí ní ìlú abẹ́sẹ̀ ilé ìdá sọ́ọ́rí ìrìnà ẹ lọ́wọ́ ẹ̀yin boys tẹ́ ń dẹsẹ̀ gbádùn kiri tẹ́ ń lọ bí iṣẹ́ tí wọn gbà yé lórí ẹ̀yìn èèyàn tí wọ́n fẹ́ gbà níbi iṣẹ́ kan ní àtọ́kàn wọn wọn ní ọmọ lọ láwùjọ jésù lórí ẹ̀kọ́ yẹ kó fọ́ lásán rẹ kí ìwúlé ọ̀dá méjì obìnrin ìyẹ́ kú mọ́nà àmọ́bọ́ ìyàwó ní ìfẹ́ lómi àmọ́bọ́ ọkọ ní ìfẹ́ lómi lọ́jọ́ orí rẹ wọn ní ọmọ tó rà wọn á jẹ́ pé ojú kan náà lọ́wọ́ òsì kan rákò náà ni ọ̀rọ̀ alẹ̀ tó ní wọn gbà lọ́wọ́ rẹ ọrẹ kejì wọn gbà lọ́wọ́ rẹ ní ìlú ọ̀sẹ̀ lóyìn dà ọrẹ tí wọn náà gbọ́dọ̀ pé òkòrò tí ń bọ ẹ̀fọ́ ìbí ẹ̀fọ́ lọ́wọ́ wọn lè gbé ìpẹ́ ìgbìmọ̀ sí ayé òsì wọn lè gbé sí ayé aláìlójútu ìrẹ́lẹ̀ o ẹ̀rọ ara ọ̀sẹ̀ akẹ́kọ̀ọ́ 7500 ọwọ́ àlóyẹ ẹ̀rọ gbàgbé orúkọ náà pánlélé ni àtúntò jáde ipa ọ̀sùn ọ̀ka ipa àjẹ́ ọ̀ka tí babaláwo ọ̀ka aláàfà olómìnì olómìnìrè alábìnú ìwọ pé a máa ń sọ fúnra wa pé kẹ́lì má tó láárí ìyá lérè ìyá kẹ́lì má tó láárí ìyá àìbọ̀lẹ̀ oúnjẹ ọlọ́run ló bẹ̀rẹ̀ nínú ọgbà sílẹ̀ ìwọ náà wàá dún mi pé wọn bá tiẹ̀ ta lù ẹ́ wọn bá ta lù ẹ́ kò sùúrù mi rẹ kó dìbò mi rẹ ọlọrun gbọ lójú òun yẹn sànù wá òun ò ní a máa ń sọ fún ìmọ iye ìgbà pé ibi tí èèyàn bá ṣe sí ibẹ ní sí ìjọ ohun ìtọjú àwọn ọmọ wọn yóò ìtọjú wọn dáadáa o ìtọjú wọn o ẹrọ sá tó pé náà ọmọ ẹsẹ wà fún wọn ọwọ ọmọ rẹ ti jí sówó tiẹ tí ó ń dúẹ díẹ nílẹ ya nǹkan dúdú ni òun ìgbọràn fún wọn ó tiẹ̀ ti dá mọ̀ràn pé ẹbí ìrọ̀lẹ́ àdúgbò ẹbí ìrọ̀lẹ́ sọ́ra ikọ́ àbẹ̀rẹ̀ náà a ti ń sọ fún yín pé ilé ayé ilé ogun ni ìbò pìtìmẹ́tì ilé ayé ọlọ́run ní owó tá a ní ọmọ tá a bí ìyàwó tá a fi sí ọkọ tọ́fẹ́ wa pìtìmẹ́tì ilé ọjọ́ ká sọ̀ra fún wọn pẹ̀lú pé ọba tó bá yín yẹ o mo tó lè ká tó sọ̀ra fún àwọn ìyàwó èèyàn bí kí láwọn àfisọ́ra fún wọn àwọn ọ̀gbọ̀n látọ̀lọ̀ ètò ìmọ̀ yóò mọ̀ yílẹ̀ wáyé ní ìrora rẹ ìrora kù ìfẹ́ la fi ọ ta ní ọmọ ìgbò mọ́mọ́ lé ìrora jẹ́ mọ́mọ́ lé wàhálà tàà ní wàhálà tàà rẹ ní kọ́ra tó dàbẹ́ kò sí ilé iṣẹ́ wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08054 27 61 37 080 54 27 61 37 at
1: òkè ìṣòro rẹ̀ ó di pẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni Ìtẹ́lẹ́jẹ́lá alias Bàbá Yísá wà ní nọmba 41 Ogun Bí Street ìdímù láti ìdímù ẹgbẹ́ ọ̀kadà tàbí kẹ̀kẹ́ rúwá. Ẹ sọ wípé nọmba 41 Ogun Bí Street lẹ́nu ọlọ́dọ̀ Bàbá Yísá tàbí kẹ́pẹ́ wọ́n sórí àwọn nọmba wọ̀nyí 08054276137 tàbí 08181713350 àti 08139682421. Bàbá Yísá ọlọ́run ti gbà fún yín kò ní kọ̀ fún yín o.
0: Mo promise ni pe gbogbo owo to le ma se ninu abo ara ami gbemi $50,000 lọwọ ni eyi gan fun ara wa e bo si ori gbogbo bo se je pa lawon kan to je pe awon mo nsa mo to ba mo wa awon lo gbe wa lo awon lo gbe bi risi ta se di kole be na la to ni awon mo so to je pe mo fi ale nda kan kan pe o n to fi wa se sabadi àwọn nínú ìtàgé sí ayé àwọn àfitáwọn bá kú àwọn náà tó fi ara wọn lẹ tí òde ilé yìí mo fẹ pé ọlọrun jẹ kan nínú àwọn èèyàn yìí òun náà àánú yín táwa ń ṣe náà lọlọrun irun bí àwa láàánú dìde sáyà náà òun náà àti lè dáwọ lẹ ẹnlẹ lọ wọn fi ìgbàlá yín bá ọlá ọlá lè tó bò ọdún tó ní bíi ti fẹ́ wọn bá wa sọrọ yín sọrọ. 54 27 61 37 080 54 27 6137 at 081 39 68 24 21 081 39 68 24 21 àti 081 81 71 33 50 081 81 71 33 50 081 48 25 60 32 081 48 25 60 32 àìsàn yìí ṣe ní kò ní ṣe ní náà kópa ara kókókókó ara wọn máa lé o ojúgbà kan náà.
1: Kì í dùn ọ́pọ̀ sókè báyìí náà lọ́bẹ̀ oge ẹ ti mọ̀ pé tá a bá ti mú bàbá wá wọ́n mọ̀ tún pẹpẹ rẹ̀ dálẹ̀ ni àdúpẹ́ Fẹ́mi Ògúnyẹmí rèé o ẹni tí gbogbo ayé ń pè ní olóògbúrú ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú ẹ fẹ́ ká koríkì ìdílé yín bí ayẹyẹ yín ọjọ́ òbí ni ìgbéyàwó ni àbí ohun gbogbo tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ fẹ́ ká koríkì yín àbẹ́ ẹ fẹ́ ká báyẹn ṣe jíngù ẹ pè mí náà sórí 0033 70 37 28 títí ọjọ́ mẹ́jọ ẹ kú ìkàlẹ̀.

0: Bond FM 92.9 ẹ bá wojú ago yẹn rí pé gẹ́gẹ́ báyìí ni ago mẹ́sàn-án lù ní báyìí a máa kọjá lọ sórí ètò àìtó yín tẹ́síkà tó nafs àfọ̀mọ́ ẹ̀mí ibi tá ti pàdé ṣéèkì wa dìkúlá ìṣàfí tó máa tún pẹ́ẹ̀rẹ̀pẹ́ẹ̀rẹ̀ láti inú alukurani alápọ́nlé àti àdìtà nọ́bì wa mọ̀ọ́mọ̀ lórí bí a ṣe lè ṣàfọ̀mọ́ ẹ̀mí wa jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan láti gbádùn ètò tẹ́síkà tó nafs àfọ̀mọ́ ẹ̀mí fún ti alẹ́ tòní bismillah.
1: Salaamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Adupe fun Olorun ba o tun se ni ire ofa. Lati pade ni ori eto testi ati mass lebi. Eti je ti a farabalẹ lati keko lori bi a se le se afomo emi wa. Lati enu Sheikh Dikola Isafi. Abi Olorun ninu anu re ki o tubo se daadaa fun awon Sheikh wa ni ayé ati ni ẹgbẹ gbẹngẹ alkiyama.
2: Allahumma amin. Bẹ́ẹ̀na ni a ń tọ́ sí tọ àlékún ọrẹ fún àwọn onídọ̀ lóòtú tí ìṣẹ́ mọ́ṣáláṣí onírò gbódà àwọn ọlọ́ba ọlọ́ba tó máa lè fi ìṣẹ́ sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan. Orin tí wọ́n máa ń rí ní orí wọn iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ba yìí wọn ọba tí wọ́n fi dùn ún ní ayé ń dùn àti ìgbà ìgbẹ́jọ́ gbogbo àkìyámà àlàámọ̀ áánì nígbà ìgbẹ́jọ́ tí a farabalẹ̀ láti fi darapọ̀ mọ́ àwọn ṣèkọ̀ọ́ fọ́dọ̀ láti ṣe ìgbẹ́jọ́ láì ṣàfihàn.

الحمد لله الذي لا يوجز شيء والقادر على كل شيء، أحاط بمخلوقاته علما وقهر عزة وحكما، وأنشأ عباده من عدم ولا العدم، يسيرهم ثم يعيد من الحياة مرة أخرى، إن شاء بعثهم إن شاء بعثهم وإعادتهم، وصل وسلم على خير خلقه محمد المصطفى ورسوله المجتبى صاحب الشفاعة العظمى والمقام المحمود وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى الدين أما بعد. أقف اللهم أدا أقني أكسي أقدر أقول بقول الحمد لله رب العالمين. Obatle pe ko si kini kan to le kagaraba ni sunna jide oba lagba lati bu to ba fe oba ti ma nero ki gba gbogbo e de e to kere ni e to to gbe e da olorun ti be sunna jide imo na ba ro ki ka gbogbo e oba to se pe gbogbo awon eru e na nbe labe oba bi ọba olófin ọba eléto ọba ọjọgbọn ọba tó dá àwọn ẹdá ẹ nínú àìsí àgọmọnìyàn tí ọmọ ni ó tún padà sínú àìsí lẹyìn náà tọlọdún wá jẹ ọmọ ẹdá ẹ dìde fún sẹmí tuntun mi nígbàọba wo láti gbọn dìde nígbàọba wo dáìdá padà ọba ẹ náà ni ọba mùsùlùmí ọba tí ò ní ìpìlẹ̀ ẹ̀ka tó yóò ní òpin kọ̀ lára kò ní ẹka kò sẹ́ńtọ́ jọ nínú àwọn orúkọ rẹ̀ àásù ni nínú àwọn àròyìn rẹ̀ àásù ni nínú àwọn àṣẹ rẹ̀ àásù ni nínú fún ọlọ́ọ̀bá wa náà púpọ̀ ní ìbò fún ìbùkún fún ọlọ́ọ̀bá wa náà àwa ń tọrọ ìkẹ́ ìgẹ̀ orí àjẹjẹ tán fún ẹrú rẹ ni anábà muhammad ẹni ẹsà òjíṣẹ rẹ ẹgbẹgbẹ ní àríkẹ́mà ìpẹ gbogbogbò òun náà ló ní ààyè àpọ́nlé ààyè ẹyìn òun náà ló ní ìwọ ọlọ́run panikẹ banigẹ wọn anábì ọlọ́run tí wọn ìsìlọsíwájú anábanikan banigẹ wọn wọn ọmọlẹyìn anábanijọsùn wọn gbogbo àwọn ará ilé rẹ àwọn ìyàwó ẹ àwọn ọmọ rẹ pàlùwẹ́s gbogbo wọn gbogbo wa tẹ̀lé ìlànà àníṣẹ́sára lágbà tí ọlọ́run ti sọ di òjíṣẹ́ ọlọ́run títí yìí ọlọ́run fi tó fi gbogbo ilé ayé àti bẹ́ẹ̀ pàlùwẹ́s àwọn náà àwa náà tá à ń sọ̀rọ̀ lénìí à ń tá à ń gbọ́ lénìí ẹgbẹ́ ojú mùsùlùmí wà káàkiri ilé ayé ìyọlọ́run yóò sọ̀rọ̀ náà àwọn ọmọ wa ọmọdọ́mọ wa pàlùwẹ́s wọn àkì í kwábàkúrò àkwábọ̀ síbí ètò yìí ètò wa tíṣkátìmọ́s kúrò ní ṣọ́dúnṣùn ìṣẹ́ àfọ̀mẹ́yìn èyí tí adúbá sábà tó pé ní ọjọ́ òní lásìkò yìí náà ni a máa ń tẹ́tí gbọ́ àwọn ètò yìí eléyìí náà tún ní ètò míì tá a tún mú wá ṣèjúbọ wa lórí ìtẹ̀síwájú ní abẹ́ agbárin akọlé gbogbogbò tí a sì bẹ̀rẹ̀ tá a pè ní torí kùlẹ̀ ọ̀hra ọ̀nà àlìkíámà ibi tí à ń padà lọ ń gbàbá lólé ayé tán tí àwọn kan ti lọ láàrin wa ńbẹ́nu wọn àwọn tí wọ́n jù wá lọ ńbẹ́nu wọn àwọn tá a jọ ṣe dínlọ́jọ́ orí ńbẹ́nu wọn tá a jù lọ ńbẹ́nu wọn tí wọ́n sún wa pẹ́kí ìgbẹ́nu àti wọn jìnà sí wa kódà ń bẹ́nu àti ìpín fúnra wa náà lábí wọn ní ọ̀lárẹ̀ wọn wọn tó fi kú sàgbà wa àwa náà padà lọ ẹ̀rí torí pé fúnra náà bá wà lọ́kọjú sí ànábì sọ́sẹ́rà ní ọjọ́ kan kọ́ máa jẹ́ àrídájú
annabi an gugu musulmi inna sadu zumar ya tati wannan innaka mayitu wa innahu mayitu dalili ya annabi kunye tarabu gome da yukuna ukula wana fa innakum yawmal qiyamati inda rabbikum takhtasim inna baba wa kun yalojo gbende alikama ombenunu latanya lai jelayin bi te wa ma janwaju olohun te ma famara yin lo ah osorun lai da yo olohun yo lagbara ah mi osorun da olohun ah allah akbar ولكم انكم يوم القيامه عند ربكم تختصمون بيتي اما تنجا لايتي لو بادي يا جو كان اي في دالوجو وي الى يدا وان بين يا جوني اكون بين اسكوني وتي دولون في سواكو يجو اسكو كالكو بادي تو Allo. Allah ba yi onye ni awan ki pe ni gbogbo gba ni ko fun ani ile aye lo ko le se iku ore fun wa ko le se ku wa ni simi nsare ko je aje nde wa leyin ku ni rorun ko si fi wa wa ọgbà àdẹ́ra rẹ̀ ni ọjọ́ gbẹ̀ngàlì kíámà ọjọ́ tí ó sì òrùnlọ́wọ́ kan afọ́lọ́wọ́n bọ̀bọ̀ wọ́ ọjọ́ tó nìkan ò ní kápá rẹ̀ afọ́lọ́wọ́n bá yọba nìkan ṣoṣo tí àwọn gbàgbé gẹ́gẹ́ bí àkọlé àwọn ìdàgbàsókè ẹ̀mí òun náà ni kí ni máa ń pa àlè kíámà ọmọ ọrọ ẹmí ọmọ nìyà àṣílẹ ayé ìkọlùpù ìrìn àjò ẹrì ní abẹrẹ lọwọ fa kókó kayọ pé àmìyàtò làkìrà fún ìdásọwò orílẹ ìsìlámì pàtàkì alikíámà inú òun sì ti islam níbo ni islam fi alikíámà sí òun náà ni à ń ṣàlàyé lọ ó sì pàtàkì sí níwájú sí ní ọ̀sẹ̀ tó lọ òun náà ni ẹnkáru lè ka kùfàr àwọn lè káfìrí ìbílẹ̀ àkìrà náà ṣe òun mi ádámì dára kí n lè kí n ti lè ṣe wọn wà tààlà wọn tàkì dìrì yà sọ wàjẹ́lá òun náà ni ṣíṣe àtakò tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n ṣe àtakò àjíǹde lẹ́yìn ikú tí a ṣe àtakò alikíámà eléwàá rè ní tó bí òun náà ni àìmọ́mọ kíni rúngbọ ọlọ́run kíni ìpèbú ọlọ́run tí bẹ́lábẹ́ ìgbé alikíámà kalẹ̀ yìí ló bí ẹnìkan ò ní ma èròǹgbọ ọlọ́run àti ìpìgbọ ọlọ́run lórí alikíámà kó wá takọ alikíámà ló fi wà nínú orígun ìgbàgbọ́ àmùsùlùmí mẹ́fà alimán bí yóò mìíràn àhìr ìnígbàgbọ́ sí ọjọ́ kan alimán bí yóò mìíràn kíámà ìnígbàgbọ́ sí ọjọ́ ìdúró síwájú ọlọ́ba rojọ́ alimán bilibas ìnígbàgbọ́ sí àjíǹde lẹ́yìn ikú àti gbogbo ọkọ̀ tí ń jẹ́ nínú ẹ̀sán mùsùlùmí torí pé alikíámà ó ní àwọn àsùnmá ẹ̀dá àwọn orúkọ oríṣiríṣi tí a máa bá pàdé nínú àlùkwánì kẹrẹ ní ìbámu bọjọ náà ṣe rí àwọn àdámọ ọjọ náà
atama sele ojo na no gugbe gugbe uneni alayatil akhira the last life isemi igbe isemi la ilai ulubu mukhalada ima beno gbere Allah akbar abu olon kono ba alikola ki o je ka ni igbagbo to to to ye lori isemi kan ye ko si to asona olubo la se gbole aye re ta fi bọlọrun ba pade pelu julere ta fi ni okan rere okan mimọ to pe alikama ni wa je wa loguju ti la yo fe yo fele ki fun ye lemi wa ni di fi el gbata ba wa gbo wa ni ose to lo a ri pe suratul qaf suratul qaf una ni awon aya re na la kagbe lati aya koko sibi aya eleka won ni sura yi una ni akagbe yi Quran chapter 50 verse 1 to 5 una la salaye bo so fi esale ke amore le awa sadu kudura ma Allah inu bizilal al-Quran inu la ya al-Quran do se o wa so fa mbe pe in alladhi ya'ish bila akidatin ila akhra ore lori ma gbo me de ati ba nbe le aye okun ni obere ni olori talaka ni olori ni omaleyin ni eri ilmu ni alai makani ti wa nse mi lori ile aye bila akidati ila akhira tawawo igbagbo nipa ojo kan yi ko wa si igbese aye kudimeru kudi ojo kan yi kudimeru ojo wa wi bo no si lo le aye o dabi omo niyan awon made omo suku ti won lo le iwe ti won di oro idanwo ti won di meru kudoro dawo meru a ri pe a ti bo tan ru eni be lojo dawo wahala ni akusu wahala ni o ba fi man so ba yi pe ojo ni ajoko la ma re kana o le n ba dami siwaju yo tele tutu àpọn mi lẹ dóògbẹ ni owó yorùbá lélẹ yìí pé èèyàn múra lẹ di àlìkíámà ni ilé ayé ìsìlá àti múra di àlìkíámà tá a bá ti kùnà ilé ayé lórí àlìkíámà á kùnà lọrùn àwọn nǹkan tí ìwà jẹ káka àlìkíámà kún lọrọ kíkà wà àwọn nǹkan tí ìjẹ kí a ka ìpàdé ọlọrun ọba kún iná ni ń bẹ nílé ayé ayòyò yìí nílé ayé ìdàǹdà mo fẹ́ dà mo fẹ́ dà mo fẹ́ dà Allah akbar iná wo sura táwọn àfáà máa ké fún wa tí wọ́n pè ní suratu takasur suratu takasur sura pé mo fẹ́ ní pọ̀ mo fẹ́ ní pọ̀ ẹ̀rí tí a bá wò Quran chapter 102 ọlọ́ni alihakum ọlọ́ni ó ti kó báyìí ó ti kó ìgbàgbé báyìí
eyan ma de yan ataka so mo fe po ni nka mo fe po ni ma mo fe po ni owo mo fe po ni dukia mo fe po ni agbara mo fe po ni ola mo fe po ni alhaakum oti ko airoju bayi oti ko igbagbera bayi hatta zunudun qabr tite fin wosare tobo mi nbe mo fe po na lamba lo iku ade uri be na iku bawa tita fi wan wosare kala so batalam ah olon le embu amma te ba di wa ba wo olon lori mo fe po to ko to je ba yin te de ru alike amma te di dada embu amma thumma kala so batalam le bana se ale embu amma e ma ru gbe yin se ru lori o kala la utalamuna ilma al yaqin nigba ti e ma ma ta nso ni ma ma daju ti e ri a ri daju n ta nso fun yi n ta nso mu ta e ka kun yi ta e gbagbo yi ti e mi ti o mi nitori e olori latara wunna ni jehi o ni pe nigba ti e ba n fi oju ri na jehi ina laju ku inati joni deru nbe ba ri fentete bayi sa wi fun yin sa so fun yin thumma tarawunaha olale bana eri bayi se eri na isoju tori aigbagbo yin tori ile aye to gbe yin lo eri eri mali yeki ni ari daju patapada summa lasaluna yawma idin anin na'im to adi alikama gbogbo gbadun te gbadun laye labi le rin pare e je gbogbo gbadun te gbadun woni atta maul bard ti mo omi tutu ta mu ta fere nbe lo ba bi alere ni abẹ sura yi awọn afọ ni tafsir wọn sọ idan kan wọn alabẹ wọn ni jọ kan anabi ji sallallahu alaihi wasallam lẹẹni ti o jẹ kò sí nǹkan kan létò lè jẹ bẹẹ lọgọrọ asàbẹ náà ji tí o sì ní wọn jẹ ni agaga àwọn ọmọ tí wọn ga nínú asàbẹ abubakar wa umar ibi allah ta'ala ni huma wani jemi sahabatul kira ani wa jade len tin wa nti o je ki ni o do awon ti won je o ma leyin o pade abakir o pade umar bala wa na wa nti won o je ki annabi muhammad an sura fun wa yi aswaju awa musun to gbo ba so fun olohun pe olohun mo fe gogo re le di goolu ko di oro yo di láti kẹ́kọ̀ọ́ látara rẹ̀ ntánpẹ́ ni zod ìrì ayéṣá ntánpẹ́ ni atahamud ìní àgbàmọ́ra làkọ́dé kánà làkún fírọ́sù oníláhì oṣùwàtún asanàtún ìmàn kánà ìdí olóòlì ọmọlẹ̀ àkàrà wàdàkọ̀rọ̀ ọlọ́ kẹfìrà ló ń bẹ fún látara òṣìṣẹ́ ọlọ́ àríkọ́sẹ̀ àríkọ́sẹ̀ kan súnmọ́ kan ní wàá pàdé lójú ọ̀nà náà wàá lọ sí ilé sàbẹ̀ kan mo ní sàbẹ̀ yẹn ó sà wá nǹkan tí wọ́n jẹ fún ẹjẹun tán ọlọ́run wàá sọ sóra ìkàlẹ̀ tó wàá sọ wípé ẹ̀sùn àlùmọ́nà yóò máa ibi ẹni náà yìí oúnjẹ tẹ́ jẹ́ iná ìgbádùn tẹ́ gbádùn yìí ọlọ́run ilé ìlọ́jọ́ gbé dàkẹ́ àwọn ọlọ́run ilé ìlọ́jọ́ gbé ndí àlekí gbogbo nta gbadun laye oúnjẹ ni
ọlá ni gbogbo ẹ ṣùgbọ́n ẹ ń bá lo tiẹ̀ láti fi tọ́lọ̀ ọba lọ́rùn àárísì tọ́tọ́ tó yẹ ìbéèrè tí a fún yẹ lórí gbẹdàlìkà ni wọ́n sọ pé ìlẹ́lẹ́dẹ̀ yàyẹ ṣùgbọ́n ilẹ̀ akéèdà tí èmi làákàrà gbogbo ẹni kẹjọ bá ń sẹ̀mí tí ó ṣe ìgbàgbọ́ àlìkà àwọn ìgbésẹ̀ ayé rẹ̀ yàyẹ ṣùgbọ́n àdábì náà ṣe ó ń sẹ̀mí nínú ìyá ọkàn ó ń sẹ̀mí nínú ìyá ẹ̀mí ìdààmú ẹ̀mí kò ní lálàáfíà nínú ẹ̀mí dẹ́gbẹ́ tu máa nínà ìfọkànbalẹ̀ ráhà náà sì yẹ ìsinmi ẹ̀mí kò ní ní kó dẹ̀bi bá ń dẹ́ ńta tó ń sara ńta ìdààmú ẹ̀mí ọmọ bẹ fún nkú ọ̀rọ̀ ìgbàgbọ́ nínú àlìkẹ́ àmọ́ ẹsẹ̀ kékeré nínú ìgbésẹ̀ ayọ́mọ nìyà kéèsì gbàgbọ́ eré fi o kéèsì gbàgbọ́ tí ò nítumọ̀ o ìdàndá ìgbàgbọ́ tó ní àlàyé là ń sọ o.

lọ́wọ́ wọ́n náà jẹ̀zẹ̀ onímọ̀kílà ń pè ní ẹ̀sán tọ́lọ́ máa ń sàn tí ó sàn àwọn jẹ́ àwọn èèyàn àwọn iṣẹ́ tí kálukú ṣe láyè sẹ́sàn rí ni àbẹ́sàn bú ní mọ̀kílà jẹ́ ẹ̀sán gbogbo àwọn nǹkan wọ̀nyí inú mọ́ ń bẹ lára àwọn mùsùlùmí àwọn mùmìdágbà náà bá gbọ́ tí ìṣe wọn fi máa ń yàtọ̀ ní àárín àwọn èèyàn bí wọn bá wà nínú ẹbí àyàtọ̀ tí wọn bá wà nínú ẹbí wọn wà nínú ẹgbẹ́ àyàtọ̀ tí wọn bá wà ládùúgbò àyàtọ̀ tí wọn bá wà níbi iṣẹ́ wọn àyàtọ̀ torí ohun tó lékè lẹ́nu wọn ni bó lálẹ́ àmọ́ ó sì dáa. Wọ́n láàyè wà ọmọ ẹ̀lẹ́kọ́ wọ́n lu ẹni bẹ́ẹ̀ kò ní ma kí ni tí jẹ́ pààrọ̀ filayat lórí àwọn nǹkan tí a ń bá yí láyé kí ni ọlọ́ọ̀bọ̀ fi pààrọ̀ fún àwọn ìtọ́ bá jẹ́ ìnira tọ́mọ ní àbá yí láyé kí ni pààrọ̀ fún lálẹ́kìámà ẹni tí ò bá ní ìgbàgbọ́ àlẹ́kìámà kò ní ma rírí àwọn nǹkan wọ̀nyí. Ilẹ́fìrí ní ọ̀pọ̀lọpọ̀ ayanu alukwani kẹrin tọ́lọ́ ń sọ aburú tí ń bẹ́ ń bi àwọn tí ò ní gbẹ̀kẹ̀lé nípa àlẹ́kìámà fọ́pẹ̀rẹ̀ tí a bá wo sura tó fòrò kọ́ ni wọ́n ṣe twenty five tá a wá wo. Aya 21 ẹgbọn tọrọ ọba mi sọ ọlọniwa kọọlẹ lẹbi nana ẹrẹju nana kọ ana ọlọna ti o sagbe le pàwọn tiẹ báwọ ọlọrun bá pàdé tí a bá kú tán wọn sagbe le ẹ kò sí lọkàn wọn bájì dèbẹlẹ yìí kú ẹ wọn mọ sọ pé. Lọ́wọ́lá òǹzìlá ilé náà lè máa láìka tọ́ ẹ pé ọlọ́run bá lè sọ màláìka fún wa ní ká máa rí àmàlẹ́kọ̀ ọlọ́ba báyìí tí ànábì ní wọ́n rán sí òun àwọn kẹfìrí mákàrún wọ́n bèèrè káàrí màláìka ká tó ń gbà nábì gbọ́. Àwọn ará rọ́bà náà tàbí ká jẹ́ eré ọlọ́ba wa gangan sójú báyìí ọba tó ń rẹ ànábì ń sẹ́ tó ń rẹ mọ́ tá a bá rí ọlọ́run tá a rí màlẹ́kà nígbà ẹ gbọ́ ọlọ́run làkọ́sítákì bá rú fi àwọn fòsí hin ọlọ́run náà ṣe gbéraga nínú ẹ̀mí wọn wàá tọ̀ ó tó wà nǹkẹ́ bí ra wọ́n sì kọjá àlà bí kọjá àlà tó ga ọlọ́run yọ ọmọ yàrá ọlọ́run màlẹ́kà àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ bí wọ́n fẹ́ rí màlẹ́kà ọlọ́run jọjọ́ bá fojú kan màlẹ́kà àwọn lábùṣíra yóò mẹ́lẹ̀ lè méjìlẹ̀ ní ọlọ́ni kò sí ìdùnná kò sí ròdùnnú lọ́jọ́ fún wọn torí pé pòkì ni wọn ìyọ́ sí wọn màlẹ́kà ìyàní gbọ́dọ̀ wọn ní ṣúrátù ìṣọ́ra ní ayẹlẹ́ kẹwàá. Quran chapter 17 ọlọ́ni wọn lẹ́dínlẹ́ láàyò mìínú náà bẹ́ẹ̀ láàkúrà ọlọ́ni lẹ́rìí àwọn tó ṣe yí pé wọn nígbàgbọ́ sí àlẹ́kìámà àdánaláhùn àbábáni àlìmá ọlọ́ni láti palẹ́ sí lẹ́dẹ̀ wọn yẹlẹ́ta ẹ̀rọ àti onígbàgbọ́ sí àlẹ́kìámà àti palẹ́ sí lẹ́dẹ̀ wọn yẹlẹ́ta ẹ̀rọ. Bátúkù ń bẹ̀rẹ̀ tádúró owó ṣúrádù ìnájì ní àyà 27 Quran chapter 53 verse 27 ọlọ́ni náà lẹ́dí náà láàyò níbilẹ̀ àkírà ọlọ́ni náà tí ò nígbàgbọ́ sí àlìkí àmàṣẹ́ lọ́sà múnà lọ́mọlá ìkàtà tẹ̀sìmẹ́tàlẹ̀ òǹfà wọ́n máa ń pe àmàlẹ́kà ní ọmọbìnrin ọlọ́run.

kuffar makka no dan be wakan oron wa ma lahum bihi min ilmin oron wa nimakaka ni pantan so yi iyatabiuna ila lanna oron wa talin kaka ju abalo agbari kusaida ju kono do wa ila lanna la yugini al haqq shay'a baina sinni abala sawli fi maududu faarit olon ya nabi gbe ku lo do ru won amma tawalla zikrina gbugbu eni kene to ko ti ku sina ti awo olon bo ba se pati walam yurid illa al hayat ad dunya ti o sin kankan tin bele mejo ale jo aye ni kan lo awon ti aye to se to to de won logun ju ale ka ma lo on ba won rin ala ku ba ni won je won ko be dalika mablagu min al ilm odani dalika mablagu min al ilm olonu won ni mo ju yana lo ti an manan won man kan mi jora ri lo in rabbaka wa alam ma dalla sabilihi wa alam biman ihtada subhanallahi allah unna ni oba to se pe omo ta lo sonu ku lu jo na re o mo si mata lo mana olowo ni walillahi ma fi samawati wa ma fi al-ard wudi manu samati lo ndon ni yajal ladina asau bima amilu mo san awon eni bi lesa se won wa yuzi alladina asanu bil usna mo se san awon ose lesa dada wọ́n ní gbogbo ẹni tí ọba gbàlè kí a máa gbọ́ kò ní mọ́kí là ń pilẹ̀ san kí ni jẹ́ san kí ni jẹ́ láàdá kí ni jẹ́ yà bá sì máa rí lọ́nà nínú àwọn ayé oṣiríṣi inú alùpùpù alìkẹrẹ nínú ọ̀rọ̀ alìkẹ́ àmà tí a bá tó wọnú ṣọ́tùmù mi nù ní àyà 74. Olonni wa alladhina la yu'minu bil akhirah anisrati lanakibu olon ati ogbalike ama gbo lojo gbande alike ama won ni koja labia lori afara sirati usbuni basmari onani dosi se awon aye ni alukwari kere ọdún sọrọ alikẹ àwọn fún wa báyọ̀ sùràtù nàmùlì ọlọ́sọ mẹ́nà Quran chapter 27 tàbáwá yẹlẹ kẹrin ọlọ́nà lẹ́dínà láàyè òmìnàbìlẹ̀ àkírà ọlọ́nà àti ọgbà alikẹ àmà gbọ́ sayyana lahum ama lahum olon la sise won lo so fun fa hum ya mahun wateri sinu baje ulaka alladhina lahum sul adhab olon la ina nani ya buru ya toda wa hum fil akhirati hum al akhsarun ama nas in baje alike ama awon ade ni ofu na de ni egbe eri olon san so ati o gbalike ama gbo àti ọgbàlìkẹ́ àmà gbọ́ àti ọ̀sàgbé láti gbọ́nà bá padì torídé lẹ́yìn wọ́n lè mùsùlùmá gbọ́dọ̀ mọ̀ wọ́n fi láyé àti ilé ayé tá à ń wà nú ẹ̀ yìí ìsẹ̀mí tá à ń se lọ́wọ́ yìí èmi àti ẹ̀ ọ̀nbẹ́ǹbẹ́ mọ̀ wá àwọn ìṣẹ̀lẹ̀ oṣìṣì tá a máa bá padì ìdàmú ẹ̀wẹ̀ a bá ohun ìdùnnú pàdé ìgbà mí ẹwẹ a bá ohun ìbànújẹ pàdé wọn wọn pìlà art wọn ní bẹ ilé ayé àwọn àdánwò oríṣiríṣi ọlọ́ọ̀bá fi ìlera abẹsàdáwò fún wa a fi àìrínà abẹsàdáwò fún wa ìgbà mi ń bẹ afi ọmọ sàdánwò fẹlẹ mi ìgbà mi ń bẹ ọkùnrin ní afi aya sàdánwò fún ìgbà mi ń bẹ
obini afi oko sadawo fun igba mi nbe omo ni afi obi sadawo fun igba mi nbe obini afi sadawo fun igba mi nbe egbon ni afi aburu sadawo fun igba mi nbe aburu ni afi egbon sadawo fun igba mi nbe olowo ni afi talaka sadawo fun igba mi nbe talaka ni aburu sadawo fun igba mi nbe olori ni afi omode sadawo fun gba mi nbe omode ni afi awon olori sadawo fun gbogbo eleyi la n pe ni ibtilaat filayati duniya awon adawo ile aye ti o si gbodo ba musulmi lojiji turku ile aye ta wa yi daru amal wa imtihan ile aye ise ile aye adawo ni amari bí ọ̀pọ̀lọpọ̀ ayé nínú alukọ́ni kẹrin tọ́lọ́ ò jẹ́ kí ọ̀rọ̀ àdáwò kó jẹ́ ẹni tó pa ń fa mùsùlùmí fàpẹrẹ nínú súratù bákọ́lá kọ́sọ̀ tàtù ayé 155 sí 157 olóní wàlá ẹ̀nà búrúwá nẹ́kùn bí ṣe lẹ́lẹ́ káwófì wà ní júwà olóla máa dáyín wò ó pẹ̀lú nkankanu tó ń bọ̀ yí minale khawf inú ẹni bẹ̀rù a fi bẹ̀rù sàdáwò fún yín wálé ju a fi ebi pípa a fi sàdáwò fún yín wọnà sínmẹ̀lẹ̀ àmúwàl a fi ìdínkù mọ́rọ̀ a fi sàdáwò fún yín wálé anfus a fi ìdínkù mọ́ ẹ̀mí a fi sàdáwò fún yín wà samarat a fi nke eleso gẹbi agbẹ a fi sadawo fun oloko ọlọni ọba ṣere sọ biri ire anabi sọsọla ẹni ọba le ṣe sùúrù lórí ntaba sadawo fun àwọn nkan wọnyi fún ẹgbẹ ẹni rodunu kílábì ọmọ àpò ṣe sùúrù ẹlẹdìnnà yìí sọọba ti mú sí ibà àtòkò ńgbà àdàwò bá kàn wọn gbára. Wọ́n sọ fún pé ọmọ ẹ kú ìyàwó ẹ jáde láyé ọkọ ẹ jáde láyé ilé rẹ jóná dúkìá rẹ sọnù wọ́n jí mọ́tò ẹ lọ àti bẹ́ẹ̀ lọ kọ́ọ̀dù wọ́n sọ pé iná lílàhì wà iná ilé ìrọ̀ jẹ́ ọ̀dọ́ náà láti wá bẹ́ẹ̀ lọ padà sí ètí ìtọ́sùn máa lọ yìí ìta pàdánù ẹ ọdún náà lónìí àwa ta sẹ́kù náà lónìí. Ọlọ́ni ula ika atababaru igbesaye bẹnu gbesaye wọn alẹ́nsọ̀lá wa tún mi rọ̀bì hin àwọn náà ni àdó àwọn ọlọ́n ike àwọn ọlọ́n yóò máa jẹ́ tìrú wọn wọ́rọ́ àmà àti àná àwọn ọlọ́n wọ ula ika homilimotadun irú àwọn tá à ń sọ yìí náà ni wọ́n mọ̀nà. Torí pé ọlọ́run máa fi àdáwò sí àfọmọ́fọ́mọ́ nìyẹn ni. Àgàfọ́ àwọn tí ń bá gbọ́ náà bá gbọ́. Fàpẹ́rẹ́ tá a máa wọ sọ́dọ̀ Ankabut. A rí ń bẹ̀ ní àwọn àyà àkọ́kọ́ ìrìn súra yìí láti àkọ́kọ́ bí ayẹlẹ tí ìdíbi ayẹlẹ kẹta Quran chapter 29. Ọlọ́ni alif lam mim. Àṣìbá náà sùn ọlọ́nà àbáwò yẹn ń rò ayé tìrakú bá fi wọ́n lẹ̀ ayé kú lú àmẹ́ ńlẹ̀ tí wọ́n tó pa àwọn gbọ́dọ̀ bá gbọ́ wà hùn láì bùtánu táwọn àfihàn ní láì dánwò. Ìyàwó ní má ni nánú mùmínú mùmínú àwa ọlọ́nà ọ̀rọ̀ ìgbàgbé sọ̀rọ̀ ẹnu sáàfihàn lẹ̀ láì dánwò ni. Ọlọ́ni ọlọ́kọ̀dún fàtánà lẹ́bí iná mi ń kọ́ bìlẹ̀ yẹn àwọn onígbàgbọ́ bí irú wọn tí wọ́n síwájú wọn adáwọn náà wò adáwọn wò. Fàlàyà máa ń nà wọ́n lẹ́bí iná sọ́dá kú bí láti máa wọlé ní òdodo nígbàgbọ́ wọn. Fàlàyà máa ń nálẹ̀ káàdì bí ń bẹ̀rẹ̀ sọ́dá kú àwọn olùkúrọ́. Wọ́n wá ń sọ yí pé
ara nti ma mu ro yan lohun oni kan ma nipa le kiyama woni ro eni be ti o ba si pe ile aye ta wa yi ku ma won kan wa yi woni la yakwa ala muwajahati hadhihi muwaqif wa hadhihi mutla'at woni koni lagbara lati koju awon isele yi woni lagbara lati koju awon adanwo nigba ti ban de tori pe ti o ba de le si isegbe ile pe olodum mo ku mo pali ki a mo nbe eso nbe fun kunsi dada ati dada ta ba se bẹ́ẹ̀ni ni ya ń bẹ́ fún oníbàjẹ́ torí díẹ̀ ẹ̀rọ ẹ̀bá wá jẹ́ mú mi ní torí gbàgbọ́ àlìkíámà wọ́n ni wọ́n máa se àwọn nǹkan yìí wọ́n fi nọ́ọ̀sì rọ̀jẹ́ àkìrà ẹ̀rí wọ́n tẹ̀wọ́ àbùhà lèmùsí wọ́n ikọ́ àbùhà lèmùsí wọ́n ní ìlú ẹni bẹ́ẹ̀ yóò máa wà lẹ́mìí àgbélé pé ẹ̀sán rere ń bẹ fún ṣe rere agbélé pé ìyá ń bẹ fún ṣebi ìlà tọgbà wájú ìlà tí ó máa wà lẹ́mìí ẹ̀ pé gbogbo tá à ń sọ yìí òun fún ojú rẹ ọlọ́run ni wàtàtà lọ ìlà rẹ̀dọ́ ó sì fi ń wá ìyọnu ọlọ́run bá ní fìdáríkà láàlámì áàkà ní àgbáyé míì tá à ń sọ rẹ̀ Alẹ́bí látẹ̀dí òfin ṣòdíra tó yìí wọ́n lákẹ̀bẹ̀rẹ̀ tó yìí. Ní àgbáyé dá ń sọ yìí kí nǹkan kìí sọnù. Nǹkan kìí sọnù ní nǹkan síláyé lọ. A ní sáwátì nǹkan kan nínú ìṣẹ̀lẹ̀ láyé. Wọ́n ní ṣòdíra. Nǹkan náà kéré ni àwọn kẹ̀bẹ̀rẹ̀. Àbíkan náà tóbi ni gbogbo ẹ̀ ló létò. Gbogbo ẹ̀ ló lẹ́sàn. Eléyìí ara pàtàkì àlìkíámà ni. Fọ́wà mùsùlùmí. Kò sí tó gbé o. Dáadáa tá a ṣíláyé ò gbé. Abúrú tá a ṣíláyé ò gbé. Fún àpẹẹrẹ, ẹja wo sọ́ọ̀tù Kaf. Ká gbọ́ ohun tí ọlọ́run bọ́ba wọ́ àṣọ. Kọ́ńtà chapter 18. Ní. Verse 49. Ọlọ́run ju àlìkíámà fún wa ń bẹ̀ ìrẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi gbọ́ ìjú àlìkíámà tí ọlọ́run bá ju fún wa ń bẹ̀. Ọlọ́run ní wọ́n rí àlìkítàbù tó bá di àlìkíámà. Ìwéṣẹ́ kálukú agbèsè níwájú lágbájá ọmọ alágbájá ìwéṣẹ́ rẹ̀ rèé. Kamadu ọmọdàkásẹ́gbè ìwéṣẹ́ rẹ̀ rèé. Ọlọ́ní pàtàkì lémújírì mi wọ́n wá rí àwọn aláìgbọràn láyé àpòkí àwọn ọ̀daràn èèyàn àwọn ẹlẹ́bùn àwọn kẹfẹ́rí àwọn apààyàn àwọn olè. Àwọn ajínigbé gbogbo wa bí àwọn gbogbo ajọ wa bí oníṣìná sẹ́yìn sẹ́yìn bórabóra jóra jóra ọlọ́nira níbi wa rí wọn ọjọ́ náà mùsùlùkín tí wọ́n máa bẹ̀rù ní máa fi sí ti ń bá mi wẹ̀ sẹ́wọ̀n mùsùlùkín wọ́n máa bẹ̀rù wọ́n máa páyà wọ́n máa pàráàrọ̀ ní máa fi sí ti ń bá mi wẹ̀ sẹ́wọ̀n. Wọ̀yẹ́ kú lóòrù wọ́n máa sọ pé yá wà yìí lágbàna ọmọ ṣe wà orí wa lẹ́nìí. Máa lè ha dalẹ̀kì dáàbẹ̀ irú tí a wọlé léyìí irú tí a ìmọ̀ wọlé léyìí láwùrọ̀ ọ̀dọ̀rọ̀. Sọ̀gẹ́ ìrátan wà láàkẹ́ bí ìrátan ìlà àṣọ ha tí ó ṣe nǹkan kan kù. Kíkiri ń dá ṣe dúdú ń dá ṣe kò ṣe nǹkan kan kù ẹ̀ lọ tọ́jú ẹ̀. Ilá àṣọ ha gbogbo ẹ̀dọ́ tọ́jú ẹ̀ ti mọ ìmúta yín sùkè ìdẹ́dá ṣe ní ọ̀nà àìtọ́ gbogbo ẹ̀dọ́ tọ́jú ẹ̀.
ti ma so ti wan sa to bo ta ba musibe Allah akbar ti me ni agberu ru ni no lo gbugbe lo wa olorun wa wajadu ma amilu hadira olorun wa ri ti won se nise to wa waju won bayi ti ri fetete wala yadhur rabbuka ahada gbono ba ri anabi osabu senkan kuni sabu senkan olorun ba ri anabi kuni sabu senkan igan se na ni won ri ye kabadu wonu shiadu dilala ti awon go pe zasuli ti mo wa ma bi mo wo ye tama wu aye lekeje sai lekejo olorun ni man ya'mal mithqala dharratin khayran yara man ya'mal mithqala dharratin sharran yara gbogbo ẹni kẹba ṣiṣẹ kó kéré bí ọmọ anágún yóò rí gbogbo ẹni bá ṣiṣẹ tó jẹsẹ rí yóò rí gbogbo ṣiṣẹ tẹsẹ burúkú kéré ọmọ anágún yóò rí ẹrí ọmọ ìyá mẹsìkọlẹ lẹrọrọ tí ń kẹrẹ ìyára ọmọ ìyá mẹsìkọlẹ lẹrọrọ tí ń ṣẹrọrọ ìyára ẹrí kò sí tó gbé iṣẹ rí ò gbé iṣẹ bí ò gbé kálukú ní ọkẹsàn sẹ rẹ ẹrí. In Suratul Najm, verse 53, that is Kadir from Betelena. But who? Ni Aya 36, 42. We don't know about so. Alani, awala minamba, dumavi sufi monsa, alansi kuti editi bomani ani, yoro ti nbenu taka ada mimma ta fun musa je npe muse se di ti di boyi ke ma ti nbenbe ni ninu awon imara ninu awon atoni sona wa ibrahim alladhi waffa ati ti nbenu taka ada ta fun anabi ibrahim anabi do pe ade won awon olohun ta se fun kini nbenbe ninu to nbe pe alla taziru wazratu wizra ukhra ẹnìkan ní bẹ́lómi gbé ẹ̀sán rẹ̀ ẹnìkan ní bẹ́nìkan gbé ẹ̀sán rẹ̀ ládàá kálukú ní ọgbẹ̀ tiẹ̀ ọkọ yóò gbé tiẹ̀ ọmọ yóò gbé tiẹ̀ ìyàwó yóò gbé tiẹ̀ bàbá yóò gbé tiẹ̀ àbúrò ẹ̀gbọ́n kálukú. Wọ́n á lẹ́sàlẹ̀ ń sá ni ẹ̀là máa sá á ọlọ́ni ò sí fọ́mọ nìyẹn lẹ́sàn àfi tó bá ṣe níṣẹ́ náà lè san tí ó gbà wọn náà sa ìrù sọfà yúrọ àní gbogbo sẹta tàlùkù bá ṣe yọ padà rè ìní àárí tìmọ náà rí tiẹ kò gbé fún ìmọ ìjìnlá o jẹsà àlẹ àwòfà lẹyìn náà àṣà kálukú ní ẹsàn sẹ ní ẹsàn pípé wọn náà ilá rọ bíkà límọ ń ta ha sinukú ọdọ náà bá rẹ iná ni gbogbo orin àjọ parí sí ní àjọ mọ́nìyàn yóò pa sọ́dọ̀ ọlọ́run ọba wa aláàgbà wọn na ilá rọ́bìkà lè mú ta ha ọlọ́dọ̀ náà bá inú pín in àjò rẹ mùsùlùmí tẹ́ ń gbọ́ wa gbọ́ dẹ̀sẹ̀ rìn bá sì máa rí lọ́nà bá a tún sọ́ àtúmọ̀ dáfẹ́ àyà 37. 38 Suratu Tuf aya 21 bẹ́ẹ̀ la máa rí pé kálukú pẹ̀lú jẹ kálukú ní ọkẹsàn ṣe rẹ àìjọ pin iṣẹ rẹ àníjọ pin iṣẹ ẹbí àníjọ pin gbogbo ilé ní ọmọ fún wa pé ọrọ àlìkẹ́ àmọ ẹsẹ nǹkan kékeré ẹnu ọmọ mi fúnfún yẹ o ó dàbí òun bàbá wa lẹ yorùbá wọ́n ní ọlọ́mọ́sọ́wá ní àdọ́rùn mòótọ́ ọlọ́mọ́sọ́wá ní àdọ́rùn mòótọ́ sọ́wọ́ àgbà ẹ̀rí inú sọ́tùlà ọ̀f ọlọ́nsọ àwọn ìtàkà fún wa ń bẹ̀ tó sì pàtàkì fáwọn mùsùlùmí ká máa ń ra létí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórèkórè
gbadalan su halike ama fuwa olowa je ama pe awon kan ma na ni won okan ma alijana ni won olowa so nbe oro to po ni eja wa ya 44 olani wanada aswabu li jannati aswabanna olon la wa mali janna o pe awon ma na jo gbe nda li kiyama ko lo so lo mali mo so lo mana won wa so fa won pe mo pe yin omo na an ko wa je na ma wa rabbuna haqqo awata je mali janna o adin to lo ba se fa pe baba lo le aye daada ta gbo olon gbo ta gba li kiyama gbo ta se rere ta kirun agbawe ayo saka ase daada asi abulaye asosokuso anekuni ajiye kuje amukunu awo kuwo gbogbo to pelu fi olodun to suwa won oyo nu so won sare jana fun wa awa ti ri o awa ti ko dudu ni fali wa jarkum ma wa da rabbukum haqa eina de wa jo mana ko do maja sinu won se ade won lo ba yin to se bu yin pe be ba ngba te gboran laye won fi aje yin so dodo ni abiro qalu ya o ma na wa so pe na ododo ni o bi la la wa wa anzan muwazzin bainahum alla natullahi ala zalimin ona ba leke ola won ni yo wa so pe ibi dedan lo ayo pe ki olu pepe ka ko pepe ko so pe ibi dedan lo igbo lo ko ma be fun awon alaigbagbo awon alabosi ere leni yesu du lan se bi lillahi awon ten du ju ona olohun laye nbi ya buguna iwa jan ti won fe kujo olohun lo ba to ti won da won eni olohun laamu wa hum bil akhirati kafiru ati won sa igbagbo si alikiyama titi lo wa waya 50 wa gbon to lohun so wanada ashabun nari ashab al janna aw ma na wa to ma al janna ana afidu alaina min al ma'i afẹ inu awon omi alijana temu omi tutu temu te ngbadun ebun amu nbe omi ma da kakunullahu te ba je fun alomi awon nkan mi to lohun se fun to pese fun yin te ngbadun pelu e awon ariziki awon rorun to lohun se fun e fa nbe kawon je janfani yayi po kolu omo alijana wa so ba pe inallaha te jo na ba allah ramahuma ala likafiri olowo ba se lewo bejeji e olohun se lewo fa kafiri fa jo gbagbo ni olohun alladhina takhadhu dinahum lahawan wa laiba awon ti an so esin won dire ti won mu esin won le laye nbi irin ni gbogbo oro esin ko si stressless ko si stressless kankan na esin won abere kan joga korin ka olohun وغرتنا حياه الدنيا ولبكنا الى اي اتوانجه فاليوم نني نساهم اقواتي نساهم اغبغي وان كما نسوا لقاء يومنا هذا ناس غبغوني ناس باوجوني تي وان كاكون انو ني كاكون ني بو سي كوجو ني كو لاي وان انو ني كاكون ني وما كانوا بآياتنا يجهدوا أتبع ستاكور وولون بيري صوت العرب قوان شفتا سري تباك بلاتي آية 43 سيدايا 51 إيري هون كان بي يتاكور وصو ناني وما لجنة وما نا إفرو ويرو láàrin ọmọ àlìjẹ́nà tó máa ná ibi tí àwọn kan ti wá mú dúdú ìdájọ́ lọ́nà gẹ́gbẹ́
adon baba wa olohun se wa ni adon mu to nigba ti ikaba mo ni safari ko sa wadin mo bayi awon ma je mele pe se se n tolorun se to si lade fun yin so pe be o pe ah o pe o yai po e je ka na je nu re tolorun se fun yin be je se gbogbo e omi tutu te mu yen ja nu mu nbe awon ko tolorun pe se fun yin te fi ngba ah wọ́n lọ́n se méjì ìléwọ̀ fún kẹfìrí o àwọn tí wọ́n ẹ̀sùn wọn léré láyé ń bí jẹ́sọ́dá wẹ́wà àwọn tí ìlú ilé ayé ọ̀tọ̀ wọn jẹ́ léni àníkà wọn kún àpà wọn tì mẹ́sì pọ̀rọ̀ àwọn ọlọ́run náà tì tó di eléyìí láwọn sọ pé ananiti court bẹ̀lẹ̀ àkírà wípé kí ẹ̀ nígbàgbọ́ sí àlìkí àmà rahmatun anu ni o wa ni'matun ebun ni o yahabu allahu liman yasha aw liman yastahiqu min ibadi ti oloba alika wala ma fun eni oba tosi inu awon eru re bi khilas al qalb pelu pe ti tosi yo ni mimo okan eri wa dhar al haq yusi yati wa ududu wa ragba eti nje ran ududu yo je ragba bi ruda ti wo na ma àwọn ìyẹn aná ìlọ máa ń se fún abẹ́ ọlọ́run bá wà kò sí wá ní ẹni òdodo ìwọ ọlọ́run fi òdodo hàn wá sì fi títẹ̀lé òdodo dúkọ́ rọrùn fún wa yẹ àmà irọ́ nírọ́ kò sì fi ìjìnà sírọ́ àti ìbàjẹ́ kò sì rọrùn fún wa abẹ́ ọlọ́run bá lékọ́lá gbogbo àwa tó ti pé ọlọ́run ti fi àsọ́nà ìsìláàmù yìí ọlọ́mọ yìí sọ̀rọ̀ kó bẹ̀ kò sí àlékún tọ́sọ́nà fún wa kò sí àlékún déédéé fún wa ìdúródéédéé fún wa wọn táwọn tó ń tọrọ fún náà tí a jára wa tí a jẹ ìkan tí a jẹ ọrẹ wa náà yálà dùn wa tá à ń tọrọ ìmọ̀lá fún ọlọmọṣẹ ìfọwọ́n náà mọ̀nà ìta tó dúró sí o àtẹnudúró tó ń tọ́ gbọ́ dáadáa kásán ládàá kẹwàá lọ́wọ́ dáadáa sọ́mọ́nà kan náà ṣẹ̀dá ńlá ìlà ìlà ńlá ẹ̀sùn bá tó gbó ilé.

Mais uma vez,

0: kúrò.
1: Bond FM 92.9 ẹ bá wojú aago yẹn rí pé gérégé báyìí náà ni aago mẹ́wàá alẹ́ lù ní báyìí jẹ́ ká máa kọjá lọ sórí ètò ẹ̀tọ́ yín kolak half hour ká tún gbóhun tí wọ́n ní fún wa fún ti àṣálẹ̀ tòní agbọ́dúnú.
2: Ẹ̀ka alẹ́ gbogbo ọmọ Nàìjíríà gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ mi fún ta lálẹ́. Ìjẹ́ ọlọ́run ọba mo kí ọ gẹ́gẹ́ bí ìṣe ní ọba kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ tán. Alágbára ńlá ọba tó ní gbogbo gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Àárín ìlú àlá ọba Kàràbìtì ọba tí gbé mi ga lójú ẹlẹ́gàn. Àwọn ọlọ́ba tí ń jagun tó gbé kì í jà mo kí ọ fún ta lẹ́yìn gẹ́gẹ́ bí ìṣe ìlú ìtọ́kọ àwọn ọba yẹn. Mo sì ṣèjọ ló ń lọ́kọ mi. Ẹ bá rí ìròyìn tó ń gbé lórí omi. Àwọn ìgbà ìgbà kan tí wọ́n fún mi. Ta wá lọ nínú tó ń lò fún ìròyìn ètò yìí. Tá ẹ fi láǹfààní tẹ̀ ń gbá ẹgbẹ́ mọ́bìnrin dùn. Òun náà ni àrùn tó lọ́n fi ṣẹ́rán. Nípa ìṣègùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé Kolak Apps Nigeria Limited. Iléeṣẹ́ wọn ìròyìn tó ń wọ̀ fún ètò ìtẹ́ fi láǹfààní tẹ̀ ń gbá. Ọlọ́jà gbàgbé ló bá kọ àwọn kògbò ìkọdé lágbára wa. Ẹja tètè lọ́wọ́ sí i ká lọ ṣàyẹ̀wò. Ọ̀rọ̀ gbọ́láyé náà wọ́n pẹ̀tù. Ètò yóò sì lára gbọ́láyé. Ètò tó ń sọ nípa bóun la ṣe lè ráyé gbé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ìmọ̀ rò pé bóun la ṣe kí la fẹ́ fi ráyé gbé. Mọ́mì.
3: Ó kẹ́ mú wa pẹ̀lú aṣojú ilé ẹ̀kọ́ Dominion University.

0: ń sọ nípa bóun la ṣe lè ráyé gbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́n rò pé bóun la ṣe kí la fẹ́ fi ráyé gbé lónìí iṣẹ́ ọwọ́ yín lónìí àwọn ọ̀ràn ráyé gbé fẹ́ràn yín lónìí náà bẹ́ẹ̀ bá ṣe dáadáa ọmọ yín ó gbà dáadáa lọ́la bẹ́ẹ̀ bá sì ṣe dàkejì àwọn òkú la ṣe ní ẹjá fìwà ráyé gbé ẹnu ìrọ̀rùn tí ó máa jáde lẹ́nu yìí kò lè fi ráyé gbé fáwọn ọmọ tiẹ̀ níbo là ń lọ lórí ètò fútọ̀ọ̀sẹ̀ yìí níbo là ń lọ kí ni wọ́n pè ní ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ yorùbá àti àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n gbàgbọ́ pé ṣẹ̀ṣẹ̀ ni oríṣiríṣi kọ̀ọ̀kan láwọn orí ìròyìn tí kò wá wá ti jáde tí ò ní àwọn ṣe lọ́sẹ̀ẹ́ àwọn ìdílé kan wà báyìí wọn gbọdọ̀ gbọdọ̀ kódà àwọn ìlú kan wà wọn gbọdọ̀ pọ̀jù lọ́wọ́ ti kí ni ọ̀rọ̀ tó ń bọ nípìnlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ìdáwòrán ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arákùnrin ìpè tí wọ́n ń pè ní abdullahi ọmọ bíbí ìpínlẹ̀ kwara ni níjọba àbílẹ̀ tí wọ́n ń pè ní àṣà gbogbo ẹ̀dá tó bá láǹfààní tó ń bọ lábẹ́ òun ẹ jẹ́ ká wá pè ká fi tẹ̀ torí pé ọgbọ́n ọlọ́gbọ́n wàá fi ṣọgbọ́n ká má bàa jásìkò tọ̀rọ̀ bàbá òkúndúró a máa sọ̀rọ̀ kan á ní bí o bá ti dójú agbó bí o bá ti ń kì ọ́ lórí kìlú bàbá rẹ torí ẹ̀ bá ti ń mú orí pè gbogbo tó wù kó o lè gbà láyé wọ́n mà jẹ́ ìwọ inú rẹ̀ bí i torí pé ẹ̀jẹ̀ ni ilé ẹ̀jẹ̀ ló wà lájẹ̀ ìwọ ẹ̀jẹ̀ ni ohun tí wọ́n bá ti pẹ̀lú ìwọ̀ ní pé kí ẹ̀yìn mọ̀ ṣe ibi wàhálà wá wà láyé tá a wà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayé òde òní láàrin ọ̀rọ̀ nínú ìrẹ́ báyìí.
1: ǹjẹ́ ń gbọ́ fọ́nrán wọn olúwayé kí n gbàṣọ ìdè ó jẹ́rìí sí ẹ ràgbọ́ lọ́wọ́ ọkùnláàkì kára gba yagiyagi ọ̀dà

0: bàbá mi pọ̀là sórí ètò tí a pàdé àràgbé láyé. Ọmọ gbàgbé pé iléeṣẹ́ Kòláàkì wà ní number one Kòláàk Bustor ní Ẹ̀yọ́ Road Àgbàdo Dàgbà nípínlẹ̀ Èkó lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ yìí tẹ ọlọ́mọ lókè òkun ní Amẹ́ríkà, New York. Ẹni àǹfààní lọ́wọ́lọ́wọ́ báyìí láti rán gbogbo gbòógì tó jáde iléeṣẹ́ Kòláàkì.
1: Pàápàá jùlọ àwọn tí ń wojú Ọlọ́run fún ọmọ bíbí. Ẹ̀yin tẹ́ ẹ̀ rọ́kọ fẹ́, tẹ́ ẹ̀ ríyàwó fẹ́. Àwọn nǹkan kan tó máa fà á, mo ti sọ́rí lórí ètò yìí nígbà kan. Ẹlòmíì ò ní rọ́mọ bí ọ̀rọ̀ rò pé kí ló fà á. Kò sí obìnrin láyè yìí torí tí wọ́n ń pè ní ìbálòpọ̀ ẹ̀yin a máa sọ bí nǹkan àṣírí lẹ́lẹ́dàá wa fi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ní ìdádúró mo forúkọ Ọlọ́run tọrọ fún yín. Láti alẹ́ ìlọ ọlẹ́ ayò sọ nínú yín. Ẹ̀yin tẹ́ ẹ wá bí rárá Ọlọ́run mọ̀ bẹ́ ọ̀. Pẹ̀lú agbára rẹ pẹ̀lú àánú tó fi dá yín àtọ̀run. Ọlọ́run ó bá mi sínú ayọ̀ fún yín ẹ̀yin ló dọwọ́ mi. Ẹ̀mí dàgbé ìjọ tó kọjá lórí àpáta tí ò nípa. Ọlọ́run ó ṣàánú yín ẹ̀yin ló bí akọ àbẹ́rọ ẹ̀ bá bu àbúrò láṣẹ Ọlọ́run elédùnmọ̀ rẹ̀ lọ́la àwọn tó wọn lẹ̀ àwọn tó lọ́run fayé fún. Ẹ̀yin tẹ́ ẹlẹ́fẹ́ wá tẹ̀ ń fẹnu ẹnu sọ ọ̀nà àlàáfíà ẹ̀ mọ́jọ́ jìyàn. Ayé la báṣẹ́ ayé la bówó wọ́n náwó lọ ká tó dé bá a bá tún lọ tún wọ́n tún máa náwó lọ òun ṣé ó sì máa ṣiṣẹ́ lọ. Wáyè àlàáfíà wáyè fúnra rẹ láti lè ní àlàáfíà tó péye. Gbogbo ẹ̀dá tó bá wọn fọta lẹ́yìn òun náà wọ́n fìgbà làdọ́là. Ẹ̀yin tẹ́ ẹ wá rí gbòógì lọ́dọ̀ wa bá a ṣe ní ẹ mọ́ lò ní ẹ mọ́ lò ó. Ohun tá a ní ẹ mọ́ jẹ ohun tá a ní ẹ mọ́ mú o. Ẹ tí a máa lo àwọn obìnrin ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ẹ sì ra gbòógì wa tẹ́ ẹ ti lò ó. Tóun tó sì ń ṣe yín nínú àgọ́ ara yín sì fi nílẹ̀ tó lọ kò ní padà wá mọ́ láṣẹ lódùmarè. Ẹ̀yin tẹ́ ẹ ti ra àwọn egbòogi wa tẹ́ ẹ ń lò lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní tí ìlú egbòogi débì kan. Tán bá ti lálàáfíà díẹ̀ wọ́n fẹ́ pátì. Àwọn oògùn tẹ́ ẹ rà nílé iṣẹ́ wa ẹ rí pé ẹ lò wọ́n tán ẹ sì ń lò wọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ pé kẹ́ ẹ máa lò wọ́n. Ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ ẹ ń fò ní dọ̀la bó bá dọ̀la yín lọ bó bá tún dọ̀la yín lọ. Ìwọ náà tètè dìde wúyà kó mọ lọ sí àgbàlá Kòláàkì Apps Limited. Nítorí pé ó ṣe àlàáfíà ara ẹni ó ṣe pàtàkì púpọ̀. Bí mo ṣe ń sọ fún ọ náà lálẹ́ yìí pé 08023093598. Ẹ̀yin alálàákàlà ẹlòmíì kó mọ̀ tí ì dojú ni bí egun bá ṣe ń le lóró ó mọ lé lójú ni. Ìwọ tó ní ìbálòpọ̀ lójú àlá ẹlòmíì ìgbẹ́ni ó mọ yìnbọn wọn lójú àlá. Ẹlòmíì ti ń rí lójú àlá ọmọ tó ń wá lójú ayé kò rí yóò bá ti lójú àlá yóò mọ pọn. Ó ti lọ́wọ́ jọ kan jàkán àwọn ogun tọ́lọ́run ò lè ṣe kò tí ì sí. Àwọn ṣe ń sọ pé ẹja súnmọ́dọ̀ àwọn tọ́lọ́run pè. Ẹ̀ka ni bàbá wa Kòláàkì International oníṣègùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé. Òun náà kàn sí iléeṣẹ́ Kòláàkì Ọlọ́run ó da Ọlọ́run òun náà sì gbé bá ọ pẹ́. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó ń lé ẹ rí i pé mo tẹnu wọn. Bẹ́ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ àwọn ìyá atílégún bí ẹnu ọ̀nà wọn báyìí wọ́n fàtẹ̀mọ́ nínú tí wọ́n fọwọ́ lórí nítorí pé eékún àgbà ẹni tó bá ní grandma grandpa ìwọ kàn sí iléeṣẹ́ Kòláàkì bí o bá débẹ̀ wọ́n ò ní ọwọ́ ìgbógun.
0: A kì í rìn jìnlẹ̀ nípa àwọn àtàwọn ẹ̀rọ. Ìṣòro tí a ní láyé òde òní ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òun ohun tí wọ́n ń pè é ọ̀wọ̀ ìdílé ohun ìkọ̀ọ̀kan ibi àti jáde. Arákùnrin tá a tàn látò láì tí mo kò lẹ́nu bíbí ìpínlẹ̀ Kwara níjọba àbílẹ̀ kan tí wọ́n ń pè ní Àṣà. Ìdí ìdí ayé ẹ̀ nígbà tó wà ní ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 years. Iṣẹ́ káràkátà ká máa ra àgbàdo nígbà tó bá pọ̀ ká máa tó pamọ́ sínú ìṣọ́ọ̀ bó bá wọn ká kó jáde kátà ọwọ́ rẹ̀ sì já sí.

wa nda ru fun e to nda ru fun o da ru fun bi pe ati je ati o da ru mi bi omo ba se sa re ti to be ku mo ya re o ni o tun bi e bi pe ta mo to o ta le o tun pa ba se se ha ro o da o tun lo nfa ni to ni o ni o ni ro bi mo pa ba se ya se ni o pa ba se ni ko ni nkan kan o so ro de ba ati ya ju teyin kile wo mo baba ti e ti o je to se ni tun sa da lo fe ori fe n tun se le so ku ni se o pe ko mo pe nkan kan je eyo ni pe mi la mo se ni mo baba yin eni la mo se o ro ba ni won se o ro ba ni won se eni to ti ni tele o wa bomi to n pa ba tere je o wa pada lo si abule mi o lo n ba ko ile aye ta wa yi o gbe o isoro ba gbogbo e gbeju bi ese ti lo eyi nkan kan ni won o de mi o ko bo ba dako mi na won to n je ko na to je ku e o sa fe ke bi na pa o ri ti ti ti o wa o ya ba yo pe ke lo n sa ru nkan bayi e bi ti pa ya ti da bo won ka be mo mo se ja laja ye abura e ri da mi ipo mi otun o be si tosi gbogbo ọrọ ayé ẹ ló dojúrú kí ló ń ṣòro náà tó ń gbé wọn nígbà tó wọ nínú ẹkọ yìí gbogbo nǹkan ló ń dáná fún ọrùn ọrọ tó jẹ pé bí ọba ti wà nípò kan ní gbogbo ọkùnrin yóò mú un rọ àwọn ọmọ yẹn wọ fún ọ aláboyún àríṣà bí odò ìgbà náà ìrọmọ bí mi tẹnu yìí bó bá ti jà wọn lọ bọ ọtún ẹlòmíì á sì jà wọ tán lọgbọ ń bá sì láti gba físà tó fẹ́ lọ ní ògbó kò sì lọ́rùn gbà nígbà tó bẹ́ẹ̀ ti dé wọ́n bá ní amúkan rẹ̀ wá yóò ní òkè lẹ́yìn nínú ọ̀rùn ìsàlẹ̀ àràdọ́láyé náà lápẹ̀tù ẹ̀jẹ̀ ká gbé iléeṣẹ́ pàráàkì níbi bàbá tọ́lọ̀ ń fún ṣe nípa ọgbà ọgbà ìbẹ́lẹ̀ àwọn tí wọ́n gbé sọ́nà ìgbàlódé àwọn mọ́ṣúùn tẹ́ lè fi yẹra yín òbẹ̀bẹ̀ lọ́gbẹ̀ńbẹ̀ nígbà lọ́gbẹ̀ńbẹ̀ àwọn ladies army àwọn oríṣiríṣi ẹgbẹ̀ẹ́ bí tó ń sara lóore ó ń bọ́ lọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ ká gbé àgbà.

08-0209-3598. 08-0209-3598.

ọ̀pọ̀lọpọ̀ báyìí èèyàn lórí nìyẹn ibi torí pé àwọn àgbààgbà tí ń sọ fún yín bí lọ́pọ̀lọpọ̀ ti kú ẹ sì rò pé òòsà tá a bá ń bọ tá a bá fa ọmọ yín òòsà yóò padà pẹ ìbú kí ni ìbàwọ́n ti sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú táwọn yìí kí ni wọ́n sọ pé ohun tó ń jẹ́ ohun èèyàn nínú wọn bàbá kan wá ń bọ lábúlé kan èyí ń bẹ níwájú ìwé tí wọ́n ń pè ní ìgbà nípìnlẹ̀ kwara àgbàlagbà lóhun ni bàbá yìí nìkan ló kù ṣùgbọ́n nígbà tí wàhálà àti ìbàrún pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ń kú nínú ilé arákùnrin tá a pè lábàlá yìí àwọn tó jẹ́ ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n ṣe àìsàn wọ́n sì ń kú kí ló fọ́ àìsàn èèyàn lẹ́yìn tí wọ́n ṣe àìsàn ló fà wá ẹni tó tẹ̀lé tí ẹ lọ ló fà àìsàn wá ó lè jẹ́ pé bí ó bá ṣiṣẹ́ yóò rọ owó àwọn kò ní mọ̀nà tí ìrìn wò sí èèyàn ìbílẹ̀ ní jíjẹ nígbà yìí bí èèyàn ò bá múra sórí ara ẹ̀ ó lè jẹ́ pé bó bá ti ń dé oríta àti sori ilé báyìí gbogbo ò sì dàrú wọ́n mọ̀ bá ogun promise and fail lẹ́yìn kó ti pàdé ọkùnrin kó ní owó fi ọ sílé ṣùgbọ́n tó bá yẹ ọkùnrin náà ló sọ ọ ṣé kìí ṣe pé èèyàn ní gbogbo ti ẹ̀yìn lọ́jà ó gbàgbọ́ bàbá ìlọ ń bọ̀ débẹ̀ ó wá ní bàbá ẹgbọ́ kí ni ohun tá a gbọdọ̀ ṣe nínú ìdílé wa bàbá wa ní àárẹ̀ gbà fún àwọn ẹ̀yìn ohun tá a gbọdọ̀ ṣe nínú ìdílé wa ohun tó nínú padà wá jòkó sókò gbogbo ọmọ nàìjíríà tó ń gbọ́n bàbá náà wá sọ fún pé níran bàbá ẹ̀ níbi táwọn ti sìn wá wọn ní ogun wọn ní àwọn láti lọkàn bébì kan ó tún wá dọjọ́ kan ogun tún wá sí lọ́sàn-án gbogbo àwọn wá ń sá lọ àtàwọn ọmọ àwọn wá gbé tí ogun kan àwọn kó sínú ohun yìí.

wọn fẹ gòkè sọrun wọn wá gòkè tán gbogbo wọn kọjá tán igi wa ya sí méjì ó wá ya dé etí omi gbogbo àwọn ọ̀tá àtàwọn ogun tó ń lọ máa bọ̀ ó ya lùlú níbẹ̀ ó da gbogbo wọn sínú odò bàbá wa sọ pé láti germany ó àwọn bàbá bàbá tó bí àwọn láti sọ ètò náà fáwọn pé gbogbo àpótí tàbí pápú tí wọn bá ti fi igi ìrókò pé àwọn ògbọdọ sábà máa dùn pọ ṣe rí pé èrò ńlá dára bẹ́ẹ̀ láti dáhùn bàbá bẹ́ẹ̀ òyìnbó ìdí náà musa fi ń ṣekú tó ti àtàfẹ̀dọ̀ pé àwọn ayé ti lajú náà sí i ṣe rí pé ẹni tó bá ti rìn ní èrò rẹ ṣe olórin wọn ṣe sí nínú rẹ àwọn tìgbàlá bá wà àwọn máa dùn pé lé gbogbo tí wọn bá ń pè ní àpótí ìwé tá a fẹ̀dọ̀ sí.

0: ilé iṣẹ́ Kolak. Wọ́n wà ní Kolak Street. Kolak bus stop nígbà ní kẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ ní òjòdó mẹ́ta. Kẹwàá pé nọ́mbà 08032-309-3598. 08032-309-3598. Nọ́mbà tó pè sí àgbàlá Kolak nù. Bàbá náà ni ó gbé nǹkan ẹ̀.
1: Ǹjẹ́ ń gbọ́ fọ́nrán wọn? Olúwa yé kí n gbàṣọ́ ìdè ó jẹ́rìí sí ẹ̀rà mọ́ lọ́wọ́ Kolak.

0073 7

0: lọ bẹ níye
1: o ti lọ
0: o le filẹ
1: fún ọjọ kan
0: o le fúnlẹ
1: fún ọsẹ kan
0: kò tí lọ o
1: tí bacteria yẹn dẹ sì wà níbẹ
0: tí ẹ bá ti wọn lọgùn yẹn tán
1: ìrora yẹn
0: a ṣẹ wa padà wá
1: ẹ nídìí nǹkan pàtàkì mẹta láti ṣe
0: àkọkọ nǹkan tó fa bacteria yẹn
1: o nílò àmójútó
0: ẹkẹjì
1: ẹ nídìí
0: a nídìí oògùn
1: tó máa mú àṣírí tó wà nínú wa
0: tó máa jẹ kó balance tí o ní jẹ kó pọ jù
1: ẹlẹẹkẹta
0: ẹ nídìí
1: ẹ ní láti lo oríṣi mẹta
0: tí ẹ bá lo oògùn yìí
1: ẹ gbàgbé nǹkan tó ń jẹ ọgbẹ inú
0: mo ní ìmọ̀ràn pàtàkì
1: fún ẹyin màmá wa
0: nínú ilé
1: lórí ọ̀dọ́ wa lásìkò yìí
0: nípa ìwàkiwà tí wọ́n ń wù
1: ìmọ̀kúmu
0: ìfàkúfà
1: tí wọ́n ń fà
0: tó bá dọ̀ síbítù
1: ẹ máa rí àwọn ọ̀dọ́ wa rẹpẹtẹ
0: tí wọ́n ṣe oríṣiríṣi àyẹ̀wò fún
1: ìmí
0: àyẹ̀wò ọpọlọ
1: ìmí
0: àyẹ̀wò ọkàn
1: nípa nǹkan tí wọ́n ń mu
0: wá dọmọ tá a rí
1: tí wọ́n ń bàjẹ́
0: ẹ jẹ́ ká mójútó wọn
1: ẹ mú wọn jáde
0: àbí kẹ́ ẹ pè wá
1: 08073777 1188
0: ní agbára ọlọ́run
1: ọmọ wa
0: ọlọ́run ní ṣe wọ́n ní bànújẹ́ fún wa
1: òun ní dọmọ tá a rí
0: tá a bànújẹ́ tá a sunkún
1: ẹ̀rọmọ mi
0: tí yẹ bá ń ba wí
1: àwọn ẹlòmú yẹn lù
0: àwọn ọmọ wa
1: tó yẹ kó di ọmọ ológun
0: àwa dọmọ jàgídíjàgan
1: ìmí
0: àwa di dèdè
1: nípa
0: ìmúkúmu
1: ìfàkúfà
0: àmọ́ wọn sù
1: ẹ jẹ́ ká mójútó wọn
0: ẹ jẹ́ ká mójútó wọn
1: torí ọ̀dọ́ ọ̀la wa ni wọ́n
0: ẹ pè wá
1: sórí whatsapp nọmba wa
0: 08023093598
1: láyé àtijọ́
0: ó ní àwọn kankan
1: tí àwọn bàbá wa fi ń kojú ìṣòro yìí
0: tó fi ní débi
1: nǹkan tí wọ́n fà yẹn mọ́
0: ó ṣe ọmọdé nìkan ló mú
1: àgbàlagbà náà mú
0: àrùn ojú oorun
1: ó ń jẹ lómi láàmú
0: tí wọ́n sùn kankan tẹ́ mọ́lẹ̀ lójú oorun
1: àyà rẹ̀ wọ́n lu pípẹ́pẹ́
0: nínú kò mú nǹkan àrùn tó ń ṣe
1: ó lè jẹ́ wákú ni
0: wákú lè dẹ̀mí
1: ó yàtọ̀ fún wárápá
0: ẹlòmíràn
1: akẹ́lẹ́dẹ́ ṣubú lójijì ẹ̀.
0: ní agbára ọlọ́run
1: ọmọ wa
0: ọlọ́run ní ṣe wọ́n ní bànújẹ́ fún wa.
1: ẹ má dẹ̀ra yín mọ́lé
0: ẹ má ní máa lọ lẹ́nu máa lọ lọ́la
1: ẹ má dẹ̀ra yín pa
0: ẹ tẹ̀lé jáde sí nǹkan tó ń ṣe yín.
1: gbogbo yẹn lólùfẹ́ wa
0: tẹ ti wá
1: tẹ jàǹfà ní ọ̀sẹ̀ nígbà tàṣẹ parí
0: ẹ̀bẹ̀ ló pọ̀ láti gbogbo díẹ̀ pé
1: ẹ̀bẹ̀ ló pọ̀ láti gbogbo díẹ̀ pé
0: fún àwọn tó ti ráyè wá
1: ṣùgbọ́n lẹ́yìn eléyìí o
0: a ní fọjọ́ kúmọ́
1: ṣùgbọ́n lẹ́yìn eléyìí o
0: a ní fọjọ́ kúmọ́
1: má jẹ́ kí tẹ́lẹ̀ kejì tún fún ẹrù
0: jáde wá
1: omi gbogbo
0: lọ máa bá
1: kalẹ̀
0: kí wọ́n máa dá iná o
1: láti aago
0: mẹ́jọ àárọ̀
1: ẹ ti wá
0: láàárọ̀ kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni gbogbo lórí ìjókòó
1: ẹ yẹ ní fara ní wá o
0: ṣùgbọ́n ká náà fẹ́ jẹ́ ara wa.
1: kí n bọ̀
0: ẹjọ́ mọ́tò tó lọ sí òjò ní bẹ́gà
1: ẹjọ́ lẹ̀ ní last bus stop
0: ẹjọ́ padà tó lọ sí gẹ́rọ ìṣàṣe
1: ẹjọ́ lẹ̀ ní kò last bus stop
0: ọ̀kadà tó lọ sí gẹ́rọ ìṣàṣe
1: ẹjọ́ lẹ̀ ní kò last bus stop
0: tàbí kẹ̀kẹ́ wa.
1: whatsapp nọmba wa lélẹ̀ yìí
0: 08023093598.
2: ó parí lò ó parí lò ó.
3: ọ̀sẹ̀ ìlera iléeṣẹ́ kólààkì ní ẹ̀ náà lọ́kù
4: irúfẹ́ ìlera wo ló ń dojúkọ tí o ti gbé káàkiri ṣùgbọ́n tí ó jingiri tí ó kọ̀ láti lọ tí ó wà ti fẹ́sọ̀rọ̀ rẹ̀ di àgbàná
5: ìwọ náà dìde fúyà
6: máa bọ̀ níléeṣẹ́ kólà
7: ní nọmba 1
8: kólà street
9: kólà bus stop
10: dé ẹ̀rọ
11: òjò dúmẹ́gà
12: ẹ̀lọ́ kólààkì
13: 08073777118
14: ìwọ náà máa bọ̀ kó tó parí
15: ọ̀sẹ̀ ìlera kólààkì
16: ó parí lò ó parí lò ó.
17: Mama, we can't share.
18: Mama, we can't share.
17: Come on, sister.

080-377-1188. Let us see 080-377-1188.

0: duro.
1: Ẹ ò gbọ́dọ̀ yí kúrò torí pé Bond FM àwọn ètò tó wà fún ìgbàládùn iná ni à ń gbé sí etí ìgbọ́ yín. Ní báyìí tí aago mẹ́wàá àbọ̀ ti lù, à ń kọjá lọ sórí ètò àìtó yìí, etí àmọ̀ sí Ọlọ́run ò ṣe bí ó yà o.

wọn kópa abẹlẹnjẹ báyìí ní ṣàwọn nílé ìfá bẹẹ ní ọwọn òbòdò báyìí ní ṣàwọn olókèjì wọn mọ wọn mọ ní ṣàwọn ọlọgbọn àgbà àwọn mẹtẹẹta ni wọn gbìmọ pọ tí wọn ò jọ nílà lọwọ wọn ò jọ nílà bàbá gbọnlẹ lẹsẹ ọlọwà ni wọn bábá jẹ lọwọ ó lọwọ fìwé túdè tù. Baba gbọ́n lè bú sọ̀rọ̀ ní bá bá dì ń lẹ́sẹ̀ ó lòun fi egbò túdè tù wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé èyí ṣe tẹ̀sí bẹ́ẹ̀ ó ní igi kíge kan ò gbọ́dọ̀ tí ọ̀dọ́ bẹ́ẹ̀ ni ìwọ̀n takùn kíntàkùn kan ò gbọ́dọ̀ di tó lè lẹ́sẹ̀ ọmọ aráyé ò ní dìwà lọ́wọ́ dìwà lẹ́sẹ̀ o láṣẹ ìdùmarè ẹkún ajálẹ̀ ń gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lárùyé mọ́rètò ọlọ́run ṣebi fún talẹ̀ bond fm tó kalẹ̀ sínú ẹ̀kú la wà tá a ti ń dábì ẹ̀dù tá a ti wà bí wọ́n mọ́rètò ọlọ́run ṣebi èèyàn náà ní orí ìwé jẹ́nlá má jẹ́ kú o ẹlẹ́dàá mi má jẹ́ kú jẹ́nlá nítorí orí ẹni ní gbẹ̀rù báyìí tá a fi dájọ́ owó ẹni obìnrin tá a fi ń lèjì gbàrà lẹkẹ àtàrí ẹni mọ ní obìnrin tá a fi ń gbọmọ sàájì aṣọ ọba ti tan ẹran ẹran ètò ọlọ́run ò ṣebi lálàbí àdúrà bá sẹ́yìn gbé kalẹ̀ pé ká máa fi la ọmọ aráyé lọ́wọ́ ìwọ̀n tá a gbà tí ayé fi rọrùn fún ìwọ̀n tá a fi ń gbọmọ òkè ìṣòro ètò ní lálàbí àdúrà bá sẹ́yìn wọn máa fi ìwọ̀n tí wọ́n táyè káwọ́nba àjì sí kòtò kẹ́ni tó sì jì sí kòtò kó lè tètè dìde àní jù sí kòtò ayé lágbára ọlọ́run ọba. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjì ọmọ olójìdé ilé-ẹsẹ̀ ní kírun àgùnbẹ́ ní ọkọ̀ mi. Ìyá máa ní kó ikú ni wọ́n kọ́ ilé bàbá tó bí ọlọ́run ọdẹ ní gbàlódégbàlódé láwọn kan kókò. Ikùn yẹ́ sọ ni mi ọmọ ológunjọ́ ọmọ orí ọ̀run gbogbo ọmọ àbùkì bẹ́ẹ̀ sọ̀gbù ọlọ́gbọ́n lọ́sàn-án olùgbọ́n olè tí kásọ kẹ́rùkọ́ olè tí gbọ́bọ̀n nínú bàbá tó bá ọmọ gbọ́bọ̀n ò ṣe olódododo bá bọ́ọ̀ lẹ́bẹ̀ẹ́ lọ́rùn àìfẹ́. Ẹjẹ́ ń sáré ya àgbàlá alábí ògún bàbá sẹ́yìn kí n tó sọ ta àmúwá sórí ètò ńlálẹ̀ yìí alábí ògún bàbá sẹ́yìn wọ́n ti rìnrìn rìn wọ́n ti rọ́kẹ̀rẹ́ tóbi kí mo rìnrìnrìn mo ti rí àlégbà tó fúnlẹ̀kẹ̀ bẹ́ẹ̀ ni mo ti rìnrìnrìn mo ti rẹ́yẹ tó gbọ́dọ̀ sínú ihò tó bẹ́ pòpò ìrìn ní ìwádìí ìrìn ló mọ pàdé alábí ògún bàbá sẹ́yìn oníṣègùn tó mojú ewé tó mojú egbò egbò àwọn ọ̀tọ̀ràn bẹ́ẹ̀ ni yorùbá wí ìrìn ọdẹ ní bí ọdẹ ò ìrìn kìnnì wọn a sì bí kìnnì wọn ẹni ẹ bá rí ẹgbẹ irin a sì bí irin ọdẹ ló bí alábí ògún bàbá sẹyìn lágbára fi pọ tó báyìí kò tó wá rí rẹ bí ẹ bá jogún agbára lọwọ bàbá bàbá ẹ tó jogún agbára lọwọ bàbá ẹ tó òun náà tó wá falẹ mọ kò tó wá ṣègbéraga a ní gbogbo iṣẹ tẹlẹdùn àbá ti parí ẹkọ lọrun náà ti sóhun èyí tí ò bá tí ì dọgbọ òun ọlọ́run tí ò parí ẹ̀ kábíyèsí rẹ̀ lọ. Bàbá ń sọ̀rọ̀ nípa ìsan ara ìwá ìsan ara àwọn tiẹ̀ ní wọ́n bá wọ́n mu wọn làkáàdí ayé yé sí ni kò sọ́wọ́ ayé ń bẹ̀ ni nǹkan rìn lágbo ara rẹ ni ọlá ń jẹun lójú ọ bí wọ́n bá sùn ọ ti dàsára àlákàlà ni bí kìnnìún ṣe ń bọ̀ bẹ́ẹ̀ náà ni ìwé ìlú ọ mọ ọ náà tó pa ọ lójú ọrún gbogbo ìgbà ó lọ sínú àgbòdo alábí ògún bàbá sẹyìn lọ tí yóò lágbá tí wọn láàárọ mà gbogbo òkú ìṣòro rẹ ni wọn di pẹtẹrẹ àwọn ìrìn kan wà jẹjẹ pé látọrí ìrìn dán tó bá ti dé gbèdéke ọjọ orí kan ojú wọn sì máa fọ ọlọrun ò èèyàn ní ẹbẹ ò ọrùn ò ṣèlú ọkọ ọmọkùnrin tí òun ṣe déédéé òun lè ṣe déédéé lọdọ àyà rẹ
ń balagba fọ lọ́dọ̀ aya rẹ̀ bí wọ́n ṣe kàwé tó tó níwé ẹ̀rí o iṣẹ́ bí wọ́n bá débì máa lé ọ̀jáde tó bá dọ̀hún máa lé ọ̀jáde fún nàìjíríà nǹkan tẹ̀lé ayé àìrọ́mọ bí ní ṣèwọ́ ni ó ti lọ ilé ìwòsàn bó ti ṣàyẹ̀wò fún ọlọ́túnmọ̀sì báwọn sí kankan ọwọ́ ayọ̀ wípé kó tọwọ́ ìbọnú kù nǹkan sun tiẹ̀ máa rùn tiẹ̀ ń yọ̀ ni àbí ń yọ ìjẹ̀dúró wọ́n rìn gbogbo àlàbí ìbí àbá ṣe ìbọ̀ tí ọ̀nà bá ti ń wọ́n dá lójú wípé bí wọ́n ṣe débẹ̀ kọ́ wọn kúrò nítorí ọlọ́run bẹ̀ pẹ̀lú àlàbí ìbí àbá ṣe ìbọ̀ ti kàlẹ̀ sí nọ́mbà 11 bíbí Nwaye Street Alaso bus stop Ọlọ́runwá along AIT road Kọ́lá bus stop Alágbàdo nílùú Èkó wọ́n gbọ́ wọn lẹ́ẹ̀kan sí nọ́mbà 11 bíbí Nwaye Street Alaso bus stop Ọlọ́runwá along AIT road Kọ́lá bus stop Alágbàdo nílùú Èkó nọ́mbà tó pọ̀ sí 081-08421-950 081-084-21-950 081-084-21-950 tàbí 080-77-88-4965 080-77-88-4965 080-77-88-4965 and that baba say in your bed.

0: arábìnrin ìbílẹ̀ kan bẹ nínú Èkó tó ní àpèjẹ ewé àtẹgbò tó ń jẹ́ lọ́wọ́ ní mọ̀nà wá àràbí òkú bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtẹgbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn. Àrùn àtàrí ara tó bá lọ́ fùrù kọ́kọ́ lu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ìdábẹ́ ò sì lálàáfíà pípẹ́. Bọ́jú ogun àfiṣe ni àbí ìbínú ayé. Lórí iṣẹ́ ni tẹni àbí wíì àlàbí ògún. Bàbá àsẹ́yìn ni ọkàn sí. Tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọbí fóbìnrin àtọkùnrin. Ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn. Bábánibẹ̀ náà ń kárí táyé fi sí ni lára ó sì kúrò lọ́gẹ́. Ohun tẹ̀yọnú ayé ayé fífẹ́ ni fún rere. Iṣẹ́ alájà sínú ọ̀la. Ó dàbí bẹ́gbẹ́ tó gbọ́gbà tó láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú. Ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith. Àlákàlà àtayé fún sọ ni sínú ìgbèkùn. Ìbẹ́ lọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tí wọn ẹni tó sì mú rí bá. Àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àsẹ́yìn. Wọ́n wà ní nọmba 11 bíbí rẹ̀ Mayer Street, Aláṣọ Boston, Ọlọ́olúwa, Alonke IT Road, Kọ́lá Boston, Alábàdo Lagos. Telephone 081-084-21950 tàbí 080-7788-4965.
1: Ẹ káàbọ̀ padà sórí ètò Ọlọ́run ò ṣe ibi ní Bond FM nílùú Èkó. Ó tá a mú wá lónìí. Tá a mọ̀ fi lára wa lóye. Ó la pè ní ìṣàwárí ara ẹni. Ǹjẹ́ wọ́n ti ṣàwárí ara rẹ̀? Ó ti mọ̀ níyàn tó jẹ́. Ṣé o ti ṣàwárí ara rẹ̀? Ó ti mọ̀ ní ẹ̀bù tí ń bẹ lára rẹ̀. Ó ti ṣàwárí ara rẹ̀. Ó ti rọrùn àwọ̀ tó bọ́ láàmú. Ṣé o ti ṣàwárí ara rẹ? O ti máa kọsẹ̀ jayé àbí o tí a pè ní àwọ̀ ní ògbésí ayé rẹ̀. Ìwọ ìdá tó ń bọ́ wọn ṣàlẹ̀ yìí. O ti ṣàwárí ara rẹ? O ti máa lé ègbò rẹ̀. Ṣé o ti ṣàwárí ara rẹ? O ti rán ibi tó yẹ kó ti yan ọkọ. O ti rán ibi tó ti yẹ kó yan aya. O ti mọ oúnjẹ tó bá ìṣẹ̀dá rẹ̀ mu. O ti mọ ibi tó bá ìṣẹ̀dá rẹ̀ mu. Ọmọ Nàìjíríà ti láǹfààní àti gbọmi. Ẹja ṣàwárí ara wa o. Ẹja lọ ọ̀nà tó tọ́ tá a tọ̀ nínú ayé tá a fi rìnrìn àjò ayé. Kálọ̀bà sọnù kàtó sọnù. Lónìí, ọtí mo bá lọ́dọ̀ Alábí ògbó bàbá àsẹ́yìn. Ohun ìṣàwárí ara ẹni. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi owó orí ránṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń fi tòbìlẹ̀ kọ́yọ̀. Nítorí wọn ò ṣàwárí ara wọn. Àlàbí ògbó bàbá àsẹ́yìn ló jẹ́ kó lè ní pé látara ṣàwárí ara ẹni láti rí oríṣiríṣi àwọ̀ mẹ́rin tí wọ́n ṣiṣẹ́ fún ẹ̀dá. Ìràwọ̀ ló wà. Sẹ́ẹ̀sì mọ̀ pọ́n bàbá wálẹ̀ kò tó jìnrẹ́ pọ̀ nìkan wọn ni oníṣẹ́ náà ò ní jẹ́ fún tomi. Bẹ́ẹ̀ ni tomi ò ní jẹ́ fún tiwọn. Ìtàn bàbá wa sọ níbi ìrìn wípé ẹni bá gbéra wọ̀ ọ́n wá. Ó tó ṣiṣẹ́ fún yàtọ̀ sí ẹni tó gbọ́ àwọ̀ mi wá. Àlàdé ògún ìràwọ̀ afẹ́fẹ́ wà. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ èrùpẹ́ wà tá a pè ní heart. Mo wá bẹ̀ lọ́wọ́ Àlàbí ògún pé ṣé bó ṣe wà nílànà ti Yorùbá tó wà nílànà tàwọn àfá àti tíra náà ló wà nílànà tèbó ó ní bẹ́ẹ̀ ni. Àlàbí ògún sọ fún mi wípé ìṣàwárí ara ẹni bẹ̀rẹ̀ láti ká máa lo àkọsẹ̀jáyé ara ẹni ká máa ṣàyẹ̀wò. Àyẹ̀wò àkọsẹ̀jáyé ó tún yàtọ̀ sí pé ká bẹ̀rẹ̀ ọ̀nà wípé ibi tí mo fẹ́ lọ yìí o bóun kí n ṣe tọ́ o. Ìnáwó tí ń bọ̀ yìí o àwọn kan wo nìí ṣe tá a sì ní ìwé fi bo ìwé ìbú tí mo fẹ́ lọ yìí àwọn kan wo nìí mo lè pálétò àwọn àdúrà wo ni mo lè ṣe tí ìfiránú gbà ó tó yàtọ̀. Àkọsẹ̀jáyé ni ọ̀nà téèyàn bá wáyé àtọ̀nà tí ìṣẹ̀dá sọ pé ó rìn. Ó yàtọ̀ pé èèyàn tó yẹ kádàrá o kò sẹ́ni tó yẹ kádàrá o. Fèrèfèrè láàrin. Àlàbí ògbó bàbá àsẹ́yìn. Ó sọ̀rọ̀ síwájú. Ó ní ìṣèwádìí àti ìṣàwárí ara ẹni nílànà ti àkọsẹ̀jáyé àwọn àjẹ kí òun tètè dìbì ti lọ. Kì í sì jẹ́ kí ogbó tẹ kó ti ẹ̀yìn jáde. Kẹ́dùà kó dàpọ̀ kó ṣàánú fún gbogbo wa. Àlàbí ògbó bàbá àsẹ́yìn. Ẹni àbèsíwájú tí ń bẹ̀rẹ̀ sọ́nà. Ẹni àbèsígbó tí ń bẹ̀rẹ̀ sọ́nà ṣúkúṣùkú bọ̀ ni. Ẹ̀pọ̀ bàbá Kọ́lá Wọlé. Mo kọ́ bẹ́rẹ́ ọwọ́ fún ọ̀run ẹni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni àìsàn sì máa jẹ́ alàbí ọ́n bẹ́ẹ̀ bá ṣàwárí ara ẹ̀ mo mọ̀ bóyá òun lẹ́bùn àlá lára ìṣàwárí ara ẹni nígbà míì gbogbo bá ń bọ̀ ẹlẹ́gùn ara ẹ̀ tètè máa fi hàn ẹnu bẹ́ẹ̀ lójú oorun gbogbo bá ń bọ̀ ẹlẹ́gùn ara ẹ̀ tètè máa fi hàn ẹnu bẹ́ẹ̀ lójú oorun wọ́n fi rán ẹnu míì a máa ti pò àlá dalagbara torí ta agbóyinbó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára tó ti lọ lókè yìí pẹ̀ látara àlá lẹ́gùn ara ẹ̀ ti para hàn wọ́n. Ìṣàwárí ẹni ló bí pé kí ló bá mi lára mu lájò ẹlòmíì wà tó jẹ́ pé ká gbá tẹ́sí lé mú ká ní mọ́fìlà ká ṣàdúà ká sì sàárà ní ọjọ́ gbàgbèsè ayé rẹ̀ gbogbo bá ti rọ̀ ẹ̀dá kan wà láyé kó wà lójú gbogbo aládàálé ayé o bẹ́ẹ̀ ni àwọn ìṣẹ̀dá kan wà kí wọ́n ṣáájò kí wọ́n fún bẹ́rẹ́ kí wọ́n lo ẹ̀tù wọ́n gbogbo bá wọn ní wọ́n gbèsè ayé wọn bẹ̀rẹ̀ náà láti rí àwọn tó jẹ́ wípé ẹ̀tù lórí oògùn tó wáá bá aláàrú káwọn ṣe ló dáa àwọn ìṣẹ̀dá kan tó wá wà tó jẹ́ pé ètùtù náà ló bá ìṣẹ̀ní àgbèsè ayé wọn mu àwọn kan tó wá wà tó jẹ́ pé àṣírí sáàmù wọ́n ìṣẹ̀dá táwọn gbé wáyé kí wọ́n ka ẹsẹ̀ bíbélì kí wọ́n ronú kan ọlọ́run kan fi pàṣẹ ni àwọn ìṣẹ̀dá kan wá wà tó jẹ́ pé àṣẹ ń bá wá látòdì ọ̀run ni ṣùgbọ́n ayé ti dayé ọ̀làjú àwọn àpẹẹrẹ kan wà tó ń fi hàn pé aláṣẹ lọba tó bí àwọn àpẹẹrẹ wo ni lára ọ̀rọ̀ tí àlàbí ògún bàbá àsẹ̀yìn sọ fún wa àwọn àpẹẹrẹ tó sọ yìí táàkì hàn wípé ọmọ ìwọ̀n alágbára ni ọmọ yìí ọmọ tó gbàṣẹ wá látọ̀run ni nítorí àkàndá àti àwọn ẹni tó rí ṣàdá wọ́n sì kù mọ́ ayé wọ́n sì bẹ̀rẹ̀ àwọn ọmọ tàbí kí n tó ṣàlàyé ẹ̀ ọmọ àìsàn wọn ní ń dààmú ọ̀wọ́ lágbo ara rẹ lọ́rùn ilé ìwọ̀n olùtẹ̀ ìgbẹ́ kiri lọ ẹlòmíì kàn ní kó o wálé wẹ́rẹ́ mi láti ìlú èbó wọn ò bá jẹ́ ọmọ mọ́ ẹ̀rí páyé orúkọ̀rọ̀ àìrọ́mọbí ní dààmú ọ̀wọ́ ni ìjọ wọn mọ̀ bóyá àìṣàwádìí ara rẹ ló fa àìrọ́mọbí bóyá kan tó yẹ kọ́ fẹ́ kọ́ lọ fẹ́ bóyá ya tó yẹ kó wà lọ́dọ̀ rẹ kọ́ ló wà lọ́dẹ̀ rẹ ìjọ wọn mọ̀ bóyá ìbínú tó ń bí láyé bá ọ yé sí tọ́rọ̀ rẹ fi dà báyìí ìjọ wọn mọ̀ bóyá sìnà tó ń ṣe àgbèrè tó ń ṣe àìlè máradúró kọ́ ti kíní rẹ bọ̀ nìkan kọ́ tó jọ ọ́ bò ohun bóyá ayé ti bọ́ ọyẹ́ sí náà lò lè fi sílẹ̀ ìjọ wọn mọ̀ wípé bóyá ọtí tó ń mu ayé fi kọ wọ́ ọ ayé fi yé sọ̀rọ̀ rẹ ni tí ẹ̀rọ ọlọ́run ò ṣebí èèyàn dẹ́gbẹ̀ gbogbo ohun tí ó bá jọ tiẹ̀ ní gbogbo tí mo sọ yìí àìsàn ara ni àìṣedéédé ni àìbẹ́gbẹ́pẹ́ ni àìrọ́mọbí ni àlákàlà lójú ohun ìkórira ìwọ kẹ́ẹ́fì pé ń dà ọ́ láàmú àbí ọ̀rùn mi ti tọ́rọ̀ ọ́ ti bọ́ ọgbà kan jẹ́ ẹni tí ó gbéṣẹ́ fún ọ tọ́ fi ṣiṣẹ́ tọ́fi déèyàn láyé ọ̀mọ̀gbà tọ́ bí ó fi tọ́ sọ̀rọ̀ burúkú sí tọ́ búrú jáde ìbọn wa ń bọ̀ wọ́ ìwọ tó bá nírú àwọn ilé ewé ẹ̀rọ ọ̀bá ẹlẹ́gbẹ̀ẹ́ tó wọ́n mú ẹni mọ̀ pé táwọn ṣe ò dáa bọ́lá ọ̀la bá ti rán mọ́ ìbọn àlàbí ògbó àbá àsẹ́yìn lọ àlàbí ògbó àbá àsẹ́yìn wà ní bíbí ohun pẹ́ńbà 11 bíbí orin Myer Street aláṣù bus stop ọlọ́ọ̀lọ́wà along AIT road ní kọ́lá bus stop alágbàdo nílùú èkó pẹ́ńbà 11 bíbí orin Myer Street aláṣù bus stop ọlọ́ọ̀lọ́wà along AIT road kọ́lá bus stop alágbàdo nílùú èkó nọ́mbà àtọ́pọ̀ àlàbí ògbó àbá àsẹ́yìn sí ni 081-084-21-950 081-084-21-950 081-084-21-950 tàbí 080-0800-0800 070-88-4965. 070-88-4965. Alabi Oguna Ba Seyin Yubi.

máa bọ̀ jàǹkárì wọ̀ ń tẹ̀wọ́ ní kílẹ̀ san gan àwọn àwọn àgbàlagbà ń kọjá mú ọba ti sọ̀rọ̀ náà bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò kẹ́ òwúrọ̀ tó bí ọmọ jóríjẹ ohun tó wù sí bí lára rẹ níbi ayé náà bọ̀ wá sọ́dọ̀ àwọn.

0: 21150 tàbí 08077885965.
1: Àlàbí òkúlẹ̀ ni re sórí Dèmídé.
2: Ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́run ò ṣebi tó ń wá sẹ́tìgbọ̀yìn láti Bond FM nílùú Èkó. Àlàbí ògún bàbá àsẹ́yìn náà ló ṣe onígbọ̀wọ́ ètò yìí. A káàbọ̀ láti àgbàlá Àlàbí ògún bàbá àsẹ́yìn. Ìta à ń sọ lórí ètò yìí, ó ní ìṣàwárí ara ẹni o. Ọ̀nà wo là á gbà ṣàwárí ara ẹni? Là ń bá bọ̀. Mo wá sọ fún wa wípé àwọn àpẹẹrẹ wo lẹ rí lára ọmọ tẹ́ ti mọ̀ wípé àkàndá leléyìí ẹni tó ríṣà dá tá ń pè lóríṣà lọ́nà èyí o. Lára àwọn ẹni oríṣà dá nínú àlàyé tá a gbọ́ láti ọ̀dọ̀ Àlàbí ògún bàbá àsẹ́yìn, ìran mẹ́ta ni wọ́n. Ìran àkọ́kọ́ làwọn tá a bí lóòṣà ìrúmọlẹ̀ tí Elédùà rán sáyé nígbà gbọ̀ngbọ̀n bí àwọn ògún ṣàgó. Wọ́n wọlẹ̀ ẹlòmíì wọlẹ̀ nínú wọn, ìmí àrípa rẹ̀. Ara rẹ̀ ni ọya tó wọlé sí rá nípínlẹ̀ Kwara. Ìwọ tó ọba nírọ́ ni ṣèwádìí lọ bẹ̀ pé bọlọ́yá ìwọlẹ̀ sí ní nírá. Ọmọ tí ìbá sọ ọmọ àlú ò lè wọbẹ̀, bó bá wọbẹ̀ àgbọ́n ni ó tàpa. Ṣàgó wọlẹ̀ sí kò so ẹni ẹ bá yẹ bí ẹjá bẹ́gi dínà bẹ̀hún. Ìran kejì òun làwọn tó jẹ́ wípé a bí wọn pẹ̀lú àmì òun àwọn ni mo fẹ́ sọ̀rọ̀ wọn báyìí. Bí àwọn tán mo kọ tọ̀run wá bí àwọn dàda, àwọn tán wo eyín òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìran kẹta lára àwọn tó rí sàdá òun làwọn tó jẹ́ pé ẹjọ́ dàgbà ni. Ilé ìwé kan náà lẹjọ lọ àmọ́ lọ́n fà wọ́n yọ ju ìwé ẹ̀yìn ìyókù lọ. Orí sà wọ́n dá jẹgbẹ́ wọn lọ. Bẹ́ẹ̀ bá ń sá sí wọn kò lè ràn wọ́n. Àmọ́ àpẹẹrẹ tẹ́ ti máa kàndá ọmọ gẹ́gẹ́ bí àkàn bí Àlàbí ògún bàbá àsẹ́yìn ṣe ṣàlàyé. Ìwọ̀n fẹ́ ṣàlàyé. Ẹ rọmọ mi bẹ́ẹ̀ bá bí orí àwọn rẹ̀ ó dúdú tí àṣẹ ní bẹ lórí àwọn ọmọ ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn lọ́lọ́run fún àwa Yorùbá, ṣùgbọ́n nínú ọ̀làjú a gbé nǹkan wa a gbẹ̀júlẹ̀ a rí wípé nǹkan yẹpẹrẹ ni. Lára àpẹẹrẹ tẹ́ fi mọ ọmọ ńlá, ọmọ ológo, àkàndá ọmọ, ẹni tó ń ṣàdá. Àwọn ọmọ mi ilé dúdú títí àṣẹ ló gbé wá wọn. Àwọn ẹlò ọmọ mi tẹ bá bí ó lè funfun bí gbàtẹ́fù wà lẹ́nu ẹ̀ ẹ́ kòkòkò ní lọ ẹ kíyèsí. Ìwọ̀n wọn ya wòlíì irú wọn ni wọ́n rí àkàndá èèyàn bí Àlàbí ògún bàbá àsẹ́yìn. Àríru wọn nú àfáà. Wọ́n fi àwọn ọmọ báyìí bí wọ́n bá ti ń kú a máa gbòtú tẹgbẹ́ lọ. Wọ́n máa pè wọ́n ní násírí, wọ́n máa pè wọ́n ní èkìnnẹ̀, wọ́n a máa pa wọ́n míì ní dàdà. Dàdà olówó ẹyọ, dàdà àwúrú, àwúrú yalẹ̀ jágé oko. Á ẹ jágé pépèpé. A rí inú àwọn ọmọ alágbára tá a pè ní olúgbòdì. Wọ́n a máa pẹrù àwọn míì ní olúgbòdì. Báyẹn bá pẹ̀lú míì lólúgbòdì. Olúgbó ẹ̀yìn odi ni wọ́n sọ ohun. Torí tẹ̀ kan sọ fún wa wípé ìyàwó ìkan nínú alágbára ni ó kọ́kọ́ bí ọmọ tá a pè ní olúgbòdì. Báyẹn bá pẹ̀lú míì lólúgbòdì. Olúgbó ẹ̀yìn odi ni wọ́n sọ ohun. Torí tẹ̀ kan sọ fún wa wípé ìyàwó ìkan nínú alágbára ni ó kọ́kọ́ bí ọmọ tá a pè ní olúgbòdì. Wọ́n fi wá pè ní olúgbòdì olú tí ń bẹ lẹ́yìn nínú igbó tí ń bẹ lẹ́yìn òdi. Àwọn ẹ̀mí àmọ́ pè ní olúgbòdì olú tó mú ìka ẹsẹ̀ àtọwọ́ ti ẹ̀gbá ọ̀nà òdì olúgbòdì. Àwọn ọmọ tí wọ́n bá ní ka ẹsẹ̀ mẹ́fà ìka ọwọ́ mẹ́fà àkàndá èèyàn ni wọ́n nílẹ̀ ẹ̀bùn ìwọ̀n àmọ́ pè wọ́n lẹ́bọ̀ra. Lára àwọn àkàndá ọmọ ẹ̀bí ọmọ mi bẹ̀bẹ̀rẹ̀ lẹ́yìn pé owó ọmọ nínú ilé wọn. Ẹ bá wádìí àwọn olówó tó lámìlaka tó lóko ńlẹ̀ yìí. Wọ́n fi ọmọ báyìí bẹ̀rẹ̀ ilé wọn. Bí wọ́n bá ṣe tọ́jú ọmọ ọ̀hún sí lásìkò wọn ó sì máa búyọ. Wọ́n tó dúbẹ̀ tó gbé dànù. ọmọ to farasin to farapamọ sílẹ alabi o gba ba se yin ni salaye le fun wa

08107 8 4965.

0: mi si wa to se pe lomi n ba e ko mo ru su owo re kan ni koko ku iri bi ko segembe elomi si re se re kan ni ku iri bi ko segembe elomi ese mejeji atowo mejeji owo ku iri bi ko segembe se mo pa wa go do da se ka mo ni ilu mi ran e ta si se lori ilu atejo ki se pa se lo ni ilu mi lori ilu atejo wa oko ibi ta ti ni ilu atejo na la wa si se re ati lilo re lo se pataki ba ba saye wo to taye wo do ta wo tin si wo a wa se kini a wa gbo se lori e bi e ba ti ri mi o mo se ni mi o mo so ni ta le ko sise ko sise ko sise baba gbe to lo ibo mo to ofa ara ti o fi pe mi lo mo to ofa ara mo ba ba bayi mi o go se abe okuta express way ile epo oja bus stop ni fi trip asa ibe wo ta le si si mo ba mi lagbo opolopo eyan oju ameti sọ̀rọ̀ lórí tẹlifóònù nígbà bá sọ̀rọ̀ tí n bá bí ọ lóṣìíríṣìí ìbéèrè ọ̀rọ̀ ìwọ náà rí i pé èlé lolúwa 08754-70-04-01 àwọn nǹkan tí mú kọmọkùnrin ó mọ́lẹ̀ gbé pápápá láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn tí mú kí ọkọ láyọ̀ náà jìjà ilé ìṣọ́ta kọmọkùnrin ó mọ́lẹ̀ sílé ọkùnrin àtàwọn tí sọ ní darúgbó kàngẹ́kàngẹ́ ẹlòmíì wọ́n ń fa wọ́n dá ń tó wọ́n ń gbé ìgọ̀kadà wọ́n ń gbé ìṣọ̀kalẹ̀ ni ẹlòmíì bá gbẹ́sẹ̀ kan wọ́n sọ̀rọ̀ bá gbé kejì ni wọ́n fa ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ ọ̀dà ìgbésí ayé ọmọkùnrin àtàwọn bẹ̀rẹ̀ láàmú olóòtú ọ̀pẹ́ tí wọ́n
1: bá mú gbé tí ọmọ gba iṣan ara ní ìsinyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ó bá gbìyànjú wọlé ayé ìkálàṣe kúkúrú iṣẹ́ ẹ̀yìn bá ṣe kù tí ò ṣetán ayé ìkíkú iṣẹ́ èèyàn ṣe tí fi débi àpẹẹrẹ ni ṣé ẹ rí bẹ́yàn bá dààmú lóko dààmú lóko orí tí ó gbìyànjú náà gbá wọn lóko ni wọn lè ní ìlú ìbálòun fẹ́ kí wọn àbí fẹ́ gbàgbá ilé ìjọsìn ó gbàgbà fún lọ́tọ̀ mi ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbàgbà fún bí ọba tí ẹ fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá àfáàrí lè yàn tẹ̀ bí ọba ti dọ̀pá apọ́n fìdí sì kẹta ẹsẹ̀ láì tí ìpọ́n mu gbójú ọ̀dọ̀ ìpọ́n mu àdọ́ta ọdún èyí bí wọn náà rí mi ń bà tó fẹ́ wọn ló kú inú àyè ẹnìkú fún àmì ní bọ́ọ̀lẹ̀ mi mọ́tò kì í ṣàìmọ́ mọ́tò wà ọlá ni mo fi ṣe tí mo fi ní dẹ́rẹ́bà tó wà ní àti bọ́ọ̀lẹ̀ àwa náà wọn ló àyè nígbà adé tó ní kí wọn lẹ́rìn dòdò ní rò bẹ́ẹ̀ lẹ́rìn dòdò ní ló bùwá nígbà bẹ̀rẹ̀ iṣẹ́ sọ ní báà náà fún àmì ní ojú sí dìkì ní gbogbo ọ̀rọ̀ tó yá aṣọ pọ̀ ṣùgbọ́n fún gbà wá láyè níwọ̀nba bí ọba tẹlifóònù wọn ní ìgbẹ́ yí sọ́la àfi ìṣẹ̀lẹ̀ ayé bí ọba ṣiṣẹ́ lára ẹ̀dá ẹ̀yìn àbí sọ ọba ṣe ń tó yóò ṣe onítọ̀hún kan dàbí òkú ibi tí ọgbẹ́ ti ṣe gbẹ̀tọ̀ ni kòkòrò ní ẹ̀jẹ̀ àṣì mọ́ ọba sàn jẹ́ gbogbo tí jálè ní ìlọ wọ ọ̀kan kó bí tv kùrùkùrù kó gbogbo ọjọ́ ara ń ti jẹ́ kòkòrò ní ẹ̀jẹ̀ ni ẹlòmíì sì lè yí dára jẹ ní gbogbo ìgbà kò mọ́ ní ọkọ̀ kò mọ́ bí ìpàdé kò mọ́ lé ẹyẹ báńkì yóò mọ ọjà gbogbo ara jẹ ni bẹ́ẹ̀ ni ìbá wọ̀ báyìí wàhálà ni yóò wọ̀ náà wàhálà ni àwọn tí kòkòrò ní ẹ̀jẹ̀ yìí ṣe ó pọ̀ àyẹ̀wò lákọ̀ọ́kọ́ sí àwa náà ló gbà ló dé mọ́ ti àná àá fi béèrè ibi àìsàn lúgọ sí èwo tó bá táyé mu lè lọ́ba tán ìdí mu ọ̀gbọ́n àwọn bàbá wa ní àṣà ní ìjẹ́ lúbúlúbú ojú ọ̀nà ìbọ̀wọ̀ ní ẹgbẹ́ àgbo ìṣègùn ìbílẹ̀ ìlú àtẹ̀gbọ̀ àtẹ̀sọ àti ìpóbi bá a ti ń fàwọn olùgbé jẹ́ ń bọ̀ láti bí ogójì ọ̀gbọ́n ní pẹ́sẹ́pẹ́sẹ́ láti wà lẹ́nu ẹ̀ àti ẹni báwo sọ̀rọ̀ ọlọ́dọ̀ wa mọ̀ àwa kọ́ ẹlẹ́dọ̀ òkè ló fàṣẹ sí ń ta sí ṣùgbọ́n ìwádìí iṣẹ́ ìlú àtẹ̀gbọ̀ bí ọtí ìlú gbẹ́lẹ́ ewé táwa fún awá lalẹ̀ tá a gbè tá a lẹ́sẹ̀ náà fowó wà ewé téèyàn bá ewé téèyàn fi bíi òdìdí éka alẹ̀ kan gbè lóríṣiríṣi ewé ìtàgbèsè tó ní ìtàgbèsè ní ohun ibi yẹ ìtàgbèsè ìdìbò jùwà lóríṣiríṣi tó yẹ pé àná náà ṣe wà káàkiri mọ ìta àti ṣe ilẹ̀ wà ńbẹ ìbọn ní ọjà rẹ para ọwọ́ àlàáfíà fúnra rẹ bí ọba ti lálàáfíà ẹni tí ò tí ì kú olùgbò kìíní olùgbò kẹrin náà nọmba mi rè é 08754-70-04-01 ọfà ara lára ẹ̀dá èèyàn kì í bá ní wáyé ìwọ ni ò ní gbà àgbàrá òdò pé ò ní lówó ẹni tó lè nínú òdò gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wáyé tó ọmọ tó lọ ẹ tó ọmọ ó kọ rẹ ìwọ pè mí lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọdà lọgbọ olùdọ́wọ̀.
2: bàbá ẹkọ àtúntò lẹ ẹgbẹ́ máa ń pe fún nọmba yìí lẹ́ẹ̀kan ṣiṣẹ́ mọ̀ pé ẹlòmíì olùmọ̀ràyè ṣùgbọ́n wọ́n fi mí fún nọmba yìí ẹlòmíì àti ẹ̀lẹ́ pẹ́ láti mọ pàtó ìlú lọ́wọ́ gan àti ìbò ìmọ̀ọ́fẹ́ bá yìí sọ̀rọ̀.
0: ẹ ṣe lóòótọ́ Bọ́ṣàbẹ́òkúta expressway ilé ìpẹ́ ọjà bus stop ní Fitri Plaza ibẹ̀ ló kalẹ̀ sí. Bọ́mi dáadáa o, ní Bọ́ṣàbẹ́òkúta expressway ilé ìpẹ́ ọjà bus stop Fitri Plaza ibẹ̀ ló àbí ẹ̀pẹ́ tẹlifóònù ibi gbogbo ní ìṣọ̀kan kó òṣùpá ìjọjúmọ́ òwúlẹ̀ mọ́lọ́tún 08054 770.
2: Sẹ́rú fọ́, sẹ́rú wà, àmọ̀ ìtì yìí. Ẹ̀rọ ló ti gbọ́ yẹn yìí, ṣé ọ̀nà wípé orí rẹ̀ yìí fẹ́ kí ìrẹsì ọ̀n báyìí. Ìwọ́n ò jẹ́ra rẹ̀ gbà lónìí, àláfíà ara kò ní di fìàfíà.

Ajẹ́ ìbílẹ̀ ọ̀dọ́ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20.

0: 0608216859. Dúró tẹ́ ó sì ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ̀rọ̀ bàbá àgbà kọ́ náà lè sọ pálí orúkọ ni.
1: Bàbá àgbà tẹ ní bẹ́ẹ̀ lè jù. Ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti bó ṣe máa ráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò rẹ pé àwọn ò fà ìsàn lùgbà.
0: A wà ní nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abala Gbọ̀rọ̀ Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859. 0806821-6859.
1: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí, àìsàn ọlọ́ọ̀ṣán tàbí rẹ̀ tó ní àwọn káàbì arúmọlé ẹbí. Mo ní kí ní ọ̀pọ̀lọpọ̀ tó máa ń fà á. Torí bá lòun ní ọmọ tó máa ń fà á bó ṣe ń rìn láti ìlú gbogbo omi bí ọ̀pọ̀lọpọ̀ ní ètò ti ṣubú rí. Àbẹ̀tò ti ní ìjàmbá mọ́tò yìí. Àbẹ̀tò ti ṣiṣẹ́ bí aná ló ń bá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fà pé kí àti orí kí ó gbogbo kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà ó di ọ̀nà. Nígbà tó bá ti rí àpẹẹrẹ gbogbo ara ló ní apáríwo ẹsẹ̀ kíkan. Ẹni ní ọmọ rìn lọ́dọ̀ ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ ń jábọ́ tó bá jẹ́ láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ ní àgbo ara rẹ̀ yẹn àti ìwé gbogbo ìbàdí kó máa bọ́ ṣe ní gbogbo ìgbà káti ìwé gbogbo kékeré tó máa parí káyà máa rù pìpìpì ẹni ní àyà rẹ̀ máa jalè ẹni ní apáta ara láti òkè bísàlẹ̀ ní òkúta ìta ẹni ní ìjẹ gbogbo nǹkan ló máa ṣe pìpìpì ní àgbo ara rẹ̀ tó bá tó láwọn nǹkan láì.
0: A wà ní nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abala Gbọ̀rọ̀ Ìkọ̀tún. Gbogbo ibi tẹ́lá ti ń bọ̀ tẹ́lá ti dé kọ̀tọ̀ underground. Ẹ̀rọ ọmọ ará tó ń lọ sí Abala Gbọ̀rọ̀ Ìkọ̀tún. Kàǹtẹ́lá gbọ́kọ̀ bọ̀ Abala Gbọ̀rọ̀ Ìkẹ́gbẹ̀. Ẹ̀gbọ́lẹ̀ ní Dílé ara bus stop apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí. Nọmba 20 Amoka Street. Dílé ara bus stop off Abala Gbọ̀rọ̀ Ìkọ̀tún. Ẹ̀kọ́ ni.

ẹni ṣubú ní sọ àlérí àánú ìmọ̀jì jùlọ pẹ̀ka tó ń lọ lórí ìjẹkẹrí ṣùgbọ́n àbí àlàfẹ́ràn ẹ̀dùká gbé ìgbésẹ̀ ìjọtọ̀ ìjọ ọlọ́gọ̀tọ̀ ń bẹ̀rẹ̀ ó gbé ọ̀nà tí ṣòro kan sí kejì bá ti wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀ sí nọmba 20 amoka street Dílé ara bus stop off abala jọrọ ilé ikọ̀ tún. Lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé dógún jù. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859. Ẹ tètè kọ́ ọ́lẹ̀ ẹ bá ń bọ̀ lálẹ́ ẹ̀jídé ní ẹ̀dàjí. Ẹ bá ń bọ̀ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹfì náà bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí ìfowópamọ́ tí ó bùkà wá ní ṣe tó lé kébé ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí ìdí òṣèlú gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ ara wa aládàbí mọ́tò ní tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá sáré sọ̀rọ̀ pé lè tàbí lójú ọ̀nà ọdún òní wọ́n ti wà láyé tó ti ń jẹtọ́ tí ń mu tó ń bá lè tọ́jú jẹ tọ́jú ara ẹni tó máa ń sọ̀rọ̀ pé

20 Amoka Street, Dili Ara Bus Stop, Off Abala Jorobi Ikotun.

Bàbá onírè, iyì ògòyè ọlọ́run ọba, hosanna yẹn ẹṣẹ́ ìbámá. Kí ni máa fi san oríire bàbá? Bàbá òwú, kí ni máa fi san oríire ọmọ? Ẹlẹ́yin nìyí, kí ni máa fi san oríire ẹ̀mí nígbà òwú? Kìkì dá ọpẹ́ ló yẹ o. Ọlọ́run ọ̀gá ògbó amọ̀ yìí ni o. Fún ore yín àti ààbò yín lórí etí kọ̀ọ̀kan kí n gbọ́mi ní àṣálẹ̀ tòní. Ọlọ́run ọba gbé ń dá o. Fún ìpamọ́ ayé àti ààbò tẹ́ fi bò wádìí wákàtí àti àsìkò yìí. Agbára wa kọ́ o, mímọ̀ ṣe wa kọ́ o, gìrìmọ̀ wa kọ́ o, gìrìwé wa kọ́ o, gìrìmọ̀ wa kọ́ o, tìtìpín wa kọ́ o, jaranjaran wa kọ́ o, bí kò ṣe àánú la rí gbà. Torí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ sílẹ̀ titi mu, ọ̀pọ̀ omi ló ti kọjá lábẹ́ afárá, ọ̀pọ̀ omi ló tún borí afárá kọjá, àtafárá àtomi àdá kankan mọ̀mọ́, tí gbogbo rẹ̀ ń lọ nẹ́nẹ́nẹ́nẹ́. Ó túmọ̀ sí pé àìmọye è bàbá tó dá èmi àtẹ̀yìn síbi wákàtí àti àsìkò yìí tí ò jẹ́ kómi ayé gbé wa lọ tí ò jẹ́ kíjẹ́ ayé gbé wa lọ tọmọtọmọ. Bàbá tí ń ṣaláàbò lórí ọmọ, bàbá tí ń ṣaláàbò lórí aya wa, bàbá tí ń ṣaláàbò lórí ọkọ wa, bàbá tí ń ṣaláàbò lórí ìdílé wa, bàbá tí ò dójú àdúrà tì wá, ọ̀pọ̀ ẹ̀dálọ́mọ̀ tí ń retí ẹlẹ́yà wa, tọ́lọ́run ba òjò wáyé, tọ́lọ́run wá ń bá wa sọ ju ayẹyẹ. Ẹ̀rọ pé ẹ lò ní ìyẹ̀yẹ́ ló ń retí pé èsú ẹ̀fẹ́ yọ ṣùgbọ́n nígbà tí ìwà yọ ló bá di ayẹyẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni wọ́n ń retí pé ta ni òfin ló máa mú kúrò ibi tó ń lọrun tọ́lọ̀ ń wá sọ di ògo. Mélòó mélòó a fẹ́ máa kà àìmọye àwọn kan tí wọ́n ń dẹ́ni tí wọ́n ti borí kodò báyìí táìsí pé a fi yọ̀ wọ́n tó ṣe pé yorùbá ní ọmọ ẹni kú ó ń kúkú sàn ju ọmọ ẹni nù lọ. Bàbá tí ò jẹ́ kọ́ mọ wa ó kú tí ò jẹ́ kọ́ mọ wa ó mù tí ò jáyé ó kú tí ò jáyé ó mù tí ò jọ́ kọ́ ó kú tí ò jọ́ kọ́ ó mù tí ò jẹ́ kí ṣe ó dánwò wa lọ́wọ́. Ọlọ́run mọ̀ tó ń káàmù tó yè lọ́tọ̀ọ̀tọ̀ ṣé lórílẹ̀ èdè ṣe wà ní ìsinyìí ṣé ìṣàìmọ̀ pé orí ọ̀fẹ́ làwa kan ń jẹ àánú làwa kan ń gbà o. Torí àwọn tí wọ́n bá ara wọn ń bẹ̀ kì í ṣe pé mọ̀mọ́ràn ṣùgbọ́n ọlọ́run ọba àṣẹ tó wù ú ni ọba alára ni tí ń finú dára ògo. Bàbá tí ò fi èmi àti ìwọ dára tí ń pa wá lẹ́kún. Bàbá tí ò fi èmi àti ìwọ dára tí ó pa wá lóṣù sí ọ̀nà yìí wà tó ká máa yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló mà ti rí gun àkóbá ọ̀rọ̀ tẹ́lò ní ìmọ̀wọ́ tí ò lẹsẹ̀ ká tó rí ká tó fọ̀ ó mà ti bára rẹ̀ ń kirikiri kí ló bí ọdún àyè tó ní tó bá lòun mọ̀ ẹ̀rọ lòun pa. Eré ni àwàdà ni kẹ́lòmíì tó rébìtú pé kò mọ tó ṣẹlẹ̀ ó mọ̀ tí ń lóṣù mẹ́fà méje nínú ẹgbà ọgbà tó ṣe tí wọ́n fi ṣe. Bàbá tí ò já rogun àkóbá ẹlòmíì ká kọjá lọ lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ bàbá ní ká máa rá wọn mú ó wà dára wọn ni tí wọ́n rá mú. Ká tó bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ ló ṣe jẹ́ ó ti dára rẹ̀ ní ọgbà tó ṣe tí wọ́n kàn fi pamọ́ ńbẹ̀. Ẹ̀sùn tí wọ́n ti wá tó fi kẹ̀gbọ́n tó wá burú débi wípé lára àwọn tí wọ́n kó wọn mọ́ wọn ni wọ́n dá nǹkan ìjà ogun lọ́wọ́ ẹlòmíì wọ́n dàgbọ́n lára ẹlòmíì wọ́n bọ́ta lára ẹlòmíì ìwọ́ tó sì wá kó mọ̀ abẹ́fẹ́lẹ́ ló kéré bì tá ń pè bíléèdì wọn ká wọn rí lápò rẹ̀. Ṣẹ́ni pé àkóbá àdábá tá a bá ti ń gbọ́ tẹ́nìkan bá ń ṣàdúrà rẹ̀ ẹjẹ́ a máa ṣàní ká máa gbé tó àdúrà bí o. Bàbá tí ò jẹ́ kéde ìrógun àkóbá àrógun àkóbá lórí ọmọ àràkóbá lórí aya àràkóbá lórí ọkọ àràkóbá lórí iṣẹ́ ṣé kò wá yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí. Mo kàn jẹ́ ká sílà káyè ara wa ni o níwọ̀ tó ń ṣàròyìn pé ìwò la tó wá já sí ìwẹ̀ ìwò la já sí ìwẹ̀ ìwò la bẹ́ẹ̀ ọrọ̀ ajé ṣe bákan ọrọ̀ ajé ń ṣe bákan ọrọ̀ ajé máa ṣe bákan ọrọ̀ ajé náà ti pàdé àkóbá lójú ọ̀nà àwọn àkóbá jí mi lọ́mọdé yìí kọ́ àwọn àkóbá agbófinró mi yìí kọ́.

àwọn àkóbá àwọn bàǹdíṣí àdìgí lè ti ń pè wọn àwọn àkóbá lọtọ kóbá lọsùn lọ tọlọ ò jẹ kó bára rẹ bẹ ọ nínú ọdúpẹ ni níbi ọsẹ tó kọjá lọ sẹyìn ariwo wọn tó ti dé o wọn ti wèkó làá kọgbọ ní kálukú ń ọmọ rẹ lálálẹ láwùjọ abiyamọ ẹ jèrè ọmọ o wọn abiyamọ ẹ jèrè ọmọ gbogbo abiyamọ gidi tí ò fi abiyagba ẹ jèrè ọmọ o gbogbo àwọn ọmọ tó bá tara yín jáde ayé ò ní sẹmọ lórí o ọgbó wọn ò sì ní kùtà torí kí ni nígbà tá a gbọ pé wọn tó ti bá bì kan wọlé o wọn tí ẹ wá wo bí abiyamọ ṣe fi tó ṣe sílẹ tó gba léèrè ọmọ rẹ lọ wípé ọmọ mi kẹ kálukú sá àtọkùnrin àtóbìnrin kàbàkàbàkàbà alálẹ lọmọ mi ní ìyá mi gbọmọ rẹ ọmọ mi ìjọ tó ti di gbé wọn pàpẹyìn wọn gbọ wọlé torí kí ni ààbò ọlọrun ló sì ń dájú lórí wa alábòlẹ gbójẹmì tí ò fi wá lẹ ńgbà kọọkan sí èyí ká dúpẹ lọwọ rẹ ẹ máa dúpẹ ẹ dúpẹ ẹ jẹ kí ọpẹ yín kó pọ ju àròyé yín lọ ẹ jẹ á máa dúpẹ lọwọ ẹlẹdà pé à ń bẹ láyé à ń bẹ láàyè à sì ń bẹ láàyè ara wa ọlọrun ọba tó dẹnu ní bùbù ọmọdé wo fi sí ìbọn ọlọrun ni nígbà tí ìsẹyìn ẹ lórí pé yóò ṣèké ọpẹ yìí ló fi wọlé láṣálẹ lórí ètò yín ìfẹ àkọkọ ìfẹ ìbẹrẹ pẹpẹ láti lé ìfẹ bond fm 92.9 léyìí tí ọmọ yín ọrẹ yín àbúrò yín olólùfẹ yín ẹgbọn yín láàrin iwájú àwòrán ni ẹkùn ọkọ abiodun tí mo mú wá fún yín lọsọọsẹ níbi bí àsìkò yín láti jẹ ká mọ pé ìfẹ ṣe pàtàkì láàrin ìdílé ọkọ pàtàkì lọwọ màmá wa ìyá àbẹta ìyá ọmọbabìnrin adélèké wúrọlá adégbòkè òkèòkè náà lẹ́mọ̀ọ́ lọ́wọ́ àsìkò yá kí lè máa tù wá lára ọ̀já kẹfí ń pọ̀ wọ́n ò ní jábọ̀ o láì gbàgbẹ́gẹ́ wa ní iṣẹ́ wa ìyan aláàjì akọ́ṣìlì adúkọ́lọ́wọ́ ẹ̀yìn náà olóòtú ètò mi ìyan bí ọdún fọlọ́run sọ ọmọ ìgbàmọ́ oníṣàbí agbègbè àkàlà adúkọ́lọ́wọ́ ẹ̀yìn náà pẹ̀lú ìyálẹ̀tò ìyan ni ọyọ olúwo ògúnmọ̀ èkè ògbórí ẹ̀fọ́ ṣáájú gàjìgàjìgàjìgà ọmọ olódúyọ̀ ni mí adúkọ́lọ́wọ́ ẹ̀yìn náà àtẹ̀yìn tí ò lè dárúkọ nítorí àkókò wa ẹjẹ́ àkọ́kọ́ fẹsẹ̀ lájú ọpẹ́ náà ká tó mọ ibi tá à ń tẹ̀ sí lórí ètò yìí ẹ̀ka lẹ́yìn.

ma ku ojo o e ma ma pe gbe ti se pe ma gbe dibo lori busun yin soba be da ba ti mo nuru yo mo pe da opolopo ojo lo ti ro ti le ti fi mu lori eto yi ai mo ya won oro ta ti jo gbe so lati le mu ki inu idile ko daru soba mo se mo te lo mo kini kan eyin obi te ti wa lo de oko yin bayin eyin abiyama ta omo yin ti dagba bo die die aba te ti ro yi to ti dagba de bi pe to ri boko wa lo ri ma ya wa e daku awon bi te yin la koja ke to de bi te wa yi emi e gbadura kan won ko je awon yin ori to bi yin ti ri ni daada ka ma so mi lawo lesu si ra wa mo si ma n gbadura pe ogun to ja iya to ja baba ko ni jo omo ninu idile ti n bo ni wakati ati asiko yi kini kan se pataki to se koko bo ti le re ti ona ju gba le to e dakun e mo je ko la ju gba ile imo yin lowo kini kan un lati se wadi lati gbe igbese eni ti omo yin fe fe lokunre lati gbe igbese lati se wadi eni ti omo yin fe fe lobere gbogbo kan mo gbogbo ko mo gbogbo da ni leporun lẹẹmeji gbogbo kan ko gbogbo da ni leporun lẹẹmeji ọpọlọpọ awọn nkan mii to n sẹlẹ ni idile lo n dabi ẹni pe tawọn obi to sẹlẹ si o ba tete kii sara ko wọn gbe igbesẹ to nipa bi awo irin si isi ni ki ogun to ja iya ko wa pada ja omo o ogun to ja baba ko wa pada wa ja omo o tori ẹjẹ ni ọrọ gbeyawo o gbogbo n ta n sọ yi lati ni ẹjẹ kan ni o ẹjẹ ọkùnrin kan ló máa papọ̀ mọ́tòbìnrin kan ló máa mú ọmọ jáde lára èyí tó jẹ́ yàwó tọ̀ tá a bá wá rí ibi tí a ti rí ìkọsẹ̀ kan tí èèyàn bá tètè gbé ìgbésẹ̀ rẹ̀ ó ti pa ìgbóhùn lọ́dọ̀ tí wọn ni ọkùnrin dórí àwọn ọmọ wọn bíbélì ni àwọn bàbá jẹ èso àjàrà ẹnu kan ọmọ ẹ ṣàmọ̀yé pé ẹni tí wọ́n fi jẹ́ tí wọ́n gbé ni ó ti wọnú ẹ̀jẹ̀ nígbà tí lọ́kọláya wáyé láàrin ọkọ àti ìyàwó tí ó lù mú omi tó bá mú ó ti di ní ẹ̀jẹ̀ ni tí wọ́n jẹun nígbà tán bá wá bí ọmọ tó tọmọ bá bẹ̀rẹ̀ sí ni wọ́n jẹ ìyà tí ò mú pa rẹ̀ lọ́wọ́ di wípé èyí ti ń kan àwọn ọmọ bùkàdì kan nu bíbélì wọn ni ọba ń ó fi ojú kòkòrò gba ọgbà àjàrà mẹkúnnù kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin rẹ̀ gbogbo ẹ̀ tẹ́jọ́ nígbàgbọ́ ọmọlẹ́yìn kristu lẹ́tì mọ́ bí tí mo ti rí mútọ̀ yín wá ìyàwó rẹ̀ ló sì kí wípé kó sàfi agídígba ọgbà àjàrà yìí ó wà láàfin ọba tá a wí nínú ìwé bíbélì nígbà tí ọba ń wá rí pé ewé bẹ̀ lásán ni mẹ̀kúnnù ń gbìn sínú ọgbà àjàrà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun tó sì wá ń pa àpáyìra owó tó lé yìí ojú rẹ̀ wọ́ wá pe arákùnrin pé wá ọgbà àjàrà rẹ̀ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi mo fẹ́ rà lọ́wọ́ rẹ̀ kó o gbowó tàbí kí n lọ fún ọ níbòmíì yìí ní kábíyèsí alayé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe rí ọgbà àjàrà náà ní ogún tí bàbá òun fi lè fóònù tó náà bá sì tún dàgbà tó ń dògbò tó ń bá ń lọ ọmọ tó wà lẹ́yìn náà ló wọ́n fi fún wọn májẹ̀mú tó lọ́n bá dìrí àwọn dání pé káwọn máa gbé ewé bẹ́ẹ̀ ń bí káwọn sì máa fi bó ara wọn ní àbọ́yó àti àbọ́sẹ́kù inú ọba yìí ó bàjẹ́ wípé mẹ̀kúnnù yóò ti ẹ̀bẹ̀rù orí adé kò ti ẹ̀fọ́ wọn bá wọ òun béèrè kan lọ́wọ́ ẹ̀ kò bá òfin ìyàwó ìyàwó rẹ̀ ní sí ọba lọ́wọ́ aṣọ lójú ara ẹ̀ lẹ́nu kì ọgbọ́n tá inú wà wọ́n ta ọgbọ́n lọ́tọ̀ wọ́n ta ọgbọ́n lọ́sì wọ́n mú arákùnrin yìí kí wọ́n fàtàgùn wọ́n mú arákùnrin yìí wọ́n ló yájú sọ́ba pọ́n bú ọba ẹ má sì ti bú ọba láyé ìgbà náà kọ́ ẹni tí wọn kọ́ dá lọ́lá kan ní ọba fún lóye kó mọ jẹsẹ káàkiri ìlú na tó wá láwọn kan ni wọ́n débi ló gbà ẹ́ wípé ẹni tí ẹni kọ́ba dá lọ́lá yìí lánàá lánàá sì bú ọba fún ẹ̀kú bí táwọn ti ń ṣe fàájì ìròyìn kan ọba láyé ni ọba gbọ́ ọmọ ọ̀nà tí ìyàwó rẹ̀ gbé dà ẹ bá sì ti gbọ́ ọba ní kòrókòró pípa ni ò bọ́n ṣe pa arákùnrin yìí rèé nígbà tí wọ́n pátán sẹ́yìn gbọ́ mi ó nígbà wọ́n pátán ọlọ́run wá gbé wò yìí kan dìde kó lè sọ fún ọba pé ọba ohun tó ṣe yìí dè búrú o báyìí ló rí fún ọtọ́ bá bẹ̀rẹ̀ tí wòlíì sọ wípé ọba lòun ó jẹ níyà òun ó ti wá owó sẹ́yìn ọba ìwà rí pé lóòótọ́ lòun mọ̀ gbogbo sẹ́yìn àṣínú ọlọ́run ò dùn sí ó fira rẹ̀ sínú ààwẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ lọ́tún ó ń gbààwẹ̀ ló sì débi pé àánú tó ń wá ṣe ọlọ́run lórí ìtẹ́ ọtún gbé wòlíì òdodo pító nígbà pé burú o kì í ṣe pé mọ̀ gbọ́ ìgbé àdúrà rẹ̀ ṣùgbọ́n ibi tí mo ní yóò ṣẹlẹ̀ sí gbọ̀ngàn
kò ní ṣẹlẹ̀ sí ọmọ wọn mú wá sórí àwọn ọmọ rẹ ìwé ọba ní ìwé ọba kìíní ni ti lọ mú tàn tí mo sọ yóò nígbà tí ọba yìí dàgbà tó rebi àgbáre ẹjẹ lò wípé tẹ bá dé níwé ọba kejì báyé rí kẹta àbórí kẹrin tẹ bá kà níbẹ gbogbo ọmọ tí ọba yìí bí ní ọkùnrin jẹ àádọrin sẹmìtì nígbà tí ẹsán máa dé ọjọ kan náà ni adarí ogun kan ló sì gírí gbogbo wọn sínú apẹrẹ ọjọ wá fún ẹyọ ibi tí ẹsán lọ gbà kí tí bàbá ìlú náà bá wá jẹ pé làákàyè rẹ ó sọ jí ṣe ló yẹ kó bẹbẹ kí ẹsán yìí má pè lórí àwọn ọmọ tí ò mọ nǹkan kan ṣùgbọn ìgbà tọ́lọ̀ tí lè wòye ní búburú yẹn bá lójú ara tí ó ti gbàgbọ́ pé tọ̀ bí lábá jẹ́ ní jáyà ọmọ jọ́mọ ẹni tara ẹni là á kọ́kọ́ gbọ̀n èyí ọmọ ṣe ní pé ẹ̀yin òbí ibi tí mo yà sí lórí ìtàn yìí ẹ má pé mo pàtàn ìbáàṣe mùsùlùmí mi ìbáàṣe ọmọlẹ́yìn kristi tàbí ẹlẹ́sìn kan àbáláyé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ láti ṣèwádìí ẹni tó mo wá fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ láti ṣèwádìí ẹni tó mo wá fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya ní ọ̀nà ẹ̀sìn tí a bá gbàgbọ́ ọlọ́run ti ṣe é ṣe àwọn wòlíì tí ó bọ́lọ́run jókòó lójú méjèèjì ti wà àwọn àfáà táwọn náà ń bọ́lọ́run ṣèpàdé lóòrèkóòrè ti wà àwọn àbáláyé náà táwọn náà mọ̀nà tí wọ́n ń yà pé tiwọn náà ti wà ẹ mẹ́jẹ̀ á wá sọnù ká tó sọ ní o kó má di pé òwú tí ìyá wá ràn lọ́mọ òwú tí ìyá gbọ̀n lọ́mọ ràn o ẹ mẹ́jẹ̀ di pé òwú tí ìyá gbọ̀n lọ́mọ ràn o korokoro làárọ̀ fáà di tí mo pè é ládi tí o ṣùgbọ́n gbòǹgbò kan gbọ́dọ̀ dání lépo nù lẹ́ẹ̀mejì gbòǹgbò kan gbọ́dọ̀ dání lépo nù lẹ́ẹ̀mejì ẹ̀yin lẹ́mọ̀nà tẹ́ ẹ gbà bí àwọn ọmọ wọ̀nyí tó yẹ yékéyéké tí ọmọdé ò lè pàtàn bá a ṣe bí òun tẹ́yìn gan sì mọ̀ pé nígbà tá ibi ọmọ yìí àwọn ìrìnàjò kan wà lẹ́sẹ̀ ẹ̀wọ́ wà lọ́wọ́ wa tá a rìn ṣùgbọ́n abímọ láyọ̀ àtàlàáfíà kí àwọn ìrìnàjò mọ̀ bá a ké lórí ọmọ ẹgbẹ́ ìgbésẹ̀ gbé ìgbésẹ̀ bí àwọn eléré wọ̀síwọ̀sí gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ ní ká gbé gbé ìgbésẹ̀ ẹ ṣèwádìí kán ọmọ wa kán bá a ṣèrè kán bá a ṣòdejá kán bá a wá tó dàbí ẹni wípé nǹkan tó wọ́ ju ti àwọn òbí lọ o ayé tá a ṣe wà ní ìsìn ayé igbó òní tí ò sì kọ́ ọ̀mù bẹ́ẹ̀ o ayélujára lókù tá à ń bá ṣèwò ayélujára lókù tá a yàn ní bàbá ayélujára lókù tá a yàn ní màmá ayélujára lókù tá a yàn ní olùdámọ̀ràn ayélujára lókù tí ń kọ́ wa ní ta ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí láwọn aláǹfààní àti bọ́rọ̀ bá ọmọ wọn sọ̀rọ̀ ọkọ lọ́fín ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò ní àǹfààní àti pọ́nbọ́n rẹ̀ jókòó kó ọmọ mi báwo ló ṣe ń rìn ìwọ náà mọ̀ tí ń dọkùnrin bọ̀ ìwọ náà mọ̀ tí ń dobìnrin bọ̀ ìwọ náà mọ̀ tí ń gbé àwọn ìgbésẹ̀ kan bọ́ọ̀ bá ṣe ń lọ bọ́ọ̀ bá ṣe ń bọ̀ jẹ́ kí n máa mọ̀ o torí ìníkọ́ torí ọjọ́ iwájú náà ni. Nǹkan kí rẹ̀ ọlọ́mọdákun kọ́ máa sọ ìṣiṣẹ́ wa o àní bá wọn jáde lékú lọ́wọ́ àní bá wọn jáde lárùn lọ́wọ́. Ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ètò tó ń sí ni ní etí ni o ètò tó ń sí ni ní etí ni o ká tó lọ sórí ibi tá à ń lọ gan láṣálẹ̀ yìí ni mo ṣe kọ́kọ́ mú ìmọ̀ràn eléyìí wá fún gbogbo àwọn òbí pátápátá táwọn ọmọ wa ti ń bàlágà gbogbo àwọn òbí pátápátá táwọn ọmọ wa gan ti wà ní ọkọ àwọn ìmọ̀ràn tó yẹ kẹ́ ẹ mọ̀ fún wọn ẹ̀mẹ́jẹ̀ ti ti kú sí o ẹ̀mẹ́jẹ̀ àgbẹ̀ pé òun náà ti dàgbà ọmọ kan ò dàgbà lọ́wọ́ ìyá rẹ o ọmọ kan ò dàgbà lọ́wọ́ bàbá rẹ o ẹ jẹ́ àfẹsẹ̀rajọ́.

káàbọ̀ padà sóyè tó yè tó wà ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ́. Ibi tí mò ń lọ lónìí, ó mọ̀ sósí lẹ́nu, sósí ni lẹ́nu, ó mọ̀ buyọ̀ sí i. Ìṣú ọ̀hún rí kò mọ̀ sí pánlà, iye ọ̀mọ̀ rí kò mọ̀ sí ìtúdànù. Eléyìí sì ń gbóná lọ́wọ́ fẹlifẹli tí wọ́n forúkọ bá àwọn tó ṣẹlẹ̀ sí láti rí tí wọ́n sì ní sọ ibi tó ti ṣẹlẹ̀. Torí kí ni àìbá mọ̀ tábá láwọn tó mọ̀ wọ́n kó wọ́n di pé wọ́n ti ń fọ̀rọ̀ wọn ṣẹlẹ̀yẹ́ tàbí ń ṣe awẹ́wà lórí rédíò. Kí ni tó ṣẹlẹ̀? Arákùnrin ìfẹ́yàwó ẹ̀ ní ṣùlọ́kà. Gbogbo ohun téèyàn ṣe lórí ìyàwó ló mà ṣe. Gbogbo ohun téèyàn ṣe lórí ìyàwó ló ṣe gbogbo ibi tó yẹ kó wọ́n yà pátá. Gbogbo ibi táwọn òbí wọn darí wọn sí kótó. Bàbá ṣègbéyàwó ilẹ̀ Yorùbá bá a ṣe ṣe nìyí o. Ti fi túbà ti túṣẹ. Mo sì bí léèrè pé só ṣèwádìí láwọn ṣèwádìí gbogbo ọ̀nà tó ní káwọn tọ̀ làwọn tọ̀. Tó kí wá ni tó ṣẹlẹ̀? Ìyàwó yìí bó ti wọlé ọkọ ló ń finú ṣojú tó sì ń fẹ̀yìn gbọ́mọ pọ̀ kò sí lábúrú kankan. Kò sí wàhálà kankan bó ti wù kó wọn. Wọ́n ń gbèbí ayé ìrọ̀rùn wọn sì kánjú jọ Ọlọ́run lọ. Kí ni tí wọn tí mò ń wí ni pé wọ́n gbà fọ́lọ́run ọba nìsín o. Tọ́jú ìyàbá ti gbà fọ́lọ́run ọba ìsinmi ayọ̀ lóní. Wọ́n sì gbàgbọ́ wípé ohun gbogbo ni ìgbà tí àkókò wà fún. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá bí orin olórin kan. Èmi ọ̀pọ̀ ti sọ etí ẹnu torí kò lówó. Ọ̀pọ̀ ti sọ etí wọn nu torí kò bímọ. Ẹyin ara ni o kò ṣẹ̀bi tọ́ lọ́run gbàgbé. Àsìkò ni kò ì tó òun. Wọ́n dúró di àsìkò Ọlọ́run hàn kánjú ju Ọlọ́run lọ. Wọ́n béèrè tọ́rọ̀ Ọlọ́run dá wọn lóhùn. Wọ́n béèrè sísì Ọlọ́run dá wọn lóhùn. Wọ́n àṣẹ kánjú ju ẹlẹ́dàá lọ. Wọ́n sọ gbogbo ní sísẹ̀ǹtẹ̀lé. Ìgbé ayé wọ́n sì túbà ó túṣẹ. Ṣùgbọ́n ọkọ̀rọ̀ kan ó wá bí ní ajá jẹ́ o. Ẹni kan bá jà ó wọn jẹ́ wọ́n ní apá rẹ̀ bù ju tán lọ. Bọ́n ṣe ń gbègbè sí ayé ìrọ̀rùn yìí ọkọ̀ yìí náà jẹ́ olójú kòmúkò lọ. Ṣùgbọ́n ibi tó wá ń ṣe sí ìyàwó rẹ̀ ò lè sọ pé ń ka mọ́ rí. Ìyàwó rẹ̀ ò lè sọ wípé nígbà tí mo rìn bí báyìí mo mọ ọ̀rẹ́bìnrin ọkọ mi. Ó sì débi wípé ẹni olè ní mẹ́sìn òye tọ̀ lórí àpáta ló fi ṣe. Ẹni bá ka mọ́ ó ti dọ̀rọ̀ eré bàbá Sàlá Kọ́lọ́mbà mi fọ̀rùn kẹ́ àgbà òṣèré Moses Ọláyà ta mọ̀ sí bàbá Sàlá. Nígbà tó òun àti Àdìsá jọ ń sọ̀rẹ́ tó lè bá ọ̀rẹ́ Àdìsá nílé tó lè bá yàwó Àdìsá nílé tàdìsá kalẹ̀kùn tán ní kí bàbá Sàlá sásá bẹ bẹ́ẹ̀dì tó òun náà sásá bẹ bẹ́ẹ̀dì. Kò pẹ́ tàdìsá wọlé tán ní ìyá Sàlá náà dé. Ìyá Sàlá náà àti Àdìsá náà máa ń tanigi síra wọn lára. Bẹ́ẹ̀ ni ìyàwó Àdìsá náà dé tó ti jáde tẹ́lẹ̀ ló bá di wípé ìyá Sàlá wọn náà sálọ bẹ bẹ́ẹ̀dì. Nígbà táwọn méjèèjì tó padì ara wọn láyé bẹ́ẹ̀ lórí pé bàbá Sàlá kí wọ́n dáyẹ bẹ́ẹ̀dì. Wọ́n gbàdá ní ìyá Sàlá kí wọ́n náà wá débí. Àdìsá àti ìyàwó rẹ̀ wá ń fáwọn méjèèjì ṣe yẹ̀yẹ́ pé kí ló wá dábẹ́ bẹ́ẹ̀dì. Ẹni tí ọba wa mú ọbọ yóò ṣe bí ọbọ lọ̀rọ̀ ọkọ̀ ìyàwó yìí. Ṣùgbọ́n ṣé má ṣe lo ògùn mámọ̀ kẹyìn tí mò ń gbìyànjú àti sọ. Lẹ́yìn ìgbà tí arákùnrin yìí tíyàwó rẹ̀ ti bímọ méjì fún tán bí ẹlẹ́ẹ̀kẹta. Ẹni tó yẹ ìyá tó jẹ́ ìyá ìyàwó yìí ọmọ méjì péré ló lè bọ́mọ rẹ̀ tọ́ tí ọlọ́jọ́ fi dé tó fi rí bí àgbáre. Ó wá ku ẹ̀gbọ́n ẹ̀ obìnrin kan tó ti ṣáájú lọ ilé ọkọ. Ó sì ti wà nílé ọkọ tí kì í sọ̀rọ̀ ọdún bí méje sí mẹ́jọ. Ṣùgbọ́n tọ́lọ́run ò tí ì yọ̀ǹda ọmọ fún un. Àbúrò ẹ̀ ló wá bá sí ọlọ́dọ̀dọ̀ ọmọ nígbà tí òkú sí tó ń lọ sí ilé. Ọkọ ìyàwó náà kúkú ti gbà wí pé ńlọ Ọlọ́run bá ní òun dé. Òun dé náà ni. Ṣé ẹni mọ̀ pé Yorùbá àìní sùúrù pé obìnrin bẹ lábẹ́ wa ń lójú ọmọ. Bàbá ti ń kọ ọdún méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá a ti sọ̀rí tí mù. Ọkọ yìí náà ti dọ́gbọ́n ara rẹ̀ síta lẹ́yìn ọdún karùn-ún tí ò gbọ́pá gbọ́pọ̀ lára ìyàwó. Ìyàwó ilé gbọ́ kò sí tí ó sì ń gbàgbọ́ pé orí ọmọ náà ní ìpọnmọ́ wáyé. Èmi gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀. Ọkọ rẹ̀ ò dájú àmì kò lọ. Ló bá wá ṣe ọlọ́dọ̀dọ̀ ọmọ àdúgbò la ṣe ń pè é. Ó wá bàbúrò rẹ̀ tọ́jú ọmọ. Torí ìgbà tí ni wọ́n bí ọmọ ọ̀tọ̀ lóyìn lọmọ tí wọ́n bí yìí tó túmọ̀ sí pé wọ́n ṣe ṣe àbẹ̀ fún kò lè ṣiṣẹ́ tó lágbára. Lẹ́yìn kó sáàjì kan so oúnjẹ fún kó bẹ̀ fún wọn lọ́yàn. Bí Ọlọ́run máa tún bá ṣe ìbejì ni Ọlọ́run fún àbúrò rẹ̀ lẹ́lẹ́ẹ̀kẹta. Ká má fọ̀rọ̀ gbogbo títí àìkọ mú fọ́lọ́mọ pẹ̀lú ìbejì tó gbódá ní ọmọ ìdílé mẹ́rin. Ọkùnrin méjì obìnrin méjì làwọn ìbejì ọkùnrin àkọ́kọ́ ọkùnrin lẹ́lẹ́ẹ̀kejì náà. Ọmọ yìí
ni àǹtí rẹ̀ wá ń bá tọ́jú tí ò lè lọ láàrin oṣù mẹ́ta tó ṣe pé tó bá kàn jáde láàárọ̀ ó lọ sáré wọlé ẹ bàbá lágbájá ló wá pàrà aṣọ ni o ẹ̀ṣẹ́ àmọ́ àyè tí àbúrò mi wà ọkọ ẹ̀ náà sì sọ pé ọkọ ìtí ẹ̀ bá jà pé kọ̀ wálé torí ọkọ náà máa ń lọ síbẹ̀ lọ wò wọ́n. ṣùgbọ́n n tó ṣẹlẹ̀ yìí ni ọ̀wá yé yàn ẹ̀gbọ́n ìyàwó àmọ́ bí kábíyèsí olódùmarè àmọ́ bí ọ̀rọ̀ ń ṣe wá yíbì mí tó di pé mi ò ju rẹ bá orí kọ́bọ̀ dáńdábì dá fáńtà kéyìn tó ṣẹlẹ̀ ọ̀nà onígbà ṣẹlẹ̀ ọ̀dọ́ ẹnikẹ́ni ẹ kò ní pàṣàmì jù àdá kò burú ní bàbá àkókò tó jẹ́ ọkọ̀ àbúrò àǹtí yìí àmọ́ bí tí wọ́n sọ̀rọ̀ dé àmọ́ bẹ̀rẹ̀ ṣe yí wọnú ara wọn ṣé tá a bá ti tọ́jú ọmọ tán ìyá tán ṣe iṣẹ́ abẹ fún tá a bá ti lo oògùn rẹ̀ fún òun máa wá ṣáà ni kódà títí di bí oṣù mẹ́ta kó má lo oògùn ni àwọn ìbejì máa máa mú yàn láyà rẹ̀ gángà ní olùgbọ́n mọ̀ àwa mọ̀ bí oògùn ní kò rọrùn o bí nǹkan bí ọlọ́run dáríji àwọn fọ̀rọ̀ ọlọ́rọ̀ pílá o ṣùgbọ́n nígbà tó fi máa di pé wọ́n ń bẹ́nu ilé oṣù kẹrin àwọn ọ̀rọ̀ kan wá wọ̀ láàrin ọkọ ìyàwó àti àǹtí ìyàwó ní ẹ̀gbọ́n rẹ̀ obìnrin ṣó ti yé wọ́n bá di pé tábìlì bá ti ṣùtàn àtọ̀sá àtòru wọ́n dáná síbì kan ni iná ń jò lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọn ni wẹ́rẹ́wẹ́rẹ́ ni iná jò ògbó bá dúkìá gbìyànà wẹ́rẹ́wẹ́rẹ́ ni iná jò ògbó bá dúkìá gbìyànà wọ́n yá ọkọ̀ ìyàwó ni tó yá ọkọ̀ àbúrò rẹ̀ yìí wọ́n ń gbà tó fi rí i pé alábìnrin ìfọ́nibí ọdún mẹ́jọ tó ti wà ní ọkọ̀ ògúnkún kò ní àárọ̀ dalẹ́ ó wá gbàgbọ́ wípé gbogbo táwọn ṣe náà àdàsẹ́yìn ẹsẹ̀ náà ní ọ̀fẹ́ ẹ̀jẹ̀ kẹ́yìn ṣùgbọ́n ọba alára ọba tí kì í dá ìgbà tí ó fi wọlé bá ni ọba tí ò gbàgbé ẹnikẹ́ni ọba tó máa àsìkò tó ń tikọ fún kálukú eré ni àwàdà ni làǹtí bá lóyún mọ́ ọkọ̀ àbúrò rẹ̀ lọ́wọ́ o àǹtí tó ti wà nílé ọkọ̀ fúnidì ọdún mẹ́jọ sí mẹ́sàn-án tí ò gbọ́ pá tí ò gbọ́ pù lòun bá wọlé wẹ́rẹ́ bí ìjì alẹ́ oyún wọlé sàrà ṣe ṣàbí ìjì ìyálẹ̀ta oyún wọlé pápápá olóko ò lè roko ọlọ́nà ò lè yọnà èmi ni wọ́n ń wò tó sàǹga kí ló ṣẹlẹ̀ gbogbo abárawa yìí ẹ̀jẹ̀ fẹsẹ̀ rajó.

káàbọ̀ sórí ètò yìí ètò wa ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀ ń fọkàn bá ní bá lọ ẹ̀ ti rẹ́rìn àrí tágìtì ẹ̀ ti ń dàrú lọ́tọ̀ pé kí lọ́ sẹlẹ̀ ọdún tó sẹlẹ̀ ayọ̀ abala gbẹ́ntìlì níkàkùn ẹjọ́ ti lọ́mọ fún ìdí ọdún bíi mẹ́sàn-án tó wá jàjà wá jókòó àbúrò rẹ̀ tọ́kọ àbúrò wá síná fún láàrin oṣù mẹ́ta sí mẹ́rin tó ń bá àbúrò rẹ̀ tọ́jú ọmọ ló bá rí pé ara òun rí bákan lára ń ṣe ń ṣe yìí kò yé mu ó wá farabalẹ̀ dáadáa ó ti ń lọ síbi oṣù karùn-ún tó ti dọ́dọ̀ àbúrò ẹ̀ ó máa ń lọ léwu ṣùgbọ́n kì í sùn nílé ó lè lọ lọ́wọ́ ọ̀sán tó bá tọ́jú àbúrò rẹ̀ tán á lọ sílé á lọ rọ́kọ ẹ̀ ọmọ tó bá yẹ kó tún ṣe ń lé á ṣe kò dá ilé dá kò dáṣẹ́ ilé dá ọkọ ṣùgbọ́n tó bá ti di alẹ́ ó máa padà wá láti mójútó ìyá àjòjì tí í ṣe àbúrò rẹ̀ ó wá di pé kì í ṣe ẹni tí òdá kan mọ̀ kì í ṣe púrúùtù kì í ṣe kò mọ́kọ kò mọ́kà òun náà ń fojú inú sí wípé nígbà mo ṣe ilé nǹkan báyìí lóṣù báyìí nǹkan oṣù mi wá ṣùgbọ́n ní ìsìn kò wá kí ló ń ṣẹlẹ̀ ó kà lọ́tún ó kà lóṣì ẹ̀rù kọ́kọ́ ń bà á pé ṣé kì í ṣe eré gélé ló ti dé gbogbo wá sí mi lára òun báyìí ṣùgbọ́n fi gbé ìyàgbọ́ wípé ẹ wá kò ṣe rí kò náà rí gbégbèsè nígbà tó gbégbèsè wọn jẹ kó mọ̀ yìí pé kò sí lọ kábọ̀ o lóògbé kọrùn bí àṣẹ ilé ìlú lóògbé kọrùn bí àṣẹ àwọn onímọ́tò òun oṣù méjì ti bọ́ sí ẹ lára. Ó yẹ kó sùn rẹ́ni gérégé tó dọ́dọ̀ àbúrò rẹ̀ nù tó túmọ̀ sí pé nígbà tó ṣe ti oṣù kejì nígbà tó débẹ̀ kó sì rí oṣù kẹta lórí pé ó ṣe sọ̀hún. Bí sáfẹ́ sọ pé làákàyò sí ni àbí òun náà ni tó ń lò lọ́kàn ló bá tún tẹra mọ́ ẹni mọ́ níbo ló tẹra mọ́ ẹ̀hẹ́ ó ṣẹ́ra mọ́ bí àṣà ẹlẹ́bùrẹ́ kọ́lọ̀ ń fọ̀rọ̀ kí ẹlẹ́bùrẹ́ ògún yẹmí ó tún ṣẹ́ra mọ́ kò lọ́kọ àbúrò rẹ̀ ó wá lọ ṣàyọ̀ nínú owó oṣù méjì ti dúró níwájú wípé èrò búburú àgbàkodò ó wá bó ṣe fẹ́ gbé ìgbésẹ̀ ó wá pe ọkọ àbúrò rẹ̀ bàbá àrèjì kí ẹ mélòó ilé tí ìrèjì kí ni fi ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀yìn ló gan mi pé ẹlẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀mẹ́ta èyí ìwọ́n tá a fẹ́ ṣe báyìí o èyí ìgbélé tí ajọ́ ń jíṣe lẹ́gbẹ̀ẹ́ àbúrò mi àyè tí mo bá rà ní rèéwì lọ́kọ́ ìyàwó ní stop promise rubbish cover ní stop nonsense tó bá rí ẹ lójú let's go there ọgbà ilé ìwòsàn lọ wọ́n rí pé lóòótọ́ arábìnrin ti lóyún ní ọkọ̀ àbúrò bá fẹ́ dà sí awúrúju tó fẹ́ fi yé mi pé lẹ́yìn tó bá ń lọ lé yẹn ó sún ọkọ̀ ẹ̀ ọlọ́mọkùnrin ẹja parí ara wa síta o sí ẹni tó yẹ pé nígbà míì tí bá máa dé ti lọ bíṣẹ́ ẹni tó ti bá ti dé báyìí ó múra àti wọn lọ bíṣẹ́ ni iṣẹ́ ara ẹ̀kọ́ ló ń ṣe alákọ̀wé ní ọ́fíìsì mi ń lọ nígbà tí máa dé mo ti sóúnjẹ́ lẹ̀ fún mo fọlọ́run bá bìyẹn o sórí tọ́ ọkọ fẹ́ fi nílò ìpínlẹ̀ wọ̀ ọmọ mi ìyẹn gbà wọlé torí mo fẹ́ lè sọ wípé sí alẹ́ ọjọ́ kan lẹ́ fúláàtì rẹ̀ ń gbé tẹ́ fún mi ní yàrá tèmi nígbà ń bá tọ́jú àbúrò mi tán lọ́dọ̀ rẹ tọ́ bá sùn sọ ìpadà sọ alẹ́ ọjọ́ tí mo ti dé bì lẹ́yìn ọ̀sẹ̀ bí oṣù méjì tó o ti lóore ọ̀fẹ́ àti máa wọlé mọ jáde alẹ́ ọjọ́ wo ni ìwà dáná sínú òkòkò wọn júrí ó kéré jù ọ owó ṣe gbagagbègbè méjì ilé ààyè bá gbà ó ṣe mẹ́ta ó ṣe mẹ́rin ayájú mẹ́rin ní ìsìn fún ilé oṣù méjì tó ń kóná sí sọ́ọ̀mù ni mo mọ̀ náà but ìgbélé yìí pé bóyá ìfinúṣojú mọ́ ni oníṣòwò ọlọ́run tó dáhùn ni kí náà wá ṣe ọlọ́run ò lọ́kọ̀ ìyàwó bá ní bí mi ṣe ro kò ṣe kò dáhùn ṣe a máa ṣọ́ oyún ìlú o ẹ̀gbọ́n ìyàwó ní ṣẹ́ wékè ṣẹ́ ìlú ọkọ̀ gbúrú òun mọ̀ ṣọ́ra fún jíjẹ nínú ganu ilé yìí kọ́bọ́kàn dé dípò sódà sínú omi àdékọ́ ọ̀dà kẹ́díkà sí kó wa mú tán kó ná wọn. Nígbà ibi tó ń bá àbúrò ń gbé ó tóbi ọjẹ́ kó máa lọ lé ó ṣàdúgbò ọtọ́jú rẹ̀ fóṣù mẹ́rin ẹlọgbọ́mọ ọ̀dọ̀ tí ó mọ̀ tẹ̀síwájú lọ́wọ́ tó ń wá yìí kó ń tiẹ̀ lọ wá kí lọ́nà àbáyọ síbi tó ń bára hàn yìí ọkọ ìyàwó kọ́kọ́ wò sùn ẹ̀nà kí lọ kò burú ṣùgbọ́n wọn lọ́kàn rẹ̀ wípé o ti fẹ́ gbọ́ ìyàwó rẹ ló mú o òun tó ò sì kí ìgbúrò ọmọdé láti bí ọdún mẹ́jọ sí mẹ́sàn tó ti wà ní ọkọ òun ò lówó ṣẹ́ o inú àbẹ́ òun wá wà yìí tọ̀ bí ẹ̀gbọ́n ìyàwó ṣe kẹ́rù tó wá sínú ọkọ rẹ̀ nù. Tó ẹni tí ò tí ì yé mi jù tó ti ń kọ mí lóminú ni pé mo ní títí pé nígbà tárábìnrin wa lọ sódò ọkọ rẹ̀
se dandan giri janjan se le laarin oko ati yawo bi ah arakunrin ni o n ba bi egbon yawo ani ko si to jo ti wa de ti o si to jo ah ni lo pe mo se wa yo o n fe lenu oro lori oyun to n ba ni o n fe kemi kemi ko tun mo ri o debi ko pe nigba ta se bayi na olorun a gbadura wa eyin lo mu ki arakunrin baba ibeji o tebi lagun ti won ko wa ri ni to si wa ri mi to salaye oro ye mo se ni pe a mo ni ko gbon lati ri ati mo to ti so le atadugo ibi to ti sele eyin ogbon ninu ile 0701672 7426 0701672 7426 tabi 0906-903-9418 0906-903-9418 Igbese wo larakunrin fe gbe imoran mo le fe fun ki ni ona abayo to wa se to wa nile yi ti o fi je bi pe gbogbo nkan lo ni ituba ituse tori emi bi enikan wo ti e mo imoran ti mo lo fun osi mo ni igbo ta dora si e ti mo pe ite wa ni ile naa ni ogbon mi ati oye mi ati imo mi ohun te e ba ni ki n so fun naa ni mo so fun o ìmọ̀ràn tẹ bá fún mi láàrin ni ó fún torí ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́ àwọn ìmọ̀ràn tẹ bá mú lọ́tún ló sì tẹ pè mí lórí ètò ní àṣálẹ̀ yìí ní máa fàbọ̀ rẹ̀ jẹ́ tílẹ̀ bá ti mọ́ lẹ́mà èmi mo ti pípé tò kò sí okú tẹ̀lé àjọsọ lórí fóònù ní gba ohun yín sílẹ̀ níbẹ̀ níbi pé nígbà bá ríra wọ́n kàn máa tẹ ayé ti dẹ̀rọ̀ gbọ̀ntẹ́nì kìí sọ gbọ̀ntẹ́nì kejì sọ gbọ̀ntẹ́nì kẹta sọ kí lẹ rò pé ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gba arákùnrin yìí ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ tó ti wà nílé ọkọ fúnibí ọdún mẹ́sàn-án tí ò gbọ́ pa tí ò gbọ́ pù ọmọ bíbí tó wá bá àbòrò ilé ti ẹ̀ tọ́mọ ìbejì torí pé wọ́n sì ṣe abẹ fún un tó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọkọ àbúrò ló ti di pé òun àti ẹ̀gbọ́n wọ́n ta nírege síra wọn báyé nírege ni a sì pè báyé ni ìpẹ́ yorùbá ta nírege ni àbí ta nírege èké tí ìbá àjẹ́ wọ́n ta nírege débi wípé nígbà tí òkú sùn lẹ́yìn tó ń bá tọ́jú ọmọ òun ti ní oṣù méjì nínú ẹ̀gbọ́n arákùnrin ni kángàkùn kan dàrún kí láwa ṣe ìrànwọ́ láàgbà báwo la ṣe kó lọ́tún tá a kú lọ́sì ẹ jẹ́ àrò dáadáa o ẹrù tarábìnrin yìí o tó ti wà ní ọkọ̀ bọ́dún mẹ́sàn-án ẹlárò tarákùnrin yìí o tó ti bímọ lẹ́yìn láyìí tó sì jẹ́ òṣìṣẹ́ ìjọba lòun náà àti ìmọ̀ tó wà nínú ẹ̀gbọ́n ìyàwó nígbà bá ṣe kó iye ọmọ láti mọ̀ ní méjì ní mẹ́ta nítorí ọlọ́ọ̀ba ọba ṣe tó wù ní bó ṣe wù ní wọn sọlá ọba ní pé ó pẹ́tẹ́ mi ti wà ní ọkọ̀ tí ń rojú ọlọ́run ọba bíi mẹ́ta tó bù sí ibi já èmi ni bí ẹ̀fẹ̀ ní ẹ̀rẹ́dẹ̀ ọ̀rọ̀ tèmi èmi ni bí ẹ̀fẹ̀ ní ìmọ̀ràn wọlé fẹ́ fún arákùnrin ìgbésẹ̀ yìí ni kò dé 0701672 7426 0701672 7426 tàbí 0906-903-9418 0906-903-9418 kí ẹ fẹ́ kó ṣe ọ̀nà olúfẹ́ gbà tí ó fi tùbà tí ìtúsẹ̀ ẹgbẹ́ lẹ́sẹ̀ rájọ́.

káàbọ̀ padà sórí ètò ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣé ẹ rí mo gbàgbọ́ kinní kan o? Bá a ṣe wáyé páàdì náà láàárín o. Èèyàn bá àgbẹ́gbọ́n lọ́tùn-ún kó gbọ́gbọ́n ló sì. Bá a bá so abẹ̀bẹ̀ sókè ní gbaga, ká so abẹ̀bẹ̀ sókè ní gbaga. Bẹ̀rẹ̀ náà ní omi délẹ̀ o. Torí àwọn mìíràn wọ́n máa dóná òwe kudù wá nígbà bá so àdá sókè ní gbaga pẹ̀lẹ́ àbá ò lè ní pẹ̀lẹ́ wálé o. Ẹ rántí pé irin tí ń bẹ ní inú àdá ó lè nípa ju ìkú rẹ̀ lọ. Àti pé tá a bá dorí àdá kudù tá a sọ lẹ̀ gbogbo yìí nílẹ̀. Bẹ́ẹ̀ bá so àdá sókè pé ní òfin pẹlẹbẹ ní délẹ̀ èmi ò fara mọ́ torí ìpìlẹ̀ lè lágbára ju àdá lọ wọ́n ní àdá ńlá bi gidi. Ṣùgbọ́n tá a bá so abẹ̀bẹ̀ sókè ń gbàgbà pẹlẹbẹ ní abẹ̀bẹ̀ máa mú wálẹ̀. Kí lẹ rò pé a wá lè ṣe báyìí nímọ̀ràn tá a fún arákùnrin yìí? Ikú ń bẹ̀ bẹ̀dẹ̀ ikú rẹ̀ ń rẹ̀dí. Ikú ọ̀mọ̀ tó ń tó bá dùn náà ni ó máa ṣe ni léṣe ni. Ẹgbẹ́ lọ́jọ́ ń gbígbẹ̀ mọ̀gbà lédé. Ikú ọ̀mọ̀ tó ń tó bá dùn náà ni wọ́n pa ni. Ikú ta ni kó rí ìmọ̀ mú ọ̀gẹ̀dẹ̀ ní ọṣọ́. Ṣíkọ̀mọ̀ ìpékú ni ikú lọ ní kò rí pàdé ni. Àyà kò burú. Wọ́n lọ gbọ́ tí ẹ máa wá ṣe ìyanu rẹ̀ lára arábìnrin yìí. Ṣó lè kí ọkọ àbúrò torí ọ̀rọ̀ tó wà lé torí ọlọ́run ọba ló lọ́jọ́ dá torí nígbà tó ń sọ fèrè àkúrá nígbọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ ohunkóhun àṣepọ̀lẹ̀ rẹ̀ síwájú ó ṣe wá jẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ṣé o ti mọ́tì tẹ́lẹ̀ kó tó fẹ́ yàwó ni onírárà àbúrò rẹ̀ náà ló jẹ́ kó wọ́n nígbà tí àwọn fẹ́ra wọn ní ṣùgbọ́n ká ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ó ní tí wọ́n ń gbé ètò ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé ẹ̀sìn ìgbàgbé ètò ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí ni lóríṣi mẹ́rin ní ọ̀rọ̀ ìdílé dúró lé lórí àkọ́kọ́ ni ọ̀la ń pè ní òpó ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ìfẹ́ àkọ́kọ́ òpó ìfẹ́ òun la ń pè ní pillars of love ẹlẹ́ẹ̀kejì tá a pè ní ìfẹ́ àkọ́kọ́ yìí ni first love at first sight èyí tó dúró fún òpó òun ó dàbí ìgbà téèyàn bá ẹsẹ̀ fẹ́ kọ́lé tó ń ṣe foundation lé nígbà náà lọkùnrin ọmọ ṣàlàyé pé àwọn yìí ọ̀dà àkọjá bẹ́ẹ̀ àwọn òbí gan kọ́dà tó bá lè fẹ́ mi yán wọ́n lọ́nà tọ́jú ẹ̀ lọ́kọ̀lé fún mọ́ra lè fún kọ́dà fún mọ́tò tiẹ̀ yìí ni ọlọ́mọ gbádùn bíi iná orí adẹ́tẹ̀ni bẹ́ẹ̀ ni òpó nìyẹn o èyí tó bá lè dúró ní òpó yóò dúró tí ọba lè dúró àwọn méjèèjì ìfẹ́ ẹlẹ́ẹ̀kejì tá a pè ní ìfẹ́ àkọ́kọ́ yìí àwọn eléyìí ni ìfẹ́ ràgàbọ̀ débi wípé wọn rántí ẹ wòrò béèrè pé ẹni tí mo fẹ́ fẹ́ yìí ń lo òkè rẹ̀ ń gbé àwọn rè ìfẹ́ máa rúgbò wọn lójú débi wípé lásìkò ìgbà tí ìfẹ́ ń gbóná fẹlifẹli wọn kò sí tó fẹ́ ṣẹlẹ̀ tí wọn tẹ́rí gbé bó ló wà níbẹ̀ wọn rẹ́dẹ̀ láti gbé bó yóò sí níbẹ̀ wọn rẹ́dẹ̀ láti gbé ohunkóhun tó bá fẹ́ ṣe wọn rẹ́dẹ̀ láti fara dá ṣùgbọ́n èyí tó bá wá jẹ́ ti méjèèjì ló dàbí ẹni pé ó wọ́pọ̀ láàrin àwọn ọ̀dọ́ ìkẹta òun ni ilé aláyọ̀ tó ṣe pé bí a ṣe lè bú me and my wife me and my husband tí wọn ní bá wọn dá sí tó bá wà méjèèjì ló wọn fira wọn rọ ṣe wá rí èyí tó gbẹ̀yìn rẹ̀ là ń pè ní ilé aláyọ̀ ìdílé aláyọ̀ ayọ̀ rẹ̀ ló jọra wọn ilé àti ìdílé kò jọra wọn èyí tá a pè ní ilé aláyọ̀ ń kò ní di ìdílé aláyọ̀ ìdílé aláyọ̀ sì ní padà wá di ilé aláyọ̀ ṣùgbọ́n ayọ̀ méjèèjì ọmọ wà ní ilé kọ̀ọ̀kan kí ni ìdílé aláyọ̀ dálé lórí àwọn ni wọ́n fẹ́ yàwó ju ẹyọ̀ kan lọ tí wọ́n fẹ́ di mẹ́ta mẹ́rin ìdílé kan ni ó lè mọ́ kó wọn sínú òrùlé kan tágbára rẹ̀ bá tí ìka ilé kíkọ́ o ṣùgbọ́n yọ gba ilé fún yàlé yọgbà fún yàwó ìrìnjú ara rẹ̀ nígbà táwọn onídùn bá dùn lójọ́ kìíní àná dandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandandand
Ìdílé mú ìmọ̀ràn ṣàlàyé rẹ̀ lérí fíìmù.
àwọn wá ń gbé èyí tó jẹ́ ti ìfẹ́ àkọ́kọ́ yìí àgbéyẹ̀wò. Ìfẹ́ àkọ́kọ́ yìí ló máa ń di ilé aláyọ̀ nígbà tó wọn bá ti yí wọ́ tó wọ́n ti jọ ń gbélé ayé ṣe nǹkan rere ó ti di ilé aláyọ̀. Kí wá ni kí ọkùnrin yìí ṣe ó ti nílé aláyọ̀ tiẹ̀ tẹ́lẹ̀ rí kọ́rọ̀ ẹ̀gbọ́n tó wá yí wọ́ ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó wá yí wọ́ inú ìsìn kí ni kí arákùnrin kó wá ṣe. Ó ti fẹ́ gbọ́ ìyàwó rẹ̀ lórí o òun oṣù méjì ti wà nù rẹ̀ báyìí. Inú ẹ̀gbọ́n ìyàwó ń dùn wípé àfẹ́ mi ò ti ní ṣe mí. Ẹgbẹ́ wa ti ní ṣe mí ni ìgbàgbọ́ ìgbọ́ ọmọ kan kò tiẹ̀ wá ronú ọkọ tó wà lọ́dọ̀ rẹ̀ torí kò jẹ́ kò jẹ́ kí irun súnmọ́ rárá. Ó ti lẹ̀kùn mọ́ ọmọ onílé rẹ̀ sí ó ti lẹ̀kùn mọ́ ènìyàn ni pé má tiẹ̀ súnmọ́. Ní ìsìn ọkọ tó wà létò náà bá ti wá ń fura pé a súnmọ́ arábìnrin inú bẹ̀ ti ń ga. Àgbà tó bá jẹ́ni tó ní ẹyìn tó lè dùn pè ní sítọ̀hún máa wúkọ́ máa bì máa sítọ́ máa gbágbolo kíní káàkiri ṣe pé kí alọ́kọ́ máa sọ jí pé tó arábìnrin mi tó ti dé ní ìwá jẹ́ èmi palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kọ̀ lọ síbẹ̀. Tó bàbá àjèjì náà sì ní sá lè pé nǹkan ẹni òní di nǹkan ẹni òní di méjì kí ó máa bí ni kí ni tárákùnrin ó ṣe. Ẹ̀ńdà àbúrò rẹ̀ tó ń tóbejì lọ́wọ́ ń kọ́ kí la fẹ́ kó ní ọ̀ṣẹ́ 070-16-727-426 070-16-727-426 tàbí 0906-903-9418 0906-903-9418 ẹ pè mí sójú òkú ẹ jẹ́ àfẹsẹ̀ rájú.

ìgbà náà ìpín ti ń wọlé díẹ̀díẹ̀ mo sì ti ń gba pé àwọn èèyàn ìmọ̀ràn ti ń wọlé o ṣùgbọ́n láìpẹ́ ibi tọ̀dọ̀ ti ní nǹkan kò ìpín lọ́dọ̀ tèmi ẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi láìpẹ́ ibi tọ̀dọ̀ ti ní nǹkan kò ìpín lọ́dọ̀ tèmi torí gbogbo iye ṣé mo lè sọ pé gbogbo iye àwọn ọlọ́gbọ̀wọ̀ tí mò ń bá sọ̀rọ̀ papọ̀ ni torí kò sí tí ọwọ́ ilé iṣẹ́ ẹja bọ́ǹdẹ fẹ̀mí yóò dé ódélé alára ódélé ajérò ódélé ọ̀nà gbọ́n lé ìlà ọmọ ajífọ́ alábàájẹ tètè tẹ̀mí o yàtọ̀ fún ìpínlẹ̀ tá a wà yìí kọ́dà gbogbo àwọn amúlégbè wa ni mo ti gba ìpè kọ́dà mo ti ń gba ìpè látàkúrẹ́ mo ti ń gbà láti ìbàdàn mo gbà láti gbẹ̀gbẹ́ olúfì òun àrògò jìgà nípínlẹ̀ ọ̀sùn lẹ́yìn ìpẹ̀yìn tẹ́ wa bíi kò wọlé o àbí torí àwọn tó ń bẹ lókè lọ́hùn àwọn ti rí ayé ọ̀rọ̀ olóbìnrin dáadáa ni àbí kí ni ká pè é 0701672-7426 0701672-7426 tàbí 0906-903-9418 0906-903-9418 kí ni kí arákùnrin yìí ó ṣe gbogbo ìmọ̀ràn ẹni mo ti fọ́ lẹ̀ lẹ́ẹ̀kan lórí ìyàwó tiẹ̀ kí ló fẹ́ sọ fún un arábìnrin dẹ̀ ni ó ti gbà yìí pé òun wà dípò ayé abala bí ń tí báyìí ọkọ ìyàwó òun ni òun wá di púpọ̀ lọ́kàn rẹ̀ ojú òní ó fi mọ́ wo ọkọ àǹtí ìyàwó rẹ̀ pé ṣó ń bá ìyàwó rẹ̀ ní ká pè mí tọ̀ sẹ́ni ó fi tó ti lẹ́nu ojú ọ̀sẹ̀ òní ọ̀tí ẹ̀gbọ́n tẹ́lẹ̀ fẹ́ sọmọ́ ju pé ẹ̀yin ẹ̀ sáà pè rẹ̀ ṣe ń pè mí ká jọ ń sọ̀rọ̀ òun sì gbé ìsílẹ̀ yín tí ó sì máa fi ránṣẹ́ sẹ́ni tí ọ̀rọ̀ kàn ọpọlọwọ alára ọpọlọwọ ajérò ọpọlọwọ ìgbẹ tí ẹ ń gbọ mi títí ẹ fi ń gbọ mi ẹmí fi gbọ bí o ọlọrun ọba ò ní jẹ àṣìṣe ìgbé àṣìṣe ṣíṣe èmi kan gbàgbọ́ pé bá a ṣe wáyé páàrí náà là á rí ọlọrun ọba ni kó mọ fi wá dára tí ó pa wá lẹkùn onípọlọwọ olóòtú ètò mi bí ọdún fọlọrun sọ láì gbàgbọ́ lọ́wọ́ bó iye bọ́tìnì mi náà ìyẹn aláàjì náà àti ìgbẹ tí ẹ ń gbọ mi nítòsán tòru ní agbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí á tún mọ̀ tẹ̀síwájú gbogbo tí bá gbà ní ìpè ó ṣeéṣe kí n kójọ ṣùgbọ́n kẹ́ni tí olóró bá ti mú mọ́gbìnlẹ̀ kójọ á tún tuntun wá tá a fi mọ̀ ṣègbésí ayé wa ní agbára ẹlẹ́dùnmọ́ rẹ̀ a ní fòrò ara wa ṣàdíkọ́gbọ́n ọ̀rọ̀ olóró náà lánàá ni pé níwọ̀n ni ká gbà tá a ní òfin ti wá ṣe títí di ọjọ́ mẹ́jọ tá 0701672-7426 tàbí 0906-903-9418 títí di ọjọ́ mẹ́jọ ohun rẹ̀ làásùn àlàrẹ̀ làálàá àdìtújú ohun lójú kú ní oṣùwọ̀ tí ní dídíjì orílẹ̀èdè máa tù ó máa tù sẹ́ nígbà tí ó bá fi jùlọ tí ó bá tù sẹ́ wọn ní owó ní àtẹ̀yìntì láàrin iwájú awúrẹ́ ilé mi jẹ́ ọmọ onífẹ̀ẹ́ òní ẹ̀kọ́ ọkọ̀ abiodun ìpàdé ọ̀dọ̀gbẹ́mẹjọ ilé o.